0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Njẹ mo ki yin e ku ojumo iroyin ni kutu aire lati le se radio Adaba FM 88.9 Akure ilu lara mokinla wata tin gbon Sategun Folajin oye tayo ni royin yin sajuna e gbo awon koko to wa ninu iroyin na. Omo kan ti se omo odun 23 gbemi iya re ni lo re olopa se kilo nipa fifipa gba awon ijoba ibile nipinle Osun. Ijoba apapo pe fun ifowosowopo awon eka ile ise aladani fun ajeje irin ajo igbafe. Iroyin naa re lekunrere. Ọmọkùnrin kan ọmọ ọdún 23 toruko rẹ̀ ń jẹ́ Samuel Kọ́adé ló ti fi ipa tó sì ti gbẹ̀mí ìyá rẹ̀ ọmọ 60 ọdún báyìí Olúfunkẹ́ Akọ́adé títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ nílùú ọ̀rẹ́ tí ṣe ìjọba ìbílẹ̀ Odigbo ní agbègbè ìpínlẹ̀ Ondo. Àbọ̀rọ̀ yìí jẹ́ kó jẹ́ di wípé ìṣẹ̀lẹ̀ ohun ló wáyé ní agbègbè Powerline ní ojú ọ̀nà ọ̀rẹ́ òkìtì pupa nílùú ọ̀rẹ́. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí Abayomi Jimoh ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ṣàlàyé pé obìnrin náà ni wọ́n bá nínú ìpín ẹ̀jẹ̀ lásìkò ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí wọ́n sì bá ojú àpá àdálára rẹ̀. Jimoh sì ṣàlàyé pé Samuel ẹni tó wà lábẹ́ òun ló kọ́kọ́ fa kẹ̀tẹ́ bá kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kó tó wá di wípé wọ́n padà fi kélé òfin gbé tó sì ń ṣẹ́jú pàkó báyìí lákọlò àwọn ọlọ́pàá. Ó ṣe ṣàlàyé pé wọ́n ṣe ni ọmọkùnrin ò fi àdá sá ìyá rẹ̀ títí tí ó fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí wọ́n sì ṣe ṣàlàyé pé àdá eléyìí tó fi ṣekú pa ìyá rẹ̀ ọ̀hún ni wọ́n bá níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kó tó di wípé wọ́n gbé ìyá rẹ̀ lọ sí ibùgbé tí wọ́n gbé àwọn òkú pamọ́ sí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá wọn tẹ̀wájú wípé ìwádìí ló ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n ti taari ẹ̀ lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń ṣe ìwádìí nípa ìwà ọ̀daràn nílùú Àkúrẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sun ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn tọ́rọ̀ kan lẹ́ka òṣèlú tàbí ẹgbẹ́ yòówù láti má ṣe máa fipá gba àwọn ìjọba ìbílẹ̀ tàbí dáṣe tó ní ṣe pẹ̀lú rẹ̀ lásìkò tá a wà yìí. Iléeṣẹ́ ọ̀hún ló wá ti gba ìròyìn wípé wọ́n ṣe ni àwọn olóríjorí tàbí ẹgbẹ́ kan ló gbìyànjú láti gbà ṣàkóso àwọn ìjọba ìbílẹ̀ ló ní fífipá gbà á ní àwọn agbègbè ìjọba ìpínlẹ̀ Ọ̀sun. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀sun Abiodun Ọjẹ́lábí ṣàpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó lè dabarú òfin àti wípé ń sí ni ọ̀rọ̀ náà ló sì wà ní ilé ẹjọ́ lásìkò tá a wà yìí. Ilé ọlọ́pàá wa rọ gbogbo ẹni yòówù tó ń gbé àádérò láti gba irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ láàyè láti lè jẹ́ kó tọwọ́ ọmọ rẹ̀ bọ́sọ àti wípé àwọn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ aláàbò ni ò ní yajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọ́ lójú náà ti lè dáwọn kan mọ́ ọpọn mi òkèrò tòdò pàápàá jùlọ dídá àwọn ìjọba ìbílẹ̀ rú ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀sun. Iléeṣẹ́ ọlọ́pàá ló tún wá ṣèkìlọ̀ fún àwọn yòówù tó bá ń gbìyànjú láti gba ìjọba ìbílẹ̀ lórí tipátipá tàbí dami àlàáfíà tó ń tẹ àwọn ètò eléyìí tó lọ níjọba ìbílẹ̀ rú láti jáwọ́ nírúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Wọ́n wá ṣe lálàyé pé bákan náà ni wọ́n wá rọ àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó ń tẹ àwọn olóṣèlú àti àwọn ọ̀dọ́ ìlú láti gba àlàáfíà láàyè lójú náà àti lè jẹ́ kí wàhálà má bẹ̀ẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà. Àjọ ẹ̀ṣọ́ ẹnu bodè nílẹ̀ yìí òun ló ti gba ìbọn àti àwọn ohun èlò ìjà ogun mìíràn tó ń lọ bí 19 níye báyìí eléyìí tó gbà lọ́wọ́ àwọn tó ń ṣe fàyàwọ́ rẹ̀ báyìí ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ti kó lọ sí ọ́fíìsì olùdarí lẹ́ka ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí. Ọ̀gágbà yẹn àjọ ẹ̀ṣọ́ ẹnu bodè nílẹ̀ yìí Adéwálé Adéníyì ló ṣe lálàyé pé àwọn irinṣẹ́ ọ̀hún tó ń tìbọn ọ̀hún òun ni wọ́n gúnlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù keje kó tó di wípé àwọn àjọ ẹ̀ṣọ́ ẹnu bodè ó ṣe ìwádìí wọn tó sì tún fi kéde òfin gbé àwọn afurasí méjì lọ́dí ìṣẹ̀lẹ̀ náà. adeni yese lala ipe iwadi ele ti won ti koko se lo fi han ipe awon ibon to nti awon elomiran ele to wole wa ni won se lati orilede Italy nigbati iwadi tun te wa ju fi han ipe opo awon orilede miran ni won ti se ohun ja ogun na o wa se lala ipe mimo ko awon ohun ti ko towo orilede Nigeria o ni ajo eso enubode o gbe edun lati je kun ofofin de ati lati le ma je kirufe iwa be ko ma te waju mo o se lala ipe on se ni won ni teti bayi lati le je ki iwadi to lorin ko wa lowo ta wa yi waye o ajo to nri si gbigbin ati ajo to gbogun ti gbigbin ati lilo ogun oloro nile yi lo ti se lalaye pe o ti gbesele ogun oloro to yi ti dana sun awon miran to n lo bi egberun meta o le die niye bayi eleyi to wo re n lo bi bilionu mokan le ni odun naira ni ipinle Eko eto ohun lo waye latari ase ile ejo to n sise lalaye pe n se ni won fi dana sun awon nkan wonyi ni ile ise omo ogun to wa ni ori omi to wa ni ojo leyin ase ile ejo giga apapo le yi won se lalaye pe lara awon ogun loro ile ti won dana sun to won si gbese le ohun lati ri cocaine iroyin cannabis tramadol codeine ati opolopo awon ogun loro miran alaga ajo ndla nile yi brigadier general mohammed bubamawa o ba sapejuwe eto na gege bi ifokansi to n ti gbiyanju lati gbogun ti oro to ni se pelu ogun oloro ati lati le daabobo awujo ni wa nile nigeria o se kilo fun awon koloro se eyan eleyi to n lowo ninu mimo gbe ogun oloro kakakiri lati to omo boso lojuna ati le je ki alaafia ko joba nile yi o wa ke si awon orilede Nigeria lati satileyin fun eto eleto ni se nipa gbogun ti lilo ati gbegbin ogun oloro ni tibuto orilede Nigeria nje baba se darapo mo wa iroyin ni kutu aire lati le se radio adaba FM 88.9 ta fi kale silu lara mokin baba pada de egbo ewon iroyin eleyi to tuku an pada bo e ma yin kuro nbe ku kale
2: egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu okan lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun telu gba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abomination gbugbu iga

0: 88.9 FM. Agbolu Solu dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ káàbọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ẹ lè kàn sí wa lórí www.adaba889.fm tàbí kẹ download application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè bá wa dọ́gba lórí àwọn ojú òpó bánidọ́rẹ̀ wa gbogbo wọ̀nyí: www.facebook.com/adaba_fm88.9 lórí Facebook at Adaba889FM lórí Instagram àti X wa Adaba FM TV láwà lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fèrè ìṣọwọ́ sí wa ní Instagram at Adaba889.fm. Ìròyìn ọ̀hún tẹ̀ síwájú. Mínísítà fọ́rọ̀ àṣà, ògbafẹ́ àti àwọn ọgbọ́n àtinúdá míì lórílẹ̀‐èdè yìí Ànàtù Musa Musawa ló ti ké sí àwọn ìjọba àti àwọn ẹ̀ka iléeṣẹ́ aládàáni mìíràn lójú náà ti lè jẹ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ sọ àwọn ohun ìgbafẹ́ eléyìí tí ó wà lásìkò yìí títí di oṣù kejìlá di eléyìí tí ó jẹ́ bí ohun ìgbafẹ́ fún àwọn arìnrìn-àjò pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tó wà lóde. Musawa ló ṣe lálàyé pé ètò ọ̀hún ló jẹ́ ara ọ̀nà lójú náà ti lè jẹ́ bí ìrànlọ́wọ́ lájúmọ̀ eléyìí tó wà fún ìdáṣẹ́sílẹ̀ ṣíṣe àtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ tó ti láti lè jẹ́ kó fa àwọn arìnrìn-àjò mọ́ra lásìkò ìrìn-àjò afẹ́ wọn. Ó pe ìpè ọ̀hún lásìkò ìpàdé eléyìí tó wáyé pẹ̀lú àwọn ìkan tó rọ̀ kan tí wọ́n ṣe lálàyé pé wọ́n ṣe ni wọ́n ti sísọ lójú ètò kan pàápàá jùlọ lásìkò tá a wà yìí. Mínísítà ọ̀hún ló wá ṣe lálàyé pé orílẹ̀-èdè Nàìjíríà òun lọ́nà jìǹkì pẹ̀lú àwọn onírúurú ohun ìgbafẹ́ lójú náà ti lè jẹ́ kó tún máa figagbága pẹ̀lú àwọn tó kàn káàkiri àgbáńlá ayé. Ǹjẹ́ ibi láòrì mọ láàárọ̀ yìí lórí ìròyìn ní kùtù àìtò ní láti lè ṣẹ̀rẹ́ dé Adaba FM 88.9 tá à ń gbọ́ ṣàtẹ́gùn láti lò láràmọ̀kín Ọlásùnkànmí Olújọba òun olóòtú ìròyìn Fọlájìn Oyetayo ló mú wá sétí gbọ̀yìn Akua jẹ́ òde ìṣẹ̀wà ò ní dìṣẹ́.

ìlú olódó láàárọ̀ yìí o. Ibà bá ti ṣọdún káláwá, ibẹ̀ la ti ṣọdún múláwá. Bí ọdún bá ti ń dun, bí àsìkò bá sì ti ń dùn, ó yẹ ká tún jọ máa síra wa ní dètí àlá rírọ́. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ súnmọ́ mi lónìí, kẹ gbọ́ ẹ̀là lọ́rọ̀ tòní o. Bàbá mi ló pa lówe ọ̀rọ̀ fún mi pé jẹ kékeré ìyà kó o mọ́ ba jẹ ní ńlá. Ajifa fún agúnyán rébété tí wọ́n ní kó fi ọ̀wọ́ ẹṣu kan bọrí aya rẹ̀ tó ní bí báwo lòun ó ti ṣe ṣe. Nítorí náà ẹ jẹ́ ká gbọ́ ẹ̀yin ọ̀dọ́, gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́, bí wọ́n bá rán ọ níléèwé, dákunjọ fojú sí ẹ̀kọ́ rẹ o. Ẹ̀kọ́ ní sọ ní di gíga o. Àìlẹ́kọ̀ọ́ lórí kì í jẹ́ kéèyàn orí bí lọ o. Ìjọ ọ̀pọ̀ bá ṣí sílẹ̀, báwo ni wọ́n ṣe fẹ́ rántí rẹ? Ààbò ẹ̀kọ́ ò sì yí ọmọ ènìyàn, bó ọjọ́kùnrin bó ọjọ́bìnrin. Bíṣẹ́ wọ́n bá sì ní kó o kọ́, ṣé ni kó o farabalẹ̀ kó o kọ́ iṣẹ́ náà lákọ̀ọ́yanjú o? Torí pé béèyàn bá kọ́ṣẹ́ tí ò bá gba yọ̀ǹda, tí ò gba ìwé ẹ̀rí rẹ̀, kó dá lójú ṣáká bí ẹni pé kò ṣe nǹkan kan náà ni. Èmi sì la rí, ọ̀la lè má rí bẹ́ẹ̀ o. Ààbò ìyà ì máa ń fìyà jẹ èèyàn ni, kéèyàn má bàa di ẹrú sìn ẹlẹgbẹ́ rẹ̀. Gbogbo àwọn táǹkì tá à ń yìn lórí ètò lónìí, tá à ń rí wọn lórí gbogbo bí wọ́n ti ń ṣe tí wọ́n ń ṣo lórí wa, àwọn náà ti forí jágbó, wọ́n ti forí jádàn, wọ́n sì ti jìyà kó tó di pé wọ́n dẹni ọ̀rọ̀ ńlá fi ń wọ́ tẹ̀lé wọn lẹ́yìn. Bá a sì ti ń tẹ̀lé wọn lẹ́yìn, ó yẹ ká rí ọgbọ́n mú kọ́ nínú ọ̀rọ̀ wọn, nínú ìṣe wọn, nínú òye wọn. Wò ó jẹ́ kí n sísọ kó o lójú ọ̀rọ̀ kó o lè bá àrókòdúró nǹkan tí mò ń sọ. Nígbà tí a lọ sí oko wa ní Asálú, a ti gòkè odò tán lọ́yọ̀ọ́ ni bàbá mi bá ní kí n dúró òun bọ̀. Ó wọ inú igbó náà kú ṣúrú, ó sì jáde lọ. Ó pè mí, ó ní bàbá ẹ̀là lọ̀rọ̀, mo ní inú wo bàbá mi. Ó ní kí n lọ gbé ike omi kan wá ń bẹ̀ yẹn, kí n lọ fi pọnmi wá lódò. Pẹ́rẹ́ tí wọn ó dé bẹ̀, àsí ọgbọ́n àti òye n ló fẹ́ fi kọ́ mi. Mo bá tún síbẹ̀, inú mi ti dùn pé n ó mú òkété lọ lé lónìí. Ó ní mo pa òkété, mo rí ihò òkété kan níbẹ̀ tó ti máa ń wá, kí n lọ gbé wá. Ìdùnnú tèmi ń bá lọ, orí ni mo fi gbé yèrèpè. Yèrèpè ijó mi náà tó jẹ́ pé bàbá mi jókòó lórí igi ìkùkù kan lórí òkìtì, ó sì bẹ̀rẹ̀ sí ní fi mí rẹ́rìn-ín, ló sì bẹ̀rẹ̀ sí ní dùn arò ní sọjà lápé.

0: 88.9 FM. A tutti fufere.
1: Adaba yo.
2: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Welcome to Wesley University, Ondo today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. And enter management.
3: Great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026 for the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Aldo, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA, commencing from Wednesday 19th and Thursday 28th August 2026. By 10 a.m. prompt as Ibom Hotel and Golf Resort, Uyo Aqua Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Hello, sir. Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
4: Dragon!
5: Tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako. Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, watermelon, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka. Àbálájọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àpatúpa ni Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìke Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀, ẹ má lọ dá òtún ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super Jagunlabi Gbankọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ báyìí. Dragon Super tó ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako, ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 0811-189103-36 tàbí 0811-189-0234.
4: Dragon
6: Orin tọpọlọpọ àwọn ọdọ ń kọ rèé. Ṣùgbọ́n bí adìyẹ àgbébọ̀ bá ń bójú tó rọ̀ ọmọ ẹdìyẹ, ó yẹ kó rọ̀ ọmọ ẹdìyẹ náà máa wà vigilant and prayerful. Ìdí rèé o ti Prayer Center Church of God Youth ṣe ń pè wá sí International Youth Conference níbi àrágbá yamuyamu ètò Youth Revive ní PCCG Àdófùré Ìdọ̀rí Road Àkúrẹ́ ní 21st to 23rd of August ní 10 a.m. 3 p.m. and 11 p.m. daily. Torí náà ìrẹ́ náà máa bọ̀ wá rírẹ tiẹ̀ gbà tàbí kó o má sì jẹ́ kéyì tó ti dá tẹ́lẹ̀ ó bàjẹ́ mọ́. Ẹnu ka ìwé Psalm 119 verse 9. Every day, the only way a young person can stay on the path of purity is by living according to the word of God. Àwọn ọ̀rọ̀ kankankanka ti ṣe ìyanu Olúwa ọba máa balẹ̀ níbi ètò yìí sá. Àwọn ọ̀dọ́ tó ti wọṣọ ẹ̀mí gẹun ẹ̀mí bomi ẹ̀mí jinlẹ̀ nínú ẹ̀mí Ọlọ́run ló ń bọ̀. Lẹ́sìn fọlọ́rùṣọ́ àtẹ̀lé DCT Tega glorious twin pẹ̀lú Pastor Victor Olúwamọ́dédé tó dé o. Bẹ́ẹ̀ ni bàbá wa Samson Olúwamọ́dédé fúnra ẹ̀. General overseer yóò fi àdúrà àti wàásù pitú níbi ètò yìí. Ní 21st to 23rd, Youth Revived la pé o. Prayer send. Ìṣẹ̀ṣe o.
1: Àwa làgbà, àwa nìpìlẹ̀, àwa lọ̀gá.
6: Bẹ́ẹ̀ni ọdún ìṣẹ̀ṣe.
7: Ó yá kálukú ẹlẹ́sìn ìbílẹ̀ ni kó jáde wìtìwìtì.
6: Gbogbo àwọn onímọ̀lẹ̀,
7: àwọn olóríṣà,
6: àwọn onífá,
7: àwọn ọdẹ,
6: àwọn alágbo,
7: àwọn ilégún,
6: àwọn oníṣọ̀gbọ́n àti gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó kù.
7: Democracy Park ní ọjà ọba Àkúrẹ́ ni ká ti pàdé lágogo mẹ́sàn-án òwúrọ̀.
6: From there làwa máa fi torin tìlú wọ́de lọ sí Adégbèmí Lẹ́kọ̀ọ́ Tura Center.
7: Láti bẹ̀ ó tún di gbàgede Nepa.
6: Níbi tí ẹlẹ́gbẹ́ ń jẹgbẹ́ wọn yóò ti máa display àṣà ti ẹ̀.
7: Èyí lọ́balọ́ba àti ìjòyè.
6: Pẹ̀lú all custodians of culture and community leaders.
7: Àti àwọn government representatives.
6: Pẹ̀lú ará ìlú lápapọ̀ ní kẹ́ jájọ péjú.
7: A
6: dẹ̀ tún wá ń fi àsìkò yìí pàrọwà fúnjọba wa nípínlẹ̀ Ondo.
7: Láti fún wa ní public holiday lọ́jọ́ náà.
6: Tọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá.
7: Kí unity, love and peace ó lè rẹ́sẹ̀ múlẹ̀.
6: Lọ́dún ìṣẹ̀ṣẹ̀ wà fún o.
7: Olóyè gíga.
6: Tọ́pẹ́ ìjínigà Ayíyadé.
7: Ọba ògùn àgbáyé.
6: National president.
7: Ọba àṣà àgbáyé tèmi adára aríwájú
6: òye. Olùdásílẹ̀ ẹgbẹ́.
7: Ọba ìṣẹ̀ṣẹ̀ Monday Ọlájọbí Arígbàṣe.
6: Ọba ìṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ Ondo Àṣàmọ́ ti ìlú Ọ̀wọ́.
7: Òun ló ní ká kéde ẹ̀ pé
6: ọjọ́ Thursday ogúnjọ́ oṣù yìí
7: ni ọdún ìṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ondo.
8: Ọba mi gbagbara fun na.
9: O ni ko sẹni to le tọwọ bọ na.
8: Ọba Alayeluwa.
9: Ìṣòyà Majesty.
8: Ọba Dr. Yusuf Abọ́lá Nípẹ̀kun.
9: OOS.
8: Sákìtì ìlú Arigidi Àkókó.
9: Kábíyèsí.
8: Ọ̀pá àṣẹ gangan tí gbogbo ọmọ Arigidi Àkókó torí balẹ̀ fún.
9: O ni
8: Malam Gani Ashiru.
9: Àtàwọn èèyàn rẹ̀.
8: Gbé káàkiri pé
9: ọba ò sí nílùú.
8: Àti pé kò sí láàfin mọ́.
9: Ìrọ̀ pátápátá gbà ni.
8: Ìkìlọ̀ wá rèé o.
9: Fún Malam Gani Ashiru.
8: Àtàwọn èèyàn rẹ̀.
9: Kí wọ́n yé sọ̀rọ̀ àhesọ.
8: Èyí tó lè dá omi àlàáfíà.
9: Ìlú Arigidi Àkókó rú.
8: Bíbẹ̀ kọ́.
9: Wọ́n ò rí pípọ̀ ojú ìjọba.
8: Olóbò tó gbé Yagbégbẹ̀mí.
9: Tó ń ta bẹ́rẹ́.
8: Òun kọ́ ló bá ròyìn bẹ́jọ ń ṣe dùtò.
9: Ọ̀nẹ́bù Justice Sàdámù.
8: Jáìrù
9: ló pàṣẹ bẹ́ẹ̀
8: nílùú Àbújá.
9: Ní ọjọ́ 18
8: oṣù karùn-ún ọdún yìí.
9: Pẹ̀lú case number
8: SC-337-HIC-439.
9: Níbi tí wọ́n ti da ẹjọ́ tí Ọlọ́run tọ́lá OA.
8: Dànù bí
9: omi ìṣanwó.
8: Èyí tó pe ìdílé pa.
9: Ọlánìpẹ̀kun Sàláù.
8: Tí Adájọ́ sì fò tẹ̀sí pé.
9: Kábíyèsí.
8: Ìṣòyà Majesty.
9: Ní ọba kan ṣoṣo.
8: Nílùú Arigidi Àkókó.
9: Tí gómìnà ìpínlẹ̀ Ondo fọwọ́ sí.
8: Bẹ́ẹ̀ náà ni ẹjọ́ tí ọmọ ọba Túnde Ọlánìpẹ̀kun pe.
9: Ìdílé pa
8: Sàláù Ọlánìpẹ̀kun.
9: Òun náà ni Adájọ́ tún da omi rẹ̀ nù tibátibá.
8: Tó sì fàwọn ẹjọ́ òun ya gbẹrẹgẹdẹ.
9: Àníṣe.
8: Wọ́n ní
9: Kábíyèsí.
8: Ìṣòyà Majesty.
9: Ọba Dr. Yusuf Abu
8: Ọlánìpẹ̀kun.
9: Ni Adájọ́ fọwọ́ sí.
8: Gẹ́gẹ́ bí ọba Arigidi Àkókó.
9: Ìlú Arigidi Àkókó ò ní bàjẹ́.
8: Gbogbo àwọn olóyè ìlú Arigidi Àkókó.
9: Ó kéde.
10: August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more.

Greece. Ìbápàdé Ọlọ́run bá wa. Holy Apostle Church Ayétòrò. Haka. Òkè fanfan. Àdúgbò Ọmọnira ní gbọ́kọ̀dá ìjọba ìbílẹ̀ Ìlàyẹ. Akéde àjọ̀dún ìbejì. Pẹ̀lú àkọlé ọ̀rọ̀ Ọlọ́run ńlá wa. Ìjà rere ti ìgbàgbọ́. Timothy oríwo mẹ́fà. Ẹ̀hẹ̀n méjìlá. Ìbánipàdé lójoojúmọ́ pẹ̀lú ìsọjí àti àdúrà. Ó bẹ̀rẹ̀ o. Àtọjọ́ mẹ́tàdínlógún. Látó ọjọ́ kejìlélógún ní agogo márùn-ún ìrọ̀lẹ́. Ọjọ́ kejìdínlógún. Oríṣi ọjọ́ àjọ̀dún ìbejì ni o. Ní agogo mẹ́hàn òwúrọ̀. Ní August yìí o. Ọjọ́ kẹtàlélógún. 23rd August. Ìdúpẹ́ ńlá ó mà tọ́dọ̀ dán múrẹ̀ o. Ìdìrẹ̀ aka wáyé ní Shiloh ground. Jésù olùgbàlejò àgbà. Ó ṣe o. Bá a bá gbàgbé ẹ̀sùn pamọ́ méjì. Jésù gbé hàn kóró. His spiritual majesty ti Haka. Ọba Michael Olaṣẹ́ ní Àjíjù. Onítọ́ṣe Ògèlóyìnbó ti ayé tòrò ní. Sàṣọlá Orisamoluwa. My community. Oríṣi olùkéde. Olùkọ́ dédé wa ní o. Mú ìgbìmọ̀ àjọ̀dún ìbejì.

0: báyìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tọ bẹ́ ìyàwó yáyà.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlé rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDKẹ̀ wà.
3: Èwo ló tún jẹ́ CDKẹ̀ báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDKẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDKẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ̀ lórí Play Store àti Apple Store.
4: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
5: CDKẹ̀, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: olódò mọ́rẹ̀ ìbàrẹ̀ fún tòní. Allah ẹni mùsùlùmí Jehovah ẹni ìgbàgbọ́ olódùmọ̀rẹ̀ bàbá ìṣẹ̀ṣe. Ìbàrẹ̀ adániwáyé tó nílé ayé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé náà láàárọ̀ ẹ̀ akínyin ṣàlàáfíà lẹ́wà. Ó fẹ́ ṣe bí ọwọ́ òtútù díẹ̀ láàárọ̀ ẹ̀. Jọ̀ọ́dá gan-an ó kàn án délé iṣẹ́ ni. Hello. Ṣàlàáfíà lẹ́wà bàbá.
1: Nẹ́tíwọ́ọ̀kì ọ̀dà.
0: Nẹ́tíwọ́ọ̀kì ọ̀dà lẹ́lù olómi ọ̀sẹ̀ lẹ́lù ni àbí abáláwọ̀ ewé.
1: Ọ̀sán tí ò tí ì pọ̀n.
0: Èyà.
1: Eléyìí tí ò tí ì pọ̀n.
0: Ìyẹn tún wá ní ìyẹn tún dúdú kọjá agbára o. Kí lorúkọ ti yẹ?
2: Tó ìjà ìbàlọ́wọ́ ọlọ́run ọba ọ̀gá ògo atóbájáyé ọba lápá kábíkábí
0: òkìkí
2: kí wọn láyà ọba àmì ẹrù
0: jẹjẹ.
2: Àwa wòkè, awolẹ̀, awo gúúsù,
0: atówo
2: àríwá, àkùkù rẹni tó tóbi bí ọlọ́run ọba àmì
0: gíga.
2: Ewúrẹ́ tó bá mọ pẹ́ dùn wọn adúpẹ́ lọ́wọ́ ilé èpo ni. Ìran àgùntàn tó bá mètò dúpẹ́ wọn adúpẹ́ lọ́wọ́ ilé ìrí èrò. Àwa wa mori ọlọ́run ọba. Àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba.
0: Èwo ni mo ń dúpẹ́ lọ́wọ́
2: olómi? Láàárọ̀ tòní.
0: Èwo ni mo ń dúpẹ́ lọ́wọ́ olómi?
1: Olómi.
0: Ó ti sọ tẹ́lẹ̀ tí ó dúpẹ́ lọ́wọ́ ilé ìpọ̀.
1: Àti olóòrí.
0: Tolómi nǹkan.
1: Ẹ̀mi ọmọ rẹ ìwọ lọ́wọ́. Àwọn
2: olúwẹ̀rí.
0: Kálọ̀ ń sàánú wa lápá mi tá a wà
2: yìí. Àbí o.
0: Ọlọ́run ṣe wá ń bèjì ọ̀ràn. Àwa bọ́ ìsọlọ́run rèé.
2: Àwa rèé o.
0: A tún ti dé làárọ̀ yìí.
2: Wọ́n là ní ronú.
0: Kì í sì sẹ́pà ní sẹ́ǹsì náà.
2: A ní.
0: Ṣé rí kékeré tá a ní?
2: Ẹ
0: dì í mú o.
2: Ó ṣe pàtàkì.
0: Torí ọjọ́ iwájú.
2: Ó ṣe pàtàkì. Yóò wúlò fún yín.
0: Torí ọjọ́
2: iwájú.
0: Rọ́jà gbàgbé náà ti ilé epo ìletí. A ti dé làárọ̀ yìí gé náà ní gé.
2: Ẹ tún yín bẹ̀.
0: Ẹ tún yín bẹ̀.
1: A ní tí n bá tiẹ̀ dá àwọn ilé epo kan. Wọ́n ní mọ̀ wọ́n ní wọ́n mọ̀ pé jọ ọ̀dàrí tí n bá ti tán ti ń gbọ́ àràbà ní. Ṣé ń gbádùn àdàbà? Wọ́n ní à ń gbádùn àdàbà.
0: Ebi tí ẹ sọ̀rọ̀ pé mi. Ebi sọ̀rọ̀.
2: Sori
0: má kà wọ́n gbọ́ ta ló ń ṣe program lọ́wọ́ yìí. Àwọn eléyìí ò sì mọ̀ pé lágbájá yìí ó máa ń rinpọ̀ lọ́wọ́ wọn báyìí o. Àwọn ìlàbùrà wọn pariwo káàkiri kọ́ lọ sáàánú wa. Ọ̀rọ̀ àìsí lápá ibi tá a wà yìí láàárọ̀ yìí. Ọ̀rọ̀ tí kọmíṣánná àbí fún ètò ìdájọ́ nípínlẹ̀ Ondo.
1: Agbẹjọ́rò àgbà.
0: Chief Justice lágbẹjọ́rò àgbà.
1: Bí ti bo. Pẹ̀lẹ́ sọgbọ́.
0: Chief Judge.
1: Ibi tó jí wá láàárọ̀ yìí. Ibi tó jí wá láàárọ̀ yìí.
0: Wọ́n náà sọ̀rọ̀ pé network rí
1: bákan. Oyè mi gbogbo orí bákan mo rí bẹ́ẹ̀.
0: Attorney General nípínlẹ̀ Ondo.
1: Agbẹjọ́rò àgbà ló
0: nípínlẹ̀ Ondo. Attorney General ní ìpínlẹ̀ Ondo. Ohun tí bàbá sọ yẹn àjùlọ́kàn. Bàbá nínú ìpàdé kan papọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn lọ́ba-lọ́ba ti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo tó ń bójútó ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti finijoyè.
1: Tí
0: wọ́n ṣagbátẹrù ẹ̀. Àjùlọ sọ̀rọ̀ ńbẹ̀ bàbá ní ẹ̀yìn orí adé látòní ń lọ aṣẹ́ mi rèé àbí.
1: Àbáṣe ìjọba.
0: Mo gbóhùn wọn náà ni. Mo gbóhùn wọn. Wọ́n ní ayé àtijọ́ ti kọjá lọ. Wọ́n ní ayé ìsìn la wà. Inú bíbélì ni bí ọ̀run ayé ń kọjá lọ kí nínú ọ̀rọ̀ ọlọ́run ò ní lọ láìsẹ̀. Ṣùgbọ́n ojú ayé la wà báyìí. Wọ́n ní nígbà kan rí lẹ̀ mọ́ ń gbẹjọ́ rò nínú ààfin yín. Láti òní lọ
2: kí sòní
0: o láti ìgbà tó ti sọ.
2: Tọ́ba ó dúró lórí ìtẹ́.
0: Tọ́ba ó dúró lórí ìtẹ́ tí ò ní ìdájọ́ mi rè é. Ẹ la ọmọ náà sí méjì. Ìyá ọmọ ó sọ̀rọ̀ ọnu méjèèjì.
2: Ẹ gbé sínú túbú.
0: Ṣègbà kan kí ló dé tí wọ́n fi ṣe lé ọyá wa ro tẹnu tiẹ̀. Ta la gbẹjọ́rò tiẹ̀ ọba. Ta la ní ìdájọ́ tiẹ̀ ọba. Attorney General wa ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ o. Níwọ̀nba àgbà tí ilé ẹjọ́ magistrate ti wà. Pé ibẹ̀ gangan ni kán máa gbé gbogbo ẹjọ́ lọ. Ibi tá à ń lọ láàárọ̀ yìí rèé. Kí ni àlà tó wà láàrin iṣẹ́ àwọn orí adé àti òfin? Ohun tá a fẹ́ mọ̀ láàárọ̀ yìí rèé. A sì ti ní agbẹjọ́rò ní ìkàlẹ̀ láàárọ̀ yìí.
1: Tí wọ́n bá wa fi ọ̀rọ̀ tá a fọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú wọn.
0: Ṣùgbọ́n kó tó di pé àgbé àlejò wa wọlé. Adégbòye ga àlà ní lóko tèmi ń jẹ o.
2: Tó Ọpẹyẹmí jọ ọ̀dà òun náà lóko tèmi ń jẹ ọjà
0: lókè lọ́nà
2: àti ń padà bọ̀.
3: Achievers University Calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Applications for Maltina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.maltinateacherofthe.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Maltina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
2: The Maltina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund.
1: Supported by Union Bank, Airpeace, Honda, and Eco Hotel and Suites. Entries close on 21st August 2026.
2: Terms and conditions apply.
3: We praise thee, O God, for thy spirit of life.
4: Awakening, awakening, awakening as a fold.
3: Who has shown us our Savior.
4: Awakening as a fold, the need of the heart. Awakening as a fold, a program to send men and women on flame for this generation. Awakening as a fold, a program to ablaze the hearts of men to make history repeated in their generation. Come to awakening and be flame-hearted, passion-hearted, and heat-hearted to leave your footprint on the sand of time and eternity like the saints of old. Join us in a four-day solemn assembly at Koshanti Grand, opposite Oyemeko Grammar School,
5: Akure. On Wednesday 19th to Saturday 22nd, August 2026.
4: The body, the vision, and the flaming passion to be steered in the hearts of men by the Holy Ghost through this program ever lived throughout generations to come. Amen.
3: Revive us again.
6: Ekabopada. Ekabopada, that's your one. Láàárọ̀ yìí àlejò wa ti wà pẹ̀lú wa, àlejò wa jẹ́
7: agbẹjọ́rò
6: tí wọ́n sì tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Múrákinyọ̀ Ògélé, wọ́n wà lórí ètò pẹ̀lú wa lára. Àlejò wa Akinye Ẹ̀kú Ojúmọ́ o. Ẹ ṣeun o.
8: Akinye Ẹ̀kú Ojúmọ́
6: Adúpẹ́lọ́wọ́lọ́. Ẹ já bẹ̀rẹ̀ báyìí, agbẹjọ́rò àgbà nípínlẹ̀ Ondo, Attorney General yín àjùlọ, wọ́n sọ̀rọ̀ fáwọn orí adé, wọn ni kò sí ẹ̀tọ́ lọ́wọ́ àwọn orí adé láti mọ agbẹjọ́rò láàfin wọn mọ́ tàbí láti mọ tìyàn mọ́ túbú tàbí pé káwọn èèyàn wá mọ kó ẹjọ́ bá wọn. Ní ìlànà ṣẹ̀ṣẹ̀ ayé àtijọ́, àwọn orí adé yìí wọ́n máa ń gbẹjọ́rò àwọn ẹjọ́ kwẹ́kwẹ́ kan láàrin ìlú tí wọ́n ó gbà láti pé kí wọ́n yanjú àwọn aáwọ̀
7: yìí, tí
6: wọ́n pẹ̀tù sáwọ̀. Ojú wo lẹ̀yìn fi wò ó níbàámu pẹ̀lú òfin?
8: Ṣe ayé àtijọ́ tẹ́kọ̀ sọ yẹn, ìjọ́fẹ̀ convention kò sí nínú òfin. Ìjọ́fẹ̀ convention pé káwọn ará ìlú gbà pé ọba wa aládéni ó lè pàṣẹ, ó lè dájọ́. Wọ́n kàn gbà á ní bí àṣà, kì í ṣe bí òfin. Ṣùgbọ́n ìgbàta ilé tí a ti ń gbọ̀ ta ti ń gbọ̀ ti làbí gbé, wọ́n wá rí mọ̀ pé wọ́n wá ń ṣe òfin. Òfin kí ni gbogbo àwọn tó lè dájọ́ ló ti wà nínú òfin Nàìjíríà. Fún àpẹẹrẹ, òfin 1979 cost tó lè dájọ́ wà ń bẹ̀. Fún àpẹẹrẹ, 1999 a ti rẹkọgnáìsì àwọn court kan láti customary court títí dé supreme court court tó ga jù láyé. Beside that, òfin ò rẹkọgnáìsì pé dídá ààfin anybody kò máa dájọ́. Lóòótọ́ wọ́n sì ń ṣe láàfin, ṣùgbọ́n tẹ bá rí àwọn ikọ́ tó wà ń bẹ̀, ó ti pọ̀ jù. Torí wọ́n kàn dání, imagine kéèyàn kó máa dájọ́ fún mi pé kó lọ máa kó jáde ilé ibi tó rent lédè fẹ́rẹ́ kò bófin àtọ́. Nǹkan tó fi wá sọ ni pé tó bá fẹ́ kí n jáde ní ẹ, kí n bá gbé àlejò tó ń sanwó ọdún kan, o ní láti fún mi lóṣù mẹ́fà kí n jáde. Kí ni ìbádẹ́ jáde, wàá ẹ̀ṣọ́ wa fún mi lọ́jọ́ méje kí n jáde. Kí ni ìbádẹ́ jáde, wàá ẹ̀ṣọ́ wa gbé mi lọ sí tribunal tí ìjọba, àwọn ìgbìmọ̀ tí ìjọba tó ń dá sílẹ̀, wàá ẹ̀ṣọ́ wa gbé mi lọ síwájú wọn, máa lọ ṣẹjọ́. Tọ́ba ìpínlẹ̀ tó jáde, àwọn ará kóòtù wọn afọlọ́pàá ní agbẹ̀dání wọn kẹrù jáde ṣùgbọ́n a ti rí nǹkan nílé ọba tó jẹ pé tó bá ti débẹ̀ àwọn olóyìn wọn kàn ní lọ́jáde lọ́jọ́ ìgbẹ́ it's a cold, very very cold omi tó bá jáde wọn ni wọn wá gbé màrìwò
6: wọn á gbèsè nànà lé ẹ
8: wọn á gbèsè nànà pọnà ẹ so kò lẹ́kọ̀ọ́ òun la fi ní customary court ẹ mọ̀ pé customary court yẹn owó customary court ilé ọba ló sábà máa ń wà ìjọba wa ti fi customary court yẹn ó ti fi rọ́pò ìdákùdá tí àwọn ìjìyà máa dà tó bá ní customary court ó ti rà mọ̀ pé agbẹjọ́rò ló ń jòkó sáàrín ó ń ṣe olórí bọ́ ńbẹ̀ ẹni ọ̀tún ẹ̀ ó lè jẹ́ olóyè ẹni òsì ẹ̀ ó lè jẹ́ obìnrin tó náà lóye so mo ṣe ní fún yẹn amòfin àgbà ó kárí ó dà pé ó gbọ́ àròyé ara ìlú kò sẹ́tọ̀ ta ní pé ọba máa dájọ́ mọ́ o àti gbàgbó lọ́wọ́ wọn
7: ìlọ sí
8: customary court.
7: Ìgbà tí ẹ ń sọ̀rọ̀ tá a bá wo ẹni kò sí ọ̀rọ̀ pé ayé àtijọ́ ti kọjá lọ láyé ìgbà pé à ń sọ pé à ń dájọ́ láàfin ṣùgbọ́n ipa àwọn ọba alayé lórí ọ̀rọ̀ yíyan ju awọ kò yẹ ká fi ọwọ́ rọ́ wọn sẹ́yìn ṣé gbogbo awọ náà ni wọ́n lè mọ gbé lọ sílé ẹjọ́ ni.
8: Òótọ́ lẹ sọ ṣé mo pe láyé àtijọ́ yẹn àwọn awọ kan wà wọ́n rẹ́ni tó ń gbẹ́jọ́ lọ láyé àtijọ́ nígbà táwọn àti pé ìyàwó lò tètè ṣóúnjẹ fún mi káàdìjà ṣé mo pe èèyàn náà máa wà dúró ọ̀sán ọmọ àkùrọ̀ sí court ṣé mo wọ́n rẹ́ni tó jẹ́ pé ó lọ rìpọ́tù ní ọba alọ́kọ̀ òun ò ṣe kankan fún un ọ̀rọ̀ bóyá yẹ gbogbo oríṣiríṣi láti gbé lọ ọba á gbé ìgbìmọ̀ kan kalẹ̀ nínú àwọn olóyè ẹ̀ wọ́n á dà fún un àti ẹ̀gbọ́n ìtọ́kan pé ẹni sìn pé tí ìyàwó mi ò nílé ọba wa tó bá lọ́fẹ̀ẹ́jọ́ tó ti pẹ́ pé ìyàwó ọkọ̀ òun ò tètè fún lóúnjẹ wọ́n lọ́ba wa kó ṣe fún agbẹ̀rin ìgbẹ́kùn á ní kó lọ sí kó tún gbé tòun wá fún mi ó dẹ̀ fún ọkọ̀ ẹ̀jẹ̀ ṣe ọ pé ọ̀nà kan nìyẹn tán fi ń parí ìjà ọkọ àti àwọn ń táìmù yẹn ilé tí wọn bá lè parí ilé mọ ìjọba wà rò ó fi pé ipò nígbà yà àtàyè tí ní ìyànjú ẹ dẹ̀ mọ̀ pé ipò tó ń fi àwọn ọba wa fi ń fi hàn ó yàtọ̀ títí àtijọ́ ọba ṣèlú ń ra àyàn lára látijọ́ ràràrà ló ṣe ń ra àyàn lára ọba ló nílẹ̀ òun láṣẹ òun ló ní gbogbo but ó wá jẹ́ ìyàlẹ́nu fún èèyàn sì ń pé ìwọ ọba ẹni ọba tó bá fẹ́ travel ó ń láti lọ gbàṣẹ lọ́wọ́ sí àwọn local government sí ẹ̀mọ́ ń pa ẹ̀ so ìkan tí mo sọ ni pé ó dàbí pé òfin tí wàá dín sí ní agbára
7: ọba
8: díẹ̀ àti gbọ́n wá ní pé ìlú ìlú wa ní ìṣèlọ́ba ń pàṣẹ ọba ò kì í dípẹ́
7: bẹ́ẹ̀ni.
8: Àṣẹ̀hún sì ló dẹ̀ pé àwọn kóòtù kì í gbà díẹ̀ díẹ̀ ara àṣẹ̀hún ni pé à ń yálé gbé wọ́n ń dánilé ọba ẹ̀bọ̀ tó fi sọ pé ìfìhìn kò sáyé ẹ̀ mọ́ kò tẹ̀sí mú ẹ̀ mọ́ lóòótọ́ fún ìbílẹ̀ lọ́ba máa wà fún káṣọ lókè à ń sọ bí òbílẹ̀ ń fún ọba nìkan ló gbúdọ̀ ṣe mọ̀ pé à ń dájọ́ yẹn kì í ṣe pé náà wọ́n lè gba gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ wọn àwọn kan sì wà tó jẹ́ pé wọ́n sì ń gbéra wọn lọ sílé ọba ń ṣe páàlì parẹ́ láéláé láti ń sọ ìbára wọn kò gbọ́ àwọn kan àti pé ilé ọba yẹn wọ́n sì gbẹ́kẹ̀ lé tó jẹ́ pé ẹni tó bá gbẹ̀yìn lọ sílé ọba àwọn kan wà fún ìjọba wọ pé ilé ọba àfẹ ọba làpẹ parí ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá gbé lọ yẹn ó lè má dán ìfẹ́ tó lè kàn án nípa ó lè sọ pé wẹ̀ gbéra lọ sílé ẹjọ́ ilé ọba àwọn ṣe ilé ẹjọ́ sẹ́yìn ẹgbẹ́ ń sọ kan ní ìlú dárúkọ ọba yẹn wọ́n ti mú ẹjọ́ wá fún kékeré tó bẹ̀ wá but ilé ọba àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó ń ṣe chief of staff wọn ó dà pé ó kàwé wọ́n máa ń dájọ́ kẹjọ́ ń bẹ̀ yẹn wọ́n á gbọ́ tẹnu kan wọn ò ní dájọ́ ó lè dà pé ká gbowó àbẹ̀tẹ́lẹ̀ náà pọ̀ ń bẹ̀ ẹ má jẹ́ àkọ́kọ́ kan ara wa jẹ́ ọ̀rọ̀ wọn ti wá di ọ̀rọ̀ ọlọ́pàá ẹni tó bá lọ fẹjọ́ sùn náà ń gbè kí ẹ gbọ́ mi kan tí mo sọ
7: àgbọ́yé
8: ẹni tó bá lọ fẹjọ́ sùn ká gbà pé ìwọ ló lọ fẹjọ́ mi sùn báyìí ẹ̀yin náà máa gbèkì tó gbọ́ nǹkan gbogbo tí n bá sọ kò sí lè tọkàn wọn tó gbogbo kí ni ó máa ń fa I should turn in that job. But to balance the court is okay. By anything that the customary court needs to know and your bouncing. Okay, that when you are not a customary like me. We suppose any court directing or lawyer or put your son in the court in a lawyer and I'm moving. What if you break on? I tell me like I can't see. So,
7: e mo pe yoruba ma nsoro kan oni ase lo ba pa oba yi daba e dakun bo wa ni ase oba wa mo e soro kan le kan wi pe ase na lo ba pa oba o ki ndaba
8: beni
7: ase oba yi ibo wa la se wa wa mo bayi
8: o fi ti gba ni ni ko tan so ni o fi ti gba lati jo oba o ki dipe Lo pe wa ni. Mo ro ti nkan sele ni bi ni. Ni da ko ni tori awon agbo ni de nkan ko ba yen. Won ni won mu agbe. Ni de ko. Won fe so loku tata. Oba de pa se nkan ni pe e gbodo danwo. E ko be ke danwo. A se ni. Won de danwo. Ke yan me di ba ja la bibo. To ba ni won fe lo mu ngo ba se nkan ko opa kan la ma n pe iluwa. Mani o klop, kulo pa akun. Kama yo pa akun, owo ni. O si konu ma si, a sen ye wa ni. O ba lo di le lati jo. To ba ni le bi e fun, alaba ge e fun ni. But in sin ni, e wo fi at 1958. O ti de le fun do ba. O no ki sope o ba uli e mao. A se wa to ba npa lati jo. O fi ti ba lo, o di e gre.
6: O ba uli le ma.
8: Oba lati jo un jade un lo sibi ti eni. Oba baba fe lo si lo ibo ti won fe lo fe ko ni domain e. Ko fe kan. Un lati so fun local government chairman. Abe local government chairman lo an fun.
6: Lai se copper to fe rin ajo.
8: Eh?
6: Lai se copper to fe rin ajo ko ni service.
8: O ni lati so fun local government chairman. Mo komo zo fun ato. Obe ofin ni. Oba local government lo won ti wan fun. 5% owo to n so fun local government oba na fun sin awon to n gba le ile oba local government lo n se gbogbo bo se se awon to lo won ile ile oba local government osise local government ni won so local government has taken over the control of administration of palace so o ni pe fun ibu gan ase oba o ni pe ijoba local government lo ni ori wa gbe nkan bi kan da nbe awon lawon lawon to gbe lawon gbe sugba la ilu na lo si ni o bo to ba ni kan wa be ofin local government ti tin gba o won ti fa fun bi ofin
7: mori mori mo fe so oro yi opolopo ngba kan agbo a ni daruko pe oba bayi ti won ni pe abi tori pe boya oro pe local government ni sanwo won to wa so pe to ba je ti oro pe oro owo eyin ti e fe owo kankan ni latodo yin pe ase oba ni oba lo nile oba lo lo si duro lori e eje awe le pe se tori pe oro pe a san owo fa awon oba lawon ijoba abile lo n fa oro pe ase oba yi o ti wa di pe o ti n fe lo
8: ki e ro ten so yen oba ti o ba gba oba ti ba to ba o ni ma gba mo mo ba ko bi ndawo ko ti e ko ta be 5% won de an ko lo gbo figbe ni won kan ma pin o ba ni sa de ti gbede owo ta fun de ni won gan ko to nkan so mo be so iru agbo oba kan ni ndawo ko e lere ayi ni fere pe ta ma ti bi dani a le lele le e pe olori afi ko te lo ma pin la yara ni ibe lo ba mi ni ndawo ko ti e pa ti pe e ta ti gbede o da pe won gbo nkan to ko bi ti o ke ori mo ni lo gbere ekiti enu mi ni dan ko ba na a ma pe sekini fa yu ko ile to ko ajo mo di so o owo ka bi se fun local government lo ki wa inu allocation local government ìjọba àbáṣà ló pèsè ẹ̀kọ́ máa fún ní 5% kò dẹ̀ tún yìí 5% wọn á yọ fún wọn lágbá ni from source tí wọn bá ti yọ fún wọn àti ìdílé wọn òun náà àádọ́ déédéé náà lọ máa pín. ó ń sọ̀rọ̀ ilẹ̀ ṣé orílẹ̀ tó sọ yẹn ilẹ̀ ti dálẹ̀ ìjọba aka òfin kan wọ́n ń pè ní land use act 1978 tó bá ka ó ti gbélé kó lọ́wọ́ ìjọba pátápátá ó ti gbé sọ ibi tí ilé wa ń sọ wọ́n ti lọ àgbẹ̀ǹdé ọwọ́ ìjọba àpapọ̀ ọwọ́ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti ọwọ́ local government ní lórí ìwà o kò sí lọ́wọ́ ọba mọ́ ọba tó fẹ́ lọ balẹ̀ ńlẹ̀ ńsìn wọ́n ń pọ̀ balẹ̀jọ́ òfin fẹ́ balẹ̀ wọn o ó pọ̀ ẹjọ́ ẹ̀pọ̀ ńkọ̀ tó ọba kó ló nílẹ̀ mọ́ o
6: ọba ló lọ àṣà ẹjá wo báyìí nígbà tí òfin ti gba tófin ti ń gba àṣẹ ọba díẹ̀díẹ̀ ọ̀rọ̀ onílẹ̀ èdè náà kò sí lọ́wọ́ àwọn ọba mọ́ kí wàá ní ṣí àwọn ọba gan-an báyìí kí lohun tí wọ́n ń ṣàkóso lé lórí.
8: pé kí ni.
7: àwọn ọba sì ń dájú
6: àwọn ọba kí ni iṣẹ́ wọn gan-an báyìí lábẹ́ òfin.
8: òun náà mo sọ àṣà ni iṣẹ́ wọn.
6: àṣà.
8: àṣà ìbílẹ̀ ẹ wo orúbíbí fún un ó ti wọlé ó ti wọlé ìfẹ́ àṣà ìbílẹ̀ ni. wọ́n mọ̀ kó tó ń ṣe láàrin ìlú ìgbàgbọ́ ló dé ọba kan wà nílẹ̀ afẹ́bí owó yes bàbá yẹn gbólógbó ọba ni ó gbójúmọ́ ló máa ń dí fámì ìlúṣe máa rí tó bá ti di àti dípá báwo ìlúṣe máa rí o báwo ìlúṣe máa toro báwo lè ìlúṣe máa rún jẹjẹ o báwo ló ṣe máa ṣe gbé o láti ṣe gbogbo ẹ tóbétóbétóbé ẹ wo bó ṣe pàkúrẹ̀ ẹ so ọba ṣe ní fọ́ṣàn they have traditional fọ́ṣàn yàrá there wọ́n sọ máa rí fọ́ṣàn wọ́n ẹ̀ ní ọba ló ń pètè sí ọba ló ń gbẹ́bọ̀ òun ló ṣàgbà kí káṣí ìṣòwò àti wákìlì gómìnà kan tó ń bọ̀ láti ilé òjijì àkọ́kọ́ lè lé ọba ó mọ̀ pé ọba ṣe lórí ìlú o ọba lórí ìlú gbégbèrè lórí àkúrẹ́ ó mọ nǹkan tó lè ṣe láàrin ìlú ó mọ nǹkan tó wọ̀n ṣe bọ́tí nǹkan tó wà mẹ́rin pé ṣé ọkùnrin láti jọ yẹn ọba ní agbára lórí ẹ̀mí èèyàn ó ní bọ́ ṣe lágbára lórí ìmọ̀ èèyàn tó bá ti ní kó má ṣe léyìí tó bá ṣe bọ̀rọ̀ tó kù ajé ńsìn ẹ̀rọ ṣòro sọ ló dàfẹ́fẹ́
7: àtẹ̀gbọ́n
6: wọ́n ní iyì náà lọ bá forí bí bẹ́ẹ̀ ṣe
8: má ṣe ń jọba ń sin kò tọ́nà kò tọ́nà ẹlòmíì tó yẹ kó jọba jọba sórí mo gbọ́ ìtàn kan fúnlẹ̀ yìí pé jẹ́ pé nígbà tí bàbá fẹ́ lọ tó fẹ́ gbé ìfẹ́ ó pẹ́ àwọn onífá ká ló máa jọba lẹ́yìn òfin ẹ̀lú dífá wọ́n ní bọ́ọ̀lù tí wọ́n dífá ẹ̀sán gbà tẹ́ tó máa jọba tó pé àwọn tó bá sọ pé ẹni náà ní tó ń sin naturally agbára torí tó bá yan ọba pẹ̀lú bá ṣe yan wọ́n máa ní agbára kan naturally agbára ní àwà lára wọn tó ṣẹ́ni tó lè gbogbo èèmọ̀ ajẹ́yìn sìn kí gbénigbéni máa gbé ọba láàfin kọ́ ọmọ ìlú máa wọ ààfin kọ́ máa jó ààfin kọ́ máa lo ọba jáde traditional agbára ti agbára ọ̀nà ọ̀dẹ̀ tí ní òkè ìdíkò kò ṣẹ́ni tó lè wojú ọba láti jọ talking of going to ọba palace to go and do anything lọ o àfin ọba ọwọ ni látijọ gbogbo àfin ọba tó bá lọ bá wàá dènà sí tó bá fẹ yọjú ọbẹ wàá rà yọjú ọbẹ ni ìjọ kò sí níbẹ láyé ìfún.
6: ẹja lọ sí ìgbèríko
8: àwọn ọba náà gan-an.
6: ẹja lọ sí ìgbèríko lórí ọ̀rọ̀ àdájọ́ yìí àwọn ìlú kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ wípé wọ́n ní adarí ìlú ṣùgbọ́n àwọn ìlú yẹn jìnnà sí gbòòrò gan kódà ní ìpínlẹ̀ ondo wa ń bí àwọn ibì kan bẹ mo tiẹ̀ lọ sáwọn ibì kan níbi apá àdán rè òkè wọn ja gbogbo àwọn kan báńbá wọn èèyàn tí ó sọ pé òun sáré fẹ́ kó nǹkan jáde ńbẹ yóò gbìyànjú irú àwọn yẹn ibi tó jìnnà tó jẹ́ ìgbèríko báńbá báyìí ọ̀nà wo lẹ̀ rò pé ó yẹ káwọn tọ̀ táwọn orí adé ìlú yìí yóò fi ní lu òfin ti ń bẹ ńlẹ̀ lórí ọ̀rọ̀ àdájọ́ àti nímọ́túbú àṣegbá bàbá yìí.
8: ṣé láwọn abúlé lè sọ ni.
6: bẹ́ẹ̀ ni.
8: sórí àwọn tó lọ síbẹ̀ ignorance ni jẹ́ kí n sọ fún ẹ ọba olùkọ́ níbi lílọ àmì àwọn ààfin olùdílé lọ sílé olùkọ́ lọ́mọ adájọ́ láàyè fún àpẹjọ́ sún wọn láàfin
7: bẹẹni
8: abumokuro
7: bẹẹni
8: kọba kan gba ewu o wa lẹnu iṣẹ rẹ o ko de ma dajọ fun ẹni fun ko fọju awọn kan lo ti lọ saafu then o yẹ ka ma ẹyin naa gan ẹyin oni iloyoyin ẹyin lo yẹ ka ma kede gbogbo nkan ta n sọ yẹ lori gbogbo ta sọ laarọ ibayi o yẹ ka le fi sinu owo ro pe ofin ọba ati idajọ ko si lọwọ wọn mọ o traditional functions ni o yẹ ka ma ṣe so ka ka kọ wọn ni ẹkọ ọba odede lọ ka ni gbẹjọ wọn sọsọ mi gbẹjọ wọn sọsọ mi àwọn ará ìlú náà dùn lọ
6: ó
8: ní àtúmọ̀sọ́fà pẹ̀lú pé òfin tí wà ń pè ẹ́sìn rẹ̀ sẹ́ṣàlẹ̀ amòfin àgbà tó ti sọ̀rọ̀ pé ọba kò gbúdọ̀ dájọ́ antini kóòtù gbẹ̀gbẹ̀ ìfẹ́ ẹ̀kọ́ tíjọba ṣe é ṣe òfin tó lẹ́dùn ṣàṣàlẹ̀ ní òsì ní customary court ń sìn inú abúlé gan wà bẹ́ẹ̀ abúlé wà bẹ́ẹ̀ customary court ní ẹbẹ̀lú ẹ̀kọ́ máa jọ òṣòfin sórí òfin làwà ń tẹ̀lé mo sọ yẹ kan pé court tí òfin recognize even the organic law that is the constitution 1999 constitution àwọn tó recognize the pope like only customary court chief mary supreme court inú ẹ̀ láti rí customary inú ẹ̀ láti rí sharia court inú ẹ̀ láti ní magistrate court inú ẹ̀ láti ní high court inú ẹ̀ láti ní court of appeal inú ẹ̀ láti ní supreme court nǹkan kó ti recognize ìyẹn àwọn tó bá lọ sí kóòtù ìbílẹ̀ ọ kóòtù kóòtù ọba yẹun díẹ̀ òun o they are only folicking they are the tour one the tour ni kó lọ́nà tó tọ́ so ẹ̀yin oníwèé ìròyìn ẹni tẹ́ ẹ̀yin fẹ́ kó bá àwọn náà lẹ̀ ẹ́sìn ọ̀fun oníbẹ̀ẹ́sì máa kàn lẹ́kọ̀ọ́ irú nǹkan tí amòfin àgbàgbéjáde báyìí ó yẹ kẹ́ ọ̀bẹ̀sì máa bẹ̀ sí ilé ìtẹ̀ káàkiri pé ẹ̀yẹ́ o báyìí kò ti sọ o òfin ti gbé kóòtù ìbílẹ̀ là ń pè é àti ní kóòtù ìbílẹ̀ náà wọn là ń pè ní customary court so òfin ò gbẹ́ anybody láyé òfin ò dẹ̀ gbẹ́ anybody láyé o láti dájọ́ o mò ń sọ mò ń ti sọ ní ilé ọba o ẹni tó bá lẹ́jọ́ kó máa lọ sí customary court àdèdè pẹ́ fún ọ̀hún ṣe fún customary court àfin ọba ló máa ń wà síbẹ̀ yìí àfin ọba ló wà tí ó bá lọ sí gbọ̀rọ̀ òkè tààfin ọba ló wà anywhere àtàfin ọba ló sábà máa wà lọ sí ondo iwájú àfin ọba ló wà tó wá gbẹ́jọ́ lọ sí customary court yẹn yọ̀hún ṣe é rí nǹkan tí ó tí ó fi múlẹ̀ jẹ́ mọ́
6: ọyà ń bọ yìí
8: ó wọn lè dájọ́ fún ilé ọba kí ni ìbá tẹ̀lé ìdájọ́ yẹn wọn lè fi ìyá ẹ̀jẹ̀ ní kóso bá dájọ́ fún ẹni customary court ṣe tí ò bá ṣe òfin ní kan five the process contempt of court wọn bẹ lọ sí ẹwọn ṣùgbọn ààfin ọba ò lè ṣe wọn bá dájọ́ wọn dájọ́ fúnra wọn ni ẹni tó dájọ́ fún tó bá wù má ṣe tí ò bá wù kò ní ṣe ṣùgbọ́n kò ṣe ṣe yẹn lẹ́ẹ̀jọ́ wọn bá ti dájọ́ fún ẹ báyìí ò ṣe
6: ẹwọn ni tí ò bá sí ẹsẹ̀ míì tún ni fún
8: ṣe tí ọba
6: pé ẹni ẹni tó bá dájọ́ fún ní kóòtù tí ò bá ṣe ẹsẹ̀ míì tún
8: ni
6: fún
8: ẹwọn ni ẹwọn ni contempt of court là ń pè yẹn
6: ó dà agbẹjọ́rò tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ wọn jẹ́ ajàfẹ́tọmọnìyàn àwọn náà ni Murakinyo Ogele ẹ ṣeun àlejò wa fún àkókò tí ẹ yọ̀ǹda fún wa ní àárọ̀ yìí a lọ sójú ọjà bàbá padà dé a wà tẹ̀síwájú ẹ ṣeun.
8: Ó dàbọ̀.
6: Ẹ ṣeun.
9: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
10: Dem say Monkey Smart, na because of three near. But now monkey went jump pass the IB quick see.
11: Don't call me auntie.
10: This Big Brother Ninja season 11 go hot pass pressing iron.
11: Yes, sir.
10: Now only the biggest moves go make I see you.
11: I keep okay.
10: Everybody come show themselves.
12: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Shapali recharge at decoder. Make you not for miss anything, oh. All the basketballs they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.

0: jọ ṣe wa ò ní bàjẹ́.
1: Ojọ́ náà rí bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
4: Láti bí ọ̀sẹ̀ mélòó kan ni àwọn ìfun burúkú ti ń jẹ ọ́. Mo rántí bí àpẹẹrẹ àwọn àìsàn náà ṣe rí. Wo bí o ṣe ń gbọ̀n bí ewé kò ní ìgbà ọyẹ́. Ó mà ṣe o, ara rẹ ló ń gbóná bí ẹsẹ̀ náà yìí. Bẹ́ẹ̀ lo ìdárayá rárá, kódà o jẹun dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Ẹ wò ó, àpẹẹrẹ ibà léyìí o, mi ò sì ní fẹ́ kí ibà gbá mi mú lásìkò yìí. Torí ẹrù pọ̀ lọ́wọ́.
4: Tó bá jẹ́ bẹ́ẹ̀, jẹ́ ká tètè yá ṣe tọ́jú rẹ.
5: Òdodo ọ̀rọ̀ ni baálé mi, irú oògùn wo ló lè kojú ẹ̀ báyìí.
4: Má yọra rẹ lẹ́nu, oògùn ibà tí a kò gùn pọ̀ fún mi, Lisonate Soft Gel, ní ìgbà tí ibà gbá mi mú ní ìgbà díẹ̀ sẹ́yìn, ó kojú rẹ.
5: Ní kí lẹ pé yìí?
4: Lisonate Soft Gel, jẹ́ kí n lọ mú wá. Dẹ́kun àrùn ibà kó tó gbé ọsán lẹ̀, lo Lisonate Soft Gel, ọjà kan láti ọ̀dọ̀ Lean Edge Pharmaceuticals Limited. Ó wà ní gbogbo ilé ìtajà oògùn káàkiri Nàìjíríà. Bí àìsàn ibà ò bá fi ọ sílẹ̀.

0: Magista yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà kókó mọ́ni gbàgbé.
1: Ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé. Bá a ti gbọ́ lẹ́nu agbẹjọ́rò yìí, a gbìyànjú a ṣe ìwádìí abèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń bá ọba ṣèjọba papọ̀. Bó ti jẹ́ pé a rí olóyè àgbà kankan bá sọ̀rọ̀ nípínlẹ̀
2: Ondo kábíyèsí gan
1: torí ìlànà ń bẹ. Báyìí ṣùgbọ́n a gbìyànjú ní ìlú míì àbá ọ̀tún olódòye. Tí wọ́n sì tún jẹ́ ajírọ́ba fún ìlú kan nílẹ̀ Ìjẹ̀ṣà. Àtúnwàṣe Ọlálékan Fábáyọ̀ a bá wọn sọ̀rọ̀. Ohun tí wọ́n sọ rèé, ẹjẹ́ á gbọ́ díẹ̀ nínú nǹkan tí wọ́n sọ kó tó di pàmò gba ìbéèrè. Ẹ kú kalẹ̀.
3: Ẹ káàárọ̀, ẹ ṣe gan. Orúkọ mi ni Olóyè Ọlálékan Fábáyọ̀ tí mo jẹ́ Àtúnwàṣe Odòoyè ní Ìjẹrò Èkìtì. Mo tún jẹ́ ajírọ́ba tìlú òkè Awo Ìjẹ̀ṣà. Ẹ ṣe gan fún àǹfààní tẹ fún mi láàárọ̀ yìí. Kínní kan ni mo fẹ́ kẹ́ jẹ́ ká kọ́kọ́ jọ wò. Lábẹ́ òfin wa lóòótọ́, kò sí ààyè tàbí ìpèsè òfin kankan tó fún àwọn orí adé wa láti fi èèyàn pamọ́ sí àhámọ́ tì yàn mọ́lé lábẹ́ òfin tá à ń lò lọ́wọ́ yìí. Torí pé òfin orílẹ̀-èdè wa ti là kalẹ̀, àwọn tó lè tìyàn mọ́lé bíi ọlọ́pàá, DSS, àjọ EFCC. Ṣùgbọ́n bàbá ń wo ọ̀rọ̀ àgbékalẹ̀, à ń dájọ́, à ń pẹ̀tù sáwọ̀, à ń yanjú ọ̀rọ̀, à ń yanjú ọ̀rọ̀, à ń yanjú lásìgbò. A ò lè fọwọ́ rọ́ àwọn aláṣẹ ìbílẹ̀ wa sẹ́yìn. A ò lè fọwọ́ rọ́ àwọn orí adé wa sẹ́yìn. A ò lè fọwọ́ rọ́ àwọn olóyè sẹ́yìn nínú nǹkan wọ̀nyí. Torí pé kò fẹ́ sí ìlú tí ò sí àjọ ìlú tí wọ́n ti ń jókòó láti máa yanjú ogún mi ò tẹ̀mí aáwọ̀ kankan tó bá ń ṣẹlẹ̀. Tá a bá sì wo ohun tó ń pè ní ìjọba gan, a rí pé àjọ àwọn ọba náà ni. Ọ̀làjú ló dé tí nǹkan ń yí padà. Ọ̀làjú ló dé tí à ń rí ìlànà ìṣàkóso míì. Nígbà lálá, nígbà tí ó jẹ́ ìgbà ìwásẹ̀, gbogbo a mọ̀ pé gbogbo agbára láyé àtọ̀run, ọwọ́ àwọn ọba láyé ló wà, ọwọ́ àwọn aláṣẹ kejì òòṣà ló wà. Wọ́n ní agbára nígbà náà láti fìyàn sí àhámọ́, láti fìyàn sí túbú. Bí gbogbo a bá mọ̀, bí gbogbo a bá rántí àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ dáadáa, a rí pé kò fẹ́ sí ààfin tí ò ní túbú tí wọ́n ń fi èèyàn pamọ́ sí tí wọ́n bá rí i pé wọ́n rí ẹni tó ṣẹ̀. Ṣùgbọ́n ìgbà yẹn ti lọ. Ṣùgbọ́n bí ẹyẹ bá ṣe fò náà la ṣe máa ń sọ̀kú ẹ̀. A gbọ́dọ̀ kọ́kọ́ jọ mọ̀ pé kí ni ojúṣe àwọn ọba láyé gan. Níbi tó yẹ ká kọ́kọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Kí ni ojúṣe àwọn ọba láyé? Àwọn ọba láyé pẹ̀lú bó ti jẹ́ pé a gbàgbọ́ pé kò tí sí constitutional rule gan ní pàtó. Ṣùgbọ́n bí o ṣe constitutional rule tó pààkì ẹ̀ up yẹn, àwọn ojúṣe kan wà tó jẹ́ ojúṣe àwọn ládiládé wa. Àwọn adarí ìletò, àwọn baálẹ̀ baálé, ojúṣe wà tí wọ́n ní ṣe gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Ara ojúṣe wọn ni ìṣàgbélárugẹ ìdánimọ̀ wa, promotion of our identity. Wọ́n ń ṣe yẹn láti jẹ́ kí àwọn àṣà wa kó má parẹ́. Wọ́n ń ṣàgbélárugẹ gbogbo ohun tó jẹ́ ìyàtẹ̀yẹ wa. Ẹ̀kejì inú ojúṣe wọn tó tún gbópin, òun ni yíyanjú aáwọ̀. Yíyanjú aáwọ̀, àwọn ní alàgàtà tó yanjú àwọn aáwọ̀ pẹ́pẹ̀pẹ́ nílànà àgbékalẹ̀ àwọn kóòtù ìbílẹ̀ tí àwọn ààfin wa ní yìí. Àwọn elédì òkè mẹsẹ̀, ìjókòó àwọn ìjókòó àgbà ìlú, ìjókòó àjọ ìlú. Kò sí nǹkan méjì tí wọ́n ṣe ń bẹ̀. Mo bí wọ́n ṣe ń jẹ́ alàgàtà láti yanjú wàhálà àti aáwọ̀ yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe eléyìí tí ó jẹ́ pé wọ́n ń lo ìlànà ọgbọ́n àti òye láti pẹ̀tù sáwọ̀. Ohun tí wọ́n sábà máa ń ṣe ń bẹ̀ ni kí wọ́n pẹ̀tù sáwọ̀, kí wọ́n rìkọ̀nsàlà àwọn tí aáwọ̀ bá wà láàrin wọn. A dẹ̀ máa rí i pé gbogbo nǹkan ìwọ̀nyí ni wọ́n ti ń ṣe kí ìlànà ìṣàkóso bá ń lò yìí ọ̀rọ̀ òfin tó dé. A sì rí i pé lórí ọ̀rọ̀ ètò ààbò náà, ta bá ní àwọn ọba láyé wa kán mọ̀ dá sí.

0: wọn máa rí pé irọ́ láǹpa torí pé àwọn ló súnmọ́ aráàlú jù ààbò iṣẹ́ wọn ni ṣùgbọ́n lóòótọ́ a ti ní ìjọba ìbílẹ̀ bá a ṣe ní tónà àwọn orí adé náà ní ojúṣe láti kó pàápàá jùlọ nípa àti ṣèrànwọ́ nínú ètò ààbò ìbílẹ̀ láti máa fún wọn lóye báyìí la ṣe máa ṣe onílùú ló nílùú ẹ̀ ọ̀nìnì ló nílùú ẹ̀ òṣèlú dé ni òṣèlú tó dé ẹni tó ń jẹ́ òṣèlú ibì kan ló ti wá ilé kan ló ti wá ìlú kan ló ti wá ìlú ni ṣùgbọ́n bá a ṣe gba òṣèlú wa lórílẹ̀‐èdè nàìjíríà olóṣùn adébítadé àdàmà rí pé àwọn ọba alayé náà ti ń pariwo tipẹ́ pé wọ́n gbọ́dọ̀ fáwọn ní ojúṣe kan lábẹ́ òfin láti ró wọn lágbára láti lè jẹ́ kí wọ́n jẹ́ alàgàtà láti máa dé àwọn àlàfo eléyìí tó wà ní àwùjọ wa yìí àti pé ká láwọn ọba alayé wa ti ní òfin tó ṣègbè wọn ni wọ́n ti jẹ́ bíríìjì tó ń dé àlàfo láàrin ìṣàkóso ìjọba àti aráàlú torí àwọn gáàsì jó bí advisory body àwọn tó ń gba ìjọba nímọ̀ràn kálukú àti mọ̀ pé nǹkan báyìí ló jẹ ìlú tàwọn ológun nǹkan báyìí ló jẹ ìlú tàwọn ológun wọ́n lè máa ṣe ṣùgbọ́n yẹ káwọ́ ṣé owó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni owó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ìlú ní ìgbìmọ̀ àbílẹ̀ ẹjọ́ tó ń bá wọn yanjú aáwọ̀ tàbí pẹ̀tù sí ìjà láàrin ìlú wa la mọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ yanjú ọ̀rọ̀ ilẹ̀ tí a fẹ́ yanjú ọ̀rọ̀ adé tí a fẹ́ yanjú àwọn ọ̀rọ̀ ọgbanilọ́kàn ọgbaniláya sùn àfi ni wọ́n ti yanjú ẹ̀ látàrí báyé lóòótọ́ customary court wà n tí wọ́n ń ṣe ní customary court n tá à ń pè ní kóòtù ìbílẹ̀ náà nìyẹn a rí pé ìlànà tí wọ́n fi ń ṣe customary court yẹn náà pàtó sí ìlànà tí wọ́n fi ń ṣe ọ̀rọ̀ ẹjọ́ nínú àjọlù ọ̀pọ̀ ẹjọ́ ni wọ́n ń gbé lọ ẹjọ́ tí wọn ò lè rójú tó ọ̀sẹ̀ pé bí wọn ò bá ti kò dé ààfin ìlú kò í yanjú.
1: ọ̀tún olódò oyè wọ́n ní ọ̀pọ̀ ẹjọ́ ló jẹ́ wípé tọ́ba kó lọ sáàfin ọ̀pọ̀lọpọ̀ tọ́ba kó lọ sí ilé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn fi jòkó lé tí wọ́n ní ẹ padà wá síbi agbẹjọ́rò wa ní gbogbo àwọn orí ọ̀fẹ́ yìí ni ìjọba ti gbà
2: lọ́wọ́
1: àwọn ọba lójú ti yín ẹ̀yìn ara lé bó ni ọ̀rọ̀ yìí
2: báwo ló ṣe rí ọ̀rọ̀
1: tí agbẹjọ́rò àgbà nípínlẹ̀ ondo 0816251991. Ẹlú ẹ káàárọ̀ o.
3: Amọ̀fọ́ Ojúmọ̀.
1: Ẹ ṣe o.
3: Ẹ kú ètò.
2: Ẹ ṣeun.
3: Orúkọ tèmi ni Adébólá Afolábí Bullet láti ọ̀rẹ́. Ẹ̀lú.
2: A gbọ́ yìí.
3: Tí a bá ní ká fojú inú wo, ayé jọ̀hún, ó dáa fún ìgbà ayé jọ̀hún. Ayé ìsìn, ó dáa fún ìgbà ayé ìsìn. Ṣùgbọ́n nípa pé ìdájọ́ ti àwọn ọlọ́lọ́ba yẹn, títí di ọ̀la ọ̀sẹ̀, kò sí ìjọba kan tó lè pọ́n fẹ́ fọwọ́rọ́ wọn dànù. Torí pé kí ni àwọn ẹjọ́ kan fi yẹ pé wọ́n ń dá láàfin tó yẹ pé ẹjọ́ gidi tíjọba gaba fẹ́ da gan kò lè da tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n yàtọ̀ tó bá bẹ ni pé ọba kò láfẹ́ pé ẹ lọ pa aládájá ẹ lọ yìnbọn pa tàbí ẹ lọ àǹjẹ. Yàtọ̀ tó bá bẹ ni ṣùgbọ́n ẹjọ́ tàwọn ọba yẹn ó dáa nígbà yẹn ju ayé ìfin lọ. Ẹ ṣe pé tó.
2: Ẹ ṣeun 0816251991. Ẹ jẹ́ ká tún wo ẹlòmíì. Hello, ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀.
2: Hello.
4: Hello.
1: Ẹ káàárọ̀.
2: Hello. O sì já. Hello, ẹ káàárọ̀.
3: Ẹ máa kojú mọ́ sá.
2: Ẹ ṣeun o. Hello.
1: Hello.
2: Hello, ẹ káàárọ̀. Ẹ gbóhùn sókè dáadáa.
1: À ń gbọ́ yín ẹ káàárọ̀. Ìyá wọn ti lọ. Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀.
3: Jọ́dá.
2: Ẹ ṣeun.
3: Àlàní káíkàyìn orí Atẹ́gùn bò kí n yẹ kú iṣẹ́.
2: Ẹ ṣeun.
3: Orúkọ mi ni Wòlíìdì Olúdi Solomon. Ẹ̀mí bẹ láti lọ́ọ̀ka kókó.
2: Gbogbo
3: ọ̀rọ̀ tí ẹ sọ pátápátá ni mo gbọ́. Ṣùgbọ́n àwọn ọba wa láyé òde òní sá, mo sún rìn láti sọ, wọ́n ti wọ òṣèlú lọ. Wọn ò jẹ́ kí wọ́n rẹ̀sífẹ̀tì ra wọn mọ́. Ní ọ̀dọ̀ wa ní ọ̀ka kókó, a máa ní ìpàdé kan tí àwọn ọba máa ń ṣe, èyí ni Tuesday. Kò sí bí ẹjọ́ yẹn ṣe ní agbára tó. Wọ́n máa parí ẹ ìwúlò gan tí ẹjọ́ bá dé ọ̀dọ̀ àwọn ìjọba. Kábíyèsí wa ní ọ̀ka, a ìwẹ́ẹ̀tì àwọn ìjọba, wọ́n dé ẹjọ́ ẹ̀ padà sí àwòfin ọ̀ka. Wọ́n dẹ̀ yan ojú ẹ̀. Ṣùgbọ́n àwọn ọba ilẹ̀ Yorùbá, wọ́n ẹ̀yìn ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn kan ṣe kí ni, wọ́n ti pamọ́ sí abẹ́ ìjọba. Ibi tó yẹ kó òótọ́ ti jáde, òótọ́ ò jáde mọ́, wọn ò wá rẹ̀sípẹ̀tì ọba mọ́. Mo gbọ́ láàrín kan Jésù ìgbà ń jẹ ayé òní bá yín o.
2: Ẹ ṣeun.
3: Olúde Olúde Solomon Ẹ̀mí láti lọ́ọ̀ ká kókó.
2: Ẹ ṣeun, ẹ ṣeun, àdúpẹ́ o. 0816251991. Hello, ẹ káàárọ̀.
5: ẹ máa kú ètò bàbá mi.
2: Ẹ ṣeun o.
5: Ọmọọba Ọlọ́ni Pẹ̀kun láti Arigidi Àkókó.
2: Ó yà ń gbọ́ yín.
5: Gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ kẹ́yìn ṣe sọ, kò sí bá a ṣe fẹ́ ṣe, kò sí ọ̀nà tá a máa gbé gbà. Àwọn ẹjọ́ kéékèèké kan wà tí wọ́n á sì máa yanjú láàfin ọba, tó sì já sí pé wọ́n á rìn yanjú, á tẹ́ ọ̀tún lọ́rùn, á tẹ́ òsì lọ́rùn. Ṣùgbọ́n tá a bá wá sọ pé kò sírú ẹ̀ fún àwọn ọba mọ́, gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bèrè ń sìn, wọn ò rí ìdáhùn sí o. Ipé kí ni iṣẹ́ àwọn ọba báyìí? Wọ́n ní wọ́n á dífá, wọ́n á ṣe iṣẹ́ nǹkan tí àwọn ọba torí joyè nìyẹn rárá. Ká máa parí àwọn ìjà kéékèèké, àwọn ìjà kéékèèké kan máa yanjú ẹ̀. Kò ń ṣe gbogbo ìjà la lè máa kó lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba. A ti rí nígbà kan tó jẹ́ pé wọ́n á kó ọ̀rọ̀ dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá gan, a sọ pé ọ̀rọ̀ tẹ́ ẹ lè yanjú ńlé leléyìí. Kò nílò pé ẹsẹ̀ ń kó wá sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé ẹ lè yanjú ẹ̀ lé. So irú àwọn ẹjọ́ wọ̀nyẹn, àwọn ọba lè máa yanjú ẹ̀ nílé láti tí àwọn tó lẹ́jọ́ lọ́rùn.
2: Ẹ ṣe ẹ̀pẹ̀tù. Ẹ ṣeun. Ẹ ṣeun. 0816251 9991. Hello, ẹ káàárọ̀.
6: Hello, olóòtú.
2: Ẹ ṣeun.
6: Ẹ káàárọ̀. Ẹ kú ètò.
2: Ẹ ṣeun, à ń gbọ́ yín.
6: Ètò tẹ́ gbé wá ètò tó dáa ni. Kì í ṣe gbogbo ẹ̀ náà ná lè máa gbé lọ sílé bóyá ọ̀dọ̀ ìjọba. Because káwọn ọba tán bá fẹ́ dájọ́ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ wọn á ní òkè wò pé kán lọ wọ egbò kòkó pé ó dàbí pé bọ́yá oko tán jà sí náà mú eléyìí náà mú. Ẹ rí i pé ọ̀pọ̀ ìgbà míì ẹni tó bá rí i pé ọwọ́ òun ò mọ́ òun fúnra ẹ̀gá ò ní fẹ́ mú asá bọ̀dì ṣé wọ́n lè ṣe wọn yẹn ní kóòtù lọ́dọ̀ ìjọba ìjọba lè bìlíìfù nínú ẹnìtì tó ní ṣe pẹ̀lú nǹkan ìbílẹ̀
2: àmì ẹ ṣeun ẹ ṣeun 0816251 9991. Hello.
7: Hello.
2: Hello, ẹ káàárọ̀.
7: Hello, ẹ káàárọ̀ sà.
2: Ẹ ṣeun.
7: Adá fún yín, ẹ kú ètò.
2: Àmì o.
7: Orúkọ mi ni Òjò Ajírọ̀ Mọ̀kẹ́ láti Lọ́ọ̀kà Àkókò.
2: Ó yà ń gbọ́ yín.
7: Òfin tí ìjọba gbé sílẹ̀ lórí àwọn ọba, mo mọ̀ pé tí wọn ò bá rí wọn ò ní ṣe bẹ́ẹ̀. Kí àwọn ọba àti ìjọba wọn jọ jòkó, wọn jọ wo nǹkan tí wọn sọ pé wọn gbé kalẹ̀ tí wọn fẹ́ ṣe yìí kí gbogbo ẹ kó ba lè wú. Kí ìlú má dàrú náà ni ìjọba ń ṣe gbogbo ẹ fún. Kí ìlú náà má dàrú ni àwọn ọba náà ń ṣe gbogbo ẹ fún. Oríwà nígbà ìbọ̀dẹ̀ ẹ kó ètò.
2: Àmì ẹ ṣeun o. Ẹ ṣeun o. 0816251 9991. Hello.
8: Mo máa ti ní tí ojú rẹ mọ́ wa o.
2: Àmì ẹ ṣeun.
8: Alhaji Oseoyemi láti Gbemọ Ekiti downtown ni o.
2: Gbemọ downtown, ẹ ṣeun bàbá.
8: Ṣé rí àtidájọ́ fún àwọn kábíyèsí wa ó rọrùn. Ṣùgbọ́n àwọn ẹjọ́ kabitikabiti kankankanka tán wá ń gbé lọ sí kóòtù yìí ó kọjá nǹkan táwọn kábíyèsí lè máa àtẹ́ǹdì sí. Ǹjẹ́ wọ́n lè mú àwọn Boko Haram báyìí kán sọ pé wọ́n máa gbé wọn lọ sáàfin àbí àwọn bandits pípẹ́ ibẹ̀ náà ti lọ parí kéèsì wọn. Bó ṣe wà yẹn àwọn kéèsì tó ń wà tó jẹ́ pé àwọn kábíyèsí ò lè handle ẹ̀ tó jẹ́ pé kóòtù ni èmi wà tó dẹ̀ jẹ́ pé kóòtù gan ò lè handle ẹ̀ tó jẹ́ pé kábíyèsí ló lè handle ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilẹ̀ àbí nǹkan kan yẹn báyìí. Ìparọ́ ní ojú òun tó ko adìyẹ ní ojú òun tó lé kò sí gbogbo ẹjọ́ ilẹ̀ báyìí tí kábíyèsí tí ò lè handle tó lójú wọn tó gbogbo ọ̀dọ̀ wọn fúnra wọn. So ìdí eléyìí ńkọ́ ọlọ́run fúnra ara rẹ̀ òun lọ́ba tó mẹjọ́ dá o.
2: Ẹ ṣeun. Ẹ ṣeun o. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ jẹ́ ká gba ẹnìkan láǹfààní sí kó tó di pé a mọ̀ lọ. Hello.
9: Hello, ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ o.
9: Àbáyọ̀mí Oyelesi láti Olókun Agídá Àkókó. Olótú kò sí bẹ̀rù mọ́ ni. Tó bá pé bẹ̀rù wà ní àwọn ẹjọ́ kan wà tó yẹ pé ọba ló ń ṣèdájọ́ ẹ̀. Ìmọ̀gbọ́n tí bákan sọ ni pé àtìgbà tí àwọn ọba wa náà ti kó ọwọ́ wọn sábẹ́ ìjọba ni ò ti sí wọ̀nyẹn mọ́. Ẹni tó tọ́ sí wọn á gbé fún. Ṣé òun àwọn aráàlú fẹ́ ní ìbẹ̀rù ẹ̀? Òkè lẹ́ni tẹ́lẹ̀ ìgbà tí mo gbọ́ ní ọba kan wà tó yẹ pé kíyàn tó rìn láti bí ibì kan wà àjọ pé ní NNPC nìyẹn ti gbọ́ bàtà ẹ̀ sábíà.
10: ṣé gbà yẹn bẹ̀rù wà olótú ọlọ́ṣàánú wa.
2: Àbí ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
1: Adúpẹ́ gbogbo ẹ̀yin tí a jọ ṣe láàárọ̀ yìí, adúpẹ́ lọ́wọ́ yín.
2: Adúpẹ́ lọ́wọ́ àjọ
1: ìwà. Mo gbàgbé bó bá dọjọ́ bọ̀. Ọjọ́ bọ̀.
2: Ọjọ́ bọ̀.
1: Kì í ṣe ọjọ́ bọ̀, ọjọ́ tá a máa ń bọ̀.
2: Ọjọ́ bọ̀.
1: Ẹlòmíì ò ní ọjọ́ bọ̀. Kì í ṣe ọjọ́ tá a
2: ọjọ́ bọ̀ ni.
1: Ọjọ́ bọ̀ ni. Tó bá di ọjọ́ bọ̀, yóò wọ̀ tún láàyè.
2: Àtúpàdé
1: lórí ètò Jumọ Ayọ̀. Ó dá Adégbèga Àlàní ló kọ tèmi ń jẹ́ o. Tó títí gbà mí.
2: Ọpẹyẹmí jẹ́ ọ̀ọ́dá, òun náà ló kọ tèmi jẹ́. Adúpẹ́ lọ́wọ́ àwọn àlejò wa tí a pè tí wọ́n jẹ́ wa láàárọ̀ tòní. Yóò kù yóò tún di ìgbà míì tá a tún máa pàdé. Ọpẹyẹmí jẹ́ ọ̀ọ́dá ló kọ tèmi o. Ire o.
11: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
12: Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
13: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo.
14: Them say monkey smart, na because of three near. But now monkey will jump past the eye they quick see.
15: Don't call me auntie.
14: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
16: Yes sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes they show for Go TV channel 49. You still feel follow happenings with Go TV stream if you dey road. Headline sponsor Bet Power. Go TV. Love it.
17: Tó ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yé ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá na ṣẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. o wulo fọkunrin o wulo fobinrin o wulo fọmọde bẹ lo wulo fun agbalagba e si wa ma wo egbogi ta n soro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo nafdac ti fontelu iwo na lo ra loni tori pe ija wa ija osi always guide ni won ni ko guide ara re e je n kokodo ke lo na mo si n pada abo e ku kale
15: Baba, egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti ekan sun lo ni.
18: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu. Logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdac fonte dupa o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide
17: Benny, ijawa ija osi always guide na ni se wa ri gbogbo eyin ti e ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 Aba Make Sure yi number yi o na ni ke mo pe 0916062653 e je npe le kan si 0916062653 to o tun igba mi na ta tun mo pade ire o
19: lolowa mi o mi alo
20: o ba di o mi alo
19: o ba di o mi alo
20: o ba di o mi alo
21: won tun bere won le sala imo panilerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
22: maggi star ta se latare wa soya alubosa adu chili ati konofuru
21: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
22: maggi star yo so gbogbo onje ta se do won ara

ajẹ́ pé ká máa kíra wa kó ojúmọ́ nìyẹn. Àkójúmọ́ tún kó ojúmọ́ máa lọ́rọ̀ tò ní. Mo tún ti gbé ń tẹ́ mọ́ jáde ká mọ́ gbogbo fi tẹ́ ẹ bá wà tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá. Eléyìí tó dúró gbangba gidigba wọ́n ní tàbí ṣùgbọ́n kankan ò sí níbẹ̀, ó dúró kakaraka ẹ̀yìn òtèmi ó le fa láǹtàdá ni. Ọlájìnòye Táyọ̀, orúkọ mi ní Jébẹ̀ Fàkáù Sport. Agbára gbogbo léka fàtàmọ́là pàápàá. Òní ni ọjọ́ Tuesday, ọjọ́ ṣẹ́gun ni o. Ẹja kọ́sẹ́yẹ láti lẹ̀ gẹ́gẹ́ bí ṣe wa nìyẹn. Ṣẹ́gun ọ̀tá, àárẹ̀ yín òdì. Ṣẹ́gun wà á jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Àmì àti àmì. Ẹjẹ́ ń lọ kọ́sẹ́yẹ wá láti ìlú ọ̀rẹ́. A bá ń sọ nípa àṣekágbá ìdíje ti Adé Abéke Foundation Sport Fiesta. Ìdíje tó ṣe wípé wọ́n ti máa ń ṣàwárí gbogbo àwọn eléré ìdárayá lẹ́sẹ̀ kù. Eléyìí tó sì dúró kakaraka nílùú ọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ Odìgbò. Tọdún ìtú ti kó gbá wọnú o. Torí pé àṣekágbá rẹ̀ ó wáyé lópin ọ̀sẹ̀ tá a lò lọ yìí. Ẹjẹ́ ń kọ́kọ́ lọ gbé wá látọ̀dọ̀ àwọn tó gbégbá oró sókè. Lágbárin ìdíje ti lúdò lágbárin tọkùnrin. Kọ́lá Asha Batinga, ó gangan lókè yẹlọ lágbárin ti lúdò. Òun ló ṣe ipò kíní nígbà tí Gálásì ṣe ipò kejì. Lágbárin tàwọn obìnrin lẹ́gbárin ti lúdò náà. Tọ́pẹ́ tiwa, òun ló ṣe ipò kejì. Miss Sparkless, òun ló ṣe ipò kíní. Àjẹpá àwọn tó ń fi dáúlà, là ń lo dáúlà. Lágbárin ti lúdò nìyẹn, àwọn gangan ló gbégbá orókè o. Ní tébù tẹ́nísì ń kọ́, Sáàrù Mario òun ló ṣe ipò kíní. Àwọn èèyàn Arúnà Kọdùrì nìyẹn, iṣẹ́ yé wọn tán. Adé Ọ̀súnmọ́ìdín òun náà rí dáúlà ló ṣe ipò kejì. Lágbárin ti Snooker Òdòdó ló ṣe ipò kíní Ọláni. Ní Snooker Coach MJ òun náà ṣe ipò kejì. Lágbárin ti Draft Sunday Ọláìdé òun ló ṣe ipò kíní. Sunday Ọmọwá ó ṣe ipò kejì. Ìyẹn lágbárin Scrabble ń kọ́. Mr. Tìyàmíyì ló ṣe ipò kíní. Sulaiman ṣe ipò kejì. Ìyẹn ní Scrabble. Ayọ̀ Ọlọ́pọ́n Bàbá Àjẹsà ṣe ipò kíní. Pastor Paul ṣe ipò kejì. Lágbárin ti ìjà ẹ̀sẹ̀ kíkan, ìyẹn May Senior. Apostle Eve ṣe ipò kejì. Àmà Oróńkọ́lá ṣe ipò kíní. Àwọn èèyàn Anthony Joshua nìyẹn, kò sí wàhálà. Ẹ máa fowó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n, ara dáúlà lílò ni. Boxing Junior Category, Assist Abdullahi ṣe ipò kíní. Adesina Idris ṣe ipò kejì. Lágbárin tàwọn obìnrin, ìyẹn Female Category. Akídilẹ́ni Esther ṣe ipò kíní. Tọ́pẹ́ Táwà ṣe ipò kejì. Marathon Eze Emmanuel òun ló ṣe ipò kíní. Akínwálà Abiodun ipò kejì. Chukwu Emmanuel ipò kẹta. Ayọ̀dẹ́lẹ̀ Òjòwòrò Ọládùn Oníṣègùn ipò karùn-ún. Wọ́n wá dúpẹ́ gidigidi o. Pàápàá jùlọ Sport Fiesta Committee àti Foundation Member. Wọ́n dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn. Kọ́mídà dá Kọ́mídà Déyìn Bàbádìkò. Gẹ́gẹ́ bó ṣe fi ṣọwọ́ sí mi, abẹ́ ìṣàkóso aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adé Abéke Foundation, Comrade Adéní Ìdìdìkò. Wọ́n lọ pé àwọn lọ sọ́dọ̀ Director Láníyàn Hotel Mr. Ajíbádé Kẹ́hìndé. Director Molara Communication, CEO Diamond Ventures Ajibola Emir. Àti gbogbo àwọn tó lọ ń lò láti lè jẹ́ kí ìdíje kó wá sí ìmúṣẹ fún tọdún tá a wà yìí. Èrí ọdún ni bó bá tún dẹ̀ mí ìka tún jọba ara wa sí. Ó ṣe wà sí àgbéwàdébẹ̀. Òótọ́ ni ẹjẹ́ máa lọ sí ní ìgbìmọ̀ àjọ NFL. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí. Ẹ̀ẹ́kú ti mọ̀ pé gbogbo ogun tí nǹkan ò bá ti tò dáadáa. Àwọn tó bá jẹ́ bí aládarí ibẹ̀ náà ló máa ń sábà forí ifà. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, wọ́n ti ní kí gbogbo àwọn technical crew. Láti ibi tó dé dúró débi tó ti parí, wọ́n ní ẹtì ẹ̀kọ́kọ́ yẹ̀bánà. Ètò àbá tún pípàdánù yín, àjò máa mọ̀. Wọ́n ti ní kó gbogbo àwọn abẹ́síkáwọ́ nínú kan Super Falcons. Tàbí kí n sọ pé ìgbìmọ̀ akọ́nimọ̀-ọ́n-gbá. Eléyìí tó léwájú kan Super Falcons jádànù nínú ìdíje Ife ẹ̀yẹ Adúláwọ̀ tọdún yìí. Eléyìí tí ò ní já lọ láǹfààní àti lọ kópa nínú ìdíje ti Ife ẹ̀yẹ Àgbáńláyé àwọn obìnrin. Abẹ́ ìṣàkóso Justin Madugu, wọ́n ti ní ẹtì ẹ̀kọ́kọ́ máa lọ náà. Kọ́kọ́ máa lọ náà, ẹjẹ́ á rí mú mi o. Bá a bá rí mú mi náà, ẹ̀hẹ́n tá a bá pè padà nínú yín, a pè padà. Bá a bá sì ní pè yín padà náà, a jẹ́ pé tọ́. Ìwọ̀nba tẹ́yìn náà ń lò fún ikọ̀ Super Falcons yín. Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà.
ẹ̀yin náà ti kọ ìtàn ti yín nìyẹn wọ́n ti ní kí gbogbo wọn máa lọ lọ́wọ́ tá a wà yìí kò sí wàhálà gẹ́gẹ́ bí àjọ NFL gẹ́gẹ́ bó ṣe wá jẹ́ ká mọ̀ wọ́n ní àtúntò yóò wáyé o láti gbogbo agbèrè ìdárayá lórílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ẹ já kú ọ bẹ́ẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn ẹ jí ń balẹ̀ ọ̀dọ̀ antoni olúwafẹ́mi ọláṣẹ ní joshua ìjà ẹsẹ̀ kíkan eléyìí tó máa wáyé láàrin antoni olúwafẹ́mi ọláṣẹ ní joshua àti tyson fury àwọn ọmọràn eléyìí tó mọyún ògbé nínú kara wọn wọn ní sẹ rí ìjà ẹsẹ kíkan yìí nǹkan bí ọdún mẹwàá sẹyìn ló yẹ kó ti wáyé láàrin àwọn méjèèjì o ṣùgbọ́n yí ọlọ́run gbogbo ètò ẹ̀dá pátá ọwọ́ ọlọ́ọ̀bà mi ló wà wọn wá jẹ́ ká mọ̀ wọn ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí tó bá ti di ní oṣù kọkànlá ọdún tá a wà yìí yóò wáyé ṣe rí ìjà ẹsẹ kíkan tí ó wáyé láàrin tyson fury àti anthony joshua yóò dàbí ẹ classico ni o torí tá a bá ń sọ nípa ìdíje ti ẹ classico lórílẹ̀‐èdè spain gbogbo ayé ló máa ń fẹ́ wo ìdíje yìí láàrin ìpè gbé agbábọ́ọ̀lù barcelona ti kọ ti real madrid bọ́bí dáadáa dégbòye gàlà ní ala madrid ní òní white wọ́n ní ìjà ẹsẹ̀ kíkan láàrin àwọn méjèèjì yìí gbogbo àgbà ńlá ayé ní òfẹ́ láǹfààní àti wo ìjà ẹsẹ̀ kíkan yìí torí pé yóò gà á yàtà torí ibà méjì sì kọ àwọn ló kọ lẹ́ẹ̀kan lágbọ́nrin ìjà ẹsẹ̀ kíkan káàkiri àgbà ńlá ayé wọ́n láwọn méjèèjì yìí òdú ni wọ́n káàkiri àgbà ńlá ayé wọ́n yìí ṣàìmọ̀ fọlọ́kọ ọlọ́run sọ ẹ̀mí wa oṣù kọkànlá dé tán bí ò bá yẹ anthony joshua apá kan nàìjà apá kan bìrìtìkò yóò gà á yàtà bẹ́ẹ̀ bá sì gbàgbé ará abí tó bá anthony joshua jàtán láìpẹ́ ó dì clé ẹ ó ní ẹ̀sẹ̀ tó ń gbé màálùú ṣubú ó ń bẹ lọ́wọ́ anthony joshua ó bá ilé fọwọ́ ọ̀tún rẹ̀ dá bírà sí ọ ó ní rí bákan náà mọ̀ gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn ó lè mí náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ẹ já kú ọ bẹ́ẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn ibo ní balẹ̀ sí pẹ́pẹ́pẹ́ ẹ jí máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ dílé òkèrè tó rà àrọ́jọ́ mùsùlùkùn màá lọ balẹ̀ òótọ́ ni gbogbo barcelona ẹ kú àmójúbà àmójúbà ta ni rodri agbábọ́ọ̀lù manchester city nígbà kan rí adíyarí gbogbo mú wọn ni eléyìí tọ́lọ̀ ń lò tàbí kí n sọ pé tó wà lára àwọn agbábọ́ọ̀lù tọ́lọ̀ ń lò fórílẹ̀‐èdè spain lọ́dún yìí láti lè jẹ́ kí wọ́n gba ìdíje ìfẹ̀yẹ̀ àgbáńláyé tó parí tán láìpẹ́ yìí ó ti balẹ̀ pẹpẹpẹ sínú ìpè gbé agbábọ́ọ̀lù ti barcelona kódà tó parí àyẹ̀wò ẹ̀ lónìí wọ́n sì kéde ẹ̀ kó ti dàgbábọ́ọ̀lù barcelona àdéhùn ọlọ́dún mẹ́rin ó lọ́mọkùnrin yìí tọ́ bọ̀ pẹ̀lú ìpè gbé agbábọ́ọ̀lù barcelona o ó wá sọ̀rọ̀ kan àwọn barcelona ní kí ni ọ̀rọ̀ tó sọ ó nínú mi dùn pé mo láǹfààní àti gbábọ́ọ̀lù fún ìpè gbé agbábọ́ọ̀lù barcelona torí pé látìgbà tí mo ti wà léwe àti màjèṣì òun gángan ni mo ti ń gbèrò pé bọ́lá ò bá sì gbádùn àmì tán pátápátá kí n gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona ikọ̀ tí mo ti nífẹ̀ẹ́ sí láti màjèṣì ni ta ló sọ bẹ́ẹ̀ rodri ni ògbóǹtarìgì adé arígbùgbùn mú nínú kọ́ manchester city tẹ́lẹ̀ àlá rẹ̀ ti wá dì í oye ó ti padà wá sí ìmúṣẹ kò sí wàhálà gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ gbogbo barcelona gúdúgúdú yóò ṣàfìgbà kan fẹ́ túra lẹ̀ wọ́n ní ní kíni ikọ̀ ti real madrid ní sáà tá a wà yìí ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tó wá gba sọsọ inú ẹ̀ láìfa àbàdàmọ́là mo rí ẹ ń bẹ́ òdúró rè àmì ọ̀túnba láàrin fárànà gbogbo òlú ọ̀wọ̀ àti adéwálé màṣá gbogbo òlú àjẹ́ gbogbo nọmba wọn gọ́nàṣì nìyẹn nílùú àjọ àti nílùú ọ̀wọ̀ èyí nǹkan ò ní í ṣẹyìn kò ní í ṣẹ̀mí yín o kí n tó lọ sójú ọjà oníkà pírídìtì tó máa jẹ́ èsì ìfẹsẹ̀wọnsẹ̀ àbájáde èsì ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ìpè gbé agbábọ́ọ̀lù arsenal ti kọ́ manchester city ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ tó ń lọ bí ọgọ́rùn-ún níye over 100 sms messages ó ní wọ́n gba ó ṣùgbọ́n kò sẹ́ni tó láǹfààní àti gbà ó
nínú gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yìí ọ̀pọ̀ sá ń gbé gogo ni Arsenal ní Man City ní méjì sẹ́yọ̀ kan àwọn kan ní mẹ́ta sẹ́yọ̀ kan kò sẹ́ni tó gbà ó sí wàhálà ẹgbẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners ṣé wọ́n ti dé náà nìyẹn láti máa jẹ́ kí wọ́n túmọ̀ túra lẹ̀ ní sáà ta wà yìí pàápàá jùlọ lọ́jọ́ Friday àwọn gangan ni wọ́n sísọ lójú ìdíje ti English Premier League o nígbà tán bá ń kojú ọkọ̀ ti Coventry City orí ẹ̀ ń bẹ́ òdúró rẹ̀ aláṣẹ KSC àbí gbogbo kárí àkókò àwọn Gunners nìyẹn Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá ó bàjẹ́ tì í gẹ́gẹ́ bó ṣe wà sí àbádọ́gba ẹjá dójú ọjà ká lọ polówó bí n bá dé ẹ farabalẹ̀ máa tún gbọ́ àwọn ọ̀rìn kíni wí ìròyìn ẹ kú jẹ́rìí ẹni tẹ ní 44-440 ẹ má fọ̀ àjà ìtàn bẹ́tà mo ń lọ wá mo ń bọ̀ wá gbogbo ara mo fi ń padà bọ̀ ẹ kú kalẹ̀.

0: 85 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next. Them say monkey smart, and because it's three near. But now monkey will jump past the eye, they quick see.
1: Don't call me auntie.
0: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
2: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
3: Ni present won ni gbangba wale a o be ba si gbagbe tan ba se gbe agbawolu tuntun o pe gbogbo awon lolufe wa si papa sere e wa wo awon new sign ni wa iko ri amadi won ni be ko lo ma je ladun yin o be ri gbogbo awon agbawolu ta ti gbe to fi ma ko ni mo gba won si mori o ni on veil won ni gbangba wale a oda wo ni ba won ni royin soro ni gbangba wale a o lo ni bo nkele pelu awon family ati awon ore minu awon agbabolu yi o la ma se o gege bi royen le to kan mi ku lati nu ko ti Real Madrid o le mi na to farabalẹ je keyin ti wa mo o ba se wu ni la se esin eni o se wu ko ti Real Madrid lodun niyan nipa awon new signing si won lowo ta wa yi gege bo tun se wa si ori enbe oduro de Michael Dawson fo to gbogbo lara mo ke awon Chelsea niyan am Chelsea won ni Chelsea duro gbangba gidigba ko soluwa e ma lo daula eja tun ku nbe yen tun lo be to ra arojo musoloko agbani boni nbale si pepepe eja mo apapo owo ti ko egbe agbabolu Tottenham Hotspur ti na loju oja to sile yi o lo bi 237 million pounds ege bo se wa si niyan o le mi na to fara bale je keyin ti wa mo ajo fever abesa koso Gianni Infantino ni won sa gbe jade won won gba mi olubayo make gbogbo japa extension mi o ni white awon ye duro tan ti faka sport ni e se gbogbo gba sa to nbo lona yo gbera so kini ti Chelsea ma ri gba awon sabi bo niyan iyan olubayo make gbogbo japa extension of Chelsea ajo FIFA won gbe jade kasangwa lale ana awon agbabolu to lo bi 60 niyan to se pe ifara han won ninu idije fe yagba nla yo tin lo bi mefa mairin marun àwọn agbábọ́ọ̀lù ọgọ́ta òun ni àjọ FIFA gbé jáde o ẹ má sì gbàgbé pé Cristiano dos Santos Alvaro Ronaldo àti Lionel Andres Messi bàbá Thiago bàbá Mateo kíngí kíngí kẹ́ngẹ́ kẹ́ngẹ́ àwọn gangan lọ sí ipò kíní o torí ibà méjì kọ pẹ̀lú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé tọdí tó parí tán àti bí àwọn méjèèjì ti ṣe kópa ńbẹ ẹ mẹfà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti kádàrá pé kí Lionel Andres Messi àti Ronaldo ó kópa nù ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé o ó gbé àwọn tó kù wọn ń tò lẹ́yìn wọn ni ààrẹ tó kópa lẹ́ẹ̀ márùn-ún àwọn mẹ́rin mẹ́rin ló tiẹ̀ pọ̀ jù gẹ́gẹ́ bí àjọ FIFA gẹ́gẹ́ bí àgbéjáde tí wọ́n gbé jáde lálẹ́ àná nìyẹn ó lè mí náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ ẹ tún jẹ́ kó ń bẹ́ẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ àwọn gédéńgbé ni o kò tí ì dájú o bóyá Enzo Fernandez yóò darapọ̀ mọ́ ikọ̀ Manchester City ó dá ìròyìn tó ń kàn mí kú báyìí ó ní Chelsea àti Enzo Fernandez ẹjọ bẹ̀rẹ̀ sáà yìí ni o ẹjọ bẹ̀rẹ̀ ni àwọn Chelsea lọ́kàn wa balẹ̀ pẹ̀sẹ̀ báyìí kò sí wàhálà gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn ó lè mí náà tún ja ìtàn kanlẹ̀ kanlẹ̀ ẹ kú jẹ́rìí ẹ ń tẹ́ ẹ ní àjá àjá tán tẹ́ ẹ rí yẹ wọ́n ló ń dájà lẹ́ǹgbòrò ayé ni pápápá ẹjẹ́ máa lọ sí abala bóyá lẹ mọ̀ àwọn tèmi tún ti yín rẹ́díò wọn òkè lálálá abala tán fẹ́ máa ń fetí gbọ́ rèé torí kò sí bó ṣe wulẹ̀ kó rí wọn ò tún gbọ́ tuntun ni torí pé ṣe tuntun náà ń sọ ń gbòrò ayé ṣèmí ṣe tuntun náà ń sọ o ṣe tuntun ṣèmí. jẹjẹ mọ lati gba ti DJ Feya agbanlaye ti gbera so latodun 1930 orilede Uruguay lo gba lejo alakoko oru e gbogbo yin le mo ki se royin mo orilede mejo pere lọlọrun ti kadara ko gba DJ Feya agbanlaye o jẹjẹ mọ akoni mo gba kan soso lo ti gba DJ Feya agbanlaye le meji ototo ki loruko re oruko re ni Victoria Pozo Victoria Pozo o gangan la koni mo gba to se pe ninu waitan o gba DJ Feya agbanlaye fun e lemeji o gba fo ilede Italy lodun won niyan lodun 1934 atodun 1938 ko ti sakoni mo gba ti o gba DJ Feya agbanlaye lemeji o leyin akoni mo gba ti mo daruko yi jeje mo awon agbabolu meta tabi kin so pe awon akoni mo gba meta oun lo ti gba DJ Feya agbanlaye gege bi agbabolu ati akoni mo gba ase footballer na ase ko eni daruko awon meta tabi Mario Zagallo o gba gege bi agbabolu fun orilede Brazil lodun 1958 atodun 1962 o gba fun orilede Brazil gege bi akoni mo gba lodun 1970 France Bakemboa o gba gege bi agbabolu fun orilede ti West Germany lodun 1974 o de gba fun won gege bi akoni mo gba lodun 1990 Didier Deschamps ko akoni mo gba orilede France ni o gba DJ Feya agbanlaye gege bi agbabolu lodun 1998 France 98 gbugbu aye lo ranti o tun gba fun won gege bi akoni mo gba lodun 2018 awon akoni mo gba meta re to ti gba DJ Feya agbanlaye gege bi agbabolu ati akoni mo gba Sunday ko ti se akoni mo gba latoke ta ti o ko orilede kan lo si asikagba o that is to say no foreign coach fun bi apere Falcao Sports omo orilede Nigeria ni boya akoni mo gba Nigeria ni mi pe ma wa ko orilede ni Italy lo sinu DJ Feya agbanlaye se mo pe mo ti je foreign coach lorilede o ko ti se akoni mo gba latoke ta toko to gba DJ Feya agbanlaye o gbogbo awon akoni mo gba to ti gba DJ Feya agbanlaye yi omo orilede baba nla baba won ni won ko je abenti mo so ye yin gbogbo awon akoni mo gba to ti gba DJ Feya agbanlaye orilede ti won ko lo na ni won ti wa o ege bi nkan se wa si niyan oun ni mo farabalẹ ja yin tan eja ma fi ese lo laaro toni sugbọn akoni mo gba meji lo wa latoke ta to ko awon orilede wo se ka gba DJ Feya agbanlaye sugbọn won o gba bo ba doju alamisi ma ko yin ma ja yin tan kan le kan lo ni ti ojo alamisi Folaju Oye Tayo oruko mi lo nje be Falcao Sports 09021077719 number mi gangan niyan fun ikede ati ipolongo oja yin eja ma gbiyanju ka ma sere idaraja o kiyin e ku kale
1: àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Òó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn déédéé. Òó ọ̀rẹ́ mo ti gbìyànjú olùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be sin won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se arawa be ni kankan oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alaafi ara wo ni bi fi abia ojuba
5: ọ̀rẹ́ mi a sun oríire àjọṣewọ́ ò ní bàjẹ́.
6: ọjọ́ náà rèé bíi àná tá a pàdé lọ́fíìsì mtn tá a ti ra síìmù àkọ́kọ́ ṣùgbọ́n ká má parọ́ o ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
5: àbí o ọ̀pẹ̀lọpẹ̀ mtn.
7: mtn is 25 years old.
8: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọkan tó sì ń sọ ọ̀la wa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.

0: 85 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Sọdún bá bá ní láyé dandan ni ká ṣọdún. Bí ayẹyẹ ọdún ayérégbé ìjẹṣu ìlú àti ìjẹṣu ọba lóògùn His Royal Majesty ọba Adéníyè Adilẹ́wà. Fìwà gbádé kìíní ọba lóògùn tìlú Gòbá yóò ṣe wáyé nìyí. Tí ó bá di ọjọ́ Mọ́ndé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún tá a wà ní ayérégbé tìlú Gòbá yóò wáyé. Ìséde yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́fà àárọ̀ ìdájí títí di aago mẹ́jọ àárọ̀. Tí ó bá di aago mẹ́fà ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ ọjọ́ Mọ́ndé yẹn ni ìséde náà yóò tún wáyé o. Tí ó bá di ọjọ́ kejìlélógún oṣù tá a wà ní ìjẹṣu ìlú Gòbá tí gbogbo àwọn obìnrin yóò gbèṣù lórí jó káàkiri ìlú. Tí ó bá di ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún tá a wà ní ìjẹṣu kábíyèsí His Royal Majesty ọba Adéníyè Adilẹ́wà ọba lóògùn tìlú Gòbá yóò wáyé. Ìlú Gòbá yóò máa gbèrú sí ni o àmì ọba lóògùn tìlú Gòbá. His Royal Majesty ọba Adéníyè Adilẹ́wà fìwà gbádé kìíní ọba lóògùn tìlú Gòbá ló ń kéde.
2: My people, Evergreen Stationery Warehouse, Don Tada for number 144, Obadeshida Road, Akure, Abinobiso.

0: pẹ̀lú àwọn arúgbó níjọba ìbílẹ̀ òwò kọ́kọ́kọ́ nìyẹn o.
1: Wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa nípínlẹ̀ Ondo Yun Dr. Lucky.
0: Orí mi sàn Ayédàtiwa gómìnà wa nípínlẹ̀ Ondo pé.
1: Ó ṣe o.
0: Fún ti owó arúgbó tó ń sọ fáwọn arúgbó lóṣooṣù níjọba ìbílẹ̀ òwò.
1: Ìdí nìyí
0: tí àwọn arúgbó níjọba ìbílẹ̀ òwò fi ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa.
1: Orí pé yìnyínyìn kẹ́ni ó lè ṣe.
0: Ẹni tí ò bá dúpẹ́ orí ẹgbẹ̀fà, ó bẹ́ dídínà ìgbẹ̀jẹ ni.
1: A tún dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ òwò.
0: Bí ọ̀nà ìwé ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
1: Bákan náà ló ní ká tún dúpẹ́ fún ọlọ́lá gómìnà wa.
0: Ó ti empowerment tí wọ́n máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ Friday yìí nílùú òwò.
1: Ìyẹn òní 21 ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 tí a wà yìí.
0: Oní ká dúpẹ́ o gómìnà wa
1: ẹlẹ́yin ju àánú.
0: Olólùfẹ́ mẹ̀kúnnù.
1: The executive chairman of our local government honourable ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
0: Ló sọ pé ìjọba ìbílẹ̀ òwò túbọ̀ máa dùn sí.
2: Vacancy. This is to inform the general public that Red Granite Africa, a financial and loan service company, have arrived in Akure and hiring sales officer in its public loan sector. If you are interested in working with Red Granite Africa as an experienced sales officer, you can forward your CV to flourish@redgranite.africa. Again, send your CV to flourish@redgranite.africa or send to 081-38-23-2150. Again, 081-38-23-2150. Red Granite Africa have been offering a payday loan to all state civil servants in Ondo State with attractive interest rates and convenient time of repayment. Visit Red Granite Africa via this phone number, 081-38-23-2150. Management announcer.
3: Dédé wòye o. Ètò pàtàkì tó ń ṣe ara ìlú ní àǹfààní ló máa tún dé yìí. Sórí ẹ̀rọ rédíò àdàbà. Ẹ̀yin ju àánú lorúkọ ètò bẹ́ẹ̀. Ó máa ń dá lórí bí a ṣe lè dáàbò bo àwọn ọmọ tí ò lóbi. Tàbáwọn tó kù díẹ̀ káàtó fún.
4: Ẹ wò ó.
3: Bí gbójú tó àwọn ìran tá a wà yìí. Èló lè jẹ́ kí ìran ìyá àtẹ̀yí tí ń bò ó lè rẹ́sẹ̀ tilẹ̀ láti débùté eré. Ṣùgbọ́n tí nǹkan bá ń ṣe ẹnìkan. Tẹ́nìkan wá ń ṣe bí nǹkan tí ń ṣe ẹnìkan yóò kan òun. Ẹ má má rò bẹ́ẹ̀ torí. Bí táyà tí ń bẹ lẹ́yìn bá ní ṣòro. Táyà ti wájú ò ní lè rìn geere mọ́. Nítorí ẹ̀ ló fi yẹ kájọ máa gbọ́ ètò yìí. A lè mọ bí tọ́rọ̀ àwọn tó ń gbé lágbègbè wá kù sí. Àti ipa tí a lè sa. Láti lè rebuild tàbí restructure àwọn nǹkan tó mẹ́hẹ. Ọ̀jọ̀jọ̀ Wednesday ń lètò yìí lórí rédíò àdàbà. Ní agogo márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́. Ìgbìmọ̀ tó ń bójútó iléeṣẹ́ Dorian Home Charity and Social Development tó kalẹ̀ sókè àró ìdàrí ròdà kúrẹ́. Ìlú ni kẹjá jọ g

0: kọlá nígbà ìjíǹde lóde ìrìlẹ̀ ní victoria
1: ayèbí ní ògúnbù fún mi
0: ọmọ baba thomas odimayo
1: tó jẹ lijovi lóde ìrìlẹ̀ láyé ọjọ́ òun ni
0: èmi aládé ìkọmọ odimayo ní ìyá victoria
1: òrékè lẹ́wà ò
0: pẹlẹngẹ victoria
1: ògúnbù fún mi
0: ọ̀kan lára obìnrin àkọ́kọ́ nílé ìrìlẹ̀ ní
1: tó pàtàkì ẹ̀kọ́
0: ọdún 1942
1: lábẹ́ ọmọọba victoria ògúnbù fún mi
0: ọkọ̀ òbílẹ̀ ni ọmọọba victoria
1: kọjá
0: sí òkè tí pupa
1: ibi tó ti kọ́ bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀
0: ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó jáde
1: ní queens college èkó
0: ní victoria
1: mo sì jáfáfá léré ìdárayá
0: aya ògúnbù fún mi kẹ́kọ̀ọ́ gboyè
1: o ní
0: yaba higher college
1: nílùú èkó láyé ọjọ́ òun
0: ilé iṣẹ́ rẹ́lùwé nílùú èkó
1: ní ìyá tóbi adéwálé
0: ìyá adékúnlé
1: màmá adébáyọ̀
0: àní màmá fọláṣadé ògúnbù fún mi
1: tí fẹ̀yìntì lẹ́nu iṣẹ́
0: lọ́dún 1976
1: lẹ́yìn ìsìn ìgbàlejò ló máa tẹ̀lé nílé rẹ̀
0: kojúkojú primary health center
1: nítòsí alówó lóòótẹ́
0: sàbọ̀mì ló
1: lóde ìrìlẹ̀
0: àwọn ọmọ ló ń kéde
2: abalajẹ
3: tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ dragon super láàyò gẹ́gẹ́ bí ojúlówó oògùn pakopako
4: ìyẹn láìní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo kòkó iṣu kùkúmbà
5: watermelon tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
6: iṣẹ́ tí dragon super ṣe ó lékè ka
7: abalajọ tó fi wá jẹ wípé gbogbo àwọn àgbẹ̀ dragon super òun ni wọ́n yẹ láàyò lákòókò tá a wà yìí
8: àpatúpa ní dragon super ló máa pa gbogbo koríko tá a bá fi fín
9: tá a bá wá kíyèsí wípé ike dragon super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀
10: ẹ má lọ dá òtún ẹ̀
11: iṣẹ́ tó ń bẹ nínú dragon super jágunlábí gbáńkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú dragon super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ báyìí
12: dragon super tó ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù
13: ẹ lè rí dragon super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ẹ̀lú ẹ̀ lò
14: 08118910336 tàbí 08118910336

0: anything. Will you be ready?
1: India Kurieto.
0: On the 16th to 19th of August.
1: In the Wasu Atiawa, Dura Kanka Kanka Bamba Bamba Kumba Kumba Yuma Bale Bio Warojo.
0: DMCG New Auditorium.
1: New Talerio Kioro Akuko.
0: 6 a.m. to 8 a.m. Ni morning session.
1: 4 p.m. to 6 p.m. in the evening session.
0: Look on Tuesday 28th to Gujosu.
1: One Thanksgiving anniversary day.
0: Lati 10 a.m.
1: Pastor Filippo Adeyemo.
0: Now won't you show Lolo Pataki Lombo?
1: That will be evangelism. Motayo Layeka.
0: Evangelist Divine Mercy.
1: Pastor Abraham Affair.
0: Pastor Jubalu.
1: Pastor Lawale Ojo.
0: Apostle Epi Obasheki.
1: Apostle Afolabi Ezeke.
0: Prophet Udu Ololu Femi.
1: Best in our DMC Gimas Choir. Your Fury and Bipi Tumbe.
0: To.
1: Prophet A and Prophetess Emi Adeyemo.
0: Oh, Arubu Ojo.
1: Maduro Soru Utawidjo Moloki Ukase Oya.
0: Oma Garasa Yelu Sirike Uda Oro.
1: Happy celebration.
2: Owo ti won ta fefe gas kaakiri orilede Nigeria lo sese oko jawale pelu bo se je pe ile ise ipopo ti Dangote ati egbe awon alagbata epo ati gbogbo awon ti won ni ibuba ibi ti won ti pe epo ti won ti so pe won ye se agbeyewo si iye ti won ta afefe gas on bayi o gege bi won se so won ni iye ti won gbe wa lati bi gan ti won ti n se lo je pe o ti din kan bi 30 naira o pẹ̀lú bó ṣe jẹ́ pé nǹkan ọ̀hún ó ti bẹ̀rẹ̀ sí ní jáwálẹ̀ báyìí wọ́n ní ẹgbẹ́ àwọn alágbàtà epo àti àwọn tí ń ta afẹ́fẹ́ gáàsì náà ni wọ́n ti pinnu pé àwọn náà wọ́n ní tẹ̀tí o láti lè mú àdínkù dé báyìí tí wọ́n ń ta afẹ́fẹ́ gáàsì ọ̀hún fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post.
3: Bí ọdún
2: Ayọ̀dé
3: àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ti fi kélé òfin pé arákùnrin kan Samuel Akuade léyìí tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣá ìyá tó bíi lọ́mọ abilékọ Olúfunkẹ́ Akuade títí lójú ikú ní ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n lọ ṣẹlẹ̀ lọ́jọ́ Àìkú ní nǹkan aago 5 nírọ̀lẹ́ ní agbègbè Power Line ní ìlú nílùú ọ̀rẹ́ náà. Gẹ́gẹ́ bí ìròyìn léyìí tí ó tẹnu ìròyìn lọ́wọ́ ni pé afurasí ọ̀hún ni wọ́n ní ó yọ àdá láàmú ti ìyá tó bíi lọ́mọ o tó sì ṣá yánnayànna débi wípé ó ṣe okùnfà ikú arábìnrin ọ̀hún. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lánàá ọjọ́ ajé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh ń lọ ní afurasí ọ̀hún ni wọ́n ti rámú o tó sì ti fìdí rẹ̀ kalẹ̀ sí gbaga àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo. Ó sọ wípé kíni ìwé ìròyìn Punch Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí ni kẹ́ ẹ náwó sí.
2: Káyọ̀dé ilé ìfowópamọ́ ayánilówó ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ báyìí pé àwọn ti ṣetán o láti máa yá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá kójú òṣùwọ̀n tí wọ́n sì fẹ́ yáwó láti fi ra ilẹ̀ tàbí ra ilé láti lè fún wọn o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn ti pinnu ni láti pé kí wọ́n mú ìdẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lé tí wọ́n bá fẹ́ ra ilé tàbí ta ilé tàbí ra ilẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tún tẹ̀síwájú wọ́n ní ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti pé kó ra ilé tàbí kọ́ ilé tó sì fẹ́ ya owó yìí ìdá 6 nínú ọgọ́rùn-ún ni èlé tí yóò máa san ní ọdọọdún tó sì jẹ́ pé odidi 30 ọdún gbáko ni yóò fi san owó ọ̀hún. Wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ láti pé kó lè ní nínú ìpín yìí ló ní àwọn ìlànà kan èyí tí wọn yóò tẹ̀lé o pàápàá jùlọ wọn ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbúdọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ọjọ́ orí rẹ̀ tó ti lé ní nǹkan bíi ọdún 18 sí òkè bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni irúfẹ́ ẹni náà ló ti gbúdọ̀ máa dá owó ìdá kọ̀ọ̀kan sí àpò iléeṣẹ́ ayánilówó ọ̀hún fún odidi oṣù 6 gbáko. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ àti gbogbo ìlànà tí wọ́n sọ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á.

0: Biadun
1: Ayade
0: awon omo bi meji to je ti gbajugbaja osere cinema agbelewo Taiwo Azan ti opo ejumo si ogogo ina mo ti kiri tatan ti pin ran lowo leyi ti won so wi pe awon ilewo san ti yari o lati tesiwaju lati ma se itoju baba won leni ti won ni o ti n ba arun jejere ti o ti wa ni ipele kerin ti o n ba fira awon omo birin ohun Lima ati Kira Taiwo ni won mo se be ti won fi omi je ku soro ni oto loju opo ero ka jara Instagram lana ojo aje ti won ro morilede Nigeria awon ololufe afenifere ati gbogbo awon ti o ba je gbaju gbaja ati akose mose onimo isegun yibo to danto leyi to si ni imojaran ninu opolo nipa itoju arun jejere wipe ki won dakun dabo se ran lowo kan ba won dola emi baba won ninu fura mo ma ran wa leyi to soju opo ero ka ilu jara Instagram Lima lo so pe ipo ti ilera baba ohun to wa lowo lowo bayi ohun lo tin jaju reyin bi na abela o nigbati awon ilewo san ti won ti yari lati ma se itoju fun e wo te ba fe kayoku iwe iroyin punch atopo iwe iroyin mi tun jade loni nlogbe
1: Kayode
0: Biodun
1: ajo yi to ri si eko fun awon ti won je agbejoro ni orilede yi ni won mo ti so ti won ni se ri gbogbo awon fasiti yi to je pe ti won ba ti fowo si lati pe ki won ma gba awon omo lewe lati pe ki won ma ko eko nipa imo to ni se pelu ofin ni won ni ma fi oju re wo ti won si ni fowo si o be gege ni won wa sekilo fun gbogbo awon akeko eyi ti won ba fe ko nipa imo ise agbejoro wi pe ki won sora se o ki won si la oju won dada ko ma lo je pe ebu ilewe ni won lo ti won ba fe so pe won fe ko eko nipa oro to jomo ofin o be gege ni won so pe enikeni ninu awon akeko na to ba si se be to ba ti lo lari mo a je pe o se laye ara re ni o be ilewe na yi to ba je pe won lo ko awon omo ni imo to ni se pelu oro ofin ti won si gba ore ofe gba ohun te ijoba irufe ni be n lo je pe o fi aye ati ojo waju awon omo lewe ohun ni o fi takati o e wo e koja lo sinu we iroyin punch ke lo ka
2: Kaabo my dear okunrin kakaka okunrin kokoko okunrin wawa wowo ekusha na
3: obinrin kan lo nke ololufe ebe yen kide wa nse wipo ba fo okuta tabi sise ile kan rara o sugbon tori pun ba gun yen daada o de fo gbogbo egbegbe odo e leyi to ma nje ko do mo ko da sakasaka lai siro ti roti obinrin yi se ngbosuba kare me lokunrin ohun tun gbosuba na pada fun vigoka wipo ohun lo je ko mo odo ohun le gun yo de level yen isu o ma gun mate asiko yi kan lo se wa ye mi pe luwe luwe ni won fi soro vigoka herbal capsule tiki je kore okunrin lati gba ball lori papa gbo to bi tege ti santeran ate yara to ti re tele lo ma jidije pada ti oni sismes memo ye gan lo fa ti gbogbo awon okunrin fi yan vigoka layo ayo herbal help limited lo se pelu natural herb o de ti wa kakiri chemist ati pharmacy shop telephone 0803 860 6858 vigoka iba
4: Opo students at Obi lo ni fesi private university sugbon owo gobo yin daru ba won o ya ka lo si Westland University wo Osun State flexible and affordable fees lo mu kan yato approved by federal government won gba student wole lowo lowo full time to gboye BSc College of Natural and Applied Science College of Social and Management Science ati College of Health Science to ba ti se dawo UTME to ni JAMS requirement pelu at least 5 credit passes in no more than 2 sittings o di student Westland University ni yen change of institution that wole si 100 level ninu ogba lewe wa tabi CBT center 2 or 3 credit passes lo nilo funju pe OND HND NC lo fi wole fun direct entry awon students register lecture she exam jupe logba wa fun top up conversion HND BSc with pass or third class ile se be ni oni ND certificate tun le wole si direct entry 200 level lodo wa Westland University wa ni kilometer 2 Iwo Ejigboro Adenike Ajoke Estate Iwara Iwo Osun State website www.westland.com edu.ng 0708 057 6961
5: wọ́n tún ti dé o ìjàrẹ́ lẹ́tọ̀ krusé àràgbẹ́ yamuyamu ìsọjí ńlá ọlọ́jọ́ kan ṣoṣo tó máa ń wáyé lọ́dọọdún tí olúwa gbé kalẹ̀ látọwọ́ the redeemed christian church of god new sunday calvary zone ìjàrẹ́ tọdún yìí tún máa ń wáyé o lọ́jọ́ kọkànlélógún oṣù kẹjọ 2026 tá a wà yìí glorious god ọlọ́run ológo la kò rí tó bá wá di ní agogo mẹ́wàá òwúrọ̀ sí agogo méjìlá ọ̀sán àyẹ̀wò ìlera ọ̀fẹ́ látọwọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó tó bá wá di ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ní gẹ́gẹ́ wọ́n gbiná ọmọ ogun èṣù èyí tó sọmọ ológo dọmọ lọ́fọ́ tó jẹ́ kọmọ ológo máa mú ogo sírú tó tún jẹ́ kọmọ ológo máa mú ogo mògógóró ìránṣẹ́ ọlọ́run tí olúwa yóò máa lò ní pásọ tàpérè alexander ọlọ́rẹ́wájú kcp lagos province 126 ibi tí sọjí ti máa wáyé ní etí lọmí odò ọjà ìjà rẹ jọwọ mọṣálá ìwà o kí o wá gba ìbùkún rẹ níwájú olúwa wọn làyé lẹkùnrẹrẹ ẹ fi pásọ akilolu sórí nọmba yìí o 0033805946 ìgbìmọ̀ ìsọjí lónìí kéde rẹ wípé o kájọwọ́ bá ọlọ́run ológo pàdé ohunkóhun má ṣe dààmú ògo wa lórúkọ olúwa ó yá o ẹ ṣàmì ọ̀rọ̀.
1: lẹkùnrẹrẹ.
0: bíọ́dún
1: káyọ̀dé.
0: àwọn àgbẹ̀ ní ìletò mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owóde nípínlẹ̀ ogun léyìí tí ogun mákin ayégúnlẹ̀ alúoge sowumi yakoyo lèmọ́mù àti bẹ̀rẹ̀ tí wọ́n wà lára wọn lánàá ọjọ́ ajé iná mọ̀tẹ́pẹpẹ ìwọ́de ìfẹ́ náà léyìí tí wọ́n júwe bíba irè oko wọn jẹ́ léyìí tí wọ́n ní ó ti fẹ́ sọ wọ́n di akúrẹ̀tẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn àgbẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kan àwọn afurasí darandaran àwọn àgbẹ̀ náà ni wọ́n sọ wípé wọ́n ti ń pàdánù ìbọ̀ láti bí ọdún bíi mẹ́wàá ṣùgbọ́n ó ti wá kúrò ní ti aṣọ́lẹ́gbà tí òkú tó lè gbà báyìí nítorí ìwà tí àwọn darandaran náà tí wọ́n hù ní gbogbo ìgbà nígbà tí wọ́n bá kó màálù wọn láti lọ jẹko nínú oko wọn òun ló ti fẹ́ ba ayé gbogbo wọn jẹ́ pátá o wọn ní tí wọ́n bá ń ka mínú méjì ó kéré tán a tó 100 million naira èrè oko léyìí tí wọ́n ti pàdánù o nígbà tí wọ́n sọ pé àwọn èrè oko léyìí tí àwọn màálù ọ̀hún àti àwọn darandaran náà tí wọ́n gbójú tí wọ́n gbé egbò ojú agan sí tó ń sì ń bàjẹ́ níbi igbá àgúdá àgbàdo ìrèké ànàmọ́ àti ọ̀gẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí àwọn àgbẹ̀ náà wọ́n ní ìṣesí àwọn fúlàní darandaran náà pẹ̀lú àwọn màálù wọn òun ló jẹ́ pé kì í ṣe ìjọba nìkan àti akitiyan ìjọba ló ń dúnkùkù lájà mọ́ o wọ́n ní ó ti ń pèsè ààyè sílẹ̀ fún ọ̀wọ́n gógó oúnjẹ ní ìpínlẹ̀ ogun àti dídúnkùkù lájà mọ́ ètò ààbò lórí àwọn olùgbé àwọn ìlú wọ̀nyí ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: káyọ̀dé
0: bí ọdún
1: olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ èkìtì nínú ètò ìdìbò sí ipò gómìnà èyí tá a ṣe dì kọjá yìí ìyẹn dr wọlé olúyẹdẹ ló mọ̀ ti pàpà ń tẹnumọ́ yìí pé àníṣe pẹ̀lú bóun ṣe sọ pé òun máa ṣe àtìlẹyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu láti pé kó lè padà jáwé olúborí nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 kì í ṣe pé bóyá òun kàn ṣe láti pé kóun fi tan àwọn èèyàn jẹ tàbí pé òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp o òní rárá kò rí bẹ́ẹ̀ òní síbẹ̀síbẹ̀ pẹ̀lú bóun ṣe sọ pé òun fẹ́ kó gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò jọ láti lè máa ṣe àtìlẹyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu láti lè padà jáwé olúborí ó níyẹn ò sọ pé bóyá òkun o kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú pdp mọ́ tàbí òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o ò ní pẹ̀lú bó ṣe bẹ̀rẹ̀ sí ní sa àwọn ẹgbẹ́ òṣèlú lóríṣiríṣi jọ pàápàá jùlọ ọmọ ẹgbẹ́ òṣèlú pdp accord action democratic party àti young progressive party tó fi mọ́ action alliance àti àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti alátakò míì ló sọ pé tí ààrẹ bọ́lá ahmed tinubu tó bá fi lè jáwé olúborí sí ipò ààrẹ ní inú ètò ìdìbò yìí tó máa wáyé lọ́dún 2027 dídùn lọ́sàn yóò sọ fún gbogbo wọn ò ní torí pé ọwọ́ tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ṣe ń ṣe ìjọba orílẹ̀-èdè yìí ń lo kọjá bẹ́ẹ̀ ò ní torí náà ńkọ́ ó ní sẹ́ẹ̀rí ètò ìdìbò sí ipò gómìnà èyí tí wọ́n dì kọjá lè tó ń jẹ́ pé òun ti fìdí janlẹ̀ tí ẹni tí ń ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ ìyẹn báwo bíọ́dún àbáyọ̀mí oyèbáńjí tó fi jáwé olúborí ni ò ní gbẹngbẹn báyìí ni òye wà lẹ́yìn ìṣèjọba rẹ̀ àti ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ò ní ọ̀rọ̀ pé bóyá òun fi ẹ̀yìn jẹlẹ̀ nínú ètò ìdìbò náà ó ló ti di ohun àfẹ́yìn tí egun fi sọ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
6: ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ ondo èkìtì ọ̀sun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. family arena lo ara mi si gbogbo eniyan o ati paapa gbe ni tin ta bag ira bata to nta aso awon tin ta o se si atawon tin ta retail nta wa lo sokoto re o laposoko to wa lakure oloye mekun gbogbo eni tin ra ara tuta bata aso bag obirin bag okunrin bag agbe travel bi box lori ranran ateni to gbe ni to fe lo soke okun kon fe ra bag ati gbe lo si loyibo tabi awon to fe sa ara tuta ti won fe ra o se e ma bo ni witi witi ni family arena tori lowo lowo yi discount en be lori gbogbo oja te bara lodo wa o family arena wa ni Onyx Building opposite Mobile Bank Adeshida Road Akure tabi ki e ma bo ni shop wa to be ni dojukoju First Bank after Texaco bi e ba lo si eso lakure gbogbo ni fe ra bata aso bag aso okunrin bata okunrin to fi baso omode bata omode bag omode bag gbere loyibo tabi bag gbe lo so de e ma pe wa so ni number yi 08037453497 family arena ile se to ba bi oke yonu si to si se be njo si gbogbo eniyan
7: Aina Awa International College ile iwe aladani igbalode olojojumo atonilegbe jele End boarding school nibe ni won tin se awon omo jina fojo ola to dara nipase eko to ye koro awon yara ikeko won buhaya awon oluko won tumunadoko ero ayara bi asawa fawon omo won to fi won yara imo science iyen science laboratory ayiba ni wole ti wa nlo lowo nile iwe yi o si class girama kekere kini ati keji to fi mo girama agba kini keji JSS 12 and SS 12 Enyi obi atalagbato e mu awon omo yin wa si Aina Awa International College to wa ni kilometer 10 Akure Owo Express Road Adojuko Possibility Church ilu Abo Akure North nipinle Ondo 10000 naira gbere lowo form igbaniwole balaye si e pe telephone 09051123372 abike 09121767532 Aina Awa International College won se omo jina o pegede ni Nigeria o tu dolu bori kari aye

0: dadun
1: ayade
0: awon aserubadun na ti gbemi o kere tan yin mejidilogbon ni awon ilu kan ni sokoto nigbati adari omo ologun ti o se be ti o se abewo si agbegbe ohun o kere tan eyan mejidilogbon leyi ti chief imam ti mashalashi ongusi izalajuma ti eni imam aliu ti o wa lara won ti won so pe won ti jona nipe o nigbati awon janduku aserubadun ti won se akolu si ilu ongusi nijoba ibile kebe ni ipinle sokoto ni owo odere ojo aiku ose yi akolu n lo waye ni bi oro eto abu ni agbegbe on bo se wa su awon eyan to ti di awuruju bayi nigbati awon ilu won ti won so pe nse ni didukuku laja ti o je pe omi aro san ati asale ti won bu mu ni lodo won o ni bi awon ti o je koloro si agbebon korun sise labi na bi leyi ti won topase won mo awon ajo aserubalu la kurawa ti won se be ti won dukuku laja mo ton se akolu si won nigba ton fi di isele omule agbenuso ile ise olopa ipinle na SP Ahmed Rufai on lo so wipe o soro lati e ti le so pe iye pato awon eyan bayi gan ni o ti jalaisi oni sugbon ko le di ni eyan meji di ni ogbon leyi ti won ti ri oku won leyi igba ti isele ohun ti o sele ewo eno kayuku nu iweroyin punch iweroyin daily post ata iweroyin kan to jade loni
1: kayade
0: godun
1: pelu bo se je pe gomina ipinle osun iyen ademola adeleke bo se se be to tun jawe olubori lele keji si ipo gomina ipinle ohun tawon eyan kan ti won si so pe won ti n gbero lati pe ki won lo fi agbara wo awon ijoba ibile gbogbo ti n be ni ipinle na ni bayi ajo olopa ipinle ohun ni won ti se kilo fun enikeni tabi awon egbekegbe tabi awon logbalogba eyi ti won ba ti n gbero lati pe ki won lo fi tipatipa gba akoso awon ijoba ibile na wipe ti won ba lo dan o pere won yo dan tan o ngba to n soro lana to si n se kilo na eni ti se abenuso fun ile ise olopa ni ipinle ohun yen Abiodun Ojelabi to soro loruko commissioner olopa ipinle na yen Samuel Erale loni awon ti gbo bayi o pe awon kan won ti n gbero lati pe kin lo won lo fi tipatipa gba ijoba ibile gbogbo ti n be ni ipinle ohun oni ko gbudo ri be rara o oni tori ohun fe ki won mo pe ejo yi o si wa ni ile ejo ati pe ko ye ki enikeni ko fi ofin si owo ara re oni enikeni to ba se be to lo fi ofin si owo ara re to si se lodi sofin irufe ni ohun lo je pe ofin oni fi oju re wo e wo fun akurara iroyin yi e ko ja lo sinu iwe iroyin punch ke lo ka
0: kayade awon alakataki ti aserubalu ajagun lakurawa ni won gbemi eyan meji leyin na ni won to lo saju erun ninu masasi ni ipinle sokoto awon ajaguta lakurawa ni won so pe won ti ran awon eyan meji lorun osan gangan o leyin na ni won tun lo se be ti won tun lo saju erun ni erun juma ti o koja ni masalasi arun gbogbo izala ni abule kaya nijoba ibile tambua ni ipinle sokoto ohun bakasin le to je oniroyin ti o se akasile oro rogbodiyan ati idamu ni apa iwo orun ariwa orilede yi olokan oro ikeke onu atijade to fi sita loju opo ero kayojara xray lana ojo aje gẹgẹ bó ṣe ṣe àlàyé òun ní àwọn jagunjagun aserubalu ọhún ẹni wọn dé sínú ìlú náà ní ìka aago mọkànlá òwúrọ léyìí tí wọn sì wà ń bẹ fún odidi wákàtí méje gbáko tí ó fi èyí ló mú kí gbogbo àwọn olùgbé agbègbè ọhún kí wọn fìdí mọlẹ wọn òbí ìgbà tí òkétésẹlẹ mọra rẹ tí ọpọlọpọ àwọn ajagunta sì ń lọ látòjúlé dé ojúlé tí wọn sì ń jí màálùú wọn àti àwọn nǹkan ọrọ̀ ajé wọn ó wá sọ pé àwọn ajagun làkúráwà ọhún nígbẹ̀gbẹ̀yìn iná mọ̀gbà mọ́sáàsì lọ láti lọ kírun jímọ̀ léyìí tí wọ́n fi pe ìrun o tí wọ́n sì ṣáájú ìrun nínú mọ́sáàsì ọ̀hún nígbà tí ọ̀pọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún tí kálukú wọn tiẹ̀ lè yọjú ta ìṣe náà fìdímọ́lé tí wọ́n yọjú fe lára ihò ara lẹ̀kùn ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: kayode
0: biodun
1: alága ẹgbẹ́ òṣèlú sdp ní orílẹ̀-èdè yìí ìyẹn ọ̀jọ̀gbọ́n sadiq gombe ló mà ti sọ̀rọ̀ ó ní ṣe rí àbájáde èsì ìdìbò yìí tó wáyé sí ipò gómìnà ìpínlẹ̀ ọ̀sun ni oni eyi tin fi han pe looto ati lododo tawon egbe oselu alatako ti won ba le para won po ki won se okan ki won si fi ohun sokan pe oludije kan dondo si ipo are ni won fe fa kale oni looto o sese o ko je pe ki won gba ijoba ninu egbe oselu APC yi tun se ijoba lowo lowo yi Gombe to soro yi latari bi gomina Adeleke Ademola bo se jawe olubori ninu eto idibo na lo so pe e wo arin po ijo ni jomo ejo niya o oni tori pe to ba je pe gbogbo awon egbe oselu alatako yi ti won ba fowo so wopo ni ki won si gbanu po ki won fa enikan soso sile oni ko si ogbon won ma gba ijoba na oni se si ri egbe oselu SDP le to je pe won a se daada ninu eto idibo si ipo gomina ipile Osun ni oni ki se ebi won rara ki si se pe boya won gbaju gbaja oni nkan to fa ko ju pe oro to ni se pelu oro ofin ati oro ile ejo yi to je pe o wa laarin awon ti won je omo oye si ipo gomina ni ipile na ati pe o pe gan ko to di pe ajo eleto idibo ile yi se fowo si pe ki oludije won ko je ikan lara awon to ma dije ninu eto idibo ohun e wo oro po to so nbe e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekun rere
2: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: ẹ tún ọgbẹ ìyàwó láyọ.
4: ẹ jọ̀wọ́ ẹ dúró nájà rẹ.
5: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì kan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
5: ẹ
2: ní tòótọ́
4: kájà sọ olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
6: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
7: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
8: Abba aṣọ òkú tí ì gbọ́ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
9: Abiodun.
10: Eh Kayode.
9: Ah ni ri ju bayi lo lori eto yin eto Abiodun Kayode ni se riri adaba looro.
10: Atinagbara atinagboro.
9: Be ni tun ba gbale ba gbata
10: ta la dari le si.
9: Ah si ni boju lai pare re sa.
10: Ko se se ko se se. Ta ba ti domi tori na. Ipa ise ni to.
9: Ibi ni o ti ro to mu loni. Yokun tun di lalanu lase iledua. Nigba ta ni gbo bi si teyin na ni gbo bi si a. Ope pataki lowo olotu eto yi. Olotu agba ati gbogbo awon ta jo meto e wa lolokun jo.
10: Ese o.
9: Lagbara lowo Olorun ibanuje oni je ti
10: ami o
9: awa la mo wa eyin na la mo ba o
10: ami
9: ah lo ko en keji mi
10: I shift commander Abiodun Ilorin le mi je alade alele lo ko to fi gbe mi laruge
9: olukade lo ko ti mi akimoyede fa legan ni baba to bi mi lomo erijin e kiti na bi mi sibe na mo dagba si o ja ja mo re le
10: ja lo ja lo ja
9: to di wo yi ola
10: ola gangan o to di wo yi ola bam bam bam ya nu ashele
9: aza
10: lo
9: ma
10: gbe mi abẹ ọpẹ anu ya o da kokoro moto temi da o dara moko ekiti
2: to yi la fin ki gbogbo awon eyan wotan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
3: e to gbe iyawo laye
4: ẹ jọwọ ẹ dúró nájà rẹ.
5: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì kan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
2: ẹ ní tòótọ́
4: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
2: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
5: èwo ló tún jẹ́ CDK báyìí.
2: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
2: láti oṣù tó kọjá ni mo ti ra
11: òun.
12: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa kan.
13: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
14: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹlẹ́pẹ́ 0707-484-3351.
15: Bàbá ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
16: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara. 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà.

0: ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín àárẹ̀ ara ló ń ba yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
1: ìgbọ̀rọ̀ mọ sán mi ìṣọ́ra ń fà mí so oríkèéríkèé ara ń dùn mí ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi ìlérí ogbó náà kẹsẹ́ kejì mọ́.
0: àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi bó ṣe dára tó ni mustive capsule egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o ẹ lọ ra mustive capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
2: mustive capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ ondo. mustive capsule wà nílùú àkúrẹ́ ondo ilẹ̀ olùjì ọ̀rẹ́ òkìtì pupa ìbọ́kọ̀dá. mustive capsule tún wà nílùú ọ̀wọ̀ ìkàrẹ́ àkókò ìṣù àkókò ọ̀kà àkókò ifọ̀ àti nílùú kaba.
3: iléeṣẹ́ tèmi tayo trado medical nigeria limited ló ń ṣe mustive capsule jáde láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103369434 bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
4: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayọ́kọ̀ tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
2: Àkíyẹ̀yẹ̀ yan apẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá ń lé.
3: A kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yìn ara lé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti ilé-ìwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ Lodge lókè Jẹ̀bú Lákùrẹ́.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ́kò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́
2: ẹkú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá yìí ṣe mú òmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú kalẹ̀
3: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn atún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare atún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń báyìí ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kọ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ́ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tóní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láfa ni pé ẹ lọ wáru mọ́tò tó wù yín
2: wò
3: kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE

0: lati download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa to ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
1: office nigba to je pe ni epe kan kaakiri
2: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to ti pharmacy olu Atoyi Quarters, Akure, Elepe, 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbò mi, tó jẹ́ pé ẹ ti ń rò ó. Ìpè bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí. Ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn, CDCare. Ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Ilé-iṣẹ́ wa wà ní Exodus Filling Station, lálojúkọ ọ̀fẹ́ tó ti pharmacy, Olúwa Atoyi Quarters, Akure, Elepe, 0707-454-2995.
3: CDCare there for you.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
7: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ṣe wá òní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.

0: e wa nkan fidi lo gege bi ti mo so e ri ogbon ko ninu iriri ati nta agbe wa ni ori eto yin loni mama wa senator biodun olujini eje nbere lapa bi ile to ba toju eyan su ko si pe eyan soro nipa re daada eru si le bayan lati kekere lati igba ti won ti da ipinle ekiti ta ba n to pepin eto selu nipinle yi eyin na le pa itan die bo ni eto selu nigba kan bo lo se ri bayi o
1: e se olutu lekan si e se ti e pe mi wa si ori 1997 ni mo se pada so se lu ekiti nigba kan ri bo ba pa bo ba obu lese la nse oselu soro nigba yen nigba ifakiureje nigba ti o je pe ta ba mu ora wa ba ya dabe ni pe ipo ta le ipo yi life and death ni pe ti a ba ti bere nigba to je pe ka pari e ni pari e
0: ni dadejida ni gbogbo e ja
1: ṣùgbọ́n tẹ bá ti wo bó ṣe wà nísìnyí kò rí bẹ́ẹ̀ yẹn mọ́ gbogbo wa ti kọ́gbọ́n a ti rí pé agbára kọ́ lèèyàn lè fi gba nǹkan kan nínú òṣèlú pípé ọgbọ́n òye ìbánisọ̀rọ̀ ìkóra ẹni mọ́ra àwọn nǹkan tá a lè ṣe tá a lè fi ṣe òṣèlú ọ̀tẹ̀ yìí nìyẹn òun ló jẹ́ kí òṣèlú sìn kó yàtọ̀ sí tàtijọ́ tẹ bá ti wo ti sìn yẹn ti rí pé àwọn èèyàn wa wọ́n ti bẹ̀rẹ̀ sí lo ẹ̀rọ ìgbàlódé wọ́n ti ń sọ nípa data wọ́n ti ń sọ nípa numbers wọ́n ti ń sọ nípa mobilization ìgbà yẹn àwọn tó kàn lágbára agbára
0: ènìyàn ni wọ́n ń lò
1: ṣùgbọ́n ní ìsìn kò sẹ́ni tó lè ṣe òṣèlú ní Èkìtì tí ò bá ní
0: àwọn alakalẹ̀
1: kan alakalẹ̀ tó ti wà látẹ̀yìn tó ti mọ̀ pé unity yìí báyìí náà ṣe nígbà kan rí ibi báyìí ló lọ nígbà kan báyìí nǹkan tó jẹ́ kó lọ ní àwọn alakalẹ̀ yẹn ti wà a ti ní ìrírí oríṣiríṣi tó ti jẹ́ káwa náà ká má máa ṣe bí ìtàtẹ̀yìnwá mọ́ kì í ṣe pé ibi tá a dé yìí náà
0: ló parí sí
1: ló parí sí ṣùgbọ́n ó ti tún yàtọ̀ sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ àwọn kọ̀ọ̀kan wà tí ò yí padà àwọn èèyàn tó wà nínú ẹ̀ púpọ̀ ò yí padà nítorí ìmọ̀tara ẹni nìkan ó sì pọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n ní ìsìn ó ti yé wa kétékété pé ẹni tó bá máa ṣe òṣèlú gidi ní Èkìtì ó gbọ́dọ̀ níwà rẹ̀lẹ̀ ó gbọ́dọ̀ jọmọlúàbí ó gbọ́dọ̀ mọ nǹkan táwọn èèyàn fẹ́ ó gbọ́dọ̀ ṣe nǹkan táwọn èèyàn fẹ́ ó gbọ́dọ̀ kóyàn mọ́ra nítorí jọ̀wọ́ lòṣèlú
0: ẹnìkan ẹ̀ jáwádé
1: ẹnìkan ò gbọ́dọ̀ jáwádé nínú òṣèlú ìyẹn ni ó ṣe àpèjúwe ẹni tá a gbé sórí àlééfà báyìí gọ́vnà biodun oyebanji ìyẹn ni gọ́vnà yẹn mọ̀ tó fi jẹ́ kó rọrùn láti wà ń bẹ̀ láti tún ṣe ẹ̀kejì back to back
0: láìsí kálọ kábọ̀
1: tí ò sí tí èèyàn kan ti ń ṣe rí ẹni tó bá ti mọ àwọn ètò yìí ló lè ni ò ní ṣòro fún láti ṣe gbogbo nǹkan tá à ń ṣe lọ́wọ́.
0: ẹ ṣeun ẹ jẹ́ àwò báyìí wọ́n máa wá sẹ́nitọ́ biodun olujimi nígbà kan bí àwọn kan bá wo ẹ̀jẹ̀ ara yín wọn ó wò ó pé ẹgbẹ́ òṣèlú pdp ní káàkiri àti omi ṣùgbọ́n ó gbùṣe gàdà ó gbùṣe gòdó ẹ kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp ẹ wá sínú ẹgbẹ́ òṣèlú apc ìṣe ò kì í ṣàdédé ṣe kí ló bí wá o.
1: kò sí nǹkan méjì ṣẹ́ni nínú òṣèlú nǹkan méjì ni nǹkan tẹ́ máa jẹ́ àti nǹkan tẹ́ máa jẹ́.
0: nǹkan tẹ́ máa jẹ́ àti nǹkan tẹ́ máa jẹ́.
1: nǹkan tá a máa jẹ́ wa pín sọ́nà púpọ̀ nǹkan tá a máa jẹ́ ni pé ìlú mi tí n bá wà níbi ìdúró níbi tí mo dúró sí ṣé mo lè ṣàǹfààní fún ìlú mi ṣé mo lè ṣàǹfààní fún àwọn tó tẹ̀lé mi ṣé mo lè ṣàǹfààní fún àwọn tó ń bọ̀ wájú nǹkan tá a máa jẹ́ nìyẹn àti ṣàǹfààní fún àwọn tó wà wájú ẹgbẹ́ tí ẹ dárúkọ yẹn ẹgbẹ́ PDP mo pẹ́ níbẹ̀ gan mo dẹ̀ ṣoríire níbẹ̀ mi ò sí lára àwọn tó máa bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ náà ṣùgbọ́n mo wá wò ó wípé àwọn nǹkan kan wà tó ti mẹ́ẹ̀ẹ́ tó dẹ̀ ti pọ̀ ẹni tóró bá dẹ̀ kú lé lórí òṣè báṣeré
0: mọ́ báṣe máa ń kọ́ láyé àtijọ́
1: báṣe ń kọ́ nígbà yẹn ni mo wá wò ó pé tá a bá wá dúró tí gbogbo ẹ̀ bá
0: tó wólú yàn
1: tó wólú wá báwo la ojú wo la máa gbé lọ bò míì láti sọ pé ẹ jẹ́ ká ran agbègbè mi lọ́wọ́ òun ni mo wá wò ó pé tó ẹ̀yin ara ó dàbí ẹni pé ibi kò rí bá a ṣe fẹ́ mọ́ wọn ò létí ìgbọ́ wọn ò dẹ̀ láyé àgbàṣe mọ́ a ti sọ wọn ò gbọ́ ẹ jẹ́ káwa náà wá bí ọ̀la tó tún ṣe máa dáa fún yín nítorí olóṣèlú tó bá wà tó bá ń ronú ọ̀la tí ẹni kan èrò kúkúrú ni torí gẹ́gẹ́ bí mo ti gbọ́ tí ò pẹ́ nísìn èèyàn kan ní àníwá bí láéláé ipe gbogbo nǹkan fúngbà díẹ̀ ni àwọn èèyàn tó bá fi ilẹ̀ tó mọ̀ pé lóòótọ́ èmi ni mo fọwọ́ kàn wọ́n àwọn náà ni bí a máa dùn sí pé mi ò wá síbí lásán ìtorí ẹ̀ ó ń lómú mi pẹ̀lú wípé mo wá rí bàbá wa Bọ́lá Tinúbú
0: èyí hàn ààrẹ ẹ kọ́kọ́ rí wọn kẹ́ tó gbé ìgbésẹ̀ náà
1: mo rí wọn mo ti kọ́kọ́ wo iṣẹ́ tí wọ́n ń ṣe nítorí mo ti wà nínú ìjọba tipẹ́ mo ti wà nínú presidential system yìí láti bẹ̀rẹ̀ mo dẹ̀ ti níbi gbogbo àwọn president wa ṣiṣẹ́ mo rí pé tí wàhálà bá dé nítorí pé ètò ìjọba kan jáde ìjọba tán bá ti rí pé àwọn aráàlú ń kígbe bí ètò yẹn bá ti ẹ̀ jẹ́ ètò tó máa mú àlàáfíà wá lọ́la ìjọba á tètè wọ́n á tètè sá padà wọn ò fẹ́ kí àwọn èèyàn bínú sí wọn nítorí kán lè dìbò fún wọn ní ọ̀la ìbò ọ̀la là ń rò àárò
0: ìyà ọ̀la
1: but mo wá rí pé ńgbà tí bàbá dé kò ro ìbò ọ̀la kò ro pé kí lè kàn jẹ́ ẹyọ kan tí òun máa ṣe tó bá ó kàn déédéé yọ subsidy inú bí gbogbo wa inú bí ni mo wà lára àwọn tí mo bí pé ṣé ló yẹ ká ṣe báyìí mo rí pé gbogbo ọ̀rọ̀ tá a sọ bàbá ò dáhùn ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ àwọn ìjọba wa bẹ̀rẹ̀ sí rówó àwọn ìlú wa bẹ̀rẹ̀ sí dá tí kìí ṣe Abuja nìkan
0: mọ́ àwọn kan ní pin
1: kò kìí ṣe pé àwọn kan ló ń kó sápò mọ́ wọ́n tún ṣe ti dọ́là ṣé pé èèyàn kan lè dá dọ́là ṣe ní ibi tí òkè lọ́hùn wà èèyàn kan lè ṣe iṣẹ́ dọ́là tí wọn ò fi ní máa gba dọ́là bó ṣe wọ̀n nítorí nígbà yẹn èèyàn kan máa sùn á jí á kàn béèrè ní pé kò sówó lọ́wọ́ mi wọ́n á dẹ̀ sọ pé òkè wọ́n á ta dọ́là lórúkọ ẹ èyí báyìí ni èrè orí ẹ̀ wọ́n á sán fún ẹ ẹlòmíì lè jí láì ní kọ́bọ̀ kó dẹ̀ fẹ́ sùn kó ní 100 million ṣé pé èèyàn kan lè jáde ní ìgbà ó dẹ̀ jágbà ariwo yẹn lọ díẹ̀ kò tìtorí ẹ̀ dúró a dẹ̀ jágbà permanently wọ́n ní ọ̀rọ̀ tax wọn ò sọ ní ọ̀rọ̀ rárá èèyàn kan dẹ̀ jágbà mo wá wò pé ẹgbẹ́ o a ti lé èèyàn kan tá a lè tẹ̀lé nítorí pé àwọn nǹkan tó ń ṣe yìí láwọn nǹkan tó lè fún wa ní iyì ní ọ̀la kí làwọn òyìnbó ń ṣe nǹkan tó ń ṣe nìwọ̀nyẹn wọ́n ń rí pé kì í ṣe pé kinní wà lọ́wọ́ èèyàn kan oníkálukú ló máa ní ẹ rí pé nísìnyí kò sí ṣọ́tẹ̀ pẹ̀trol mọ́ yá ó mọ́ ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ tó bá yá lágbára ọlọ́run bá
0: sábà relax
1: tó bá dẹ̀ ti lọ kò kí ń ṣe pé kí àwọn kọ̀ọ̀kan wá sọ pé mo gbé epo wá kán gbé epo 10 litre wá kán wá gba owó 2000 litre kí fámìlì ẹ máa
0: soríire
1: káwọn kan máa jìyà ìtòrí ẹ̀ mo ṣe wá wò pé bàbá yìí tó tẹ̀lé tá a bá lè ṣe gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí Nàìjíríà dá lọ́la bá a dẹ̀ ṣe ń rí báyìí ó tún ti ń o ti better ju
2: bo se wa sele
1: e wo Ekiti se to ba e 2 billion la ngba e jo se anybody le se gan so ti e to so wo
2: o sise
1: o sise ka ma so pe o pensioner ka ma so pe ke yan se kokon a dupe lowo olodun ara nkan to mu emi kuro ninu egbe PDP ti mo fi lo si APC yen ati ni pe baba wa nga to wa ninu egbe APC la support to fun awon to wa ninu PDP o fe ju APC lo
2: eyin o nigba ti are
1: are ti won ti dare
2: won fun ayin te
1: nigba ni awon awon eyan lowo gan wa wo wa ni ki se nitori
2: egbe
1: oselu ṣùgbọ́n nítorí èèyàn báwo ló ṣe fẹ́ràn wọn lókè lọ́wọ́ àti gbogbo ẹ̀ ẹ̀ rí pé àti pdp àti adc àti kí ni wọ́n ṣe àtúntì bá parapọ̀ báyìí wọn làwọn fẹ́ ṣiṣẹ́ ṣé bí bàbá yorùbá ti máa nọwọ́ sí gbogbo àwọn èèyàn ṣé wọ́n lè ó lè rí irú ẹ̀ ní sátáwa yìí nǹkan tó ṣẹlẹ̀ yẹn tí ọba ti ń ṣọmọlúàbí nínú òṣèlú irú bí gbogbo wa ṣe kórí jọ sójú kan bẹ́ẹ̀ náà ló máa rí fún
2: mama wa senator biodun olujimi yato si oselu ta ba soro nipa pe eyan wa nipo e ti dipo igbakeji gomina mu nipinle yi e wa je ka wo gomina biodun abayomi oye banji tori e so ninu oro yin lekan ni pe o wa lara nkan te fi wa sinu ebe oselu apc bo lori igbele iwon bo le se le si apejuwe gomina biodun oye banji o
1: ó ṣòro ṣe fún mi nítorí pé mi ò kì í ṣe ẹni tó máa ń èyí tó yìnbó pè ní adulate mi ò kì í fẹ́ràn kéèyàn máa kàn
2: gbéèyàn
1: ju bó ṣe yẹ lọ mi ò fẹ́ kí èèyàn máa wò pé bóyá wọ́n
2: kàn
1: ṣùgbọ́n nínú gbogbo nǹkan a gbọ́dọ̀ kọ́ ìṣe ní ọ̀dọ̀ gọ́vnà Ebanji gọ́vnà yìí ni mo mọ̀ tó jẹ́ pé kò gbọdọ̀ rà gbàlagbà dọ̀bálẹ̀ fún púpọ̀ gọ́vnà ni o lè ṣe é gọ́vnà yìí ni mo mọ̀ tó jẹ́ pé anybody irú wa ògiri wa gbogbo ẹ̀ ló kó mọ́ra kò yọ ẹnì kankan sílẹ̀ gọ́vnà yìí ni mo mọ̀ tó jẹ́ pé ó ń fọmọlúàbí ṣèjọba tó lè lọ báwọn èèyàn tó lè jókòó síbẹ̀ tí nkankan ò dẹ̀ ní ṣẹ̀
2: láìwo ipò tí wọ́n wà
1: gọ́vnà yìí ni mo mọ̀ tó jẹ́ pé bó yóò ṣe máàpù sórí tébù ẹ̀ ní ọlọ́run ló yé tá máa wò pé ibi àti ṣe nkankan síbẹ̀ jẹ́ ká dun àwọn ẹni nínú ibi nǹkan ṣé kò yẹ ká dùn wọ́n nínú eléyìí ẹ wà àwọn pensioners wa bí inú wọn ṣe ń dùn tí kò dàbí tàtijọ́ mọ́ gọ́vnà yìí ó ti gbìyànjú ó ṣọmọlúàbí ó kóyàn mọ́ra ẹ wo gbogbo àwọn ọba wa ẹ wo gbogbo àwọn youth ẹ wo iṣẹ́ tí wọ́n fún wọn gómìnà yìí ìjọba yìí ọmọ
2: inú ọgbà
1: ni ṣíṣú lọ mi ò dé fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ
2: ẹ ṣeun tí a bá ti gbàlejò lórí ètò iṣẹ́ ti gbọ́ ni mo máa ń béèrè àwọn ìbéèrè yìí tí mo sì fẹ́ kẹ́ sọ ìwòye ti yín nípa rẹ̀ bí ẹ bá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà nípa ìṣèjọba ní sáà kejì ní pàtàkì ní sísí tẹ̀ǹtẹ̀lé bíi ti gómìnà yìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́rú máa ń báyìí pé àwọn gómìnà yìí ṣe dáadáa ní sáà kejì o báyìí o ṣùgbọ́n ẹ̀yin bẹ́ẹ̀ ṣe súnmọ́ gómìnà àti lẹ́nu ìṣe tẹ́ ẹ dé yìí kí lẹ lè sọ láti fọkàn èèyàn balẹ̀ pé sáà kejì tó ń bọ̀ yìí yóò tún dáa ju sáà àkọ́kọ́ yìí lọ.
1: tí ò bá ń ṣe pé mo rí gómìnà ní mítìn lánàá àti bàtà ti ṣe lẹ́ṣọ̀ tó mi tí
2: ì rí wọn
1: torí mi kì í ṣe èèyàn tó kọ̀ máa ń sá lọ
2: bẹ̀rẹ̀ máa ń sátẹ̀lé èèyàn.
1: lóòótọ́ ni ọ̀rọ̀ tẹ sọ wípé tó bá ti di second term àwọn gómìnà wọ́n máa slow down wọn kì í ṣe bí tàtijọ́ nítorí pé wọ́n ti gba ìbò ẹlẹ́ẹ̀kejì constitution ó wà very clear ẹ̀mejì ló lè ṣe é ṣùgbọ́n wáyà mi lẹ́nu mo léèyàn kan tó máa ń bá mi wo nǹkan tó ń ṣẹlẹ̀ tó máa sọ fún mi mo ṣáà rí tó ń sọ fún mi ó ní won commission ni le mo ni don commission mo la se se election to mo ni eyan ye ko ma lo simi o lo commission ni commission kini mo commission da commission ati won tun mo ni ko possible mo ni ro lo npa igba to mo wa ri pe mi o se nkan popo mo wa gbe iwe lo to mo wa ri pe gomina to se eyan to ye ko lo simi ipe won ti yan ohun ko ti e gbogbo
2: ise sakeji ko ku be
1: ko ko round up ko ko so fun e be mo round up mo se normal kini
2: titi do su kewa o
1: won wa ni gomina na commission mo ba ni photo lo to commission mo ni ya se baba yo ni stop ise ni mo wa be lo wa won to sumo gomina won wa fun mi ni itinerary gbogbo nkan ti won ti ko le ti won fe se o ya mi lenu nitori pe second time lo to igba
2: pe keyan ma simi
1: ru ati faji ni sugbon gomina yo ma se be ko ma duro o ti won tun ko le lo o ba se elomi ni a ma wi pe e ti mo ko ti to je ki ni alaafia ah to olorun aba lore bi won
2: ami
1: olorun a de je ki ise ton ma se ko wulo fekiti
2: ami
1: ki ekiti na de mo riri gbogbo wahala yen sugbon ko wo po ninu awon gomina to ma gba second time ti first time e o ti expire to tun ma sise to ma commission lo o ni mo fi je ki awon eyan mo fi da awon eyan loju pe eni ti o duro nisin bawo lo se fe duro ko le duro nitori pe nkan to laale to fe se fun gbogbo awon communities gbogbo e lo yi wa nle ti o ti di sise gbogbo ade de sise lagbara olorun
2: ami e seun lana ojo aje monday ti se ojo keta din ni ogun osu kejo yi ni a gbo pe eyin kanrin ninu ebo oselu apc ni pele ekiti e kura yin jo si gbangan le dijibo nile ijoba lado ipade wo le se nbe ati pe gẹgẹ bi nte so opo si n wo ipo ye ke isimi na boya to su kewa ba de e tun bere ise yin
1: rara ko egbe o gbodo ma se pade egbe ti o ba se pade egbe to lo si ile ni gbogbo ipade ni pe ki gomina fi le dupe wipe gbogbo eyin te sise o e se o a n study gbogbo ba se dibo ko le ran wa lowo fún àwọn ìbò mi bí gbogbo ẹgbẹ́ ṣe máa ń ṣe náà nìyí ṣùgbọ́n wọ́n fìyẹn dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà pé kán lè lọ dúpẹ́ nílé fún àwọn tí wọ́n ran ìjọba lọ́wọ́ tí wọ́n ṣiṣẹ́ takuntakun nígbà ètò ìdìbò ó jẹ́ mítìn àkọ́kọ́ tí wọ́n máa pè lẹ́yìn tí a ti ṣe
2: ètò
1: ìdìbò tán kò tiẹ̀ pẹ́ rárá wọ́n kàn wá dúpẹ́ lọ́wọ́ wa.
2: Ẹ ṣeun. Wọ́n máa wá Sẹ́nitọ́ Biodun Olújímì mo ti ń wò pé tí mo bá ti ní àǹfààní láti gbà yín lálejò lórí ètò Ọlọ́run ṣiṣẹ́ wá síbí yìí pé n ó béèrè ìbéèrè yìí lára àwọn tó máa ń fa àsíá ẹgbẹ́ òṣèlú ya òun ní èsì ìdìbò kò mẹ́sẹ̀ ó yọ tá à ń pè ní primary tó jẹ́ pé ẹlòmíì tí ò bá ti wọlé mi ò ṣe mọ́ o ẹgbẹ́ òṣèlú yẹn ò ṣe dáadáa o a sì rí pé ẹ díje pé ẹ fẹ́ lọ fún ipò senate ní gúúsù èkìtì ṣùgbọ́n kínní òun ò fi sọ́dọ̀ yín ẹ sì bímú àwọn tó ṣe bẹ́ẹ̀ náà nínú ẹgbẹ́ òṣèlú apc tí ò ṣe sọ́dọ̀ wọn bínú lẹ́gbẹ́ òṣèlú míì wọn lè torí bẹ́ẹ̀ da nǹkan rú ọgbọ́n wo lẹ dá sí ti yín o nípínlẹ̀ èkìtì.
1: Àgbà tí ò bá bínú.
2: Wọ́n lọ ọmọ rẹ̀ ń pọ̀ jọjọ.
1: Nítorí gẹ́gẹ́ bí olóyìnbó ti sọ, wọ́n ní it is not over until it is over. Ìtorí pé ọ̀la ju èyí lọ, olóyìn máa ń jẹ́ kí irú àwa tá a ti wà nínú òṣèlú ìpẹ́ ká bí mo wọ́n ṣe sọ circumspect ní Yorùbá káwà circumspect nípa gbogbo nǹkan tó bá. Ọmọlúàbí ni president wa, ọmọlúàbí ni ìyàwó president wa, ọmọlúàbí ni gómìnà wa. Ṣé ẹ mọ̀ pé téèyàn bá ti jáde tó bá ti rí ọmọlúàbí tó tó yẹ mẹ́ta ni mo pè fún yẹn tó bá tún wá ń hùwà ìmí ìyẹn já sí pé òun gan kò ní kí náà ti ń pè lára kò yẹ kéèyàn
2: àwọn tó ń bọ̀ wá náà
1: ẹni yẹn kò fúra rẹ̀ ní value torí ẹni tó bá rírú àwọn èèyàn yẹn tó lóhùn ò réèyàn
2: àjẹpẹ́
1: kò lè rí nǹkan kan mọ́ láíláí òun ló jẹ́ kí irú èmi kì í sọ pé ká dákẹ́ ká máa wò ó àti pé àwa ń tiwa a máa ń dúró di nǹkan tọ́lọ́ máa ṣe ṣe mọ̀ pọ̀ ká ibi tó bá jókòó ibẹ̀ ló ń jẹ ń bà ọlọ́run á gbà fún
2: ẹ ṣeun láti àkókò díẹ̀ láti ń fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀ pẹ̀lú igbákejì gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ yìí tí wọ́n tún jẹ́ sẹ́nétọ̀ tó ń wọ́n sojú yíyún ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ èkìtì ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí nílùú àbújá sẹ́nétọ̀ bíọ́dún olújímì láti jọ ń fi ọ̀rọ̀ wérọ̀ ní orí ètò iṣẹ́ ti gbọ́ ní àárọ̀ yìí mọ́mọ́ wa ẹ jẹ́ ká lọ sínú òṣèlú o ètò ìdìbò wáyé nípínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ sátidé tó kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ pé ẹgbẹ́ òṣèlú APC ò wọlé o pé báyìí ni o àkọọ́dù ló wọlé o pé àbí ohun tó ṣẹlẹ̀ ń lè dẹ́rù ba ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 ni kí ni ìrírí yín kí ni ìwòye yín nípa ohun tó ṣẹlẹ̀ náà.
1: ní tèmi ẹ̀kọ́ ni ó yẹ ká kọ́ lórí ọ̀rọ̀
2: ètò ìdìbò
1: ọ̀sùn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo wa la rí gbogbo wa lóye nǹkan mẹ́ta àbí mẹ́rin la lè rí kọ́gbọ́n lákọ̀ọ́kọ́ do not underestimate anybody
2: in your life èyí ò ká máa fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni
1: kò síbi téèyàn ti lè gbé yọ two kó gbogbo èèyàn mọ́ra tí o bá ti mọ̀ pé o fẹ́ dìbò o gbọ́dọ̀ wá gbogbo tendencies ló gbọ́dọ̀ wá kò kó mọ́ra nítorí pé jọ̀wọ́
2: olùlágbára ju ẹnìkan lọ
1: three àwọn ẹgbẹ́ tá a bá ti wà ẹ má jẹ́ à fi reconciliation let to the last
2: èyí ò ká parí awọ
1: gbogbo awọ tó bá wà ń bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ parí ẹ kí ṣe gbogbo ẹ ló lè parí ṣùgbọ́n 80% gbọ́dọ̀ parí ìkárí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí tọ́jú àwọn èèyàn wa ká máa pè wọ́n léèyàn tó bá ti di pé a fẹ́ ṣe
2: ètò
1: ìdìbò
2: a
1: fẹ́ ṣe primary tí nǹkan bàjẹ́ tẹ wá fi wọ́n lẹ̀ pé wọ́n á lọ máa yanjú ẹ̀ tàbí tẹ sọ pé ìwọ a gbọ́dọ̀ láti bẹ̀ yẹn láti gbọ́dọ̀ mú un pé a gbọ́dọ̀ parí kinní nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀ṣun ó lè ṣẹlẹ̀ níbikíbi ṣùgbọ́n yàtọ̀ ẹ̀ ní ọ̀dọ̀ tiwa ni leadership tí ẹ bá ti rí ẹni tó ń kó wọn jẹ tó mọ̀ ẹ pé lágbájá ìbínú jẹ́ kí n pè lọ́dún jẹ́ fúnra mi pé kì í ṣe pé ẹ lọ parí ẹ̀ àbí pé káwọn kan máa kóra wọn jọ ní kéékèèké kán máa fira wọn ṣe ẹgbẹ́ nígbà tí ẹgbẹ́ gangan ó wà bẹ́ẹ̀ àwọn nǹkan tó jẹyọ ní ọ̀ṣun ó dẹ̀ yẹ kí gbogbo ẹgbẹ́ ká lè múlò nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ tí mo ti kúrò náà nìyẹn àìfínipéyàn tó mú.
2: ẹ ṣeun ẹ jẹ́ ká wá wò bí eléyìí o bó o lẹ́sẹ̀ lè ṣàpèjúwe ìtẹ́wọ́gbà ẹgbẹ́ òṣèlú APC tẹ̀sẹ̀ wáyé lọ́dọ̀ àwọn ọmọ nàìjíríà ní ìmúrasílẹ̀ ètò ìdìbò gbogbogbò ọdún 2027.
1: àwọn èèyàn fẹ́ràn ẹgbẹ́ APC púpọ̀ nítorí bàbá wa àti nítorí bó ṣe ń mí sí àwọn gómìnà tí àwọn gómìnà náà dẹ̀ ń ṣiṣẹ́ tí wọn irú iṣẹ́ tí wọn ò tí ì ṣe rí ní nàìjíríà tí wọ́n ń ṣe tí gbogbo ayé dẹ̀ ń rí ṣùgbọ́n iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa láti ṣe nínú ẹgbẹ́ náà iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ tá a ní láti ṣe ni pé láti kó àwọn èèyàn jáde ká dira wa mú ká ṣòótọ́ pẹ̀lú ara wa ká dẹ̀ má ṣe ànìkànjọpọ́n ká má wàá máa sọ pé emi nikan ni mo le se leyi nitori olorun nikan lo le se se ba irosun olorun lo se yi se eyan kan yi sagbara gbogbo adeleke gan olorun ni olorun kan jade o pade e ni nitori pe o se dada pe lawon eyan o ko awon eyan mora e ki le ro ko sele ni Ekiti
2: eyo iko mora won ni
1: ibo ta di bawo laji abemo bawo laji o ko je pe APC ni bawo lo APC Ekiti na bodo ko ra joba e ko ri pe ati di bawo a fe di APC bawo la fe di APC ise ta ni lati se gbogbo e lo ye lese lese bayi ki won to kon tete bere nitori pe condition awon eyan bo se mo ko ri ko da to o de se ma ri ti
2: nkan o ba da
1: mo policies ba de ni gbogbo nkan to ba da ki gbo igba to ba ma gbo olorun e ka ti bo hun
2: amen
1: condition awon eyan lawon eyan wo won wo nkan tawon mo won ma ri lolo won mo wo nkan ti ilu yi ma da lola igbe ibi ta n sa lo won yen bo se se ni ton fi de be nitori naa a gbọdọ ṣiṣẹ lori ẹ káwọn aráàlú kara tù wọn díẹ kán dẹ lè mọ wípé kíní yìí kò lè lọ láéláé ìwọnba díẹ náà ni tó bá ti ń bẹta á tún bẹta àwọn aráàlú a gbọdọ dìde gẹgẹ bí ẹgbẹ láti jẹ káraàlú mọ kò sí ìwọn ọba bíi bínú sí apc jù yẹn lọ wọn rí gbogbo títì àbẹyìn náà rí títì ẹrí concrete roads ẹrí gbogbo àwọn buildings tí wọn ṣe ẹẹri gbogbo wọn ṣe ń tún nǹkan ṣe education owó fún àwọn
2: akẹ́kọ̀ọ́
1: nelfund farmers gbogbo ẹ ló ń ṣẹlẹ ṣùgbọ́n ṣe mọ̀ pé tí nǹkan ọlọ́run ní wá lára
2: wa
1: tí nǹkan tí ara bá ní àwọn aráàlú ó ṣòro láti rí ọ̀la yẹn ìtorí ẹ àwa gbọ́dọ̀ padà ká jẹ́ kán rí ọ̀la yẹn nǹkan tá a bá mọ̀ pa lè ṣe ní
2: òní
1: èní ká ṣe káwọn èèyàn wa kara tù wọn kí ìbò january ó lè dá fún ọ̀pọ̀ lẹ́yìn january ìlú ìyá tún
2: yóò tún dà
1: sí rẹ̀ ní ìdí láti lọ bí kankan lágbára ọlọ́run
2: ẹ ṣeun ní ọ̀pọ̀ ìgbà lẹ máa ń síwájú nínú ìgbésẹ̀ pé kí àwọn obìnrin kí wọ́n wà ní ipò kanrinkanrin ní pàtàkì ipò olóṣèlú ní orílẹ̀-èdè wa nàìjíríà yìí sẹ́nitọ́.
1: gbogbo nǹkan a máa gbìyànjú náà ni nǹkan tó máa ń jẹ́ kí n rò pé kóbìnrin wà níwájú ni pé ibikíbi tẹ́ bá ti wò obìnrin ló pọ̀ jù kò sí náà ni olórí gbogbo kì í ṣe pé ní orílẹ̀-èdè nàìjíríà anywhere in the world in fact demography wa ni wípé 51.2% lóbìnrin ọkùnrin làwọn yòókù ṣé wàá yẹ kí àwa ní nọmbà tó tó yẹ.
2: kò jẹ́ pé ẹ̀yin ni ó wà nípò tó.
1: ẹ wọn ti ẹ̀ kí ronú sí wa pé ká wà nípò kankan àbí tó bá jẹ́ pé
2: ọmọ rẹ ronú sí wa ni abẹ́rẹ́ yìí obìnrin lẹ̀ jáde.
1: ṣé obìnrin ò pọ̀ tó bó ṣe wà yìí obìnrin pọ̀.
2: ẹgbẹ́ wọn bá jáde wọn lè ṣe kán mọ́.
1: wọ́n jáde wọ́n wà bẹ́ẹ̀. ṣùgbọ́n àlówó táwọn ọkùnrin nítorí pé nínú ilé gan a gbọ́dọ̀
2: tẹríba
1: a ní courage a kì í ṣe bíi tọkùnrin tó jẹ́ pé
2: ṣe síbi ṣe sọ̀hún
1: wẹ̀rù ó máa ti gbogbo èèyàn dànù obìnrin á fẹ́ dúró pé ẹ bá ti rí wàhálà tí mo ṣe tẹ ti rí iṣẹ ọwọ mi bóyá
2: sọ
1: mi síbẹ ìtorí ẹ lọ jẹ pé tí àwa kan tọ́lọ̀ ń ṣàánú fún tá a bá lè jà fún wọn àti déwájú ó ṣòro ìtorí ẹ lọ fi jẹ pé ní gbogbo ìgbà a máa sọ pé obìnrin mélòó lè fi síbẹ obìnrin mélòó ló wà ń bí obìnrin mélòó ló lè tẹ bá dẹ̀ wá rí àwọn onímọ̀ wọn ti ṣe àwọn data kan.

0: ní ibi iṣẹ́ ẹ̀rí pé iṣẹ́ yẹn á lọ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. I improve at least 20% better than ìgbà tí ọkùnrin wà níbẹ̀. Ìdí ẹ̀ ò ṣòro obìnrin nǹkan tí wọ́n wá òpọ̀ nǹkan tó ń lé òpọ̀ yàtọ̀ sí kóbìnrin ronú pé àwọn ọmọ mi kọ́ ṣe oríire ọkọ mi kó ṣàǹfààní ilé mi tòrò kì í ṣe obìnrin púpọ̀ ló ń ronú màá kọ́lé mẹ́fà màá kọ́lé méje kì í ṣe obìnrin púpọ̀ ló ń ronú
1: ẹbí ọ̀tọ̀ ẹbí ọ̀sí
0: ẹbí ọ̀hún kì í ṣe obìnrin púpọ̀ ló ń ronú ẹmọ gbọ́dọ̀ níṣẹ́ mẹ́wàá ìyàtọ̀ ẹnìyẹn so they always settle down ní iṣẹ́ tí wọ́n bá fún wọn wọ́n á dẹ̀ ṣe ju béèyàn ṣe o nítorí ẹ̀ ló fi yẹ kí obìnrin máa wà dáadáa ní ibi iṣẹ́ káwọn dẹ̀ lè build wọn tí àwọn náà fi lè dé òkè padà nítorí ẹ̀ la ṣe ń jà.
1: Ẹjẹ́ àyípadà ti wá wà báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń jà.
0: Ẹ̀yin ọ̀rá àyípadà
1: ẹ̀
0: àwọn èèyàn ń ṣe díẹ̀díẹ̀ bí irú gómìnà wa wọn try bẹ́ẹ̀ ṣe mọ̀ SSG wa obìnrin head of staff ìfẹ́ máa mi ìfẹ́ kà nítorí tába ti ń kà bẹ́ẹ̀.
1: Tẹ̀wọ̀n àdárúkọ ẹnìkan.
0: Tába ti ń kà bẹ́ẹ̀ àwọn ọkùnrin á máa wí pé àṣẹ báyìí ló ṣe rí àbọ̀ ò ní kà ṣùgbọ́n gómìnà wa ti o ti gbìyànjú nínú ẹ̀ but kì í tó nítorí pé kò sí bá a ṣe lè ṣe tí ò ní ṣẹ́kù òun rọ gómìnà ìpínlẹ̀ ọ̀jọ́ kó tún wo àwọn bíi yòókù náà kó tún bá wa ṣe tó bá padà lẹ́lẹ́ẹ̀kejì yìí kó tiẹ̀ wá jẹ́ a lè gbé placard gan.
1: Ṣé báyìí?
0: Bẹ́ẹ̀.
1: Yóò kẹ́ lè pọ̀ sí ju
0: olú. Bẹ́ẹ̀
1: ni. Mama wa Sẹ́nitọ́ Bíọ́dún Olújìmí ìrírí làgbà bó o lẹ́yìn ṣe wọ òṣèlú ṣé ẹ ṣiṣẹ́ débì kan kó tó di pé ipò ìtọ́ sí yín ni àbẹ́yìn jà fitafita kó lè jẹ́ àríkọ́gbọ́n fáwọn obìnrin míì tó ń bọ̀ lẹ́yìn yín o.
0: Iṣẹ́ lè mi ṣe débi tí mo wà ní. Èmi ò mo ní láti ṣe wàhálà ni. Ọlọ́run ṣàánú mi pé mo ní ọkọ tí ó tó believe nínú mi.
1: Tó ní gbàgbọ́ nínú
0: mi. Ó fi mí sílẹ̀ láti lọ ṣiṣẹ́ yẹn torí òun lóṣèlú mi kọ́ ìgbà tí wọ́n force mi sóṣèlú ló ní máa tí ẹ lẹ́yìn. Ó dẹ̀ jẹ́ kí n lè wé pé tí bá máa disappoint ara mi máa disappoint ẹ̀. Tí mi bá ní disappoint ara mi ni mo wá decide pé máa ṣe wàhálà máa ṣiṣẹ́ tó bá fún mi níṣẹ́ máa ṣe times four ẹ̀. Bí mi ṣe dé ibí ènìyàn bí mo dẹ̀ ṣe mọ̀ tí púpọ̀ obìnrin ṣe débi tó wà nìyẹn o gbọ́dọ̀ jà kò ṣiṣẹ́ kọ́ wá rí wá lucky wípé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe wàhálà yẹn

0: sì ni mo
1: be ni iwo iwo itori awon obirin lati le doke gbogbo nkan ta ba so na ni won wo gbogbo nkan ta ba se to ba se femi leni awon eyan wo pe ah agbaja lo se fun je ki nsora fun o o le se femi na
0: iyan pe ba won lo se lo se ronu ni e
1: bo ni ronu ni e awon lo se fe lomi itori awon ni be sipo wa ko ma lo e fun ru ise idoti be yan kawo obirin de le loke ah bodo se ru wahala be nitori na obirin bodo se wahala ko sise takuntakun ko de above board
0: e seun ko to di pe won o si oju opo lara nti opolopo awon eyan na fe gbo ni ori eto ilo ni pe e wa yi ti o si ti wa ni iwe topolopo won wo be te si gbodo down se ni pe ije iga wa laarin eyin ati gomina Peter Ayodele Fayose te je igbakeji nigba kan yi ati pe to ti wa si ati leyin fun gomina Oyebanji bayi se n rira yin
1: ah ko si je laarin wa gomina opoko mi opoko mi emi na gbo agba ya we bi gbo won ah ni ja kokon se awon eyan o easy fun won lati ro pe lagbaja bayi ati lagbaja bayi won ma ja idi to de je ko ro be ni pe awon iro kan ti lo latẹyin wa pe ah olujimi le yo olujimi ni o je ko duro ejo se ko ye ke dupe lowo olohun fun mi to ba ye pe mo le yo gomina o ye ke patewo fun mi abi ko ye ke patewo o ye ke patewo to birin bi temi ba le yo gomina kan se mo pe se nla ni sugbon oro lo wa nbe sugbon gbogbo awon eyan no gbe iro yen jo ah le yo o lo so fun lagbaja ejo sa bí nǹkan ṣe wà nílẹ̀ ṣé ó ní èèyàn kan tó lè yọ gómìnà ìbàdàn kò pọ̀sibù àfitẹ́ni náà bá máa forí gbá nǹkan but ẹ bá ti rí irọ́ tó bá ti bẹ̀rẹ̀ bọ̀ ó ti lọ lógún ọdún òótọ́ ti bà gbogbo ẹ ti yanjú báyìí kò lóyà I was to still lè sí deputy governor náà tó lè lóyà tó mi kò pọ̀sibù because mo make sure pé government just stabilize. We'll make sure the government here need visibility. We'll make sure the government here, everybody all over Nigeria, won't worry for me. I didn't sit behind. I was always working underneath. So, Shubon, to bati ni mwan ya, o dis lo ya, lanke ati roti wan bejo ni. Ni tori no, ko si jala ni ni ati kong na fanshi.
0: E siyon, e waje ka woe, pwene ikiti ba yo, ní oṣù kẹwàá ọdún yìí yóò pe ọdún ọgbọ̀n ọdún tí wọn ti dá ìpínlẹ̀ Èkìtì ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú tó lórúkọ tó jẹ́ pé kò sí bọ́n ṣe máa sọ̀rọ̀ ìpínlẹ̀ tí wọn ní sọ̀rọ̀ yín kí ni àfojúsùn yín gan fún ọjọ́ iwájú Èkìtì o àti pé ọ̀nà wo la lè dé gbà pẹ̀lú ìṣèjọba tí ó bá ń wá.
1: Èkìtì gbọ́dọ̀ tiẹ̀ lọ síwájú nítorí pé ọlọ́run fẹ́ràn wa púpọ̀ jù ọlọ́run fẹ́ràn wa a ní àwọn ọmọ tó dáa. Ọlọ́run fẹ́ràn wa a ní àwọn ọmọ tó fẹ́ kàwé ọlọ́run fẹ́ràn wa a ní ilẹ̀ tó lọ́ra ọlọ́run fẹ́ràn wa a tún wá ní àwọn gómìnà tí wọ́n mọ rírì èèyàn tí wọ́n dẹ̀ mọ rírì ìlú and community development tí wọ́n dẹ̀ ń ṣe pẹ̀lú gbogbo ara. Kí ló dé tá à ní ronú pé ọ̀la gbọ́dọ̀ dá gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tó ń sọ nípa Èkìtì gbogbo ẹ̀ la gbọ́dọ̀ fi sẹ́yìn a gbọ́dọ̀ di bá a ṣe wà tẹ́lẹ̀ tó jẹ́ pé tá a bá jáde tán bá ti rí Èkìtì má ní Èkìtì ni ẹ màá gbà ẹ̀ síṣẹ́ a gbọ́dọ̀ padà síbẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ àbàjẹ́ tá à ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta a gbọ́dọ̀ fi sẹ́yìn àwọn obìnrin la dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nítorí pé àwọn obìnrin náà là ń ṣe ìyá ọmọ ológun gbogbo ìròyìn gbọdọ kúrò nínú ọrọ wa àwọn ọmọ wa gbọdọ bẹrẹ sí í sa agbára láti ṣe dáadáa kí ló wà ilé dá.
0: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba láti ẹ̀ẹ̀kan gẹ́gẹ́ bí n tí mo sọ sẹ́nẹ́tọ̀ bíọ́dún olújímì ni àgbà lálejò ní orí ètò ṣe ti gbọ́ fún ti tàárọ̀ yìí ìmọ̀ràn ìbéèrè àti àwọn nǹkan míì tẹ ẹ bá ní láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ já sí ojú òpó láti pé kẹ́pẹ́ wá nọ́mbà tó dé ọ̀dọ̀ wa lápá bí o ní 08 1 03 08 1 03 08 1 07

0: 0132032097 ni ojú òpó láti fi pè wá. Ẹ̀lú ẹ̀ka àárọ̀ o.
1: Ìgbà tó fẹ́ bo ọjọ́ mẹ́ta.
0: Ẹ sì wọ ẹ̀ka àbò sà.
1: Ọ̀túnba ló pè láti jù ní yàrá ọ̀tẹ̀.
0: A dúpẹ́ lọ́wọ́ yín o.
1: Gbogbo pẹ̀lú àwọn àbèrè máa ń rí abẹ́rẹ́ ọ̀ṣọ́.
0: Wọ́n ń bọ̀ lọ́la àti àárọ̀ o. Ẹ ṣeun.
1: Ìyá tó sọ̀rọ̀ náà, orúkọ wọn ò parẹ́ lókìkí. Lẹ́yìn tí ó máa dùn fún ẹṣin dáadáa. Ẹgbẹ́ bá ti ń ṣe dáadáa, ẹja máa sọ fún ṣe dáadáa. Ẹnìjẹ́ á túbọ̀ máa gbàgbé ẹ̀kú báwọn náà. Ẹni bí tẹ̀ ṣọ́ wọn o. Oníkálukú ló mú bíi tọ́kọ sí wọn. Kò sí ní tèmi o.
0: Ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ ní 0813013297. Ẹ kú ìyálẹ̀ ta o. Ẹ̀ló o. Ẹ káàárọ̀ yí orúkọ yín o. Ẹ̀ló sà, wọ́n ti kúrò ń bẹ̀. Ẹ̀ló ẹ kú dédé wò yí o. Ẹ̀ló o. Ẹ kú dédé wò yí sà o. Orúkọ yín bo náà ti pe o. Ọgbẹ́ni Olú láti ọyẹ́ káàbọ̀ sórí ètò yìí o.
2: Ẹ ṣe ló dé so.
0: Mo ń gbọ́ kí yín.
2: A ti ń gbàgbọ́ lọ́tà ní kẹ́hìntìwá.
0: Ẹ wọ́n dá yín lò. Ẹ ṣeun.
2: Ẹ à ń tẹ́ ọkọ̀ máa ṣe kíláàsì. Ọ̀nà ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣe.
0: Àmì. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ló ẹ kú ìyálẹ̀ ta o.
2: Ẹ̀lọ́.
0: Ẹ ló ẹ káàárọ̀ yìí o. Orúkọ yín ibo lẹ ti pè wá. Ẹ ṣeun kí ni orúkọ yín o.
2: Ọ̀nàrúbọ̀ lómi láti láṣẹ.
0: Ẹ ṣeun ẹ káàbọ̀.
2: Ẹ káàrọ̀.
0: Sénétọ̀.
2: Ẹ ṣe ní ṣọ́ọ̀bù náà.
0: Àdúpẹ́.
2: Orí mi pé ẹni tẹ́ gbé wá sórí ètò yìí. Ọmọ bí àbí ènìyàn ni. Ẹni tẹ́ gbé wá sórí.
0: Ẹ máa sọ̀rọ̀ yín lọ, à ń gbọ́ yín. Apá abínibí kò ẹ máa sọ̀rọ̀ nínú.
2: Ẹni tí ẹ gbé wá sórí ètò ọmọlúwà bí ènìyàn ni.
0: Ẹ ṣeun sà.
2: Ó bẹ̀rẹ̀ nínú pé wọ́n jẹ́ ìyá tí gbogbo ènìyàn fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ó bẹ̀rẹ̀ ní èèyàn tó jẹ́ pé àlàyé òṣèlú yé wọn dáadáa. Bí àlàyé òṣèlú bẹ́ẹ̀ ṣe yé wọn, wọ́n dẹ̀ kó yàn wọ́ra. Nítorí pé lókù gọ́ọ̀mẹ̀ kan bá jọ wà, ọmọ àwọn náà lè jẹ́ ọmọ bíbí ìlú òmù. Ọmọ ìlú ẹ̀ pé for very long time ni a ti jọ ń ṣiṣẹ́ papọ̀. Gẹ́gẹ́ bí aṣáájú. Ó lè rí mi pé ẹ̀mí ìfẹ́ ó wà nínú ayé wọn. Àdúrà ká dẹ̀ nígbà náà ni pé kọ́nà jẹ́ kan pẹ́ fún wa.
0: Àmì.
2: Ẹ rí mi pé wọ́n ṣe primary pẹ̀lú Sẹ́nẹ̀tọ̀ Adá Amódù. Ìgbà tó ọ̀dẹ̀ wọ́n tó wọ́n rí mi pé wọ́n bá gbogbo àwa ìjọ sọ̀rọ̀. Wọ́n ti rí mi pé Adéjàmá ti àjọba. Pé ọ̀la ṣe bọ̀ ọ̀la dẹ̀ ṣe tóbi. Tó nítorí ìdí ilé ni pé àdúrà tí mo ń gbà náà ni pé ọ̀la jẹ́ kọ́kọ́ fún wa.
0: Ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Yísà ò torí àkókò 0813013297 ni ojú òpó. Àkókò wa ti ń lọ. Ẹ lóore.
2: Ẹ káàárọ̀ sa o.
0: Ẹ kú ìyálẹ̀ ta sa o.
2: A kí olótú àti màmá wa sínítọ̀ o.
0: Adúpẹ́ lọ́wọ́ yín orúkọ yín o.
2: Ẹ̀ka Samuel láti Òmò ni.
0: Láti Òmò ẹ káàbọ̀.
2: Mo kí màmá lọ́pọ̀lọpọ̀ fún gbogbo ọ̀rọ̀ tó ń ti sọ. Obìnrin bí ọkùnrin ni wọ́n. Ẹ bá rí gbogbo analysis wọn bí olóṣèlú o. Mo ti ní ìdùn wípé mo gbọ́ gbogbo ọ̀rọ̀ gbogbo analysis wọn pátápátá ni òye tí òye ọkùnrin ó yé wọn sí dáradára. Ó gbàdúrà fún màmá lágbára ọlọ́run ọlọ́run á fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà.
0: Àmì.
2: Ipò rere tí wọ́n dẹ̀ ń fẹ́ wọn á débẹ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní nínú òṣèlú wọn ní ihun kéèyàn máa dà àti ihun kéèyàn máa jẹ. Wọ́n lóun ló ṣe pàtàkì. Wọ́n dẹ̀ ṣe analysis nǹkan tán máa dà bíi pé community wọn ló ṣe pàtàkì jù. Èyí wọ́n ti ń gbẹ màmá wípé kó jọ ìyà ń jẹ wá ní ìlú òmùọ. Ìyá tó dẹ̀ ń jẹ wá nìyí, òun ni aya institution nílùú òmùọ. Gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé wọn dé kò tó ọmọ oríṣiríṣi àwọn ènìyàn títí bí ọ̀dọ̀ kẹ́ńtì. A bẹ màmá, màmá, ìtẹ́ ẹ̀ ń fẹ́, ọlọ́run á ṣe fún ẹyọ kọ ní.
0: Ẹ ṣeun, mo ti mọ ibi tí wọ́n ń lọ, mo ti mọ ibi tí wọ́n ń lọ. Ǹjẹ́ ìgbésẹ̀ wà nípa eléyìí náà?
3: Gọ́vnà Oyèbáyé, wọ́n bá wa ṣe nípa ẹ̀ nítorí àjọ àtijọ́ sọ ọ̀rọ̀ púpọ̀ tọ́lẹ̀ ti sọ náà ní Àbújá. wọ́n á ṣe nkankan nípa ẹ̀.
0: Ẹ ṣeun.
3: Not.
0: Last caller, ẹ kú dédé wò yí o.
4: Ẹ ṣe sáré o.
0: Ẹ ṣeun orúkọ yín bó lẹ ti pe o.
4: Bẹ́ẹ̀ dá bẹ̀ láti fún mi lọ́rọ̀.
0: Pápápá kí lẹ fẹ́ bá wa sọ o.
4: Mo kí ìyá wa sẹ́nítọ̀ bí kí mi o.
0: Wọ́n dá wa ni wọ́n dá yín lóhùn.
4: Wọ́n fún wa àtúntò ìdìbò bẹ́ẹ̀ ni bábá ń sọ lọ́rùn náà máa ràn wọ́n lọ́wọ́.
0: Àmì àmì àmì.
4: Ok,
0: ẹ̀yin
4: náà
0: mi ṣàdúpẹ́ bí o ẹ̀ pé tó. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín. Mama wa Sẹ́nitọ́ Bíọ́dún Olújímì torí àkókò tí kò wà ní papamọ́ra ẹ jẹ́ a máa lọ. A dúpẹ́ lọ́wọ́ yín pé àpè yín lórí ètò iṣẹ́ ti gbọ́ yìí ẹ sì jẹ́ wa. A lérò pé tá a bá tún pè yín lọ́jọ́ míì ẹ tún jẹ́ wa náà lórí ètò yìí. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ní orúkọ gbogbo àwọn tí àjọ mẹ́tọ̀ ẹ̀ wá ni a fi ń kí yín pé ẹ kú ìtẹ́tíléko látàárọ̀ láti nǹkan bíi 50 ìṣẹ́jú ó lé díẹ̀ láti ṣe atótónu lórí ètò iṣẹ́ ti gbọ́ pẹ̀lú ọ̀jìmì nínú òṣèlú tí wọ́n mọ ìwọ̀n tí wọ́n gbé nínú òṣèlú ìpínlẹ̀ Èkìtì àti orílẹ̀-èdè Nàìjíríà. Sẹ́nítọ̀ Bíọ́dún Olújímì, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ rédíò tí wọ́n bá wa gbé tò yìí. Adaba 88.9 FM Lákùrẹ́, ẹṣin wo Voice 89.9 FM Midas Radio 90.5 nílùú Adó, ẹṣin. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ń gbà wá lálejò, ẹṣin. New Cruise 92.7 FM Nìkẹ́rẹ́, a dúpẹ́. Ayọba 95.1 FM a dúpẹ́. Progress FM 100.5 ẹṣin o. Ebinla Radio 102.3 ẹṣin o. People's FM 104.1 ní Fájúyì, a dúpẹ́ lọ́wọ́ yín. Àti iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmìjìjì Adámimógo 107.7 FM nílùú Ìdó Èkìtì, ẹ ṣeun gan o. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ NTA Channel 5 tí wọ́n wà ń bí tá a sì jọ ń gbètò ìwá náà, àti EKTV Channel 41 nílùú Adó, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé màmá Sẹ́nítọ̀ Bíọ́dún Olújímì wá. Bá a bá ní ká máa dárúkọ wọn nígbà níkọ̀ọ̀kan ilékún, ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afẹ̀rọ̀yàwòrán akéde ètò àwọn amojú ẹ̀rọ tá a jọ ṣètò èyí tí wọ́n á dá wa dá, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Christy Ṣọ̀lá Yusuf tí ó ṣètò ìtàgé tá a lò. Olóòtú ètò yìí ni ọ̀gá àgbà ní ẹ̀ka ètò gbogbo níléeṣẹ́ BSES tí wọ́n ń gbà wá lálejò, Akinwale Ọláoyè, a dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn olóòtú àgbà méjèèjì tí wọ́n máa ń sá káàkiri torí ètò yìí ni Alhaji Ayọ̀ Àkàndé tí wọ́n jẹ́ gíwá iléeṣẹ́ NTA Channel 5 ẹ ṣeun o, àti olóyè olúrótìmí Pópó Ọlá Olùpò tí wọ́n jẹ́ gíwá iléeṣẹ́ BSES, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọpẹ́ mi pàtàkì lọ sí ọ̀dọ̀ arábìnrin Mary Ọ̀ṣọ́ Mọ́tọ́ṣọ́ tí wọ́n jẹ́ DG Bureau of Community Communication ní Governor's Office nílùú Adó. Àwọn ni ó ní ká máa lọ níwájú lórí ètò yìí pé kò ní ṣe wo. Bákan náà gbogbo ọpẹ́ wa ó lọ sí ọ̀dọ̀ Gómìnà Bíọ́dún Oyèbánjí tí wọ́n ṣe ribiribi méje àti yàyà mẹ́fà tá a fi ń wá o. Tí ò bá ṣe dáadáa a lè mọ wá sí orí rédíò torí pé wọ́n ṣe dáadáa la ṣe ń wá sí orí ètò yìí. A mọ̀ rí yín bá Èkìtì ó mọ tẹ̀síwájú. Ìjọba ìgbádùn ìṣèjọba tó ń bọ̀ yìí o, ẹ̀yin ò ní kú o, àwa náà ò sì ní kú. A jọ fi àìkú dẹ́gbẹ̀ra. Adébọ̀wálé Adéfàbí ọmọ bábá nídò ilé Èkìtì ló ń dágbére pé lọ́sẹ̀ tó ń bọ̀ ìpàdé wa bí oyin bí ayọ̀ odi ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: ọlọ́run yè ó sì lágbára púpọ̀. Ó yẹ o ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emilio Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tí ì gbọ́ gbogbo ẹni tí ò tí ì mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ kò ṣe má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé ọlọ́run ìránṣẹ́ ọlọ́run Prophetess Emilio Ọlọ́run tún ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Fún bàbá
2: mímọ́
1: ògo ni fún ọmọ
2: mímọ́
1: ògo ni fún ọlọ́run ẹ̀mí mọ́
2: yóò ti wà láti kọ́ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì àmì àmì lórúkọ Jésù.

0: Ìrọ̀ abiyamọ lórúkọ Jésù ìbànújẹ́ òní tọ́ sí wa. Kí ló sọ níbẹ̀?
1: Ọ̀pọ̀lọpọ̀ mọ̀nàmọ́ná ló sì fi sẹ́wọ̀n tútú.
0: Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ bíbélì ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀nàmọ́ná lolúwa fi sẹ́wọ̀n tútú. Olúwa tú wọn ká lórúkọ Jésù. Gbogbo ibi tó ti fọwọ́ kọ èdìdì ikú ọmọ ní bàbàbà, tó ti fọwọ́ kọ lẹ́tà ìtìgú àti ìbànújẹ́, àwọn kan lé ní ọjọ́ ìṣẹ́gun báyìí, wọ́n á di ogun, wọ́n á gbé sórí àpáta, wọ́n ní láti ba tẹnìkan jẹ́. Gbogbo àpáta yìí tá a kóná ogun jọ sí láti dá èmi àti yín dúró yá pẹpẹ dá padà lónìí. Kí ló sọ níbẹ̀?
1: Àwọ̀
0: owó omi odò hàn. Ìtumọ̀ ẹ̀ ni wípé àṣírí alẹ́nilára ayé rẹ̀ tú lónìí.
1: Àṣírí ìpẹ̀lẹ̀ ayé
0: nípa ìbáwí Ọlọ́run, torí àkókò yẹn bá mi lọ sí etí. Kí ló sọ?
1: Wọ́n dojúkọ mí ní ọjọ́ ìpọ́njú mi.
0: Wọ́n dojúkọ wá lọ́jọ́ ìpọ́njú wa. Ìwọ
1: ni aláfẹ̀yìntì
0: mi. Ìwọ wo náà dojúkọ tó wá fẹ́ jẹ́ kí ìpọ́njú wọn kó gbé ọ lọ? Ìpọ́njú ò ní gbé ọ lọ. Sọ pé ìpọ́njú ò kì í ṣe tèmi.
1: Ó ní
0: lọ́jọ́ kí ló pè é?
1: Wọ́n
0: dojúkọ
1: mí ní
0: ọjọ́ ìpọ́njú
1: mi.
0: Lọ́jọ́ ìpọ́njú mi. Ìpọ́njú rẹ fi ayérayé ṣe ibùgbé rẹ. Nínú ìpọ́njú rẹ fi Olúwa ṣe aláfẹ̀yìntì fún ara rẹ. Kí ló sọ torí àkókò?
1: Ó mú mi jáde pẹ̀lú.
0: Ẹ tó bá mi rí Psalm 24. Tó bá rí Psalm 24 verse 4. Ó ní ó ṣe kí ni o?
1: Ó mú mi jáde pẹ̀lú sínú ibi ńlá.
0: Ó mú mi jáde pẹ̀lú sí ibi nílá ààyè ńlá.
1: Ó pè mí nítorí inú
0: rẹ. Ààyè ńlá lórúkọ Jésù wọnú ààyè ńlá lọ. Ó ní ó ṣe kí ni o?
1: Ó gbà mí nítorí inú rẹ dùn sí.
0: Ó gbà wá nítorí inú rẹ dùn. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n àánú ló sọnù. Ó gbà mí nítorí orí ibi tí mo ti jáde. Ó gbà mí nítorí ọ̀rọ̀ rẹ̀. Ó yàn mí nítorí àṣẹ rẹ̀. Ó gbé mi já gbangba nítorí ọ̀rọ̀ rẹ̀. Ó ní nítorí inú rẹ̀ ṣe kíni? Ó dùn sí mi. Ìwọ wo ló fẹ́ já gbangba táyé dádúró? Ó ní Ọlọ́run dùn sí ọ. Bọ́lọ́run bá ti jẹ́ èmi ni fún ọ dandan ni kínú rẹ̀ dùn sí ọ. Olúwa dunnú sí mi nítorí ó yàn mí gẹ́gẹ́ bí àyànfẹ́. Olúwa dunnú sí mi nítorí ó fi mí hàn. Olúwa dunnú sí mi nítorí ó mú mi já gbangba. Ìwọ wo ló ń kẹlẹ̀kùn já gbangba? Àánú sí fún ọ. Kí ló sọ mà? Wọ́n sọ òdodo tó wá fẹ́ rí èrè ìgbàgbọ́ bí. Ó ní Olúwa sọ fún mi gẹ́gẹ́ bí òdodo mi. Torí àkókò ẹ bá mi wo 42 yẹn. Ẹni tó bá tọ́lé bá mi rí Isaiah 45:5 yẹn, kí ló sọ?
1: Nígbà náà ni mo gún wọn kúná bí ekuru níwájú afẹ́fẹ́.
0: Olúwa ni mo gún wọn kúná bí ekuru níwájú afẹ́fẹ́. Mo ní gbogbo ohun tí ò ní jẹ́ kó kájọ bàbà bàjẹ́. Olúwa gún kúná níwájú rẹ̀. Ẹnìkan iye rẹ̀ ò sí. Olúwa gún kúná níwájú rẹ̀. Kí ló sọ mà? Ohun tí ò ṣe é lò mọ́, ohun tí ò nítumọ̀. Ó já lónìí gbogbo ọwọ́ tó máa sa ogun láti jẹ èmi àti yín lólè. Kì í ṣe olè ojúkorojú. Ẹni tó bá jà lólè ló máa mọ̀ pé nǹkan ti ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ wọn já lólè ojúkorojú, wọn já lólè nínú ẹ̀mí. Wọ́n jí ìṣúra agbára rẹ̀ lọ lójú oorun lójú àlá. Ó já lórúkọ Jésù lónìí, agbára bẹ́ẹ̀ dòkun nínú ayé
1: rẹ̀.
0: Kí ló sọ mà?
1: Nínú ìjà àwọn ènìyàn.
0: Olúwa ló ń yọ wá kúrò nínú làálàá ìlàsìgbò ogun àwọn ènìyàn.
1: Ìwọ fi mí jẹ olórí àwọn orílẹ̀-èdè.
0: Olúwa ló máa fi èmi àti rẹ jẹ orí ọba orílẹ̀-èdè.
1: Ènìyàn tí èmi kò tí mọ̀.
0: A ní tí àwa kò tí mọ̀
1: rí. Yóò sì máa
0: sì mẹ́. Lórúkọ Jésù ló ní wọnú ògo rẹ lọ.
1: Àmì Jésù.
0: Mo ní nítorí ọ̀rọ̀ rẹ̀ wọnú ògo rẹ lọ. Má gba bẹ̀dẹ̀, ó ní ènìyàn tí àwa kò mọ̀ rí. Ibo làwọn wo ló ń bínú rẹ̀? Ó yá kọ́ lọ máa sìn ọ́. Ta ló ń bínú èmi àti ẹ̀ kó lọ máa sìn wá? Ta ló ń bínú ọmọ wa kó lọ máa sìn wá? O gbọ́ ni ẹ̀rú wá ń bọ̀. Ẹnìkan alẹ̀ mọ́ ó láfi tó bá ta lé rẹ jẹun kára tó tun. Ẹnìkan wá alẹ̀ mọ́ ó ní àfìgbà tó bá kúrò níbi tó ti ń tajà yẹn kára kó lè tù ọ́. O lè pàṣẹ bí aṣọ àti kọ́ pé iná ṣáájú Olúwa. Ó jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ run. Ta ló ń bodi yí ọká? Jẹ́ríkò wo ló ń bá fira? Iná wo ló ń ju ọlá bí aṣọ? Ó já Jésù ọmọ Dáfídì pa iná náà lọ́jọ́
1: ọkùnrin.
0: Kí ló sọ níbẹ̀?
1: Tí wọ́n ti gúrò mi. Wọ́n sì gbà mí gbọ́.
0: Lórúkọ Jésù Kristì, nítorí mo jáde lónìí gẹ́gẹ́ bí iná sírì. Lórúkọ Jésù látòní lọ́kàn máa gbà mí gbọ́. Kí ló sọ torí àkókò? Lórúkọ Jésù, ìwọ wo ló libẹ̀ yẹn yé? Ó ya gbogbo ibi tá a ti kọ èmi àti yín sílẹ̀ kọ́ lọ fi ẹ̀tàn tẹríba fún wa.
1: Bẹ́ẹ̀ni Jésù.
0: Torí nígbà tó Olúwa bá sọ ẹ́ di aláṣẹ, won ateri ba ti patipa o ni awon ajoje ni won fi ajoje etan won ateri ba loruko Jesu Oluwa teri wa baba Oluwa teri won ba kilo so ni be aya ma pa won o le soro ni o ni won se nderu ba o o le gbadura o le ran oro jade pe laye te ko se ni oro won oro gba pelu olorun olorun si ni oro na ohun ti o ni tumo wa fi aye re sinu gbendeke o wa san gbese ogun ladugbo to wa o san gbese wahala ninu ile to ngbe o san gbese ogun ninu ile to wa iwa wo lo ti si radio e si kan ni adaba 88.9 ofa to ye si olara to npamo lososu to npamo bi igba to mo edi ye ba npamo o ye ofa na jade loruko Jesu etu Isaiah 45 verse 5 fun ye ka kilo to o ni emi ni oluwa ma se beru aye
2: o si elomiran
0: o ko si elomiran
2: ko si olorun kan leyin
0: o si olorun kan leyin to olorun ba tun je olorun latun ma je Oluwa ba tin joba Oluwa latun ma joba leyin Olorun Olorun ni ta lo sora re do Olorun kekere awon ka ni to ba ti o ba dodo mi ko wa fenu gbole ko ni wo kokoro ogo re abi ko ni se se fun ta lo pase be fun oro jade o mi o da so lori afefe ipe baba lo laipe mose ori morade ipe bele wo sofa o ya ni ga ni didi ka ga to fi aye re sinu igbeko o ya ina bolu aka idie kilo sasa
2: mo di o ni amure
0: o lo ma di wa wo baba baba yi oluwa di wa lamure
2: amen jesus
0: amure ta fi ni siku omo amure ta fi ni mo boji omo abure to yan ta o fi ni fomi je wa gbegbe opa awon kan won ni o ton donate sinu aye eyan eyin wo le ti tore bi oyin sori kan ni adaba 8.9 awon kan won ni kerere to ma fi ran ni lowo bi ko si ekun bo ba da oju ayo sile won alawon osile bo ba tun de be gan ko si pa kankan ti wa ko bi ko se wi pe kan gbo pe nkan si o kan wa ma gan olorun re oro jade mo gbe owo ni agbele bu isekun ipe mi ta le ni to reti ekun lati fi ran wa lowo awon ka ni mo bo lapa ta ba yanju ejo o ya loruko Jesu oro ran e na lo sibe
2: amen Jesu
0: ko ye opolopo won fowo ko fi ran mo e lowo fun e won fun e lowo ko fi se nkan ohun to je niya o wa lakata won ati se o de wo fun won won reti pe ko seru labe won kan le gan olorun re emi loro yen ye o o le ma ye enikan mi ro boya to re nikan nibe ti oye yen ye to ba yu ami tara ni ko se ibi to ti seru to go re de ju ti won lo to wa tori pe won ti ri ogo re pe ogo re o netan o ya ara olorun lo sibe loni
2: amen jesus
0: o ni basile mi o basile mi o adaba ti pire o ire osu yi ami ni ko se ire osu kejo to ku iko oloruko Jesu Oluwa po le wa lowo
2: amen jesus
0: owo agbara nla to po odidi eyan jade lodi lenu ega loruko Jesu Kristi owo agbara na da ire mi ati e lati January di eni loni nitori Oluwa so fa omo Israeli ologun ta wa nwo loni awa ki o ri mo ki lo wa de to gu iwa duro ki lo wa de to wa soro loju ota re o mo pe ni to soro loju re to so asiri re loju re ota re ni o kan wo bi ore ni o ya ki lo fe sa agbara agbara re baje
2: amen jesus
0: ese si waju sa
2: bi iwa ko tile ti mo mi ki won le mo
0: lati larun
2: lati worun
0: lati gusu lati hallelujah
2: hallelujah
0: oni baye ko mo.

0: fọpẹ fún bí kò ṣe ọgá ògo ẹkẹ mi mọ sábà ìmọ lẹwọlé.
1: Ó ní bẹ́yìn kò bá tí ì mọ̀ mí, ó ní ẹ lọ sọ fún gúúsù àti àríwá ìlà oòrùn ìwọ oòrùn wípé
2: kò sí ẹnìkan lẹ́yìn
1: mi, èmi ni ọlọ́run, kò sí ẹlòmíràn.
2: Mo dá ìmọ́lẹ̀,
1: mo dá òkùnkùn,
2: mo
1: dá àlàáfíà,
2: mo dá
1: ibi.
2: Èmi ni Olúwa.
1: Hallelujah. Ó ní èmi ni

0: lórúkọ Jésù lónìí ibi tó ti ń bẹ̀rù tèmi àti ẹ ti ń bẹ̀rù tá ti wò pé báwo la ṣe máa làájẹ́ óyá ọlọ́run kọjá lọ síbẹ̀. Orí àkókò yẹn Samuel 1:4 kí ló sọ.
1: Ènìyàn dàbí asán.
0: Ó ní kí ni o.
1: Ènìyàn dàbí asán.
0: Wo asán ni ènìyàn. Asán lálágbára yẹn. Ibi tí mo jókòó sórí Kristi àpáta ilẹ̀ mìíràn èèyàn rì ni. Mo tẹnubọ gọ́gọ́ta ibi tí ẹ̀jẹ̀ ti sàn tí ò ní dá láéláé. Mo wọ́lẹ̀ lábẹ́ ìpè babalọ́lá nílùú ara kejì. Mo tẹríba lábẹ́ ìpè mọ́sí orímọládé ọmọ tí wà láṣẹ. Mo tẹríba lápẹ́ ìpè pélé ìwọ ṣọ̀fà. Ìwọ́ wo lórí àmì mẹ́ta ṣe. Gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ̀dí ogun, tó sọ̀rọ̀ ẹ̀dí ìjì, tó sọ̀rọ̀ ẹ̀dí alágbára, tó wá jẹ́ pé wá fi ọjọ́ orí rẹ̀ ṣòfò. Mo pe ìpè mẹ́tẹ̀ẹ̀ta yìí. Lóòótọ́ ni wọ́n sùn láyé olùgbàlà. Àmọ́ iṣẹ́ wọn fọ̀n títí láéláé bí Olúwa ti ń bẹ. Ọwọ́ agbára ìfọwọ́sowọ́pọ̀ àwọn àgbà ìpè mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ó yá kó kọjá lọ sórí ìsun ogun rẹ̀. Mo lómi tó ń wẹ̀ lóṣooṣù tó kì ń wẹ̀ já yẹn. Àgbọ̀ ìwọ tó máa ń lálàá tó ń bára rẹ nínú omi. O tó bá máa tají o wẹ̀ já ìjì ni o. Ìwọ tó ń bára rẹ níbi tó ti gbé rí tó ti ṣiṣẹ́ rí. Àbí ìwọ tó rí pé wọ́n já nǹkan gbà lọ́wọ́ rẹ. Kò sóhun tó lè kójọ lójú ayé àṣedànù ni. Gbọ́ ó ní Bíbélì sọ pé asán ni ènìyàn. Ta lẹni tó jọ̀wọ́ ara rẹ̀ pé lórí ilẹ̀ ṣẹ́ dandan ló máa bá tiwa jẹ́. A nímì lórúkọ ilẹ̀. Ìwọ ilẹ̀ gbọ́rọ̀ Olúwa. Mo bá àwọ ilẹ̀ sọ̀rọ̀ lónìí. Láì tí jepo láì tí jẹyọ̀. Ẹni kó gujọ lórí ilẹ̀ ó yá ilẹ̀ bínú sí.
1: Àmì jẹ́.
0: Kí ló sàmà torí àkókò? Àwọn òkè ńlá fò bí àgbò.
1: Àwọn
0: òkè kékèké
1: bí ọ̀dọ́ àgùntàn.
0: Ó ní kí ló ṣe ọ́ tí wo òkun.
1: Òfin
0: sá. Ìwọ dáadáa ni tó padà sẹ́yìn.
1: Ẹ̀yin òkè ńlá
0: ẹ fò bí àgbò.
1: Òkè
0: kékèké
1: bí ọ̀dọ́ àgùntàn.
0: Wo ikú ọmọ wárìrì.
2: Àmì Jésù.
0: Ìtìjú wárìrì.
2: Àmì Jésù.
0: Psalm 27:5 kí ló sọ. O máa rà ánú gbà.
2: Àmì Jésù.
0: Ó ní kí ló ṣe wọ́.
1: Wo
0: kí ló ń bọ̀ ọ́ lẹ́rù? Kí ló ń já ọ láyà? Bó o lo ṣe ń wò ó? Ibo lo ti dé? Wọ́n ti jí sura rẹ lọ. Ẹni tó rán mi ní wà á gbà padà.
2: Àmì Jésù.
0: Ọ̀rọ̀ jáde lọ gbà padà.
2: Àmì Jésù.
0: Ọ̀rọ̀ jáde lọ gbà padà.
2: Àmì Jésù.
0: Ohun tá a gbà lọ ọ̀run dá padà.
2: Àmì Jésù.
0: Ẹ̀mí àwọn wòlíì dá padà.
2: Àmì Jésù.
0: Dandan ló máa rí bẹ́ẹ̀ nítorí mò ń pebi mọ́nú wá sórí afẹ́fẹ́ ni. Mò ń pebi mọ́nú ni mi ò ní ìrànlọ́wọ́ kan síbì kan. Mò ń pebi mọ́nú láti kéde ọ̀rọ̀ Ọlọ́run ni. Àmọ́ tó bá jẹ́ pé nítorí ọ̀rọ̀ rẹ ni. Mò ń pebi mọ́nú láti wá ṣiṣẹ́ fọ́lùwà lórí afẹ́fẹ́ ni. Mò ń ti kékeré sáré kiri fúnṣe Olúwa ni. Mo pa ní àṣẹ gẹ́gẹ́ bí Deborah. Mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Násìrì. Ẹni máa gbẹ́rù ayé wa dà. Ẹni tá a máa fàdídé dà. Ó yá ọ̀rọ̀ jáde Ọlọ́run tì í síwájú wa.
2: Àmì Jésù.
0: Mo gbóhùn lẹ́nu mi. Mo kéde nítorí ayàn mi láti ìdílé Mùsùlùmí. Mo wá fi ìtara náà ṣiṣẹ́ fún Olúwa. Pé Olúwa lò mí fún ògo rẹ̀. Nítorí Olúwa lò mí nítorí ọ̀rọ̀ rẹ̀. Gbogbo òru àná Simeoni ní àwa kò sì rí nǹkan. Nínú ìwé Luke 5:4 yẹn. Ó ní Simeoni ní gbogbo àná. Àwa kò sì mú nǹkan kan. Ibo ló ti ṣàṣedànù. Ibo ló ti ń ṣàṣeèrí. Ibo ló ti ń ṣòfò. Lórúkọ Jésù ó tún ṣàṣedànù mọ́.
2: Àmì Jésù.
0: Kí ló sọ níbẹ̀ torí àkókò? Ó ní bó ṣe dákẹ́ ọ̀rọ̀ yìí sọ.
1: Ó
0: wí fún Simeoni pé.
1: Ti
0: alleluia. Ọkà àlàyé
2: alleluia.
0: Èmi ò mọ ibi tó ń gbé ẹgùn lọ́wọ́lọ́wọ́ tó ń pa ẹlẹ́kùn ìwọ́ tó ti ń gbọ́ ìkànnì àdàbà 8:9. Mo ní alleluia. Ó ní bó ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ.
1: Ó wí fún Simeoni pé.
0: Ó wí fún kí ló pé o.
1: Simeoni pé.
0: Ìwọ wo ló fẹ́ di Simeoni ìran rẹ? Ẹ̀wọ́ wo ló ti ṣàṣedànù lọ́jọ́ pípẹ́? Ó wí fún Simeoni pé. Alleluia somebody. Ó ní tí agbami òkun ló ń jẹ́ tí sí ibú. Mo pàṣẹ lórúkọ Jésù. Àwọ̀ ògo tó gbé wáyé. Tó jẹ́ pé bó ṣe fi ń kẹja lóṣooṣù náà ń kó lọ mọ́ ọ lọ́wọ́. O tó ṣàṣedànù mọ́. Ó ní Simeoni tí sí ibú.
1: Kí o sì ju àwọn oyin sí
0: ìdánù àkọ́kọ́. Jù sí ìsàlẹ̀ ibú yẹn fún àkópọ̀.
1: Simeoni sì dáhùn
0: ọdún wípé.
1: Olùkọ́ni.
0: Gbogbo òru àná.
1: Gbogbo òru
0: àná. Abiyamọ gbọ́wọ́lé ìṣẹ̀dá rẹ. bo ba sunkun lodun iwo fun emi ati ireda
2: ami jesus
0: eh ami lọlọrun sami to ni agbara pelu awon eniyan yi ewo wo lo gbagbo lati nu okan re bi orun ti fe ma jade loworo ye ta lo so pe o ma fi ku omo se wa ro o ya gbo lenu mi pepe ya ni were
2: ami jesus
0: ah abi ya mo gbo o owo abela lo reyin abela ta lo duro pe o ma pa wa leko awon ka ni ejowo re lemi lowo e je ki ko leko o ya oluko ni odi orun o ye ko mo leko
2: ami jesus
0: oni ti mi oni tori akoko oni ti si ibu ki o si ku akopo awo re gan to fa yo to lo yasi ni nitori oro re ni mo kede yi o mo ti kekere kede oro olorun ewo wo lo ma dide lati gbadua ye loruko Jesu Kristi o ya lowo na ma je mu re lo mo pa ni ase bi owo kan ba fa mi jade nibi ta ti gbagbe mi o ya loruko Jesu abi amo to sunkun lori omo o to sunkun mo
2: mi Jesu
0: so pe
2: pade wa lola
0: a se 3 Wednesday online lo ma pari we have mercy on who we have mercy on ma sa anu fun awon temi yo sa anu fun emi o mo boya anu tori gba ti to ama anu temi o ti to so pe ma gba anu si ma bo lola ni ijo Trinity Cathedral ni lu omi fun ma bo lola ibikibi to ba ti bo lakura ni wo moto ore bo le ni lu omi fun so da si odikeji gbe okada o n bo lato ndo ni lati aju eni asewe ni ni bagbe ni oke ife ni gbogbo ibikibi to ba ti bo oke gbo ni awon kan lawon bo lekit ijo kijo to ba wa o de wa bi lasan eyin tore e ti mo a pe number wa tori akoko eyin te ba fe de joy program na ni odi aye ka lola eyin ti kale te gbo wa opposite ekis hotel e to lo e ti ni sabodu yen lo sibe ko lo gba anu to to si o ma bo ni bi lola pelu igbagbo ikore ti n bo je ko lukori orun ko fun olori ofe de ko lukori orun ko de lola de ko ba won ba ko sure fun o pe bi si 090 5295 8330 and the color will go that is 090 5295 8330 is 081 4266 8722 J over Jesus Christ Michael Mimo Olorun Baba Olorun Emo ko de lade oro yi ko tu opolopo eyan sile ko tu wa sile gbogbo wa ta ka ka jere gbagbo ka jere adua mo pa ni ase oro jade bi ina bi ara o ya ori afefe ko pe wa a o jere adua o ri be o ijoba oru oni pastor lai ati lai lai.

0: adupe lọwọ Ọlọrun Eledumare oba to tun mu wa ri ojo ile ni ayo atalafia oba mi kan lana baba mi kan leni baba mi titi aye ani pe kan wakati o to ge o enough is enough lo gori afefe eto ti e ma n gbo ni gbogbo ojo Tuesday lori adaba 88.9 FM ben ni libi ti ogun eju ti n wo lule eto ti e ma n gbo lati enu baba wa ninu Oluwa global prophet Dr. GN Owolabi baba enough is enough ibi kibi te ti n gbo wa ninu ile le ti n gbo wa ninu moto ni ninu oja ni ibi kibi te ti n gbo wa be na la n ki gbogbo wa pe a ku bi oju ojo se ri
1: kò sagbara bíi ti gbà ni mọ.
2: tó lè tú ìdè já ìdè sọ ní di òmìnira.
1: inú ìgbèkùn àwọn ìka ènìyàn.
2: ajẹgun jẹun aróko bògo jẹfògo ẹni ṣàwàdà.
1: ayayaya
2: o ayayaya
1: maa bọ ni.
2: csc professional
1: aláṣẹ pé
2: ó wà ní nọmba 11
1: sùúrù lérè sí.
2: opposite green park hotel.
1: ìdánrẹ road
2: àkúrẹ.
1: ibi tọ́lọ́run alaye ti ń lo ìránṣẹ́ ọlọ́run.
2: tó rí iran tí ò ṣe báyì báyì.
1: ó ń gbọ̀ wọn ọlọ́run ketekete.
2: prophet gn owolabi
1: olí àkókò tá a wà yìí.
2: wẹ́nẹ̀sì ọlá yìí.
1: ní àdúrà enough is enough.
2: ó tó gẹ́ o.
1: ibi tí oníbi sì ti ń di ẹni ọmọ.
2: tí àìsàn ti ń yọ gìrì bí òrí fojú kọ oòrùn.
1: àyàfi tó bá wá nìkan ló kù.
2: friday
1: ó kẹ́yìn.
2: lóṣooṣù
1: ní ìṣọ́ọ̀rù.
2: fire night
1: tí gbogbo ogun tó bòrù wọlé.
2: tó mọ bòrù dẹ̀dẹ̀ jáde.
1: laago mẹ́wàá
2: ṣálẹ́
1: ni. sí àárọ̀ kùtù ọjọ́ kejì.
2: ó yá ní csc professional
1: number 11
2: sùúrù lérè street
1: opposite green park
2: òkè àró
1: ìdánrẹ road
2: àkúrẹ́.
1: ẹ pé bàbá wòlíì
2: tiẹ̀ lówó labí sórí
1: 0051 61 79 12
2: jésù
1: lolúwa.
2: ọ̀pọ̀lọpọ̀ ló rò wípàdúrà ògbà bíi ti tẹ́lẹ̀ mọ́.
1: ṣùgbọ́n tí ọlọ́run ò wúwo láti gbọ́ igbe wa.
2: ó yá
1: ó ma gbogbo ìdíwọ́ tì.
2: kó o wá rí agbára ọlọ́run lójúkorojú lẹ́sẹ̀kẹsẹ̀.
1: ní perfection land
2: aláṣepé tó wà ní.
1: in between federal ministry of works
2: and nnpc depot ọ̀rẹ́ ondo road ọ̀rẹ́.
1: ní gbogbo ọjọ́ tọ́sẹ̀.
2: ni a máa ní prayer and counseling hours.
1: aago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán.
2: níbi tá a ti ń gbàdúrà àgbàyọrí àgbàgbé gba ọpẹ́.
1: àti ìtọ́nisọ́nà àwọn wòlíì.
2: friday kejì
1: lóṣooṣù.
2: second friday of the month
1: ni miracle night vigil.
2: enough is enough.
1: aago mẹ́wàá lẹ́.
2: tí gbogbo ogun tó bọ̀ sán bọ̀rù wọlé inú ayé rẹ̀.
1: yóò ti máa bọ̀rù dẹ̀dẹ̀ lọ.
2: gbogbo ọjọ́ sunday laago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán.
1: ní prophetic clinic service.
2: tí àsọtẹ́lẹ̀ onírúurú.
1: àti ìmúláradá.
2: yóò ti máa jáde sí gbogbo ènìyàn.
1: ó yá
2: wọ́n fi ara rẹ̀ jáfara.
1: jẹ́ ká pàdé ní perfection land.
2: aláṣepé
1: tó wà ní.
2: in between
1: federal ministry of works and nnpc depot.
2: ọ̀rẹ́ ondo road.
1: ọ̀rẹ́
2: ẹ pé bàbá wòlíì gl owolabi sórí.
1: 0803 354 0479.
2: jésù
1: lolúwa
2: lolúwa.
0: bẹ́ẹ̀ ni àwọn nọ́mbà tí ẹ lè pe àwọn bàbá wa sí ni wọ́n dárúkọ yẹn ẹjẹ́ kẹ́ tó pè lẹ́ẹ̀kan sí 08033540479 tàbí 08051617912 lẹ́yìn ètò ẹ lè pe àwọn bàbá wa sí àwọn nọ́mbà tí mo dárúkọ yẹn. bí mo jẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wa wọlé sí yàrá agbára fótó ni bàbá yẹn káàbọ̀ sí yàrá agbára fótó ni.
3: olóòtú lórúkọ jésù ó dára fún yín.
0: àmì bàbá
3: ẹsìnkú jẹ́ olúwa. a kú bó ṣe rògbòdìyàn orílẹ̀-èdè nàìjíríà.
0: bẹ́ẹ̀ ni.
3: ní àkókò tiwa kò ní bàjẹ́.
0: àmì jésù.
3: ní àkókò yìí kò ní dàrú.
0: àmì jésù.
3: olúwa ọlọ́run àpòsù tó kristi yóò fi òpin sí ìjì.
0: àmì jésù.
3: àmì jésù olúwa wa.
0: àmì
3: àdẹ̀kú àkókò tí a ti retí. wákàtí ó tó gẹ́rù enough is enough. bíbélì sọ pé ẹni tó yé bá yé yóò máa kíyèsí àwọn nǹkan wọ̀nyí lórúkọ jésù rẹ̀ra fún wa. orílẹ̀-èdè nàìjíríà á dùn. àkókò wa á dùn. ondo state á dùn. ọlọ́run yóò mú ìjọba yóò bá wa ṣèjọba.
4: lóògùn
3: kí gbà wá kó rọrùn. ẹ kúlé.
0: ẹ ṣe bàbá ẹ̀mi ò fẹ́ gbára wa lákòókò lẹ́ni à ń sọ gbogbo ẹ̀ pàápàá pín in tó sọ kẹ́ tó sọ̀rọ̀ ọlọ́run kẹ́ tó sọ bí àwọn prógámù wa ṣe lọ fún tọ̀sẹ̀ ẹ jẹ́ nǹkan já sí òdì kejì lọ́hùn.
2: ó yá ní professional.
1: ó nílùú ọ̀rẹ́.
2: ibi enough is enough prayer and counseling hours.
1: tó ń wáyé lọ́jọ́jọ́ tọ́sẹ̀.
2: aago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán ni.
1: 9 a.m. to 1 p.m.
5: ọba mi mo ti gàjọ káàkiri
2: lọ.
4: Yes.
5: O ta ni bibeli so wipe
4: awon eyan mi se pe tori won o ni imo.
5: Imo na re o.
4: Ta ni ko wa gba yi.
5: Ki awon ara bi ma ba fi o se ti e.
4: Je okan egun.
5: Ki logun to pa budo ti o to lo ni rowo yo to lo ni te gbegbegbe.
4: O ti to ge
5: o. O ti to loko.
4: Ko se n to bere on to n ta.
5: O ti to laya lode.
4: Sugbon
5: o
4: ri kankan mu bobirin se po to yi.
5: E se o.
4: Pada kansali.
5: O tun gba dura gba yori.
4: E kuku me ni te ni tele.
5: O li ji e lowo labi.
4: Baba in office na
5: lori radio adaba.
4: 88.9 FM ni.
5: O na lawo ma lo pelu agboro awon wo li ariran.
4: Atalufa
5: division of labor
4: gbogbo aye ti o ba pade ninu adura
5: prayer and counseling yo
4: tori
5: ri wole ba ti ri lawon alufa ta fadura jagun
4: so ma ko ina adura bo
5: ti won ma jona raura
4: ibi pade adura ni
5: perfection land
4: alase pe
5: to wa ni
4: in between
5: federal ministry of works and NNPC depot
4: ore ondoro
5: ore
4: and let the altar speak to your life
5: and your life will never remain the same.
4: Jesus is Lord.
1: Loro pe ko sagbara bi ti gba ni mo
5: to le tu ide jaide sani di ominira
4: inu igbekun awon ika eniyan
5: ajegun janaro gogo go jafo gbe ni sawada
4: ayayaya
5: ajagirigiri ma bo ni
4: CSC professional
5: alase pe
4: o wa ni number 11
5: suru leres
4: opposite Green Park Hotel
5: Idore Road
4: Akure
5: ibi ta lorun alaye tin lo iranse olorun
4: to riran ti o se bayi bayi
5: o gbo won olorun ketekete
4: prophet GL
5: owo labi
4: oli akoko ta wa yi
5: Wednesday olayi
4: ni adura
5: in office enough
4: o to ge o
5: ibi ti oni bi si tin di eni omo
4: ti aisan tin yogiri bi ori foju
5: Ayafi to ba wa nikan loku
4: Friday
5: to kayin
4: lo soosi
5: soru
4: fire night
5: ti gbogbogun to boru wole
4: to mo boru dede jade
5: ago mewa
4: saleni
5: si aro kutu ojo keji
4: o ya ni CSC perfection land
5: number 11
4: suru lere street
5: opposite Green Park
4: okiaro
5: idare road
4: akure
5: epe baba woli
4: ti e lowo labi sori
5: 080
4: okiaro
5: idare road
4: akure
5: epe baba woli
4: ti e lowo labi sori
5: 080
4: 51
5: 61
4: 79
5: 12
4: jesu
5: loluwa
0: o se won amojo ero mi baba mo mo pe awon program wa ko ti yi pada mo fe ke sare so ke to soro olorun fun toni
3: a ma gbadura e mi baba nura fun bo ani wa igba go olotu orin ijo apostle ti christi lo wi be tori na ipade adura wa ko yi ko pada ni ola lagba olohun la go meso lewuro opitipiti agbara adua e tun ti bere ni professional CNC professional number 11 suru lere opposite Green Park Hotel Okaro Akure lagbara olohun ni ola gbogbo eyan patapata ni Jesu pe ge ajagara to Jesu wa gbogbo ti a wo won to le maru won Jesu na nkan lo ba to le bo se Jesu lo ba to le se o to le se o Jesu lo ba to le se o o to gaje da lo tena ko mo do ti yo gbe gba Jesu lo ba to le se o na tu na lojo Thursday ati fufre niyan a wa ni bi sarede bisi de potore o do road ore professional prayer grad university nibe lorugo Jesu o wa gbogbo lokada kolokada to ba wa ni lore tablet bi gibu to ba ti nbo o ba ti ati bole ni ori bridge la yen se so pe ipade novice enough lo lo we have decided a piece of the portore o do road ore lorugo Jesu o dara fun wa
6: e mi Jesu
3: o gbo Jesu ko wa se bale
6: amen
3: lola Jesu luwa wa
6: amen ni orugo Jesu
3: fa e je gbadura orugo Jesu
6: amen
3: a lo suno ro yin ba wa soro
6: e mi Jesu
3: e ki oro yin bugbe nu aye wa
6: amen
3: oh tomorrow pe olorun ko lo ba to le ba wa se o na ri pe ka ma gbadura ni gba gbogbo olu aba wa se
6: eh ni Jesu
3: o lo fe lati gbadura to le de yan fe do ti aye wa fi dara Jesu bi belu pe kokoro kan ba ti joyo be lowo re
6: oh yes
3: lorugo Jesu ba wa se o
6: eh ni Jesu
3: je ko gbo ra fara o
6: eh

0: gbogbo ti awo yin ko sare den ri be o to se ni pe ope aye o so be tile e le ka gbo ko tu e ma ti so ma tu sa ta number 24 verse 3 to 8 kilo ti wi
1: bi o si ti joko lori oke olifi
0: mo de ti joko lori oke olifi
1: o me yin re to wa ni koko
0: awon me yin re to wa ni koko
1: pe so fun wa
0: yesu oluwa so fun wa
1: nigba wo ni ko won yin yo se
0: nigba wo ni ko won yin yo se
1: ki yo si se ami wiwa re
0: ki lo ti o se ami wiwa re gan
1: ati ti ope aye
0: ati to ba ti le je pe ope aye fe de kill awon ami ta o ma ri
1: yesu si dawun
0: yesu dawun
1: o si wi fun wa pe
0: o wi pe
1: e ki
0: esara
1: ki enikeni ko ma se tan yin je
0: e ma se kedi kedi ko to yin je
1: nitori opolopo yi o wa le oruko mi
0: opolopo yi o wa ni oruko mi
1: ni pe emi ni kristi
0: emi ni kristi
1: won si to opolopo je
0: won ko su tu wa ni fi woto won si to opolopo awon eniyan fe atawon eniyan je yes
1: e yo si gburu ogun ati idagiri ogun
0: e o ma gburu ogun ati idagiri ogun
1: e kiyesi
0: orilede wa orogun wa oni rogun loruko jesu
1: emi jesu
0: idagiri ye la wo won yen haleluya
1: haleluya
0: e o ma gburu idagiri ogun yes
1: e kiyesi
0: e kiyesi
1: ki ki o ma se jaya
0: ki ayi ma se jaya
1: nitori gbogbo nkan won yi
0: ko
1: le se ki o ma se
0: otito oro omo sokuso ṣùgbọ́n bíbélì la wà ń kà fún yín tẹ gbọ́ yìí ẹni tó gbé gbogbo nǹkan wọn yìí ó kò lè ṣe kó má ṣe yẹs.
1: kò lè ṣe kí ó má ṣe ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí
0: ṣùgbọ́n o nígbà tí ayé bá ń lọ sópin ni kì í ṣe ìsinsìnyí yẹn ni pé kì í ṣe àkókò tó ń bè lọ́wọ́ jésù yẹn tó ayé yẹn wá ń lọ sópin báyìí tí ẹ ti kà ní ẹsẹ̀ kẹjọ. Yes.
1: Nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè.
0: Yóò máa rí orílẹ̀-èdè Iraq, Iran, gbogbo wọn wá máa bára wọn jà nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo. Yes.
1: Àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba.
0: Ilẹ̀ ọba sí ilẹ̀ ọba.
1: Wọ́n ní ìlú
0: wọ́n ní ìlú òṣè dáadáa ìlú yẹn olóṣè dáadáa. Ẹ ọba aládé bí àti ọba aládé bẹ bàbá kan ló bí wọn gbogbo ọdún fẹ́ gbadé lọ́tọ̀ọ̀tọ̀. Ìjà orílẹ̀-èdè yóò bẹ̀rẹ̀ sórílẹ̀-èdè ilẹ̀ ọba sí ilẹ̀ ọba èmi là àkọ́hùn gbogbo hallelujah.
1: Hallelujah.
0: Iyàn àti àjàkálẹ̀ àrùn nínú àbàkóso ìyàn wọ̀nyí ibẹ̀ ni gbogbo nǹkan wọ̀nyí ti jáde tí ara kíkan dé tí wàhálà dé òpin ayé ni jésù ti sọ tẹ́lẹ̀ nípa àwọn nǹkan wọ̀nyí tipẹ́tipẹ́ pé nígbà tó òpin ayé bá ń súnmọ́ nígbà tó òpin ayé bá dé iyàn àti àjàkálẹ̀ àrùn àti oríṣiríṣi bẹ́ẹ̀ ni yóò máa ṣẹlẹ̀ hallelujah sọmọ lórúkọ jésù yóò dára fún wa nínú àwọn ìjì gbogbo lákòókò ìjì wọ̀nyí mo rọ gbogbo àwọn ọmọ ọlọ́run ẹja máa gbàdúrà ẹyin ìránṣẹ́ ọlọ́run iṣẹ́ ilé eléyìí láti máa gbàdúrà lákòókò yìí o hallelujah
1: hallelujah
0: tèmi ní ti paul tàbí ti apollo kò yẹ ẹnikẹ́ni o tó yẹ wá lákòókò yẹ ìránṣẹ́ ọlọ́run mo bá sọ̀rọ̀ àdúrà ni tó ń gbà wá tí mo pé gbogbo nǹkan wọn yóò lè ṣe kó máa ṣe àti pàápàá nígbà tí òpin ayé tó bá ń sunmetile nínú òpin ayé náà la sì wà yìí hallelujah sọ́kọ̀
1: yìí
0: oríṣiríṣi la máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wọ ọkan tí ó ṣẹnu èmi wọn níbi tí a dé yìí arábìnrin kan wà lúwẹ̀ mímọ́ a pè ní Naomi hallelujah
1: hallelujah
0: nínú ìwé rútù yẹn ló ti ṣẹlẹ̀ nínú ibi tó ń lọ ìlú tó ti kúrò tó kúrò ń bẹ̀ wàhálà alábẹ̀sẹ̀ ní ṣẹlẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi èrò ọkọ rẹ̀ ni pé òun fẹ́ kúrò ní bẹ́tílẹ́hẹ̀mù kó wa lọ sí moabu bí ẹni pé èèyàn fẹ́ kúrò ní ondo state tó fẹ́ lọ sí lagos state gbogbo àti onímọ̀ ọ̀tọ̀ ni tó bá hallelujah
1: hallelujah
0: èrò ọkọ rẹ̀ ni bá yí ìpínlẹ̀ rẹ̀ padà tàbí orílẹ̀-èdè rẹ̀ padà èrò ọkọ rẹ̀ ni pé ibi tó ń lọ bóyá tó bẹ́tà bọ̀ sọ́dínlì ìjídé wàhálà dé ìkàrọ̀ mi top again àdínẹ́sì ni pé gbogbo kan bẹ̀ sí ní bàjẹ́ ọ̀gbẹ́ ẹni mi kọ́lé ọ̀tí gbọ́ ẹ ká gbọ́ ọ̀kan tí bíbélì ti wí nínú ẹrú torí kìíní ẹ jẹ́ ká bẹ̀sẹ̀ kálá tẹsẹ̀ kìíní kí ló tó ti ṣẹlẹ̀ yẹn.
1: ó sì ṣe ilé ọjọ́ wọn ni tí àwọn onídẹ̀ẹ́jọ́ ń ṣe lórí
0: ìyẹn
1: kan sì mú ní ilẹ̀ náà ọkùnrin kan láti bethlehem juda sì lọ sí lọ ṣe àtìpó ní ilẹ̀ moabu òun àti ọmọbìnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjì orúkọ ọkùnrin náà a sì máa jẹ́ elimeleki
0: orúkọ obìnrin yes.
1: orúkọ obìnrin rẹ̀ a sì máa jẹ́ naomi.
0: Naomi yes.
1: orúkọ àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjèèjì a sì máa jẹ́ maloni àti kiloni.
0: obi ọkùnrin méjì ikọ̀ maloni ikọ̀ kiloni yes.
1: àwọn ará efrat àti bethlehem juda.
0: yes láti judea yes.
1: wọ́n sì wá sí ilẹ̀ moabu.
0: yes
1: wọ́n sì ń gbé ibẹ̀.
0: yes
1: elimeleki ọkọ naomi sì kú ó sì kú òun àti àwọn ọmọ ọkùnrin rẹ̀ méjèèjì.
0: hallelujah
1: hallelujah.
0: ọlọ́jà gbàgbé ògbà tó obìnrin yá àtọkọ rẹ̀ máa kúrò nílé àtọkọ àti ìyàwó wọn jọjọ kúrò láàrin same time ni pẹ̀lú àwọn ọmọ méjì ẹ̀rí òun náà ni bíbélì yẹn bẹ̀rẹ̀ sí yànnà fún wa tó jẹ́ kó yọ wípé orúkọ ọkọ rẹ̀ máa jẹ́ elimeleki. Lorúkọ Jésù.

0: padara fun wa.
1: Amen.
0: Then iyawo oruko baba wa ma je Meleki. Iyawo o je Naomi. Amen. O je bi omo meji yi iko je Maloni, iko je Kiloni. Awon me yin no debe. Igba to ma de Mabu the next ri pe awon omo re meje jokuru iwo ti balaga. Awon fe lati ni aya. Awon meje ji fe laya. Ikini igba to ma ni aya o fe arabirin ta pe ni opa igba ti keji to ma ni aya o fe ni ta pe ni rutu to ba wa nu leno to de gbo mi ba lowo lowo o ya ko mo pe won ti di mefa hallelujah ni ero gba ko pe mo ti ku ori Bethlehem o to de mo abu eri bi pe aye ti be sin dara si toruko awon omo e o ti ni iyawo ko se ni to bimo to me amu ya wa leti na o ni do mere ni won tele won ti di mefa baye eri egbo to ba ri orin yi ko iji ti nja ti gba ko lowo aya iji ti nja ti gba lowo ko iji ti nja ti gba mo lowo bi ra ma so ja ni mi baba faya lako
1: emi faya
0: eri ko yo mo dorun sugbon gba to ma debe another thing won ba kino ba won ba iji kino ba won ba idamu kino ba won ba ekun kino ba won ba ose eri tori pe aye lo sope o ni bekun o ti ba
1: jesu emi
0: o ni ba iji
1: emi
0: o ni ba ose
1: emi
0: o ni ba ifase
1: emi jesu
0: o ni ba ku ojiji
1: emi
0: lala jesu oluwa wa
1: emi emi ni ko jesu faya
0: oloye jingu ti a paro lori e lori radio yi oloye kede aweleso ti a kede lori radio yi to oluwa sa soro pe ka ma rogun idamu ka ma rogun straight bullet ka ma rogun kogun eri nkan e je ma gbadu e jomo olorun lorugo jesu ori rogun idamu
1: emi jesu
0: ti o sele mo me oluka bibeli mi
1: e ma si fe yo ninu awon omo obirin mo
0: orun se so to yi
1: ma je opa oruko ekeji asi ma je root awon si wa nibe ni won odun mewa awon mejeji Maloni ati Kiloni si ki won si ku pelu
0: odun melo nonu won lo be odun mewa
1: odun mewa
0: won lo odun mewa nibe won ku Bethlehem ni ilu won won lo si Moab won ti sara yeye leko o da be gba ti o ba ku lo ndo se to lo Eko abu ku lo ndo se to lo Ibadan abu ku lo ndo se to lo si Jos ni Plateau State hallelujah
1: hallelujah
0: won lo 10 years 10 years to won lo nbe ga ka ki ko Ibadan se ni kon buru iko ni buru fo bo se gbo mi
1: yo ni Jesu fire
0: bi o pe aye ba ti sun meti le orisirisi isere la o ma ri orisirisi isere la o ma gbo mo ro lo mo fo olorun be gbogbo eyin ro so olorun loruko Jesu ti Nazareti ori adabalawa o lo ye oro to mo le so ni bi nitori pe o fi awon olubi to gba wa laye mo bi e gba pe ohun ti mo le so fun ni pe e ja ma gba adua loruko Jesu adua wa de ma gba o
1: emi Jesu
0: o de ma sele eri o ko ojo un ko ba sele enu adua adua olopa Christian lati tu ona se we have our duty and our right as a minister of God to pray. Let us continue to be praying by the grace of God. I se to lo gbere wa lowo niyan o pe ka ma gbadua ni gba gbogbo won ti le bi Jesu le re go pe ni igba melo ni ka ma gbadua oni ka ma gba lai simi ati la lai share eri orile de wo ni daru orile de wo ni baje lona Jesu Christ oluwa wa
1: ami ni oruko Jesu fire
0: nigba to ba lo odun mewa eyin arakunrin mi nkan ti sele kilo to sele gan Amuleki oko won o ti fosole o ti ku igba to tun tesiwaju omo kini ku omo keju ku gbogbo wa di promo ye ha nigba to ba eru ba won pe kilo sele ilu ta ru pa so wa ase ilu yi e wo o koro hallelujah
1: hallelujah
0: ilu to gbo ni koro mo
1: ilu
0: to gbe koni ni olara eri mo so nipa awon iselu pe aye ati iji nla to de ba Naomi nibi ti adeduro yi yes e ka we na mo gbo yin
1: awon mejeji Maloni ati Kiloni si ku pelu obirin na ni o si ku ninu awon omo re okunrin mejeji ati oko re nigba na ni o dide pelu awon aya omo re ki o le pada lati ile Moab wa nitori pe o ti gbo ni ile Moab ki Oluwa ti be awon eniyan re
0: all right je ka lo si ese kokodini ogun ati ese ogun o le kan yes
1: be ni awon méjèèjì lọ títí wọn fi dé Bethlehem ó sì ṣe tí wọn dé Bethlehem gbogbo ìlú sì dìde nítorí wọn wọn sì wípé
0: ẹgbọn ọlọrun Bethlehem yẹn náà ti lọ o ọlọdún mẹwàá ní Moab ẹ má gbàgbé mo ti sọ fún yín nísinsìnyí ìṣòro tó dé bá wọn àti ìjì tó bá wọn ọkọ kú ọmọ méjèèjì kú ó wá kó ayé ọmọ kan ẹni tí a pè ní ọpà yẹn alele kíá ó ti fẹsẹ̀ fẹ ṣùgbọ́n ó rú túbọ̀ ìyá ọkọ ẹ̀yẹn ó bá padà wá.
2: Ìdí nìyẹn tí a fi ri wípé nígbà tí rútu máa dé kí ló tó ṣẹlẹ̀ gan-an.
1: Naomi le èyí òun sì wí fún pé ẹ má pè mí ní Naomi mọ́ ẹ má pè mí ní Mara.
2: Nígbà tí gbogbo ìlú sì pàdé rẹ̀ wọ́n sì wá pàdé rẹ̀ pé kí wọ́n yọ̀ mọ́ pé Naomi ọmọ káàbọ̀ o irin tí wọ́n wò ó àwọn kan ẹ mọ̀ the normal tìlẹ̀ ẹ̀kọ́ sọ pé Naomi ọmọ káàbọ̀ o bọ̀ irin tí wọ́n rí láìfù ẹ ti yàtọ̀ wọ́n ti ri gbélé ti da ó ti da nǹkan míì aṣọ tó wọ̀ kò bára mu mọ́ bẹ́ẹ̀ wò bá ṣọ mu aṣọ ò bá bàtà mu bàtà ò bá gèlè mu ẹnìkan wá sọ pé àwọn afọwọ́ tó ara wọn pé Naomi kọ́ ni èyí ìjẹ́ kì í ṣe Naomi ni èyí ìtumọ̀ Yorùbá yẹn nìyẹn ìyẹn ni pé tó bá pẹ́ ni tó ti rí tipẹ́tipẹ́ tó kó owó wá tó kó àràwá tó kó aláwá wọn kọ yọ ọmọ ní Naomi káàbọ̀ ṣùgbọ́n wọ́n tún wá bí ọlọ́ọ̀ pé ṣé Naomi kọ́ yìí that is ìgbà tó ń lọ àwọn ọmọ ẹ ló mà lọ ń bì bá lọ ṣe wá ń bọ̀ jálá tó lọ tọ́kù méjì rádàrà dé òní gbẹ̀yìn ayé rẹ lórúkọ jésù.
1: Àmì àmì àmì lórúkọ jésù fire.
2: Fire jésù ẹ̀kàwé náà.
1: Nítorí tí Olódùmarè hùwà kíkọ̀rọ̀ sí mi gidigidi mo jáde lọ ní kíkún.
2: Òun ló jáde lọ ní kíkún ẹ má kàbẹ̀ yẹn lórí ara yín yóò dára fún yín.
1: Àmì jésù òun jáde lọ ní kíkún olúwa sì tún mú padà bọ̀ wá lé òfo. Èyí a ti ṣe tí ẹ̀yin fi ń pè mí ní Naomi nígbà tí Olúwa ti jẹ́rìí tì mí. Olódùmarè sì ti pọ́n lójú. Bẹ́ẹ̀ ni Naomi padà wá àti Rútù ara Moabu aya ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ ẹni tí ó ti ilẹ̀ Moabu wá. Wọ́n sì wá sí Bethlehem ní ìbẹ̀rẹ̀ ìkórè ọkà baálé.
2: Alleluia.
1: Alleluia.
2: Yóò dára fún wa.
1: Àmì Jésù.
2: Ẹyẹ Ọlọ́run kí ló ti ẹ̀ ń gbọ́ náà ni wípé ní oko tó bá fẹ́ gbé nígbésẹ̀ rí mọ̀dájú pé òbí lọ́wọ́ ẹlẹ́dà rẹ rí mọ̀dájú pé òbí lọ́wọ́ ọlọ́run rẹ fún àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ ló lọ lẹ́yìn àní wọ́n lọ kánádà wọ́n lọ kánádà wọ́n lọ kánádà wọ́n lọ kánádà ọ̀pọ̀lọ kánádà ó múre bọ̀ ọ̀pọ̀lọ kánádà ó tún múre bọ̀ ní ìdàkejì lórúkọ jésù òní mo fún láyé rẹ o
1: ìgbà
2: tí arábìnrin yìí gbọ́ pé ọlọ́run ti bẹ̀ wọ́n wò ní ìlú tó ti kúrò tó máa padà wá síbẹ̀ ayé àwọn ará ìlú yẹn ó ti da ìgbà tó máa padà wá ó ti mófo ọ̀rà jogún òfo ọ̀rà mófo tọmọtọmọ lọ́la jésù kristi olúwa wa.
1: Àmì àmì àmì lórúkọ jésù fire.
2: Arákùnrin Sọlá ló tèmi tilẹ̀ kọ́ lóko pé má ṣe é má ṣe o má ṣe yàn fóluwa má ṣe é má ṣe o má ṣe yàn fẹ́lẹ́ dára tó bá fẹ́ lọ́kọ̀ o tàbí tó bá fẹ́ níyàwó ọ̀rẹ́ má ṣe yàn fọ́ lọ́rùn rẹ̀ kì í ṣe ìyàwó nìkan o kì í ṣọkọ nìkan o mo kàn mú oríyàn wá ni iṣẹ́ ló fẹ́ ṣe ni owó ló fẹ́ ṣe ni bí lọ́wọ́ ọlọ́run rẹ bí lọ́wọ́ ẹlẹ́dà rẹ lórúkọ jésù àtúbọ̀tọ̀ yóò dára ẹ jẹ́ kí ẹ gbé mi wá sókè orúkọ jésù yà á mi wá sínú mọ́ ọwọ́ ọlọ́run kó wọn ní omi náà lọ àánú ọlọ́run kó wọn ní omi náà lọ ó gba ẹ̀tẹ́ ń gbé òwárí nílé lórúkọ jésù kẹ́ ẹ yé bẹ́ẹ̀ ló ṣe máa rí ọ̀la jésù kristi olúwa wa
1: àmì àmì àmì ní orúkọ jésù
2: fire. Gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀dùn omi náà ṣe orí kẹsì mú níbẹ̀ ó dá mi lójú pé tẹsítímọ́nì ló wá ṣe nínú Àkúrẹ́ tó bá ti bọ̀ ní ọ̀la ẹ má gbàgbé program wa lágọ mẹ́sàn-án òwúrọ̀ nínú ọbẹ̀ eleven sun lérò opposite Green Park Hotel Christ Apostolic Church Perfection Land lórúkọ jésù yóò dára fún wa orúkọ mi ò yí padà wòlíì àti ajíhìnrere Gabriel Owolabi 00 335 40479 00 516179 12 Jésù Olúwa.
3: Ó yá ní professional.
4: Ó ní ìlú ọ̀rẹ́.
3: Ibi ẹ̀ náà fi ṣẹ̀nà prayer and counseling hours.
4: Ó ń wáyé lọ́jọ́jọ́ tọ́sẹ̀.
3: Aago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán ni.
4: 9 a.m. to 1 p.m.
5: Ọba mi mọ́ ti gàjọ tàbí lọ gbọ́kẹ́ gàjọkẹ́.
3: Yes. Òótọ́ ni Bíbélì sọ wípé àwọn èèyàn mi ń ṣègbè torí wọn ò ní ìmọ̀.
4: Ìmọ̀ náà rèé o.
3: Tani kò wá gbà yìí.
4: Kí àwọn ará bí má bàá fi ọ ṣe é tiẹ̀.
3: Jẹ́ ọkàn egun.
4: Kí lóògùn tó pa bùdó tì ọ́ tó lóò ní rọ́wọ́ yọ tó lóò ní tẹ́ gbẹ́gbẹ́gbẹ́.
3: Ó ti tó gẹ́ o.
4: Ó ti tó lọ́kọ.
3: Kò sẹ́ni tó bèrè ohun tóun tà.
4: Ó ti tó láyà lọ́dẹ̀.
3: Ṣùgbọ́n orí kankan mú bọ́bìnrin ṣe pọ̀ tó
4: yìí.
3: Ṣé o. Pẹ́ẹ́ ìran àtàlùfà division labour gbogbo ayé tí ó bá pàdé nínú àdúrà prayer and counseling yìí o torí ríwò lè bá ti rí làwọn àlùfà àtàfàdúrà jagun tí ó máa kó iná àdúrà bò tí wọn ó máa jóná ráú ráú ibi ìpàdé àdúrà ni
6: perfection land
3: aláṣepé
6: tó wà ní
3: in between
6: federal ministry of works and nnpc depot
3: ọrẹ ondo road
6: ọrẹ
3: and let the altar speak to your life
6: and your life will never remain the same
3: jesus is lord.

0: Vacancy, vacancy, vacancy. This is to inform the general public that Red Granite Africa, a financial and loan service company, have arrived in Akure and hiring sales officer in its public loan sector. If you are interested in working with Red Granite Africa as an experienced sales officer, you can forward your CV to flourish@redgranite.africa. Again, send your CV to flourish@redgranite.africa or send to 081-38-23-2150. Again, 081-38-23-2150. Red Granite Africa have been offering a payday loan to all state civil servants in Ondo State with attractive interest rates and convenient time of repayment. Visit Red Granite Africa via this phone number, 081-38-23-2150. Management announcer.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọ̀wọ́ ẹdúrọ́ lọ́jà rẹ̀.
1: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
7: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
6: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
7: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa chaajì laptop, chaajì fóònù, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
6: Làwọn tẹ́ tún kó dé báyìí.
7: Bẹ́ẹ̀ni, lóní kẹ̀tíkẹ̀tí.
6: Èló ni àwọn solar system yìí.
7: Owó tí ò kan ní léegun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
6: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, chaajì fóònù, chaajì laptop.
7: Bẹ́ẹ̀ni.
6: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
7: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
6: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
7: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
6: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
7: Bẹ́ẹ̀ni.
6: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
7: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá lógbé. Bẹ́ẹ̀ sọ láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
6: Láìṣe náà nẹ́pà.
7: Ara o.
6: Lọ́dọ̀ yín báyìí.
7: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
6: Ẹni tó bá ní ìdí solar freezer.
7: Bẹ́ẹ̀ni.
6: Ó wà lọ́dọ̀ yín.
7: Ó wà nílé iṣẹ́ wa ni.
6: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín?
7: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. Ní ìlú Ọyẹ́ Ekiti, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House wọn kù ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yellow building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, Awa ni DSTV GoTV office to wa ni adjacent Pajashin House legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo. Office wa to wa ni Kare wa ni DSTV office Aframes Plaza Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko.
8: Ero ibanisoro tawon eyan le pe si nko.
7: Ero ibanisoro wa ni 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
8: Ẹ jẹ́ àtúnmúlẹ̀ kan sí.
7: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
8: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrùn.
9: Wẹ́pà!
8: Signal Send Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà. Kí ìmọ́lẹ̀ ò lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ̀. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ̀ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Pabambari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajilosun, Adó Ekiti, number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti adjacent Baba Ajashin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó. Fàlàyé ẹpẹ 08 1 01 04 2 8 04.
10: A ò mọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
11: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí, iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
12: Ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
13: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
14: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
13: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Njó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
14: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíìnì tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo ti waju elomi ere orun sun arara ba lo mi ba ti egmeju to so orun wakati kan aborun wakati meji to ba jila aro bayi ati dide nile re isoro na ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo ta be ko se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbianju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda le mi fi ma so pe ejima je adaka ti wa na ba tin ru apere bayi gbianju ko wa yoju semi baboke ogun fun imore ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade kan mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe won ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be ti ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni ni mo fi so pe ka gbianju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
9: Eso baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
14: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re taya ko se ninu ile mo tabi ko ke ma gbo pe gbogbo ara ni wohun balami ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fere tere pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun eh ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nba ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi looto ewe ategbo ona won ti jin ko si ntosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun wa lati ilu seyin oro papa egbo ogi mo wa kuro mo ti ko wa won to lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oye mekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagbara olohun iwo na wa ninu awon ti o ma gbegba ope number 4 dudu yemi lane opposite oye mekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
10: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo yi si lo si je lobe se wo gbo ni pa babo oke ogun ni
12: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: mo dédé àsìkò yìí àsìkò ọjọ́ mẹ́ta ọlọ́run wá pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa gbàdúrà pé ọlọ́run á fún wa ní àlàáfíà ti ara àti ti ẹ̀mí àbọ̀ ọlọ́run àdájú lórí ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe ń sọ láti ọ̀sẹ̀ tí ó kọjá nípa personality disorders ta sọ pé mẹ́wàá ni a sọ méjì ní ọ̀sẹ̀ tí ó kọjá a tún máa tẹ̀síwájú ní èmi mo fẹ́ kí àtẹ̀tí wa sílẹ̀ láti gbọ́ a ṣe àǹfààní fún ẹnìkọ̀ọ̀kan àti fún ìdílé wa láti lè ṣe àtúnṣe níbi tó yẹ kí a ṣe àtúnṣe àti láti gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn tá à ń yíjọ ń gbé àti láti mọ ìwà fún oníwà kí a lè gbà máa gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú ara wa ìkẹta ni pé a ń pè ní suicide personality disorder eléyìí tí wọ́n burú gan ó burú nítorí pé eléyìí ẹni yẹn wọ́n á ti mọ̀ pé míì ní àrùn ọpọlọ nítorí pé irú ẹni bẹ́ẹ̀ bó ṣe ń ronú ó yàtọ̀ bó ṣe ń ṣe pátápátá ṣe ló dàbí ni pé ayé mìíràn ló wà tó máa ṣe nǹkan á yàtọ̀ pátápátá kò tiẹ̀ báyàn ṣe rárá ní títí ẹ̀ ni eléyìí tá a ti sọ sí tẹ́lẹ̀ pé àti báyàn gbé ó difficult to maintain ní àwọn ilé tó bá ń jẹ́ sísọ yìí àmọ́ ìpẹ́ ni ó ti ní àrùn ọpọlọ gidi torí pò kò lè báyàn gbé rárá ó lè yàn fún ara yìí pé ó lè máa rọ pé inú igbó ló wù láti gbé ó lè gbé orí àpáta ló wù láti gbé irú gan kẹ́ni yẹn kí irú ẹni tó ní àìsàn ọpọlọ yìí ó lè kàwé ó lè ṣe gbogbo ṣùgbọ́n tó bá máa wà níbi iṣẹ́ ibi tí àwọn èèyàn wà rárá kò lè wà ń bẹ̀ á fún ara ìtakété síbòmíràn tí ò lè bá ẹnìkan kan ṣe kò yín bá èèyàn ṣe rárá irú ẹni bẹ́ẹ̀ tá a bá wò kì í ṣe gbogbo ìgbà láàmà bínú sí irú ẹni bẹ́ẹ̀ á máa fojú wé pé ó ṣe é ṣe kó ní ìpèníjà àìsàn ọpọlọ nípa ti ìwà ẹ̀dá ó ṣe ṣe pàtàkì ẹ̀kọ́ yìí kì í ṣe pé láti fi bú ẹnikẹ́ni tàbí tàbùkù ẹnikẹ́ni ṣùgbọ́n ká lè mọ̀ wípé bí a ṣe wà yìí o kò sẹ́ni tó pẹ́ kò sẹ́ni tára ẹ̀dá kò dẹ̀ sẹ́ni tó sọ pé òun níyà wèrè ṣùgbọ́n ẹni tí ẹni tó bá wà lẹ́gbẹ́ la sọ fún pé ìwà tó wúye ó kù díẹ̀ káàtó ká lè ṣe ìrànlọ́wọ́ fún irú ẹni bẹ́ẹ̀ àti lè dé sí sọ pé sọ èrò ọkàn ẹ̀ jáde bóyá inú ń bi ni o tàbí inú ẹ̀ dùn ni o ọ̀nà òdì láṣe sí nítorí pé sọlọ́dà mẹnupẹ́ni tó ń dánìkan gbé àti máa bá èèyàn ní ìbáṣepọ̀ tó dára a lè lọ́pọ̀lọpọ̀ kò ní rọrùn irú àwọn ẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n ti máa ní àìsàn ọpọlọ tó ti ń burú ẹ̀wà sí so irú àwọn tó ní pẹ́sọ́nẹ́tì yìí àti lè wọ́n ti kì í báyẹn gbé débi pé wà á mọ wà lè bá wọn gbé àti lè bá wọn gbé ó máa ń ṣòro tàbí láti bá wọn ṣiṣẹ́ ó ṣòro lọ́pọ̀lọpọ̀ torí pé wọn ò ní báyàn fọwọ́sowọ́pọ̀ àpọ̀ láti ṣiṣẹ́ yẹn ní àṣeyọrí àwọn kan náà wà tá ń pè wọ́n ní antisocial personality disorder irú àwọn ẹ̀yìn yìí wọn kì í mọ ẹ̀wọ̀n ara wọn wọn mọ ara wọn ní àwọn eléyìí irú àwọn eléyìí báyìí wọn mọ ibi tí wọn kì í dé àwọn lọ́pọ̀lọpọ̀ ń máa kó sí ọwọ́ àwọn ọgbófinró yìí kan tán bá sọ pé kán máa ṣe òun máa ṣe tán máa ṣe pé ọ̀nà yìí ọ̀nà kan ṣoṣo ní ìlú mọ́tò máa gbà ọ̀nà ibi tán sọ pé kán máa gbà lágbà yìí kan tán bá sọ pé kán máa ṣe ìyẹn táwọn agbófinró tàbí àwọn aṣáájú tán bá sọ pé kán máa ṣe òun gan ni inú àádùn sí láti ṣe tán bá sọ pé kán pa òfin kan mọ́ rárá o ìyẹn òfin yẹn wá inú wọn àádùn sí láti rú òfin yẹn wọn sọ pé kò sẹni tó lè sọ pé kó má ṣe a níwọn bí irú ẹni bá dà tó bẹ a máa lérí pọnpọnpọn kì í ṣe ẹbí ẹ náà ara àwọn àìsàn ọpọlọ ni bó ti jẹ pé a lè fojú wò pé ẹsẹ tó ń ó sì ṣe òjò ẹdáadá ó ṣe gbogbo ẹ tó yẹ kó ṣe ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti wà tó jẹ pé tí gbogbo àwọn èèyàn bá sọ pé funfun ni o tó sọ pé rárá pé dúdú ìnú à ṣe ní títọ tó jẹ pé ó ń tako òfin àti ìlànà ìbáṣe tìjọba ni o ìbáṣe sí ìdílé ni o ìbáṣe ní ìjọ ni o tàbí ní àwùjọ tó wà a mọ̀ pé irú antisocial personality disorder àrùn ọpọlọ ti ìwà ẹ̀dá tí ó ń tako ìfẹ́ tàbí ìlànà ti àwọn èèyàn tó gbé kalẹ̀ tàbí òfin ìjọba irú àwọn èèyàn báyìí wà wọ́n lè kàwé so bí àwọn iná bá wà nínú àwùjọ gbogbo nǹkan tó lòdì sófin náà máa ṣe tó bá wà nínú ìjọgbọ̀n ẹ̀bá ṣe mùsùlùmí bá ṣe kìrìsẹ́nì bá ṣe tàbáláyé nǹkan tó sọ pé kán máa ṣe òun lọ́ máa ṣe so ẹnikẹ́ni tó bá ń ṣe irú eléyìí kó kíyèsára kó mọ̀ pé kì í ṣe pé àbí mo ní agídí ṣùgbọ́n ó ń tọ́ka sí pé irú ẹni bẹ́ẹ̀ ó ní àìsàn ọpọlọ tó yẹ kó tún ṣe ẹnikẹ́ni tó bá ń ní àwọn àléébù yìí ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ pé nǹkan tán bá sọ pé kán máa ṣe tí ò dáa tán bá sọ pé kán máa ṣe kó máa ṣe lára àwọn nǹkan tí ó lè máa fi ṣe ìrànlọ́wọ́ fún ara ìlélẹ̀ adẹ̀rẹ̀ wọn bẹ́ẹ̀ ní gbogbo wọn kì í mọ̀ wọn ara wọn ó lè jẹ́ nínú ìdílé egungun lè jẹ́ láàrin ọkọ àti aya ọkọ lè ti lọ sọ wípé owó tá a fẹ́ ṣe yìí owó yìí a fẹ́ fi kọ́lé ni o a fẹ́ fi ra mọ́tò ni o ìyàwó lè sọ pé rárá o mọ́tò kẹ ó lè tọwọ́ bọ owó yẹn kó sọ pé aṣọ lòun fẹ́ fi lọ́ra kó sọ pé òun fẹ́ lọ fi ṣe naming ceremony ni ó lóun fẹ́ fi ṣe birthday ni a dẹ̀ na owó yẹn nǹkan tó sọ pé ọkọ ó sọ pé kó má ṣe òun á ṣe ó lè jẹ́ ọmọ gan láàrin ìdílé ẹni ọmọ tàbí aya tàbí ọkọ tàbí ẹnikẹ́ni tó bá ti ń ṣe lòdì sí òfin tàbí ìlànà àwùjọ tàbí ti ìjọba tàbí ti ìdílé ẹni yẹn ní antisocial personality disorder ọlọ́run ara ẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́ tí ó bá tún di ọjọ́ mẹ́jọ a ti máa tẹ̀síwájú nínú ètò yìí ọlọ́run àtún ayé wa ṣe àtún ìwà wa ṣe a sì mú wa tẹ̀síwájú nínú àlàáfíà àti nínú ìlera nínú ìgbésí ayé wa ó tún di ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.
1: mo kí àyè olùgbọ́ ètò yìí àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì a dúpẹ́ lọ́wọ́ arákùnrin peter olúwadáre adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ bákan náà a dúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà ayọ̀túndé ọmọlé ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì àkóríṣẹ́ ìránṣẹ́ tòní ni àkíyèsí nípa àkókò àkíyèsí nípa àkókò ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run mímọ́ ọlọ́run ìṣẹ́gun ọlọ́run òtítọ́ ẹ wá tọ́ wa sọ́nà ẹ là wá lójú ẹ̀mí ẹ gbàdúrà wa ẹ sọ̀rọ̀ wa dayọ̀ gbogbogbò kí ó lè jẹ́ ti ẹ̀yin ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmì a dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ ọlọ́run alàyè ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tí ó dá ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá sí láti mọjọ́ òní ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe wà ní Philippi orí kẹrin ẹsẹ̀ ìkẹfà àti ìkeje Philippians 4:6-7 bíbélì mímọ́ sọ fún wa wípé ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run àti àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù ọlọ́run yóò fi ẹnì kọ̀ọ̀kan wa lọ́kàn balẹ̀ ẹ jẹ́ kí a túbọ̀ máa tẹra mọ́ àdúrà ká gbẹ́kẹ̀lé ọlọ́run wa ojú òní tì wá ìṣẹ́gun yóò sì jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa ẹ má gbàgbé ìlérí náà o gẹ́gẹ́ bí ó ṣe wà ní Philippi orí kẹrin ẹsẹ ìkẹfà àti ìkeje kí ọlọ́run aláàánú kí ó rẹ ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní èyí tí àkórí rẹ̀ jẹ́ àkíyèsí nípa àkókò iṣẹ́ ìránṣẹ́ yìí jẹ́ ìpèníjà fẹ́nìkọ̀ọ̀kan wa yálà ajẹ́ àgbà tàbí ajẹ́ ọ̀dọ́ tàbí ọmọdé ọkùnrin ni wá ni obìnrin ni wá ni bí nǹkan ṣe ń lọ nínú ayé lónìí bí nǹkan ṣe ń lọ láwùjọ ó tó kí olúkálukú kí a jókòó ká ṣírò ká ronú kó olúkálukú gbé ìgbé ayé rẹ̀ yẹ̀wò kí ó sì wo bí àkókò ṣe ń lọ ní agbára ọlọ́run a ò ní fi àkókò ṣòfùn ọlọ́run aláàánú yóò sì ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ibi àkọ́kọ́ tí a ó kíyè sí ó wà ní ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ ìkẹrìnlá ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ ìkẹrìnlá James 4:14 a máa bẹ̀rẹ̀ láti ẹsẹ ìkẹtàlá James 4:13-14 ẹ wá nísinsìnyí ẹ̀yin tí ń wí pé lónìí tàbí lọ́la àwa ó lọ sí ìlú báyìí a ó sì ṣe ọdún kan níbẹ̀ a ó sì ṣòwò a ó sì jèrè nígbàtí ẹ̀yin kò mọ ohun tí yìí ó hù lọ́la kílẹ̀ ẹ̀mí yín ikú kù sáà ni yín tí ó hàn nígbà díẹ̀ lẹ́yìn náà a sì túká lọ ẹ jẹ́ ká wo gbogbo èrò ọgbà ọmọ ènìyàn ẹ a ó lọ sí sokoto a ó lọ kòtàngorá a ó lọ sókè òkun a ó ṣòwò báyìí a ó ṣe tọ̀hún a ó ṣe tìyín oníkálukú ń pète pèrò oníkálukú ń múra àwọn kan sọ wípé wọ́n ń jápa ẹ jẹ́ ká kíyè sí bó la ṣe ń lo àkókò wa ọjọ́ ń lọ bó la ṣe ń lo àkókò wa ǹjẹ́ ó ní ìbámu pẹ̀lú àwọn ìkìlọ̀ àti àkíyèsí tí ọlọ́run ń pe nìkọ̀ọ̀kan wá sí ẹ jẹ́ kí a wo ìrere luke orí kọkànléní ogún ẹsẹ ìkẹrìnléní ọgbọ̀n títí dé ìkẹrìndínní ogójì luke 21:34-36 ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé ṣùgbọ́n ẹ máa kíyè sára yín kí ọkàn yín kí ó má ṣe kún fún wọ̀bìà

fún aliwo majaye iwo lo mo eja kiye sara akoko nlo abi bo de se koko jojan a fe lowo a fe loro a fe jeniyan nje a mo wi pe gbogbo aye yi ni yo ba lo olorun wa nbo eledarun aye nbo lati wa se kori aye yi gbogbo baba se lo akoko wa a o jiyin ni waju re ni agbara olorun ko ni je idalebi fun wa eje ki a wo awon ohun ti o le ran wa lowo nipa ki a ma fi akoko wa sofo a o tu wa wo apere apostle paul ati bi olorun na se mu bori ki olorun laanu ki o ko enikokan wa mo se fun apere je ki a lo si iwe efesu ori karun bere lati ese ikarun dini ogun titi de ogun Ephesians 5:15-20 oro olorun so fun wa wi pe nitori na e kiyesi lati ma rin ni iwa pipe ki se bi awon alai logbon sugbon bi awon logbon e ma ra igba pada nitori buburu le awon ojo nitori na e ma se je alai loye sugbon e ma muye ohun ti ife oluwa ja si ese ikeji dini ogun e ma si se mu waini le amupara ninu eyi ti rudurudu wa sugbon e kun fun emi e si ma ba ara yin soro ninu saamu ati orin iyin ati orin emi e ma korin ki e si ma korin didun le okan yin si oluwa ese ogun ti a o si darun duro e ma dupe nigba gbogbo fun ohun gbogbo lowo olorun ani baba le oruko jesu kristi oluwa wa ami oro olorun niyi o efesu ori karun ese ikarun dini ogun ati ogun Ephesians 5:15-20 bakan na eje ka tu wo efesu ori karun kan na ese ikejo titi de ikokanla ogun kan won lo pe ka kiyesi aye le ma se ru e o le wa lawujo gbeja sora akiyesi akoko o se pataki efesu ori karun ese ikejo titi de ikokanla Ephesians 5:8-11 oro olorun so fun wa wi pe nitori eyin ti je okunkun lekan sugbon nisisiyin eyin di imole nipa ti oluwa e ma rin gege bi awon omo imole nitori eso emi wa ni ti isore gbogbo ati ododo ati otito e si ma wadi ohun ti se itewogba fun oluwa ese kokanla ti a o si dan duro e ma si ba aileso ise okunkun kegbe po sugbon e kuku ma ba won wi eleyi ba wa wi o bere latori awon odo gbogbo nkan ta wo ni ero owo wa ero ibanisoro ero ilewo kaye lujara aye nse ru eje ka sora ohun gbogbo ta o se ibase ni gbangba ibase ni koko ka bere nje ohun ti mo fe dawole nje ohun ti mo nse yi njo je itewogba niwaju olorun ọmọ ènìyàn lè máa kan sára sí wa pé tẹ̀síwájú ṣùgbọ́n ǹjẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ẹ jẹ́ ká kíyèsí ohun tá a bá ń ṣe ó gbúdọ̀ gbòǹtẹ̀ ọlọ́run bíbélì mímọ́ ló sì máa jẹ́ ká mọ̀ ipò ohun tí à ń ṣe ó bójúmu tàbí kò dára ẹ jẹ́ ká wo Fílípì orí kẹta ẹsẹ ìkẹtàlá àti ìkẹrìnlá ká wo ohun tó ṣẹlẹ̀ sí ìgbé ayé Pọ́ọ̀lù lẹ́yìn tí ó di àtúnbí bí ó ṣe ń lo àkókò rẹ̀ bí ọlọ́run sì ń fẹ́ káwa náà ká ṣe àtúnṣe Fílípì orí kẹta ẹsẹ̀ kẹtàlá àti ìkẹrìnlá Philippians 3:13-14 ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa ará èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ ti tẹ̀ ẹ́ ná ṣùgbọ́n ohun kan yìí lè mí ṣe èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà níwájú èmi ń lépa láti dé òpin eréje ni fún èrè ìpè gíga ọlọ́run nínú Kristi Jésù mo bẹ̀ wá pẹ̀lú àdúrà kí àwa náà kí ọlọ́run ràn wá lọ́wọ́ láti lè máa tiraka láti lè máa lépa ohun rere fún ìtẹ̀síwájú wípé olúwa ràn mí lọ́wọ́ láti lè ṣe ohun tó tọ́ láti lè ṣe ohun tó yẹ ohun tó lè tọ́ wa sọ́nà òun ni Fílípì orí kẹrin ẹsẹ ìkẹjọ Philippians 4:8 ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé lé àkótán ara ohunkóhun tí ń ṣe òótọ́ ohunkóhun tí ń ṣe ọ̀wọ̀ ohunkóhun tí ń ṣe títọ́ ohunkóhun tí ń ṣe mímọ́ ohunkóhun tí ń ṣe fífẹ́ ohunkóhun tí ó ní ìròyìn rere bí ìwà títọ́ kan bá wà bí ìyìn kan bá sì wà ẹ máa gba nǹkan wọ̀nyí rò
gbogbo nkan wonyi ni yo ran iwo ati emi lowo nigba ti a ba gbe ero liwo wa tabi ta ba lo be ore ore wa wo tabi ero mo ma woran tabi pade kan ta ba lo ipade da konko ohun ta nse nibe nje o to nje o ye nje ti nje o je fife se o se gbo se o mu iroyin rere wa ki kan se wipe aye n patewo fun wa wipe ka ma tesi waju nje o munu olorun dubi tabi ko mu inu olorun dun e je ka lakiyesi nkan wonyi olorun alaanu yo ran enikokan wa lowo ni oruko jesu christi ami e je ka gbo ohun ti bibeli mimo so fun wa ni korinti keji ori kefa ese ikerinla iketa din ni ogun ati ikeji din ni ogun 2 corinthians 6 14 17 and 18 oro olorun so fun wa wipe e ma se fi aidogba dapo pelu awon alaigbagbo nitori idapo kini dodo ni pelu asododo dapo kini mole si ni pelu okunkun ese keta din ni ogun nitori na e jade kuro laarin won ki e si yara yin si oto le oluwa wi ke ma se fi owo yin kan ohun aimo emi o si gba yin ese keji din ni ogun emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le oluwa olodumare wi ki olorun alaanu ki o ba wa segun te ba wa wo ori keje ese ikini korinti keji yi 2 corinthians 7 1 nitori na eyin olufe bi a ti ni ileri wonyi e je ki a we ara wa mo kuro ninu gbogbo egbin ti ara ati ti emi ki a ma so iwa mimo di pipe ni iberu olorun ti gbogbo wa ba jojo mu ile lokokodo ta kiyesi idan olorun yo dun si wa awa gan a o lalafi ara a o ni tokan ati temi awujo wa yo si dara eyi ni ife olorun fun wa ni oruko jesu christi ti a ba wo irere luke ori kokanla ese ikerin le ni ogun titi de ikerin din ni ogbon luke 11:24-26 nigba ti emi aimo ba jade kuro lara eniyan a ma rin kiri ni ibi gbigbe a ma wa ibi isimi nigba ti ko ba si ri a wi pe emi a pada lo si le nibi ti mo ti gbe jade wa nigba ti o si de o ba agba a si se ni oso nigba na ni o lo o si mu emi meje miran ti o buru ju ohun ti ka re lo won wole won si joko nibe igberin okunrin na si buru ju isaju re lo ikilo ni eleyi n pe wa wi pe nigba ti eyan ba ti so pe oluwa mo fe se rere mo ti yonda gbogbo fun olorun a o gbudo darale a gbudo jafira jesu ni ka ma sona ka si ma gbadura a gbudo gba erokeru laaye iwokuwo irinkunrin isekuse ibi ta ti fomo ibi to lohun ti tuse ta ti yonda fọlọrun ohun to da ohun rere ohun lo ye ka fi sibe nipa ka josin ka ka oro olorun ka si ma tele lana olorun olorun alaanu yo ran wa lowo yo si je ki a kiyesi akoko wa bi a se n lo lona to to ti o si ye ki oluwa ki o mu wa dele ologo e je ki a gbadura baba mimo e fun wa ni isegun lori ilo akoko wa e mo ja sonu saye e mo ja baye san lo bi omi e tumo oro yi fun wa kaye wa o latunse ogoko je tiyin ni oruko jesu christi oluwa ti olugbala wa amen.

0: àti Adventist World Radio àti àjọṣepọ̀ Seventh Day Adventist Church ṣe agbátẹrù rẹ̀.
1: Olú ilé-iṣẹ́ wa wà ní kìlómítà 4 Ọbailé Road, Àkúrẹ́, Ondo State. Fún ọ̀rọ̀ ìyànjú tàbí ìbéèrè fún iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08066764072. Lẹ́ẹ̀kan sí 08066764072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07068446253. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìyẹn ni Isaac Olúwaṣẹ́gun.

a ti tún pẹrẹpẹrẹ rẹ fún ọsẹ díẹ sẹyìn ó yẹ tó mú tàkàndá yín lọjọ tòní kẹ wọn kọ fìdílé àkókò yìí ò máa ń ṣàkókò tẹ èèyàn sákìrì ọmọ tó bá ti díẹ lọwọ jò ó lè ràn láròdọ àbí kó rọ níbi tó jìnà ó lè ní kó lọ ra pọpọf wá bó o ń gbé ló garage ó lè ní kó lọ ra pọpọf wá londo kó tó dé wà á ti gbé ètò tó fẹ gbọtọ. Yes, ẹjẹ́ tẹ̀síwájú níbi tá a bade ní ìjẹ́jọ́ àwọn kan tó ń fà á tí solar system fi ń kùnà àwọn kan tó ń fà á tó ń ṣàkóbá fún solar system tó ń ṣàkóbá fún solar panel lábẹ̀rẹ̀ ní ìjẹ́jọ́ a dẹ̀ ti sọ fún wa lóríṣiríṣi àwọn kan tó máa ń ṣàkóbá fún solar panel a sọ nípa dirt and dust ipe ìgbà tí ìdọ̀tí tàbí àwọn dust bá kórí solar panel ipe ilé máa ń ṣàkóbá fún a tún sọ nípa ìtànpè ní microcracks àwọn panel kọ́ wà bóyá ìgbà tó ń gbé wá láti factory bóyá wọ́n di ẹrù lé lórí tàbí tó ṣe handle bóyá ó jábọ̀ àbí wọ́n sòkòlù tó bá ti ní crack lójú tómi bá ti ń wọ̀ ọ́ ó máa link àwọn cells papọ̀ ilé náà máa ń ṣàkóbá fún solar system a sọ nípa hotspot a sọ nípa inverter malfunction a tún sọ nípa bad wiring and connectors ipe ọ̀gbọ̀ ìgbà ẹlòmíì wáyà tó ń lò láti fi connect àwọn panel sí a ti sọ nípa oríṣiríṣi connection mẹ́ta tó jẹ́ gbòógì tá a máa fi so panel pọ̀ a ní ìgbà míì tó ṣe pé kébù tí èèyàn bá lò tí ò bá dáńtọ́ tò kébù tí èèyàn bá lò tí ò bá tò tó jẹ́ ìgbà tó yẹ kó o lo 4mm cable tó lọ lo bí 1mm cable tó bá ti ń ṣiṣẹ́ on long run tó ń gbóná ó lè fà kó bridge kó mu kó gba náà àbí àwọn kébù míì tó yẹ pé wọn ò strong dada àwọn míì náà tí ò ń ṣe copper tí ò dẹ̀ ń ṣe original aluminium tó òòrùn bá ti pa ẹ̀rí pé àwọn kébù yìí kọ́lọ̀ ẹ̀ á máa yàtọ̀ nínú tó bá ti ń yàtọ̀ tó bá yá ẹ̀rí pé efficiency á drop tó bá wá yá gọtẹ́ ẹ bá dé òkè kébù yìí á ti jẹ á ti cut òun ni ìgbà míì tí ẹ̀rí pé solar panel yìí máa ń charge akọ̀ṣàdédé ẹ̀rí pé kò charge mọ́ gbogbo ilé ló ń fà àti extreme heat gbogbo ilé láti tú pẹrẹpẹrẹ láti sán pa rẹ̀ ní ìjẹ́jọ́ ẹ wò ó lónìí a tún máa mú tuntun nípa solar system ẹ mọ̀ pé ojoojúmọ́ ọ̀tún ọ̀tún ni bọ́jọ́ ṣe ń yọ ọ̀tún ọ̀tún ni bó oòrùn ṣe ń ràn asatọ àná gbogbo ọjọ́ kìkì ọ̀tún ni ẹ jẹ́ àtẹ̀síwájú lọ́jọ́ tòní ohun tá a tún fẹ́ máa yiri wò nípa solar system lọ́jọ́ tòní òun la mọ̀ sí battery solar battery kí là ń pè ní battery gan battery jẹ́ storage ó jẹ́ ibi ìpamọ́ tí a máa ń fi current wà tá a máa fi ń pamọ́ sí tí a mọ̀ sí direct current ibẹ̀ gangan òun ló ń jẹ́ battery ibi tá a fi pamọ́ sí ló ń jẹ́ battery oríṣiríṣi solar battery dẹ̀ kẹ̀dẹ̀ lá kẹ̀dẹ̀ ní a ní èyí tá a mọ̀ sí dry cell battery a ní èyí tá a mọ̀ sí gel battery a ní èyí tá a mọ̀ sí lithium battery a tún ní ìmíì tá a mọ̀ sí tubular battery bí gbogbo àwọn battery ṣe ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ la máa máa yiri wò lọ́jọ́ la máa máa yiri wò lórí ètò yìí báyìí bá ṣe gbà wá la ṣe máa yiri ẹ̀ wò àwọn component tó papọ̀ tó pò lè pọ̀ tó míìsì pọ̀ bí ìgbà tí èèyàn bá míìsì mílíìkì àti tíì pọ̀ mẹ́mùkẹ́ mílíìkì àti bọ́n àti àwọn oríṣiríṣi tíì tẹ́ ẹ̀ bá lò ló fi ń da tíì bọ́n ṣe míìsì ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ lórí ètò yìí máa lẹ́ẹ̀mà kẹ̀dẹ̀ tí máa gbọ̀ báwo gan-an ni battery gangan báwo ló ṣe ń ṣiṣẹ́ ní ìgbà tí panel tó bá ti generate electricity tó generate current tá a mọ̀ sí direct current ss ẹ̀ ló máa store sínú battery èyí tó kù láfi fún wa láti lò ní ìgbà tá a bá wà lé lákòókò tá a bá wà lé ss ẹ̀ láwá wà ní battery tá a lè lò nígbà tí kò bá sí oòrùn mọ́ ṣe ń gẹ̀ẹ́tì ẹ̀ kí wá ni àwọn àìsàn àbí ohun tó o máa rí tí wà á fi mọ̀ pé bóyá battery tó ń lò àbí wo battery tó ń lò tí wà á fi mọ̀ pé battery kò dáa tó tàbí battery ó ti níjúrì kí làwọn tó o máa ṣàkíyèsí tí wà á fi mọ̀ ẹ wo ẹnikẹ́ni tó bá ní ìbéèrè tó o bá fẹ́ bi wá lórí ètò lórí ohun tá à ń sọ nípa rẹ̀ yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa kẹ̀dẹ̀ máa pè sí lọ́jọ́ tòní òun ni 08162519991 tàbí 09034364982 09034364982 ṣe ń gẹ̀ tí ẹ̀ à ń gẹ̀ tí ẹ̀ ohun àkọ́kọ́ òun ni pé battery á tètè máa fúùlù battery tó o bá ti connect panel mọ́ mi tètè ti panel.

0: Bárabílẹ̀ múná lọ kí wọ́n múná lọ sọ́ láti wà lówó pọ́kú.
1: A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá.
0: Fáṣírí oyè tí sọ́là ń bá jáde láti fáàtì wá tú sí wa lọ́wọ́.
1: Ní tẹkinọ́lọ́jì sùúrì ti rálẹ̀ kó pàlà àsàràkálẹ̀.
0: Gbogbo owó bàǹbà bàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò.
1: Solar panel,
0: solar freezer,
1: solar cable,
0: solar fan ati solar freezer na yo.
1: Titi dori hot plate ati controller.
0: Ati gbogbo nkan ta ba fe lo ni solar.
1: Mo se installation tabi repair tabi rebuild tabi recomp tabi upgrading.
0: Kiye ti nlo tele wa dotun pada.
1: E ma bo ni shop 217.
0: Irale ko pala sarakale Akure.
1: Telephone 070-3065-6274.
0: Bonus ati promo den lo lowo bayi o ni technology city.
1: Let's go.
0: Yeah.
2: Fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ Technology City. Àtútúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ Technology City fún àwọn solar panel fún ibi tó ṣẹ̀ṣẹ̀ sí báyìí tá a mọ̀ sí solar panel village. Ibẹ̀ gangan ni panel ti ship jù níbi tá a wà yìí ní ọ̀dọ̀ wa fún sáà tá a wà yìí ní state tá a wà yìí. Ìwọ tó ń bá ń dá ọ̀tún ẹ̀ wò pé sílé iṣẹ́ Technology City èyí tó ń bá ń rà níbi tó ń rà kò wá. Àwọn tó fún wọn bẹ̀ nílé iṣẹ́ Technology City ibẹ̀ gangan ni solar panel ti ṣe ìbòjò wọ́n tó ń bá dá ọ̀tọ̀ ẹ̀ kọ̀ sí wà ní shop 2 shop 6 tá mọ̀ sí panel village ibi tí panel kú fọ́fọ́ lóríṣiríṣi panel tó bá ń wá òun wá 5 wàtí ní 10 wàtí ní 700 wàtí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló kúnlẹ̀ bìbà ló ń ké múmi ló sọkútú wọ̀wọ̀ bí ìgbà tí èèyàn bá gbé ìfọ́kaná kàn sí wa lónìí ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti gbé ọ̀kadà ẹ ní ìrálẹ́pọ̀ palace gangan lẹ̀ ń lọ ibẹ̀ ò ní àṣìmọ̀ tó bá ṣe pé apá ọjà lẹ̀ ń gbàbọ̀ ni after UBA ban tó bá tẹ̀ jẹ́ pé apá ìsìnkọ̀ lẹ̀ ń gbàbọ̀ ni kẹ́ ẹ tó dé UBA ban níwájú ID plus tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ wo signboard kẹ́ ẹ tó wọlé tó bá lẹ́ni tó ń fà yín tó bá lẹ́ni tó ń dì yín mú tó bá lẹ́ni tó ń pè yín tó ní ẹ wọlé ẹni Technology City lẹ́ ń lọ ẹni tó bá ní ẹ wọlé síbí ẹ wò kè ẹ wo signboard ẹ wò kè kì í ṣe ẹyẹlẹ ẹ fẹ́ wo signboard ilé iṣẹ́ Technology City gangan lẹ́kẹ̀dẹ̀ fẹ́ wo tẹ́ ẹ bá ti wò ó tẹ́ ẹ rí Technology City ń bẹ̀ ìgbà yìí gangan ni kẹ́ ẹ tó wọ̀ ẹ kẹ́ ẹ tó wọ bẹ̀ kẹ́ ẹ tó gbé te yín ibẹ̀ gangan ni tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ pè wá tó bá ti pónú tẹ́ ẹ bá fẹ́ béèrè tàbí ẹ fẹ́ tọpasẹ̀ wá wà tàbí ẹ fẹ́ ṣe seminar àbí workshop tàbí full training ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú solar àti CCTV camera ẹ kàn sí wa nílé iṣẹ́ Technology City solar ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wá ẹ máa pè wá sórí 070-3065-6274 070-3065-6274 tàbí 090-3237-3011 090-3237-3011 àmì míì tẹ́ ẹ tún fi mọ̀ pé bátìrì yín ti níjúrì òun ni pé tẹ́ ẹ bá ti wo bátìrì yín tẹ́ ẹ rí kíláàkì ẹ tẹ́ ẹ rí pé ó ti ní ohun tá a mọ̀ sí physical damage tẹ́ ẹ bá ti rí kíláàkì pé ó ti símbì kan tàbí omi kàn déédéé ń yọ lára rẹ̀ ó ń yọ lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ bá rí pé omi kàn déédéé ń yọ lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ dẹ̀ ti rí physical damage lára bátìrì yín eléyìí túmọ̀ sí pé bátìrì yín ti níjúrì àmì míì tẹ́ ẹ tún fi mọ̀ pé bátìrì yín ò dáa tó àbí bátìrì yín ò dáa mọ́ òun ni pé tẹ́ ẹ bá rí pé bátìrì ó kàn déédéé wú tẹ́ ẹ rí pé ó kàn déédéé wú ẹ ń mọ̀ pé bátìrì ó ti ní ohun tá a mọ̀ sí internal problem eléyìí ara àmì tẹ́ ẹ fi mọ̀ pé bátìrì yín kò dáa tó àní ìgbà míì náà tó ẹ yẹ pé ra bátìrì tẹ́ ẹ kọ̀ rí pé láìpẹ́ ọjọ́ bátìrì kàn déédéé wú àwọn ọ̀nà ohun tó máa ń fà á ó pín sọ̀nà méjì tó ẹ pé ìgbà míì overcharging tàbí excessive heating ó máa ń fà á kí bátìrì tètè wú àbí kí bátìrì kó tètè wú àbí tó bá yẹ pé ra bátìrì tuntun tẹ́ ẹ kọ̀ déédéé ni pé ó ti wú eléyìí túmọ̀ sí pé bátìrì ti níjúrì ẹ wò ó torí àkókò wa ibi láò tún gbé dání dúró lórí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ lọ́jọ́ tòní ọpẹ́ kàǹkà lọ́wọ́ ikọ̀ tó máa mẹ́tọ̀ẹ́ wá lọ́jọ́ mẹ́jọ ọpẹ́ kàǹkà lọ́wọ́ Technology City Solar tó tó gbé wa wá lórí ètò yìí tó gbowó tàbúwa kalẹ̀ láti máa ṣètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ọgbẹ́ kàǹkà lọ́wọ́ tó mogun olúbùnmi títí dọjọ́ mẹ́jọ tẹ́ ẹ̀ tó gbọ́ tuntun lórí ètò yìí bọ̀bọ́ lágbínga master one of entertainment lónìí ó dàbọ̀ ó dijọ́ mẹ́jọ ẹ̀yẹ àdàbàyídà gbé mi ilé yá.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà.
1: Àwọn tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣẹ́ ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣẹ́ ara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
3: Agbórí ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dédé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ò ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 07-64-60-64-19 07-64-60-64-19
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19 Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun won no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti won le ba wa si odo mi ka wa janfani ewe ati egbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe atebo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe atebo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: Ọmọ tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣanra iná ọmọ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ọmọ romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Corona báyọjẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
3: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
6: On your track, set.
7: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM ó ti gbà kò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: eléyìí ni mo fi ń kíwa káàbọ̀ sí orí ètò níwò yí ọ̀la fún tòní èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac marveland ministry ṣe onígbọ̀wẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésínà jẹ́ adéjọmọ àfẹrẹ jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tún ti wà níkalẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdéjì lórúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ọyá ẹ jẹ́ kí àwọnú ètò ọ̀hún lọ.
1: Jésù wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹ̀rù wọlé lórí ìṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìdírẹ̀ èyí tá a ṣe ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Marveland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Súpárì Àkókò bákan náà nílùú Adó Èkìtì. Ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street ìta ẹkùn Odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì. Níbi tọ́lọ́run ti ń dábìrà ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago méjì sí mẹ́jọ àárọ̀ nígbàtí sìn ọjọ́ ìsinmi gangan bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ìránṣẹ́ ọlọ́run prophet adésínà jẹ́ adéjùmọ̀ ni ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú. Ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211. Máa bọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù nítorí pé Jésù ni Olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marveland Ministry òun lẹ ti gbọ́ yẹn. Ọ̀yá ẹ jẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Mo kí gbogbo ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé bí gbogbo tí ẹ ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ wa. A tún dé lọ́sẹ̀ yìí nìyẹn. Gbogbo àkókò tí ọ̀rọ̀ Ọlọ́run yìí bá dé bá wa, mo kí wa pé a kú àsìkò yìí. Mo dẹ̀ gbàdúrà pé a máa rí àánú gbà. Mo ní a máa rí àánú gbà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé tí ẹ ń gbàdúrà fún wa, mo kí wa pé ẹ kú ìfẹ́ yín lórúkọ Jésù ojú òní ti wà. Fún gbogbo ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń ṣí rédíò lẹ́ẹ̀kan sí, wọ́n ti dárúkọ mi, àmọ́ ìwọlé ṣẹ̀ṣẹ̀ wọlé, Wòlé Adéjùmọ̀ lorúkọ tèmi láti inú iléeṣẹ́ ìránṣẹ́ CAC Marveland ní kìlómítà 1 Ogaga Street Súpárì Àkókò. Ẹnìkan ń béèrè pé níbo ni Súpárì wà. Gbogbo ibi tí ẹ bá ti ń bọ̀ láti Ondo State, tẹ́ ẹ bá ti dé Ọ̀wọ̀, ẹ máa dé Àkùngbà. Tẹ́ ẹ bá ti dé Àkùngbà, ẹ ní kí wọ́n náwó sí ọ̀nà Súpárì ràn yín. Tẹ́ ẹ bá kàn ti ń bọ̀ Street, ẹ ti máa ríjọ yẹn láàrin méjì, Àkùngbà àti Súpárì. Tó bá dẹ̀ ń ṣe Àbújá lẹ ń gbà bọ̀ lọ́kọjà, ẹ máa dákùngbà náà. Tó bá dẹ̀ ń ṣe Ìkàrẹ́ lẹ ń gbà bọ̀, ẹ máa dákùngbà náà. Tẹ́ ẹ bá ti dákùngbà, ẹnìkan náwó sọ́nà Súpárì ràn yín. Gbogbo ẹni tẹ́ ń bọ̀ láti Èkìtì, bóyá láti Emùrè Ìsẹ̀, tẹ́ ẹ bá ti dé Emùrè, ẹ máa bọ̀ lọ́nà, ẹ máa bọ̀ ní Súpárì. Tẹ́ ẹ bá ti dé Súpárì, ẹnìkan náwó sí ọ̀nà Àkùngbà fún yín. Ìjọ yẹn wà láàrin méjì, Àkùngbà àti Súpárì. Mo gbàdúrà pé ìran rere ẹ máa ṣe. Ìran rere ẹ máa ṣe. Mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé àwọn ìpàdé alágbára tó máa ń wáyé nínú ìjọ wa, ọjọ́ Monday mo máa ń wà ní headquarter ní olú ìyá ìjọ wa ní ibi tí mo ń jòwè ní Súpárì. Monday ni mo máa ń rí gbogbo èèyàn. Gbogbo ẹni tí ẹ bá fẹ́ rí wòlíì, ìwọ àti wòlíì ẹ, tá a bá ti bẹ̀rẹ̀ ìpàdé àdúrà láago mẹ́sàn-án, a máa parí sí aago méjìlá. Bó o bá ṣe tètè ya dé ló máa gba nọ́mbà sí. Ohun téèyàn bá ń pèsè ẹ̀, èèyàn gbọ́dọ̀ máa tẹ̀lé. So bó o bá dé láago mẹ́jọ, o ṣe ṣe kó jẹ́ òun àmú nọ́mbà wa. Bó o dé láago méjìlá, o lè rí nọ́mbà tó bá kẹ́yìn mú. Ṣùgbọ́n bó o bá ṣe tètè ya dé ló ṣe máa gba nọ́mbà sí. Gbọ́ mi o, gbogbo ibi ayé rò bóyá ìran rere ẹ ò ti ní ṣe, ó máa ṣe ń bẹ̀. Mi ò fẹ́ mú ogun ilé tó ń dí ọ lọ́wọ́, ogun yẹn máa gbiná sọ́dọ̀, ọkàn tiẹ̀ máa balẹ̀. A ní ìjọsí Adó, ìjọwa wà ní Ìkàrẹ́, ó wà ní Ọ̀rẹ́, ó wà ní Ọ̀kà, ó wà káàkiri káàkiri. Ní agbára Ọlọ́run, gbogbo ibi tí ìsìn bá ti bá yín, ẹ yà sí ìkan nínú àwọn ìjọ wa kẹ bá wa jọ́sìn. Ìpolówó àwọn ìjọ wa náà lẹ́ ń gbọ́ ni wọ́n polówó yẹn. So gbogbo ibi to ba ti ba o ya sibe ko ba wa josin eyin omo olorun jake jadu agbaye ipade adura kan bo ni ekan lodun la ma nse o ma ni agbara Jericho must fall September la ma nse o ma ni agbara eyin omo olorun Jericho must fall on the 21 osu kesan lo ma bere isoji ni o ki se soru o ago merin la de nbere Jericho must fall e kan lodun ni angeli ma ru omi program ta ba ti bere lago merin ta ma npari sago mejo tabi ago meje abo gbogbo ibi to ba ti wo to fe wa lati oba si oka si kare mo to wa sugbon to ba ti koja oba o ma stay ni gbogbo alamo bi asiko ise ri pe irin uru o da to re lomi a pada pe bayi pe baba se to n ba towo wa se mo mo daun pada loru a da yan pada loru o lowo o sugbon to ba ti oba wa to ti wa ro wa to ti aye pe wa a si ni ore ofe lati rin ni agbegbe yen ta ba pari so gbogbo eyan omo olorun Jericho must fall e kan lodun ni pade adura yi o de ma ni agbara ki se pade adura to se fi sere eyan omo olorun bi gbogbo to ba wa mo ti ma so fun wa awon kan wa ti ogun aye won o le se lai lai ki se pin enikan ni kini di e se to ba ti n pe gan elegan ogun aye e ki se ki de rin jina ki de se un te gbe se te ba re ni ba n pe gan ba nsin be eyan ra moto ani ginora ani moto yen se wa yen be yen battery o le mo pe ku ohun o ni keke o a de mo pe gan so elegan to ba ni ogun ogun e ki nse eh awon wo elegan ba se soro e bayi elomi ani a pastor ye tun de kini gangan kan e pa radio gbogbo pastor le ke loju e gbogbo pastor lo le gbogbo pastor lo so ogun gbogbo pastor lo se gini loju e elegan ogun aye e ki nse mo je elegan o ti mo so de be bayi ni pe ipade adura yi mo so pe baye mo so niyan gbogbo pastor ko ni oniro awon to to si wa jeje mo gba ri lawyer fake ibe ri tan mu soja fake ta ko aso sorun ti de se soja are ni lo wo so lawyer ni station ti de se lawyer ta de mo se lawyer ta tun open office ta de ko aso sorun ti fi lori e gan mo ni ti buku ti wa wo pe le gan igi iwe ni school ko de se lawyer ko si se ti jibiti o si ko de sise ti o to o si o ko lo ja ro to ladua ta ma ma gba mo so fun wa pe Jericho must fall e kan lodun ni ki se pade adua kekere o ma ni agbara mo miss on the 21 ko sile ko sile ko sile headquarter lo ti ma waye o eyin omo olorun ni October 5 eyin aye pe iwaro mo ki yin ku orire a ma open motherland to wa ni aye pe ni October 5 la ma open e mi soji e ma bere emi at evangelist baba mi ninu oluwa oju ade lajo ma open e e gbo mi o enikan gbogbo ni gbogbo bi to ti ngbo mi mi o me pe tan gbi ose mi o ma so tele ibi tan so si o mi o ma ran ibi tan so si o ta so pe oni je eyan bi oro ba nbe ti ase olodumare si wa ti agbara e si wa ti o yi pada mo wu ile ti oluwa pe egun ati pe yen re dadan lo wa bo gbogbo eni to wu o pe laye loruko Jesu won ma pada teri ba Jesu October 5 ni a ma open motherland to wa ni aye pe o ma ni agbara sa mo miss e o gbogbo ibi to ba wa eyin te wa laye pe oke oka simerin gbogbo e ebo gbogbo ibi to ba wa mo mise wa ti ma ri banner wa ti ma ri poster to ba ti sumetile eyin omo olorun o ba ni agbara ju gbo awon kan duro pa won ba fowo parawo eku loruko Jesu irawo ti won lo ma ku
3: amen Jesu
2: irawo o ne ku
3: amen
2: o ma jide
3: amen
2: e gbo mi mo mi si e October 5 la ba open to ba ti di December a ma se pade adua kan a pe ni where is my power to ba to tu asiko a ma ma salaye fun wa anu ma soro
3: amen jesus
2: oju oni ti o
3: amen
2: iru ame wo ni mo loju oni ti
3: amen jesus
2: number yi ni ko pe mi si mo ti pe mi bayi ta ba ti pari eto ni ko to pe mi number yi ni ko pe mi si ma gbe ta ba ti pari eto 07 61 11 9572 bole kan si 07 61 11 9572 to ba pe yen tin ba gbe pele 08 56 46 22 11 08 56 46 22 11 okan e ma bale
3: amen jesus
2: yara alajo bi o ma jade
3: na amen
2: mo ro ma jade na
3: amen
2: o ro ma jade na
3: amen jesus
2: mo ro ma jade na
3: amen jesus
2: o ro ma jade na
3: amen
2: o de ma dara fun
3: amen
2: jesus oluwa wa
3: amen
2: be bibeli e oko e pe yawo e pe omo e mo fe ba wa soro ori akori to ni agbara Olorun to ma nyo si ni nigba taye ba so po tan ah Olorun to ma nyo si ni nigba ti aye ba so pe o ti tan gbo mi won le so po ti tan o no ma o tan ri mi teyan ba wu aye eyan ngba mi o le so po ti tan fun yan o teyan ba wu aye eyan ngba mi en to de so po ti tan yen mo blame we mo de bu on to ri lo fi so be sugbon lo so po tan olorun o so be oga kan o ko ni o ni aye lo so bayi pe o le ni lari eniyan lo so poro re o le jasire woli lo so paye re ko le ni tumo kiyesi olorun o so be so olorun to ma yo si mi to ma n de to ma n da soro eyan nigbati aye ba so po tan be ni so egbo mi mami wa mi lokan fun ra e ko to le bo lowo gbono nkan so yen ni pe iwo gan mo wu wa eni to ti tan fun hallelujah o
3: hallelujah
2: mo wu wa eni to ti tan fun awon kan wa ninu bibeli e wo okunrin eti odo Bethsaida yen to ti lo 38 years laarin emi ati yin ka mo paro ni gbagbo gbogbo awon to wa nbe n time gba yin ko se to ma gbagbo pe o tun ni hope mo en to wa nbe to ti lo 38 years ko se to le fun ni reti o ko se to le bo ti be yen ko la nlo mama o le dodo woli kan so pe o ti tan olobi da be ni pe teyan ba wa sodo mi tin ba ri vision ibi ti mo n pari e si ni pe to ba wa wu Olorun o

0: tàbí bóyá torí pé mo wà ńbẹ̀ tàbí torí pé mo yóò rí mi o lè rí mi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi kán wá bèèrè lọ́wọ́ àwọn èèyàn báyìí tí wọ́n mọ̀ mí gbà ẹ̀ kán wá ní bó ni ọkùnrin tó ń wàásù yìí ṣínà máa déjùmọ̀ kán wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé kán wá bèèrè lọ́wọ́ wọn pé bó ló ṣe mọ̀ báyìí ẹ̀ máa rí bẹ̀rẹ̀ kẹ́nìkan wá dìde kó ní èmi jọ́ ti mọ̀ níbẹ̀rẹ̀ pé ọmọ yẹn ó máa bá wọn lo kẹ̀kẹ́ láyé irọ́ ni àfi tó pọ́ kàn rí mi ló máa bá fi sọ àsọdọ̀ bẹ́ẹ̀ torí ò lè rí mi náà níbẹ̀rẹ̀ ó nírètí pé ayé mi lè rí báyìí débi pé èmi náà ń bá wọn ṣe nǹkan díẹ̀díẹ̀ kéékèèké kọ̀ọ̀kan tèmi náà ní orí ọ̀fẹ́ láti dá ṣe láyé so nígbà tí ayé bá sọ̀rọ̀ òdì sí ọ tàbí tí ayé bá bú ọ pé ó ti tán ìyẹn ò wá sọ pé kó lọ gbé nǹkan jẹ bọ̀dá kan wà nílùú wa níbi tí mo ti wá àwọn ọmọ ìlú wa tó ń gbọ́ báyìí tó ń wà ńbẹ̀ wọ́n lè rántí bọ̀dá yẹn máa ń ṣe ìlú èdè ò ní dì ọ́ o ìyàwó náà fi bú mi ò fẹ́ dárúkọ ẹ̀ ìyàwó náà fi bú wọ́n ní o dàgbà tó báyìí o ò níyàwó nígbà yẹn ó dẹ̀ lọlé ó dẹ̀ ní èmi ló fi ìyàwó bú ó dẹ̀ lọlé ó dẹ̀ tilẹ̀kùn mọ́rí gba bóyá ṣe tilẹ̀kùn mọ́rí gba bóyá ó ti rà lé tẹ́lẹ̀ ni o bóyá ó nílé tẹ́lẹ̀ ni o ìgbà yẹn taritari fárífárí ó dẹ̀ gbé mú gbùrùgbùrùgbùrù ó dẹ̀ kú torí pé kíni ó ń ro ara ẹ̀ pin ohun táwọn èèyàn sọ yẹn ó bìlífù nínú ẹ̀ má bìlífù nínú ohun táwọn èèyàn sọ pé ó ti tán fún ọ má gbàgbọ́ fún rẹ àwọn nǹkan tí ò ní jó bọ́ gan ni wọ́n gan ṣe yẹn tó o bá ti gbàgbọ́ pé ó ti tán ẹ já wo obìnrin kan nínú bíbélì kò sí èèyàn láyé tó lè sọ pé obìnrin ó ní hope bẹ́ẹ̀ ni mo pe ìkóríta tó wà yẹn mi ò tí ẹ̀ lè pe ní last hope gan torí kò sí last hope mọ́ kò sí hope kankan mọ́ ó tà ìkóríta yẹn ní agbára ó ní mo fi sọ pé ọlọ́run tó mọ̀ ń yọ sí ni nígbà táyé bá sọ pé ó ti tán ẹ já wo luke 7 ẹ kà á láti ẹlẹ́wù yes.
1: ó sì ṣe ní ọjọ́ kejì.
0: ní ọjọ́ kejì.
1: ó lọ sí ìlú kan tí à ń pè ní naini.
0: jésù lọ ìlú kan tí à ń pè ní naini.
1: àwọn púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń bá a lọ.
0: àwọn tó ń bá a lọ yẹn ẹgbọ́ o àwọn púpọ̀ mo máa ń sọ fún yàn béèyàn kan bá tẹ̀lé ọ tó sọ pé kí ló dé tó fi ń tẹ̀lé tó ní mo kàn ń tẹ̀lé ọ lásán náà ní irọ́ ló ń pa kò sẹ́ni tó ń tẹ̀lé èèyàn lásán kò sí èèyàn tó ń tẹ̀lé èèyàn lásán o àwọn tó bá jésù lọ yẹn àwọn kan wà ńbẹ kán wo jésù pé who is this man ta ni máàlù yìí kán wò pé iṣẹ́ agbára tó ń tọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ ó pọ̀ nínú àwọn púpọ̀ yẹn àwọn tó ń wá ìwòsàn wọ́n wà ńbẹ nínú àwọn púpọ̀ yẹn àwọn tó ń wá oúnjẹ wọ́n wà ńbẹ nínú àwọn púpọ̀ yẹn àwọn tó jẹ́ pé ohun tó ń wá ń tọwọ́ jésù ṣe ó wù wọ́n lákàn ti máa rí láti mú ìròyìn lọ wọ́n tún wà ńbẹ gbogbo wọn náà ló wà nínú ayé báyìí o àwọn kan máa ń wá program láti mú ìròyìn lọ ni àwọn gan wọn èsì wọn wá gbàdúrà àwọn yẹn wà á rí wọn báyìí gbogbo físà tá ń sọ fún yàn náà máa gbé sórí wọn ní àǹtí kan wá chọọchì lónìí nígbà tí bàbá náwó sí tó bá bó ṣe fa àṣàjẹ ni àwọn yẹn nǹkan tó wá ṣe ti wọn nìyẹn tí o kò sí nǹkan tó lè ṣe ti bó gbàdúrà bó gbóná gàrà lọ a máa wà àwọn kan máa wá wòsàn wá àwọn púpọ̀ yẹn onírúurú àwọn tó ń wá nǹkan ló wà ńbẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹ kọ́ là ń lọ bẹ́ẹ̀ ni mo fẹ́ já wo ayé obìnrin kan ni ibi tá ń lọ nìyẹn àwọn púpọ̀ wọ́n ń tẹ̀lé jésù kí ló wá ṣẹlẹ̀.
1: àti ọ̀pọ̀ ìjọ ènìyàn. yóò sì ti súnmọ́ ẹnubodè ìlú náà.
0: bí jésù ti súnmọ́ ẹnubodè ìlú náà.
1: sì kíyèsí. wọ́n ń gbé òkú kan jáde.
0: yes.
1: ọmọ kan ṣoṣo náà ti ìyá rẹ̀.
0: hallelujah. ọlọ́run tó máa ń yọ ọ́ sí mi nígbà tí èèyàn ò bá nírètí mọ́ ẹnìkan gbọ́ wòlíì mo sun àṣọ tẹ́lẹ̀ gbogbo ibi tó ti sọ̀rì tínú olúwa máa jáde sí ọ
2: àmì jésù
0: irú àmì wo ni ẹyin ọmọ olúwa máa jáde sí ọ òkú yẹn bá ṣe ń gbé bọ̀ bíbélì wí pé ọmọ kan ṣoṣo báyìí tí ìyá yẹn bí ẹ jọ láàrin èmi àti yín ìwàásù wo náà fẹ́ ṣe irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ti kọjá ìṣẹ̀lẹ̀ wàásù

0: yẹn làwọn tí wọ́n wà á sùn Jésù ń kọ, làwọn tí wọ́n ń bọ̀ lápá bí náà làwọn náà ń kọrin àti ẹ̀mọ orin tẹ́ compose ń gbà yẹn ẹ̀sà àjà kọrin làwọn náà rí àfẹ́ kó lọ àfẹ́ kó lọ àmọ̀ pé a ó kọrin ìdí agbére lásìkò yìí o àòfẹ́ náà kọrin ni gbogbo wọn pàdé ara Jésù wípé ẹ dapò sí ìdúró. Yes.
1: Nígbàtí Olúwa sì rí.
0: Nígbàtí Olúwa rí.
1: Àánú rẹ̀ ṣe.
0: Àánú rẹ̀ ṣe.
1: Ó sì wí fún pé.
0: Ó wí fún pé.
1: Má sọkún mọ́.
0: Ọmọ sọkún ó ti da ó ti da má sọkún mọ́.
1: Ó sì wá.
0: Ó sì wá.
1: Ó sì fi ọwọ́ tán àga pọ̀ sílẹ̀.
0: Káìlì Àrúdíńdà Kẹtọ́lí Àmàṣáìdà. Ọwọ́ ẹ̀yà ló máa kàn ọ́. Ọwọ́ ìyanu máa kàn
1: án.
0: Ọwọ́ ìyanu máa kàn
1: án.
0: Níbi táwọ̀bó yóò ti tá fún ọjẹ́. Níbi táwọ̀ bóyá kò sí solution. Ọwọ́ ìyanu máa kàn
1: án.
0: Jésù fọwọ́ tó àgàpọ̀ sínú
1: yẹn. Àwọn tí sì ń rù dúró jẹ́.
0: Wọ́n dúró jẹ́ lójú ẹsẹ̀.
1: Ó sì wí pé.
0: Ó wí pé.
1: Ọ̀dọ́mọkùnrin.
0: Ọ̀dọ́mọkùnrin.
1: Mo wí fún ọ.
0: Mo wí fún ọ.
1: Dìde.
0: Dìde.
1: Ẹni tí ó kú náà sì dìde jókòó.
0: Ó tàn.
1: Ó bẹ̀rẹ̀ sí ohun ìfọ̀.
0: Ó bẹ̀rẹ̀ sí
1: ohun. Ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́.
0: Wọ́n sọ tẹ́lẹ̀ wòlíì ibi ayé dá ọgbọ́n lẹ̀ sí. Táwọn òbó yóò ti tán dìde mbẹ̀.
1: Ẹ̀mẹ̀.
0: Dìde mbẹ̀.
1: Ẹ̀mẹ̀.
0: Dìde mbẹ̀.
1: Àmì.
0: Dìde mbẹ̀.
1: Àmì.
0: Dìde mbẹ̀.
1: Àmì.
0: Dìde mbẹ̀.
1: Àmì.
0: O tí wọ gbọ́ngàn ti sọ̀ létí nù gbà ìyanu.
1: Àmì Jésù.
0: Gbà ìyanu.
1: Àmì.
0: Gbà ìyanu.
1: Àmì Jésù.
0: Wà á rí àánú
1: pa. Àmì.
0: O ti rí bẹ́ẹ̀.
1: Àmì.
0: Jésù olúwa.
1: Àmì.
0: Nọ́mbà yẹn kò pè mí sílẹ̀ kan sí 07-6111-9572 gbọ́lẹ̀ kan sí 07-6111-9572 ọkàn ẹ̀ máa balẹ̀.

gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínlá wà tá a ti ń gbé òǹsá tẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ìjọba ọ̀run kù dẹ́dẹ́. Aráyé ẹyí padà ò ní dájọ́ ayé ń bọ̀ o. Tí ó béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní bóun ló ṣe lò ó ṣe ti dáadáa ni àbídà kejì. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ló sì máa rántí wípé ọjọ́ kan ń bọ̀ iná ọmọdilẹ̀ lẹ́yìn asusu jẹ́. Àkùkọ kẹyìn ọmọ kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àsán nílé ayé àfọ́bà fílẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ló sì gbélé ayé kó ṣe rere toríre ló pé ìkà ò pé. Ògbóná ní ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Àtúntí dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù pẹ̀lú àwọn kọ́ńbọ́kì ìròyìn. Àtúmọ̀ jálẹ̀ bí àpò yìrì. Ògbóná ní ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí í gba àwọn kókó ẹlẹ̀. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé, ọ̀yẹ́ ẹgbọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá fi kélé òfin gbé àwọn mẹ́jọ kan tí wọ́n ti mú tẹ́lẹ̀ tí wọ́n sá lọ láhàámọ̀ nípínlẹ̀ Delta. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bàbá àgbàlagbà kan ó jí ewúrẹ́ mẹ́wàá, ó jí ewúrẹ́ márùn-ún. Náà bá wọ́dí ẹ̀ lọ sílé ẹjọ́. Ó lóun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan pẹ̀lú àlàyé. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Anambra. Àwọn ọlọ́pàá fi kélé òfin gbé àwọn gbéwiri. Àálọ kó lóun kígbe pẹ̀lú àwọn nǹkan ìjà olóró lọ́wọ́ wọn. Ọgbà bẹ́ẹ̀ nípínlẹ̀ Adamawa. Àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá kan àtàwọn bíi méje míì. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìkọlù tuntun míì ló tún wáyé nípínlẹ̀ Plateau. Àwọn èèyàn tó tó ogún níye làwọn agbébọn ni wọ́n ṣekú pa. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àfúrásì kan ló ti jẹ́wọ́ lórí bó ṣe ti bẹ́ orí obìnrin kan lẹ́yìn tí wọ́n pàdé fún ìgbà àkọ́kọ́. Ìpínlẹ̀ Adamawa nílé ìtura kan leléyìí ti ṣẹlẹ̀. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọmọ sá ìyá ẹ̀ pa nípínlẹ̀ Ondo. Kélédùmarè kọ́ sàánú ni. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ó ní má jẹ́ ń pọ̀ bí mi Ọlọ́run yá rọ̀bì o. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Kánò. Àwọn mẹ́rin ni wọ́n gbẹ̀mí mì lẹ́yìn tí wọ́n ní wọ́n jẹ oúnjẹ tí májèlé ti ń bẹ́nú ẹ̀. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ àtúnjọ jẹ̀ gbádùn ẹ̀. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Adé òkò rẹ̀ kò ṣe ròyìn rárá. Ọ̀la ńlá ló wà ní aláṣọ.
2: Wọ́n tún ti dé o, ìjàre lẹ́tọ̀ crusade. Àràgbẹ́ yamuyamu ìsọjí ńlá ọlọ́jọ́ kan ṣoṣo. Tó máa ń wáyé lọ́dọọdún. Tí Olúwa gbé kalẹ̀ látọwọ́ The Redeemed Christian Church of God. New Sunday Calvary Zone ìjàre. Tọdún yìí tún máa ń wáyé o. Lọ́jọ́ 21 oṣù kẹjọ 2026 ta wà yìí. Glorious God, Ọlọ́run ológo la kòrí. Tó bá wá di ní agogo mẹ́wàá òwúrọ̀ sí agogo méjìlá ọ̀sán. Àyẹ̀wò ìlera ọ̀fẹ́ látọwọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó. Tó bá wá di ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ní gẹ́gẹ́ wá gbiná ọmọ ogun èṣù. Èyí tó sọmọ ológo dọmọ lọ́fọ. Tó jẹ́ kọmọ ológo máa mú ogo sírú. Tó tún jẹ́ kọmọ ológo máa mú ogo mògógóró. Ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò máa lò. Ní pásọ Tàpérè Alexander Ọlọ́rẹ́wájú. KCP Lagos Province 126. Ibi tí sọjí ti máa wáyé. Ní etí Lọmí Odò Ọjà. Ìjà rẹ̀. Jọ̀wọ́ máṣálá ìwá o kí o wá gba ìbùkún rẹ níwájú Olúwa. Wọ́n láyé lẹ́kúnrẹ́rẹ́. Ẹ fẹ́ pásọ Akinlolu sórí nọ́mbà yìí o. 0033805946. Ìgbìmọ̀ ìsọjí lónìí kéde rẹ̀ wípé o. Kájọwọ́ bá Ọlọ́run ológo pàdé. Ohunkóhun má ṣe dààmú ògo wa lórúkọ Olúwa. Ó yá o, ẹ ṣàmì ọ̀rọ̀.
3: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá. Oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o. Àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ. Àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ń tà àwọn alọ́sọ́kótó rèé o lápòṣù kò tó wa lákúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá tún tà bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbé travel, bíi bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó, tàbí àwọn tó fẹ́ rárá tún tà tí wọ́n fẹ́ ra hóṣèès. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena. Torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Onyx Building. building opposite Weber Bank, Adeshida Road, Akure, Tabiki Mabodi Shop, Tomeli Dojikoju First Bank, after Texaco, Pier Ban Lossi Esso, Lakure, Pugani Ferabata, Asho Baggy, Asho Kone Batokone, Tufasho Mode Batom, Mode Baggy, Mode Baggy, Billy Rujibo, Baggy, Bill also day, Emma Puaso, the number 08037453497. Family Arena, Ilisha Babioke, Jonusi, Tosi Shebe, Jonusi Wayne.
4: Signal San Nigeria Limited tun gbede o promo yi galaga ju o gan ti o epin DSTV repetete epin Go TV yanturu ni o ti ship baje 15000 naira pere ni DSTV bayi atagbada ati decoder telembi papopapo ni o ko ja be 15000 naira na si ni Go TV pelu decoder tantana re papopapo ki lo tuku je gbadun awon ikani arima le lo awo pada seyin to kori DSTV ati Go TV demu 15000 naira pere ni DSTV ati Go TV bayi eyi bu ayaya to yoju seyin keyi ilese Signal San Nigeria Limited to ba sumo julo ati gbogbo ile itaja ti won tin ta Go TV ati DSTV lagbegbe re to towo ofa yi bonu won wa ni Signal Strength Office Go TV Yellow Building legba UBA Bank Ajilosun Ado Ekiti number 123 Signal Strength House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati Adjacent Baba Adjacent House Oke Ogun Owo to fi mo Efrem Plaza legba Polaris Bank Ikari Akoko Falaye 0810104 2804 Go TV ati DSTV ti gbopo 15000 naira pere ni majo foru
0: e ka bo pada lati oke lohun ogbona no tutu leyin bembero yin oye ja bere gomina ipinle ondo loki ayeda ti wa lo ti pase ki won se iwadi finifini lori ina omo rara kan eleyi to ba awon sub kan je ni oja sabo ni ilu ore ni joba ibile odigbo isele na lo wa ilojo keji la osu ta wa yi to si ba opolopo sub ati awon eru to wa nu e to je ti awon untaja to baje ninu ati jade ti ebinisa adenia to je akowe eto iroyin fun gomina ti o fi ta na ti fi lede pe ayeda ti wa no se abewu si oja na loni loni lati bojuwo ose ti ina omo rara ohun eleyi to se punch onugbe jade losan tuni ogbona no tutu leyin bemberoyin awon idile ogogo to je elere ori itagi won ti ni ro to juna so to ni pe elere ori itagi on ti dagbere faye oyin awon idile ojimi eleyi to je elere cinema gbelewo ni Taiwo Azan ti gbogbo awon eyan mo si ogogo ni won ti ni ro to juna so to ni wi pe elere ohun o ti gbe mimi to n sapejuwe iroyin ti won gbe kiri gege bi ayederu yin se ni iroyin ayederu ohun na lo gba igboro kan loni leyin ti won ni yin se ni okan lara omo re yi ni Alima Taiwo ti won ni okede iku re leyin ti won ni yin se ni opolopo awon ile iwosan o ti ko inu agbeta ohun ni an ti ni awe ni awon eyan ni won ti ni won ti n soro lori re pe ilori iku re ohun sugbon nigba ti o wa n soro nti e Lima Taiwo o fi ipatari to je omo ogogo na o tun fi ipatari iroyan danu lori pe won ni o ti ku iwe iroyin Vanguard o gbe jade losan oni ogbona no tutu leyin bembe iroyin awon agbebon seku pa oga olopa kan atawon meje mi nipinle Adamawa awon afurasi onisuma mi Boko Haram ni won se ikolu si ilu kan ti won pe ni Gaya nijoba ibile Ong nipinle Adamawa nibi ti won seku pa oga olopa inspector kan ati awon eyan bi meje ikolu ohun na waye to si je pe awon ile meji ni won tun dana suguruguru gege bi iroyin bo se fiye ni en to je alaga ijoba ibile Ong ohun Alhaji Aliyu Sahad o fidi isele omule fawon oniroyin iwe iroyin The Sun onugbe jade losan tuni ogbona no tutu leyin bembe iroyin nipinle Anambra yin se ni awon olopa awon fi kele o fi gba awon afurasi ti won je firindi oke alokolon kigbe won tun ri awon ibon won ri gba lowo won awon olopa nipinle Anambra na ti fi kele o fi gbe afurasi kan to je eni odun mokandini adota to je adigunjale ti won poko re ni Chima Ogumba won ni won tun ri awon ibon to fi mo ota abon won tun ri lowo e nijoba ibile Ariwa Idemili nipinle na en to je agbenso ile ise olopa to Chuku Ikenga o fidi isele o fi mole fawon oniroyin ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀. Mo gba ìpínlẹ̀ Delta lọ. Ọwọ́ ti ba àwọn afurasí kan. Mọ̀ bíi mẹ́jọ ni wọ́n. Nínú àwọn afurasí bíi mọ́kànlá tí wọ́n ni wọ́n sá lọ kúrò ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ Delta. Àwọn ọlọ́pàá nípínlẹ̀ Delta ni wọ́n ti túbọ̀ mú àwọn bíi mẹ́jọ kan tí wọ́n jẹ́ afurasí. Eléyìí tí wọ́n ni wọ́n júbà ehoro kúrò nínú àhámọ́ eléyìí tí wọ́n wà ní Ugeli. Àwọn afurasí ọ̀hún wọn ni àwọn mọ́kànlá ni nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Ani Nedu ti òfìta Labuja. Ó ní ìṣe ni láàrin wákàtí 24 ni àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n ti fi kélé òfin gbé àwọn bíi mẹ́jọ nínú àwọn afurasí ọ̀hún tí wọ́n sá lọ. Ìwé ìròyìn punch onógbe jáde lọ́sàn-án òní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bàbá àgbàlagbà kan ni 54. Ó jí ewúrẹ́ 5. Ọba lòun ọ̀jẹ̀bí nílé ẹjọ́. Ọkùnrin kan ni 54 ló ti káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ nílé ẹjọ́ Magistrate Agekunlu Ibadan lórí ẹ̀sùn pé ó jí àwọn ewúrẹ́ tó wẹ̀ tó tó bíi 100,000 naira. Ìròyìn fi ni pé ó ń ká ọ̀pọ̀ ìrojọ́ lórí ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kan ìlẹ̀dí àpòpọ̀ jíjí fífẹ́ wọ̀ àti wíwa ọkọ̀ lọ́nà àìtọ́. Ìròyìn wá fi yé ni wọ́n bá ní ohun ọ̀mọ̀jẹ̀bí ẹ̀sùn tí wọ́n fi kan ẹni tó jẹ́ olùfisùn iléeṣẹ́ ọlọ́pàá Inspector Funmilayo Igi. Ó sọ fúnlé ẹjọ́ pé afurasí ọ̀hún àtàwọn míì tí wọ́n ti sá lọ ni wọ́n wo ìwà aláabi náà ní agbègbè Sokanlu Ibadan. Wọ́n ní Igi ó sọ dúmọ̀ pé afurasí náà ló jí ewúrẹ́ 5 èyí tó jẹ́ ti ẹnìkan tó pè ní Alhaji Dauda Ọ̀yákójọ. Ìwé ìròyìn Vangard ló gbé jáde lọ́sàn-án tòní. Ìlú Ìbàdàn náà mo sì wà. Iná ọmọ rárá eléyìí tó lọ́mọ̀ sọ́sẹ́ lójọ́ àwọn ṣọ́ọ̀bù kan lu Ìbàdàn. Àjọ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí lórí iná ọmọ rárá kan eléyìí tó jo àwọn ṣọ́ọ̀bù ní agbègbè ní ṣọ́ọ̀bù ọjà Bọ́lá Igè tó wà ní Gbági New Gbági nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Iná ọ̀hún ni wọ́n ní ọ́ bẹ̀rẹ̀ láàjìn nìyí tí ó jẹ́ pé wọ́n sì tètè láǹfààní àti pa. Ìròyìn wá fi yé ni pé ọ̀pọ̀ àwọn ṣọ́ọ̀bù tó wà ní inú ọjà ọ̀hún ó ní iná náà ń lọ fọwọ́ bà pẹ̀lú bí àwọn ẹrù ọjà tí owó ẹ̀tútù ẹgbẹ̀lẹ́gbẹ̀ 1,000,000 naira sì bàjẹ́. Ẹni tó jẹ́ alága àjọ panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ Maruf Akinwande ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó ní kò sí ẹ̀mí kankan tọ́pa tí ó ṣòfò. Ìwé ìròyìn Nigerian Tribune ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà tún rèé láti ìpínlẹ̀ Adamawa ni afurasí ti jẹ́wọ́ lórí bó ṣe ti bẹ́ orí obìnrin kan lẹ́yìn tí wọ́n kọ́ pàdé ní ilé ìtura kan nípínlẹ̀ Adamawa. Ọkùnrin kẹni 37 tí wọ́n ní ó ṣekú pa obìnrin kan tí wọ́n kókọ ẹ̀ ní ọkùnrin ọ̀ní Ali Haruna ló ti sọ bíi òun ṣe bá obìnrin ọ̀hún ní àjọṣepọ̀ tó ìtàn bẹ orí obìnrin náà tí òun sì tún mú ẹ̀jẹ̀ rẹ̀ kọ́lọ́hún ọbọ̀ ṣàánú ni. Haruna ọ̀hún tó yẹ pé wọ́n ní ó ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní Kaleri ní Maiduguri nípínlẹ̀ Borno. Ìyẹn ni ìròyìn fi yé ni wípé ó wu ìwà aláabi náà ní ìpínlẹ̀ Adamawa tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì bá lẹ́yìn tí wọ́n ní ó ṣekú pa obìnrin eléyìí tó gbé lọ sí ilé ìtura nípínlẹ̀ náà. Ọwọ́ bà á ní 14 yìí nígbà tí wọ́n ní wọ́n bẹ orí obìnrin tí wọ́n pè ní Aisha. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ìròyìn eléyìí náà iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi kélé òfin gbé 23 kan tí wọ́n ní wọ́n porúkọ rẹ̀ ní Samuel Akọ́adé èyí tí wọ́n ní ó sá ìyá rẹ̀ ẹni 60 Olúfúnkẹ́ Àmọ̀wó. Wọ́n ní ó sapá nílùú Ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ Òdìgbò. Ìṣẹ̀lẹ̀ yìí ó lọ wáyé ní 16 oṣù tá a wáyé lọ́jọ́ ìsinmi ní ilé olóògbé ọ̀hún tó wà ní Power Line lójú ọ̀nà Ọ̀rẹ́ sí Òkìtìpupa. Iléeṣẹ́ ọlọ́pàá wọn ni ńṣe ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọn ni kódà ńṣe ni wọn ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti dá jìnnìjìnnì lulẹ̀ fáwọn èèyàn lẹ́yìn tí wọ́n ní obìnrin ọ̀hún rí òkú ẹ̀ ìròyìn fi ni wípé ẹ̀nà ni wọ́n rí àdá ọgbẹ́ àdá lára rẹ̀ nígbà tí wọ́n rí òkú rẹ̀ ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn wọ́n ní afurasí ọ̀hún ńlọ sá lọ nígbà tí àwọn ọlọ́pàá dé ṣùgbọ́n tí ọwọ́ pàpà wá bá padà ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá jimá àbáyọ̀mí ó fìdí ìṣẹ̀lẹ̀ òfin múlẹ̀ ìwé ìròyìn vangard òun ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ já fún àwọn èèyàn bíi méjì àbí mẹ́ta láǹfààní 08162549991 hello ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn
5: ọlá ìtọ́ ló ń pè láti kọ̀lé
0: ọyà ń gbọ́ yín
5: irú ẹni tó mú ìyá ẹ̀ tó pàyà ẹ̀ kí ló fẹ́ lọ́dọ̀ ìyá ẹ̀ tó fi mú yàrá ẹ̀ tó fi pàyà ara ẹ̀
0: ọlágbára
5: ó wá lágbára gidi gan báyìí ọlọ́run kó gbà wá lórílẹ̀‐èdè nàìjíríà o
0: àmì ẹ̀ ṣeun o
5: ọ̀sán tó ń ṣẹlẹ̀ kọ́lọ́run kó bá wa mú kúrò lórílẹ̀‐èdè
0: àmì ẹ̀ ṣeun 08162549991 ó gbóná ná
6: ó tutù lẹ́yìn
0: bẹ̀m̀bẹ́ ìròyìn
6: ọkùnkẹ́ ẹ dákun ìmí mo fi gbogbo ìgbà sọ fún àwọn olórí wa ẹ ṣeun tó tọ́ lásìkò tó yẹ ìdájọ́ kú fún èèyàn tó bá pààyàn ìdájọ́ kú fún ẹni tó bá kidnap ṣe rí pé ó ti ń di gbogbo ìgbà wọ́n pa ń bí wọ́n ti mọ̀ pé táwọn bá pa ẹ̀wọ̀n náà lẹ́rẹ̀ẹ́ wọn lọ nígbà téèyàn bá pààyàn tẹ́rẹ̀ lọ sẹ́wọ̀n ẹni jí adìyẹ ẹni tó pa ajá ní títì ẹ ń ṣèdájọ́ kú fún nàìjíríà ibi tẹ́ ẹ̀ ń bá nàìjíríà lọ yókù.
0: ọ̀dà ẹṣin ẹ jẹ́ àwọn ẹnìkan sí ní pápápá 08162549991 ó gbóná ná hello hey, ó ti já ọ̀dà ẹ̀já máa lọ ìyókù yóò di ọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run táàtò máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ òun ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

0: gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ kẹ ẹ gbọrọ lálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olóòtú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ sí number 17B ijero street ìjàpọ estate ní àkúrẹ.
0: ilé ẹkọ st albans university tẹ ń sọ yìí kí ni wọn ń fi àwọn ọmọ rọ mẹ.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì ran àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó mọ tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turn ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ijero street.
1: number 17B fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006399
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adékunlé ọládìjì ló kọ́ mi tẹ́ ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
3: ọ̀nà àbáyọ láti wọlé ìwé gíga st albans university.
4: ẹ kú dédé wòyí o ẹyin tèmi nílùú àkúrẹ èmi fẹmi alágbó ló ń kí yín o ni ona to gba isolo lo ni waju Democracy Park leyin Moshalashi Central Mosque ni ilu Akure ibe la wa nisin e ri office wa pelu sabodo anla tori gbagba e ri ibi to ko Femi Alagbosi ibe la wa e wo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ronise ma bo lojo Femi Alagbo to je pe ososu ninu re baje to wa ni pa kini tu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 0706532683 lekan si 0706532683 awon ogun to poju owo wa nibi ma bo lode mi Femi Alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to laye ojo yen to je pe won ni awo merin marun mefa kan de soju se won laarin won iwo ma bo lodo Femi Alagbo iwo to mo ngba bi Ronaldo tabi Messi ma bo ko wa gba ogun to poju owo lodo Femi Alagbo awon miran won ma jade ni orun lo to bi e meta e merin e marun e mefa uru eleyo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to poju owo lodo emi Femi Alagbo number wa re lekan si 0706532683 iwo okunrin to le gba po lori papa daradara kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi oruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa daradara pelu aya re nile pa lo se munu e ma se dun inu re lo jesu o dara iwo ma bo lodo emi Femi Alagbo awon omiran ati yagbe ni problem won to je pa wo mo tutu fe yagbe bayi kini yan tun jade kino jade kino ba leru lati yagbe aba olo ni pe ka je ka si ma yinbon idi ka de se kini ka si yagbe wo ma bo lodo Femi Alagbo won to fun oni iberu lati ojo pipe ma bo lodo Femi Alagbo tabi won to je pe won se pe kini yo se se kilo de kilo se se lodo olorun ba wo ma bo lodo Femi Alagbo sa ma bo lagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti emuko to se olagbara re to fun oni ifuya to fun oni fokan bale kilode ma bo lodo Femi Alagbo lagbara olorun olorun yo fun oniwoso ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera wo era ro bi awo eyin mi kilo se e leyin ma bo lodo mi Femi Alagbo ni pase ledumare iwo yo ri woso number wa re lekan si 0706532

0: mi help ọkọ mi ní ilé iṣẹ́. À ń retí yín.
1: Bí ìyàwó mi ṣe sọ ni. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ wò pé ẹ̀yin obìnrin ló mọ̀ kan tó ń ṣe obìnrin o. Àwa ọkùnrin náà ló mọ̀ kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa. Ẹ ò rí mi, ẹ dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbò wọn kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbò. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá. Níbo ni ilẹ̀ Haúsá? Mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jàǹfààní Fẹ́mi Alágbò. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ ẹ dúpọ̀ lọ́kàn tẹni pé Fẹ́mi Alágbò aṣẹ́ o, Ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbò kọ́. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Olódùmarè. Gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbò. Àlàáfíà yín kò máa ní di fíafíá o, àmì o.

àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: orin tó pọ̀lọ́pọ̀ àwọn ọ̀dọ́ ń kọ rèé.
1: Ṣùgbọ́n bí adìyẹ àgbébọ̀ bá ń bójú tó rọ̀ mọ́ ẹdìyẹ.
0: Ó yẹ kó rọ̀ mọ́ ẹdìyẹ náà máa wà vigilant and prayerful.
1: Ìdí rèé o ti Prayer Center Church of God Youth.
0: Ṣé tí wàá sí International Youth Conference.
1: Níbi àrágbá yamúyamú ètò.
0: Youth Revive.
1: Ní PCCG.
0: Àyófúre ìdọ̀rẹ̀ Road Àkúrẹ́.
1: Ní 21st to 23rd of August.
0: Ní 10 AM, 3 PM and 11 PM daily.
1: Torí dé ìrẹ́ náà máa bọ̀.
0: Kò wá rí retí ẹ gbà.
1: Tàbí kó o má sì jẹ́ kí èyí tó ti dáa tẹ́lẹ̀ ó bàjẹ́ mọ́.
0: Ẹnu ka ìwé Psalm 119:9.
1: Ẹ rí pé the only way a young person can stay on the path of purity is by living according to the word of God.
0: Àwọn ọ̀rọ̀ kankankanka àti iṣẹ́ ìyanu Olúwa Ọba máa balẹ̀ níbi ètò yìí sá.
1: Àwọn ọ̀dọ́ tó ti wọṣọ ẹ̀mí gẹun ẹ̀mí bobi ẹ̀mí jinlẹ̀ nínú ẹ̀mí Ọlọ́run ló ń bọ̀.
0: Nísì fọlọ́run ṣọ́.
1: Àtẹ̀lé DC ti tẹ̀ ká.
0: Glorious to
1: pẹ̀lú Pastor Victor Olúwamọ́dédé tó jẹ́ o.
0: Bẹ́ẹ̀ ni bàbá wa Samson Olúwamọ́dédé fúnra ẹ̀.
1: General overseer.
0: Yóò fi àdúrà àti wàásù fi tún bí ètò yìí.
1: Ní 21st to 23rd.
0: Youth revived la pé.

0: ọjọ́ kọkàndínlógún oṣù yìí ni gómìnà ìpínlẹ̀ Ondo
1: Excellency
0: Dr. Lucky Orimisan Ayédátiwa
1: máa gbé ọ̀pá àṣẹ fún kábíyèsí
0: ọba Ọmọ́táyọ̀ Ajíṣẹ́gírí Sàrìbí 1
1: gẹ́gẹ́ bí olújìgbà ọ̀fì ìjìgbà
0: ilé ẹ̀kọ́ United Primary School
1: tó wà ní ìlú ìjìgbà ni ètò yìí ti máa wáyé
0: láago mẹ́wàá òwúrọ̀
1: ọba Ọmọ́táyọ̀ Adádé
0: Adéọ̀hún á pẹ́ lórí
1: ọmọ Ajíṣẹ́gírí á gbọ̀pá àṣẹ
0: kò ní dọ̀pá ìyọnu
1: bẹ́ẹ̀ sì ni àṣẹ á pẹ́ lẹ́

0: onedea.ng/luckylight. And take them again, www.ondea.ng/luckylight. Chicken, Lucky Light Initiative, powering the economy of Ondo State, one business at a time.
1: Kábíyèsí, ẹ kú oríire. Ayọ̀ àti ìdùnnú ti wọlé dé sí ilẹ̀ Ìjìgbá tó wà níjọba ìbílẹ̀ Àkúrẹ́ South níbi Kábíyèsí, the Olújìgbá of Ìjìgbá Kingdom, His Royal Majesty Ọba Ọmọ́tayọ̀ Ajíṣegírí Taribi One yóò ṣe máa gorí àpèrè àwọn bàbá rẹ̀ tí wọ́n gbadé àti ọ̀pá àṣẹ ọba látọwọ́ gómìnà wa nípínlẹ̀ Ondo, His Excellency Governor Lucky Orímísàn Ayédàtiwá. Ayẹyẹ ìgbọ̀pá àṣẹ yìí yóò wáyé lọ́jọ́ 19 oṣù kẹjọ ọdún yìí ní United Primary School Ìjìgbá, bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. Lẹ́yìn ayẹyẹ ìgbọ̀pá àṣẹ Kábíyèsí wa, gbogbo ará ìlú yóò jó tẹ̀lé Kábíyèsí tìlù tìfọn lọ sí fin níbi tí wẹ̀jẹ̀ wẹ̀mú yóò ti wáyé. Kábíyèsí
2: ogun jí mi fọ́nà mi báyìí mú kàn tí ìrọ̀sùn tún lè jìgbá ìjìgbá ajá parí ìṣó èjè múlẹ̀lẹ̀ òjì rẹ̀ máa yẹ ó mẹ́ka gbẹ ẹ̀ka ẹ̀dùn ajá káàrí ayá ìyó kòkòkò tó tóun lọ́mọ lórí ṣíṣe ọmọ lè jìgbá rẹ̀ kò wọlé ọ̀pẹ kan ṣoṣo ní mo rí ṣe méjì lódò oko àbá rẹ̀ lè jìgbá o.
1: Adépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, a gbàdúrà pé ìjọba yẹn á pẹ́, á dùn, á tu gbogbo ará ìlú àtàlejò lára. Ìdàgbàsókè àti ìlọsíwájú yóò dé bá ìlú Ìjìgbá lásìkò yín. Ọlọ́run yóò fún yín lọ́gbọ́n, agbára àti àlàáfíà. Àmì papọ̀ Landlord Association ló kéde orúkọ zone mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní Ìjìgbá 2.
3: Ẹ mà kú dédé ìwòyí o. Ètò pàtàkì tó ń ṣe ará ìlú ní àǹfààní ló mà tún dé yìí. Sórí ẹ̀rọ rédíò àdàbà. Ẹ̀yin ju àánú lorúkọ ètò dẹ́ẹ̀. Ó máa ń dá lórí bí a ṣe lè dáàbò bo àwọn ọmọ tí ò lóbìí. Àbáwọn tó kù díẹ̀ káàtó fún. Ẹ wò ó. Bí gbójú tó àwọn ìran tá a wà yìí. Èló lè jẹ́ kí ìran ayé àtẹ̀yí tí ń bọ̀ ó lè rẹ́sẹ̀ tilẹ̀ láti débù torí bí táyà tí ń bẹ lẹ́yìn bá ní ṣòro táyà tíwájú ò ní lè rìn geere mọ́ nítorí ẹ̀ ló fi yẹ kájọ máa gbọ́ ètò yìí ká lè mọ̀ bí tọ́rọ̀ àwọn tó ń gbé lágbègbè wá kù sí àti ipa tí a lè sa láti lè rebuild tàbí restructure àwọn nǹkan tó mẹ́hẹ̀. Ọ̀jọ̀jọ̀ Wednesday ń lètò yìí lórí rédíò àdàbà ní agogo 5:00 ìrọ̀lẹ́. Ìgbìmọ̀ tó ń bójútó iléeṣẹ́ Dorian Home Charity and Social Development tó kalẹ̀ sókè àrò

0: àjọṣepọ̀ ò ní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
4: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
5: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
4: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
6: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
4: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
7: Mami ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
4: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́?
7: Mamadol ni.
4: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
8: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
9: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
5: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
4: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
6: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
4: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
7: Mami ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
4: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́?
7: Mamadol ni.
4: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.

0: ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dolls ṣe fi dùn tí o lè gbàgbé rárá.
1: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
2: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
0: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn.
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣo dẹ́ran tó dùn yẹn lónìí.
0: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
4: Mami ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Ọkọ ṣoṣo ló lè jẹ́.
5: Mama dolls ni.
0: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mama dolls ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mama dolls wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mama dolls lónìí.
6: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

0: One Radio. Adaba FM.
1: Adaba FM.
0: 88.9.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìn tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: àjọṣe wa ò ní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé dé àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.

0: ẹ̀ṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.
1: Fún mi lómi jẹ́ ń dà á yà, Naturopath Kẹ́mi Lumpsum tún ti dórí afẹ́fẹ́, bí rédíò yẹn sádàbà. Kò tí débẹ̀.
2: Awọ̀ nù.
1: Láyù á.
3: Ó tún ti kalẹ̀ ńlẹ̀ yóò lọ́pṣà máa bà wà látẹ́gùn. Ètò tí ń tani lólobó nípa àlera onípò òjìpò kálá bí ó lè bára wa tó pọ̀. Kálẹ̀ wà mẹ́díkálì fi tàǹbóyá tìrì gbẹdẹmukẹ o. Kálẹ̀ wà kándọ̀. Ó yà o ní gbogbo ọjọ́ tí ò ṣe ọjọ́ ṣẹ́gun látago mẹ́fà bọ̀ ságo méje àṣálẹ̀ o. Láfi mọ́ gbọ́ nípa tó lera wa o lẹ́nu Naturopath Kẹ́mi Lumpsum ládàbà. Akupọ́jọ́rìsì tó mójú ewé àtẹ̀gbọ́ ìmọ̀ ìgbà lóde láti fi ṣèwòsàn nílẹ̀ yóò. Ó mọ̀mọ̀ dé o. Kẹ́mi Lumpsum ò mọ̀mọ̀ gbóhùn sókè.
4: Tó bá ti ń di wípé ẹ̀jẹ̀ ò dé apá kan nínú àgọ́ ara wa, ibi tí wàhálà ti máa ń dìde.
1: Ìyẹn nìyẹn. Lumpsum Half Hour on Adaba FM.
3: Ìdojúkọ Ondo State High Court ni wọ́n wà ní gbòòrò Àkúrẹ́ mọ́ lọ́bẹ̀ lọ́gbà wòsàn ní wìtìwìtì.
5: Àtúndé lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ kúrò lẹ káàkiri gbogbo ibi tí atẹ́gùn ètò yìí tó ń fẹ́ dé. Àlàáfíà kọ́lábá yín, àlàáfíà ni. Ètò náà ni ó Lumpsum Half Hour àti iléeṣẹ́ Lumpsum Natural Clinic number 26 Ayégúnlẹ̀ Street títí tó dojúkọ Gate High Court ní ìlú Àkúrẹ́ tọ́lọ́run bá mi fi wà kalẹ̀ sí láti máa fi ewé àti egbò ṣe ìwòsàn fún ọmọ Ádámọ̀ láì ní ètùtù tàbí ẹbọ nínú. Ẹ má débẹ̀ nìkan ló lè sọ bóyá ìyàtọ̀ wà láàrin tàwọn èèbó àti ti ìbílẹ̀ wa tó jẹ́ pé ìwé àtẹ̀gbò pọ́ńbélé ni. Fẹ́mi Ògúndàyìsí lórúkọ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀. Akọni obìnrin tọ́lọ́wọ́n bá mi ń lò tí ò ní ṣíwọ́ lílò wọn àjọ ń bẹ lórí ètò live and direct. Máàmì ẹ bá mi káwọn èèyàn nílé.
6: Ẹ ṣe olótùú. Mo kí gbogbo àwọn tí wọ́n wà nílé tí wọ́n ti fìkàlẹ̀ sí láti gbọ́ ètò wa láti ilé ìwòsàn Lumpsum Natural Clinic nílùú Àkúrẹ́. Ṣé àlàáfíà ni mo bá yín? Àjíǹjára yóò máa jẹ́ ní gbogbo ìgbà. Ẹ tó kú ìtẹ́tù lẹ́kọ fún àkòrí tuntun tí a tún wá ní ti ìrọ̀lẹ́ yìí.
5: Ọ̀sọ̀ọ̀sẹ̀ ló ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Ọ̀rọ̀ mi ní, ìṣe mi ní, wípé ibi tán ti ń lomi, lomi ti ń tán, omi ò tán ní orísun rí. Orísun yẹn ti tún gbé mi ìdé o. Ṣùgbọ́n kẹ́ ẹ tó mọ tọ́píìkì yìí, kẹ́ ẹ lè ráyè pé àwọn tí ò tí ì jòkóó, kẹ́ ẹ lè pè wọ́n torí kì í ṣe ètò téèyàn kan ń dágbọ́. Ẹ já sáré dé òdì kejì ká gbọ́ ìpolówó ọjà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ kú kalẹ̀.

0: tomorrow. Health dey very, very important too. Now be only the winter winter fit hunt to you. If it be what you dey chop, or your body no collect, we are handling it now. Go to your checkup for look some natural health care, and then go introduce you to what you supposed to chop. We go make your body jolla. And they go advise you where. Lopsam na purely natural healthcare center. No, don't yourself. Lopsam Natural Healthcare is at number 26 Ayegunle Street, opposite High Court Gate, Akure, Ondo State, Nigeria. To book an appointment, if you call 0813-857-2168. Lopsam Natural Health Center. Health is worth all. I beg you, stay alive.
1: Àánú ọkọ̀ ń ṣe mí torí àìsàn tó ṣe wọ́n ń lọ ó ń bọ̀. Lẹ́yìn ọ̀pọ̀ ìgbìyànjú àti ìtọ́jú, wọn ò sì mọ tó ń fà á. Ọ̀nà àbáyọ sì wà fún ọ. Gbogbo ẹni tí ò ṣe àyẹ̀wò tó tọ́ àti níbi tó yẹ kò lè ré sì gidi. Ẹni yàn láti ra oògùn fúnra ẹ̀ láì ṣe akọ́ṣẹ́mọṣẹ́ tó yàn fún àìsàn bẹ́ẹ̀ ò lè lọ. Ẹni yẹ kó lo hóró méjì tó ń lo hóró mẹ́ta lẹ́ẹ̀kan náà. Gbogbo aláìsàn tó yẹ kó padà sọ́dọ̀ dókítà lọ fún àyẹ̀wò láti mọ ibi tí ara ẹ̀ yá dé. Ọ̀nà náà fàìsàn mọ̀ ṣe lára rú ẹni bẹ́ẹ̀. Ìwọ tó gbẹ́kẹ̀lé oògùn nílò nìkan. Láì yí ìgbé ayé tó ń gbé tẹ́lẹ̀ padà. O kàn ń bọ́lọ́ọ̀gùn kówó ni. Gbogbo ẹni ṣe àìsàn tí ò lo òṣùwọ̀n oògùn. Akọ́ṣẹ́mọṣẹ́ dókítà kọ fún. Àìsàn bẹ́ẹ̀ náà ò lè lọ́bọ̀rọ̀. Gbogbo ẹni tí ò bá pa àwọn òfin tó rọ̀ mọ́ àìsàn àtàgọ́ ara ẹ̀ mọ́. Olúwa ó máa sin àìsàn bí ẹni sin ẹṣin. Tí ọ̀kan tàbí méjì bá wá kàn ọ́, kò tí ì tán fún ọ. Tètè mọ́ bọ̀ ní Lopsam Natural Clinic, number 26 Ayegunle Street, tó dojúkọ High Court Gate, Àkúrẹ́. Fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ tó bá fẹ́ ṣe àyẹ̀wò, má jẹun kó tó wá. Láàárọ̀ kùtù, kó lè rèé sì tó péye. Telephone 003-817-7268.
2: Ẹni tí ó bá lọ fún àyẹ̀wò àti fi ó ti di national anthem wa, má jẹun kó tó lọ. Ìyá.
3: Ẹ ṣe olótú. Àkòrí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí, ó ní í ṣe pẹ̀lú bí àgọ́ ara wa bó ṣe ń bá wa sọ̀rọ̀. Ǹjẹ́ à ń tẹ́tí sí ọ̀rọ̀ tí àgọ́ ara wa ń bá wa sọ? Ọ̀nà wo ni àgọ́ ara wa fi ń bá wa sọ̀rọ̀? Àwọn ọ̀nà náà ni àwọn àmì tí a máa ń rí tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wa. Ẹni tó bá dẹ̀ fara balẹ̀, wọ́n ní tí ojú bá fara balẹ̀, a rí mu. Ẹni tó bá tẹ́tí sílẹ̀ tó fara balẹ̀, that you are calm, you study, ló máa mọ̀ wípé àgọ́ ara ń sọ̀rọ̀. So your body is talking, are you listening? Òun ni àkòrí tí a fẹ́ sọ. Your body is talking, àgọ́ ara wa ń bá wa sọ̀rọ̀. Ǹjẹ́ à ń tẹ́tí sí ohun tí àgọ́ ara wa ń bá wa sọ? So every signs, gbogbo àwọn àmì, yálà ilé tó ṣe fojú rí ni o, ilé tí ò ṣe fojú rí ni o, ilé tí the way you are feeling, àwọn ọ̀nà tí àgọ́ ara wa tó fi ń bá wa sọ̀rọ̀ nìyẹn. Kò dìgbà tí àgọ́ ara bá bẹ̀rẹ̀ sí ní pe orúkọ wa pé lágbájá Àlàbá Ìdòwú, mò ń bá ẹ sọ̀rọ̀. But when you experience any kind of discomfort,
2: feelings,
3: ìpalára, àbí ohun tí ò bójú mu, àbí ohun tí a nífẹ̀ẹ́ sí, ta bá ti ri wípé ó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara yẹn, ìyẹn ni wípé àgọ́ ara yẹn ó ń bá wa sọ̀rọ̀. Kó tó di wípé àìsàn máa dáyàn kulẹ̀, àbí àìsàn kákọ̀ dédé wáyé, àbí bóyá á mú ẹ̀mí lọ, àbí á gba ìkọlára, á mú ìpalára dé bá ẹ̀yà kan nínú àgọ́ ara, ó ti máa fún wa ní what is called a distress signal. Àwọn àmì ìpalára, ohun tí ò rọrùn, you might have been feeling it, some for 1 year, even more than a year, for months, for weeks. So àìwákọ̀ bí ara sí yẹn, òun ló máa wá ń fà á ní ọ̀pọ̀ ìgbà tó jẹ́ wípé àìsàn á wá ṣe kíni, á wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú àgọ́ ara yẹn. So kò sí àìsàn tó kàn déédé bẹ̀rẹ̀ láì sí wípé ó ti máa ń bá wa sọ̀rọ̀. It better be communicating to us. Ó dàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni. You know, I always buttress my point with proofs. Màá ṣàlàyé in a way that we understand. Ó dà fún àwa tó jẹ́ wípé a ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́. When you look at the dashboard, wájú ọkọ̀ wa níbi steering yẹn, ẹ máa ri wípé oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n kọ síbẹ̀. Àwọn òyìnbó tó ṣe ọkọ̀ ayọ́kẹ́lẹ́, tó ṣe mọ́tò. There are a lot of symbols, signs there.
2: Iná
3: tó máa tàn lóríṣiríṣi. Tó bá di wípé táyà mọ́tò fẹ́ lọ lẹ̀ ń sìn tó ti tó pé kán géèjì táyà, there is a circle sign signal there to ma ko mark bi apostrophe mark now pe ta ma fi mo wi pe ah o se se kiko ninu kaya moto ye boyo ti fe lole maybe it needs to be gauge abi e je ka wo boya maybe the temperature of the car is higher now ari wi pe the harrow for the temperature o ma lo okay boya epo nu moto na tin toko to di wi pe moto ma pa na ta di wi pa epo lo to mo nu e signal ma ti wa ni oju dashboard yen wi pe ah epo yi ti nlo le o ti nlo le so pelu bo se lo le yen opolopo ari ina yen won ni ka si won party won before you know it akọ di wi pe oko ase kini apana awon ami won yi ti a ba ko bi ara si on lo ma nfa ni opo igba ti oko ayokele fi nbaje especially to the latest cars now gbogbo irin ajo ta fe rin ni oye kilometers o awon nkan to wa nwaju ni dashboard moto wa ati mama so fun wa so e je ka wo en to ko dede so wo pe gasket moto n ba pe o ko dede jona o bere si ni ru efi moto n gba na before that the temperature if you look vividly at the dashboard ati mama toka pe the temperature of the car is getting higher than normal be na ni ago ara wa to ba tin de wi pe awon ami loloko ojo kan a rorun sun ni o efori ni o igbasegba ni o awosawo ni o ore mi ni o if they become persistent o wa nsele lore kore lore gbogbo igba sha ni awon nkan won yen nsele to de je wi pe a ni fe si ko de nse wa tele tele awon ona ti ago ara wa to fi n ba wa soro ni e wi pe ewu nbe loko longe fun ara e ewu ni so once you look at the warning signs once you look at the distress signals awon kokoko to je wi pe o sele si wa gbogbo wa la mo sugbon a ka si but by the time we interpret the meaning to us so to ba di wi pe ani efori nsin efori o nse nkan to je wi pe a ko ma wo gbo efori lasan ni. We treated the topic last week on stroke. I saw Roparose. Toba ma shele. O le ti bi efori. O le ti be shele. Oun lo ba di wi pe opolopo ara ni ah efori la so lo de so wu pe oni o. Ah o ko wa di wi pe osubu ko loku mo ko le gbapa ko le gbese. To ba tin di wi pe. So I'm using headache now as number one. Number one distress signal. Number one warning now. To je pe ta ba nla koja fun awa ti a ma ni persistent headache either the front head the back head the center head yala arin ori ni ejo eje ka tete mura ka lo si ile iwosan efori ohun se oro wi pe aisan iba ni koda aisan iba go ohun se nkan to ye ko se wa ka ni ka joko sile that headache now might be pointing to obstruction of blood flow o le ma toka wi pe the amount of oxygenated blood to ye ko koja si ori ni o to on lo fa ti efori yen to fi waye so ta ba ti ri wi pe efori sa ni gbogbo igba abi ori nse yi like big gba teyan to fan sensational feelings abi ari wi pe ori wa mu wa mo egbe eti kan ami to buru jai ni iyen tumo fun wa wipe ago ara wa n ba wa soro wipe ijafara o lewu number 2 is chest pain chest discomfort tabati ru wipe aya n du wa opolopo ani aya ni ki so apa osi won ti ma pa bi to n du won yala apa otun lo n du wa o apa osi ni o arin aya ni o aya lasan ta fenu ba yen awon aisan ta le ma ka lori aya yen on lo to bi mesan. If you have issue with the heart, you will have problem with chest. Boja enlarge heart na ni, amani doju ko pelu heart with the chest. To ba je lungs issue ni, ni pati mimi ni, aya na lo ma mu. To ba je aisan ta mo si, ogbe enu na ni, aya yi na kan na lo ma mu. So how do you now want to identify now? Wi pe ewo go pato lo wa nsele ni aya yen. In fact, if you have too much plaques, cholesterol in the arterial wall, or my obstruct flow of blood from the heart, or she she ko fun wa ni palpitation. Aya yi kan na shi ni. So, fun gbogbo awon to ba je wo pe won ni idojuko ni aya chest, some are even radiating to the upper back. Deje bi ton dun won laya yen ton ma ni kon fowo seyin na, they will still be having the same discomfort. Ki se nkan ti a ma joko sile. So je ka wa en to je wo pe o ti ni idojuko aya yi bayi, o ti lo bi odun marun to ba sha ti ka ogun ra ogun. You know, most of us, our hope is painkiller drugs. Tabasha ti lo gwara riro nkan ya lo le. You are only postponing the issue atubo npakuni, because when you take a pain relief or you ka ogun ra ogun, o sese ko fun wa ni little relief. Little relief ye o ti mu orisun aisan yen kuro, o tubo nlagbara ni inu si. So by the time now to ba ma pada wa, o ma wa ni ona to lagbara.

0: bá tún pọ̀ jù ọ̀tọ̀ ni àbí bóyá ẹ̀yọ́ ò jáde bó ṣe yẹ kó ṣe jáde àbí kó tó di wípé a ti ẹ̀ dìde wípé a fẹ́ lọ ṣe ẹ̀yọ́ ẹ̀yọ́ tí ń ṣe ara ẹ̀ a ti ń ṣe ẹ̀yọ́ yẹn sí ara wa ó léwu lọ́pọ̀lọpọ̀ those are signs and people are battling with all these issues and they sat down at home wọ́n jókòó sílé àwọn àmì wọ̀nyí ó burú jáì ó ṣe é ṣe kó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àrùn kékeré primary level hẹ́mọ̀ tí àrùn bá wà lára tí kòkòrò bá wà lára tí èèyàn ò bá ṣe àbójútó fún ìṣe láma máa lágbára sí so you don't expect somebody who has been battling with it now for years àtẹni tó jẹ́ wípé láàrin ọjọ́ méjì sí bíi ni mo kọ̀ rí wípé bí mo ṣe ń ṣe ẹ̀yọ́ ó ń pọ̀ sí àbí ẹ̀yọ́ mi ò jáde so bó ṣe máa ṣe ìtọ́jú ẹni tó ṣe ṣẹlẹ̀ sí ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ó ti pẹ́ so that is the reason at the end of the day téèyàn bá pẹ́ kó tó lọ ilé ìwòsàn owó tí ọ̀pọ̀lọpọ̀ ò retí láti ná wọn máa wá ná jù bẹ́ẹ̀ because it has been prolonged ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ so when you have issue with urination now yálà ó ń pọ̀ lápọ̀jù ni ó ṣeéṣe kó máa tọ́ka sí àrùn tí a mọ̀ sí ìpàkè fún àwọn ọkùnrin ó ṣeéṣe kó máa tọ́ka sí urinary tract infection ó ṣeéṣe kó máa tọ́ka sí àìsàn tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣeéṣe kó jẹ́ wípé the amount of sodium tó wà nínú ara ó ti pọ̀ lápọ̀jù so don't just be clear torí pé mo ti ń tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ o ti ní àrùn ìtọ̀ ṣúgà nìyẹn kìí ṣe gbogbo àwọn tó bá ní àrùn ìtọ̀ ṣúgà ni wọ́n máa ń ṣe ẹ̀yọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ so identification of your own EU now tí èèyàn mẹ́wàá bá dúró tí àwọn mẹ́wàá wa bá ń sọ̀rọ̀ nípa wípé wọ́n ń ṣe ẹ̀yọ́ ní àṣejù ìyẹn ò túmọ̀ sí wípé nǹkan kan ló fa ti àwọn mẹ́wẹ̀ẹ̀wá so olófidá wípé tá a bá ti rí àwọn àmì wọ̀nyí ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn ká lọ ṣe àyẹ̀wò ara wa ẹ jẹ́ ká wo àwọn tá ní inú ń dùn mí inú ń le nǹkan ń yí káàkiri nínú inú wọn sí looking at inú on a good note àìmọye àwọn ẹ̀yà ara tó lúgọ sí inú yẹn èwo la wá fẹ́ kọjú sí tí èèyàn bá ní àìsàn typhoid ó lè finú dùn yàn fún obìnrin tó ní fibroid ó lè finú dùn ẹni tó ní àìsàn ọgbẹ́ inú ó lè finú dùn and many others so ó dára lọ́pọ̀lọpọ̀ when you experience anything ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́.
1: ọ̀nà ilẹ̀ ti ń gbọ́ láti ìṣẹ́jú bíi ogún sẹ́yìn a padà dojú ọjà ní ìsìn mú sọ́lẹ̀ kan ìwọ tó o bá lẹ́ni tó o fẹ́ràn tó o fẹ́ káìsàn ó dáwó torí n tó kàn yàn kan lè padà kàn ọ́ kí ẹni náà ìṣẹ́jú bíi mẹ́wàá tó ìkú yìí ó sì máa rí nǹkan dìmú ẹja sáré dódì kejì ń bọ̀.
2: kiri àgbáyé ni wọ́n ti mọ̀ pé ìlera lọ́rọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ni ò mọ oúnjẹ àti mímu tó ba lára mu bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ò mọ iṣẹ́ tí àwọn ewébẹ̀ bíi àlùbásà ẹ̀fọ́ tòmátì ń ṣe lára àwọn èso bíi kárọ̀tì ọsàn pineapple ń kọ́ káyì àwọn ewé tá ń ro dànù lẹ́yìn ìkúlé wa yìí fún ìtúsílẹ̀ àti ìlera wa ni gbogbo ẹ̀ di orí rédíò àdàbà 88.9 FM lọ́jọ́jọ́ Tuesday 6:30 to 7 PM níbi tí ẹ ti mọ pàdé obìnrin bí ọkùnrin ni naturopath Kẹ́mi Aládésanmi tó kàwé ńlẹ̀ àti lókè òkun lórí ìtẹ̀wétẹ́gbò tí ò lẹ́bọ̀ àti òtútù ibi tẹ́ ti ní àǹfààní láti mọ ohun tó rú yín lójú nípa ọ̀rọ̀ ìlera yín àti ọ̀nà àbáyọ.
3: This is a health awareness program
2: because health is wealth. Lórí ètò tá a pè ní Lofsan Half Hour ẹ kúkú mẹni tẹ́ ní aláṣẹ Lofsan Natural Clinic ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ni ìtì tó gbójú bóyá ló fẹ́ mọ dátọ lẹ́nu ìgbín lórí rédíò àdàbà yìí
3: 6:30 to 7 PM every Tuesday Lofsan Half Hour proudly sponsored by Lofsan Natural Clinic number 26 Ayégúnlẹ̀ Street opposite High Court Akure.
4: Mu alaikum jama'an Hausawa Lofsan Natural Clinic da yana number 26 Angun Ayegun ne gaban babbar kotun Akure suka kawo mana wannan sako cewa lafiya dukiya ce ziyarcin asibitin Lofsan don duba lafiyan jiki a asibitin Lofsan zaka samu samfuri halitta kamar garlic green pepper powder ginger apple cider oil suna da NGO yi da yana bincika jikin mutum ana bada shawara a asibitin Lofsan game da abin da za a ci za a sha yana da muhimmanci asibitin Lofsan yana da dakin gwaje

0: Olaye kasaye wa ba wa o pelu ebo igbalode mo fe dogun mo fe dogbon alafiya ni koko Olorun gbe wa te bo sile o fun lilo araye eyi temi ni pe londo e je ka se toju ara wa o ka ba le pe laye
1: be ni ilera loogun oro looto lohun ko to ba fe mo nipa ilera ara re kan si Love Sam Natural Health Care ti won wa ni number 26 Ayegunle Street opposite Aiko Second Gate Akure telephone number won 0803 817 7268 ilera ohun loogun oro alafia se koko
0: e je ka se toju ara wa o ka ba le pe laye
2: Alake, ibo lo nyara lo bayi lowuro yi. Ore, oni lojo gbigba bere ajesara ni ileiwosan abele wa. Mo mu omo mi lo gba bere ajesara re ku orun to yo. Se gbogbo igba lomo re yo mo gba bere ajesara ni. Be ni o, mi o le fi ilera omo mi sere. Abere ajesara nda abubu awon omo lo di sawon arun to lewu bi igbona, polio, ikọ fe ati diphtheria. O rorun lati toju omo bayi ju ka ma se itoju arun pelu wo gobo ileyin wa ola. Awon osise ilera na ma ran mi leti akoko lati gba bere ajesara to kan fun omo mi.
3: Gbogbo omo lo leto si abo kuro lowo awon arun ti abere ajesara le dena. Abere ajesara ko lewu o munadoko ofe se ni lawon ile osan labode ladugo re bi o ba ni ibere tabi esun pe wa lori ago 0916 824 5000 ile osan won ese koko health center sumo ojube o ti lero lo o se pataki ki o ma won ile osan na nigbagbo ninu won ki o si lo sibe o ye ja jo sopo mo ile osan ese koko to sumo e nigbagbo ninu won ki o si lo sibe ikede yi won lati odo ile ise ijoba apapo ti nri soro ilera belita masi national primary health care development agency
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
7: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
8: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
6: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
9: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
6: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
9: Mọ́
6: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.

0: Ìjọba àpapọ̀ ṣí ojú òpó lẹ̀ fún ìforúkọsílẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lójú òpó ayélujára. Ṣowòrẹ́ ń pè fún wípé kí ìjọba kó fi òfin sílẹ̀ pé kí àwọn ènìyàn lórílẹ̀-èdè yìí mọ gbìn kí wọ́n sì mọ ta igbó. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́.
1: Adaba
2: 8.9 FM la ń gbọ́.
0: Mínísítà tó ń ṣàkóso olúìlú ilẹ̀ yìí Iyesom Wike ló ti fìgbàgbọ́ rẹ̀ léde wípé kò sí òyìyẹ kan eléyìí tó lè yẹ ìjáwé olúborí ààrẹ Bola Tinubu nínú ètò ìdìbò gbogbogbò tó ń rúbọ gbogbo bọ̀ lọ́dún 2027. Wike pabi ọ̀rọ̀ náà lákòókò tó ń ṣàyẹ̀wò sáwọn agbègbè eléyìí tó mí dáṣẹ̀ríà fún olúìlú ilẹ̀ yìí Abuja àtàgbègbè rẹ̀. Mínísítà ọ̀hún tako ìbẹnu àtẹ́lù táwọn olóṣèlú alátakò kan. Àwọn èèyàn kan sọ káàkiri wípé àrebípa olóṣèlú eléyìí tó kàn fẹ́ káyé fi tipátipá mọ̀ wọ́n ni wọ́n. Ó fi kún wípé àràǹbádá ẹkùn ó ní iṣẹ́ àkànṣe eléyìí tààrẹ Bola Tinubu ń ṣe lọ́wọ́lọ́wọ́ bí ò bá sì jọjú tó kólóńgì ní àwọn tó kù náà kó lọ dá tiẹ̀ pa. Gẹ́gẹ́ bí Wike ti sọ, ó jẹ́ kudì mímọ̀ wípé àwọn ọ̀rọ̀ eléyìí tó ń lọ lójú òpó móhùnmáwòrán àti lójú òpó ayélujára tako ìṣèjọba ààrẹ Bola Tinubu. Ó ní kò ní yẹpẹrẹ àwọn àṣeyọrí ààrẹ lórí ohun amáyémọ́gbà rọrùn àtàwọn nǹkan míì táàrẹ gùn lé. Ó fẹ̀sùn kan àwọn olóṣèlú alátakò wípé àwọn gangan ni wọ́n ń dagbóró tí wọ́n sì ń ṣàmúlò àwọn ìpèníjà kọ̀ọ̀kan láwùjọ láti lè mọ fi ṣe àwọn ènìyàn lọ́kàn. Wike fi kún wípé gbogbo irú ìgbìyànjú bẹ́ẹ̀ ó ní kò mọ lè ronú alẹ́ torí wípé àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lóye nípa àwọn àṣeyọrí tí ìṣèjọba ààrẹ Bola Tinubu ń ṣe àtàwọn ìdàgbàsókè amáyémúgbà rọrùn rẹ̀ tó gùn lé. Ìjọba àpapọ̀ ti ṣí ojú òpó ìforúkọsílẹ̀ fún ètò ìrónilágbára lójú òpó ayélujára eléyìí tí ó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀fẹ́ láti lè ní ìdánilẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọwọ́ kan tàbí míì eléyìí tí ó sì jẹ́ ọ̀fẹ́ káwọn ènìyàn lè jẹ nínú oore ọ̀fẹ́ tọrọ ajé ojú òpó ayélujára tó mú wá. Ìforúkọsílẹ̀ ọ̀hún eléyìí tó wà lójú òpó iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń bójútó ètò ẹ̀kọ́ òun ló ti ṣí sílẹ̀ báyìí fáwọn orílẹ̀-èdè Nàìjíríà láti ṣẹ̀dá ibùdó wọn lójú òpó náà kí wọ́n sì lè bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lójú ẹsẹ̀. Ètò náà tí ìjọba àpapọ̀ tó ṣagbátẹrù ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti lè fagbára rú àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí àwọn oore ọ̀fẹ́ kan eléyìí tó ń jẹyọ nínú ọrọ̀ ajé ojú òpó ayélujára àti láti lè ní iṣẹ́ ọwọ́ kan tàbí míì. Bó ṣe jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ ta wà yìí ó lé ní 22,000 àwọn ènìyàn ó ní wọ́n ti ṣe ìforúkọsílẹ̀. Ìròyìn jẹ́ kò di mímọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ó ní yóò ṣàkóso àwọn ìmọ̀ ẹ̀rọ àti ìdánilẹ́kọ̀ọ́ nípa artificial intelligence AI cyber security ìyẹn ààbò lójú òpó ayélujára ìṣẹ̀dá software ìyẹn software development cloud technology financial technology àti IT automation. Àwọn ènìyàn tí wọ́n bá forúkọsílẹ̀ ọ̀hún ó ní wọn yóò ṣe àmúlò nọ́mbà ìdánimọ̀ torílẹ̀-èdè yìí pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó já geere. Bákan náà ni gbàgbọ́ wà wípé wọn yóò parí ìforúkọsílẹ̀ wọn tí wọn yóò sì ṣe àyẹ̀wò ráńpẹ́ fún wọn kó tó péré wọn ó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́. Ìjọba àpapọ̀ ń ló ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn ènìyàn mẹ́tàlélọ́gọ́rin míì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣetán báyìí láti gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú ti Murtala Mohammed tó wà Lẹ́kọ̀ọ́. Ìyẹn ni ọjọ́rùú ti ṣe ọjọ́ 19 oṣù kẹjọ tó ta wà yìí láti South Africa. Agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń bójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Kẹ́mi Ebimfa ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn náà ó ní wọn yóò wọlé sílẹ̀ yìí pẹ̀lú ṣíṣàmúlò ọkọ̀ ojú òfurufú South Africa Airways. Iléeṣẹ́ ọ̀hún ni àwọn ẹlẹ́yinjú àánú kan láwùjọ ilẹ̀ mi darí láti sanwó ìwé ìrìn àjò padà wálé àwọn onítọ̀hún. Ó dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ènìyàn náà lórúkọ ìjọba àpapọ̀. Ìgbésẹ̀ ọ̀hún ni ló tẹ̀lé bí ìjọba àpapọ̀ bó ti ṣe parí ìforúkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n finúfíndọ̀ sọ wípé àwọn ń padà bọ̀ wálé lẹ́yìn tí wọ́n ti kó 384,000 ìyẹn 1,490 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wálé láti South Africa ṣáájú látàrí ọ̀ràn kóníléorele eléyìí tó gogò ní South Africa náà. Lọ́wọ́lọ́wọ́ báyìí ènìyàn 83 ìyẹn 83 òun ni wọn yóò gúnlẹ̀ sípínlẹ̀ Èkó lọ́la ti ṣe ọjọ́rùú. aja afetomo niyan ni to je omoye fun pare ninu egbe oselo ne ka marun yen African Actor Congress omoye lesore nlo ti benu atelu ajo to ndagboro mo tita gbigbin ati ilokulogun loro nile yi NDLEA lori bi won ti se ba oko igbo kan je nipinle Edo sore lo benu atelu ajo na fun bi ba oko igbo na je o je ko di mimo bi pe igbo ohun lo le dakun idagbasoke oro aje ile yi o si je ko di mimo bi pe ki se ru akoko torilede yi nkoju ise ati osi ndo ye ki won ma gbe iru igbese be sowore soro obula oni ba ti se lawe o loro igbo enikan o gbodo yan ana re lodi bo ti se kesi ijoba apapo lati gbese le igbese bi ba oko igbo je oni kaka be nse lo ye ki ijoba ko fi ofin le wipe kawon eniyan ki won mo gbe igbo ohun sugbon ko se agbekale ilana ti yo sakoso bawon eniyan bi won yo ti se mo ka igbo na sowore le wa je ko di mimo wi pe orilede Nigeria ni yo ja anfani lanla ninu i oro igbo ohun bi won ba le so di ase lati mo ta ati lati mo gbin o je ko di mimo wi pe ijoba kan ni lo lati se agbekale agbon iwadi ati pipese ise eleyi ti o si mo ti pase be mo wo wole forilede yi bo se je bi pe awon anfani kokan wa nbe to le se ilera eniyan lanfani nlanla bi ijoba apapo ba boju wo dada o salaye ilana biba oko igbo je eleyi to nlo lowo gege bi ohun to ti ye ki awon omo orilede yi ati ijoba ki won fi seyin igbegun ti se fi so tori bi pe oko igbo ohun ni yo mu ori ofe nlanla ba oro aje orilede Nigeria bi won ba le da ile ise fun so oro sowore ohun in lo waye bi ajo NDLEA bo ti se kena gbogbogun titita ati gbigbin igbo jake jado orilede Nigeria. Gomina ipinle Rivers Siminlaye Fubara nlo ti mo da awon olugbe ipinle na loju wipe gbogbo awon ise akanse eleyi ti isejoba awon togun le ohun ni won yo pari nigbati ohun ba kuro ni ofisi tan. Fubara fi afokantan re lede wipe enikeni ti o ba gba ijoba na lowo ohun ni yo pari awon ise akanse na bo se je wipe ilana kan soso ohun ni won yo gba lati ma se isakoso ipinle na siwaju ati siwaju si. Gomina ni agbata lokan n loro awon ise akanse na yo mo je eleyi to ni eni to n ba nle ni o tori wipe idagbasoke ipinle Rivers n lo gbodo je eleyi tawon ti won ba n sejoba gbodo mo wo gege bi ohun to kan gba ati wipe pipari awon ise akanse to ba wa nile latowo isejoba to ba logba saju ni yo je okokodo loka awon eniyan to ba sese n doripo. Fubara je ko di mimo wipe eni ti yo gbapo leyin ohun ohun lo nigbagbo wipe ko ni duro lori awon sakase eleyi ti sejoba ngun le o si fi lede wipe egbe oselu to nwa ohun oni ko ni je kaye ko ni ra fawon eniyan ipinle Rivers. Bi ajo panapana ti ipinle Anambra bo ti se tete sase oran ina kan eleyi ti ibaseyo latari oko ajagbe elepo eleyi to subu nipinle Oka n lo mu ki ina ko mo ba agbegbe na je. Eni to je adari fun ajo panapana nipinle na Chukwudi Chiketa je ko di mimo wipe isele ohun sele bi oko ajagbe na bo ti se takiti lopolopo iyen ni enu bode Agu Oka. Chiketa salaye re wipe oko ajagbe ohun n lo takiti latari isele ijaba oju popo eleyi to si ba opolopo nkan je bi eponu re ti se ndana loju popo. O fi kan wipe ko si oran kankan to sele latari oran na enikan ko se lese be ni nana ko si seyo latari igbese eleyi ti won tete gbe. Agbarijo awon ile eko giga nipinle Gombe ni won ti fun ijoba ipinle na ni gbedeke ojo merinla lati tete mu adehun won se lori sisan ajele owo osu owo igbega oro igbega ati awon ohun igbaye gbadun awon osise nile eko giga to je ti ijoba nipinle na. Ajo ni asoro ja bi ija oja n lawon o foro na da bi ojo osini ti awon bi ti ijoba ipinle na ko ba tete gbe igbese kiakia lati le yanju oran to fa ibo si ariwo oja won. Won ni koba ogbo koba oto tawon wi tele ori awon ori aran awon lo mo gbe ko ba kun gbe oro o nbe lodo oko awon. Oro na lo lade leyin ipade kan ti won jo se papo ni ni lu Gombe. Ajo ohun in lo sakonu awon osise ile eko giga eleyi to je olukoni atawon ti won ki se olukoni lawon college ati ile eko gbogbo ni se to wa nipinle na ajo onje kodi mimo bi pe igbiyanju gomina muhammadu yaya en lawon mo ri lati le mu idagbasoke ba awon ile eko giga sugbon opolopo awon kan lo si wa nle fun ijoba ipinle na lati se ti won si nkoyin si ewe ijoba ipinle kebi en lo ti buwo lu sisan 182 million ole iyan 172 million naira ole owo lati le fi san ajele owo ajemona fun awon osise nile eko giga fasiti onimero ati ti science Abdullahi Fodio idagbasoke ohun lo tele gbedeke ojo eleyi ti egbe awon osise ni ile eko giga na ti won fi lede fun ijoba ipinle ohun eni to je commissioner to mbojuto eto eko ile eko giga nipele ohun Isatunga nlo foro na lede ninu ipade oniroyin kan to waye ni Benin kebi to gaja kodi memo wi pe gomina Nasir Idris nlo buwo lo sisan owo ohun to si ni se pelu gbogbo awon ajele eleyi ti ijoba ipinle ohun to ti fi nda wa lagara tele tele ri be ba se ndara po mo wa iroyin asale le ngbe lowo lati le se adaba 88.9 fm akure baba padade a mo je kodi memo fun yin bo ti se nlo nile okere lagba awon amuludun ati tere idaraya e mo yiko nbe adaba yi wuye.
1: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
5: Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí ẹ̀yin dà Red Granite ti kọ́rẹ́ dé o. Are you a state civil servant and in need of a payday loan to manage your urgent expenses? Red Granite, a modern financial services company, is much ready to offer civil servants quick payday loan. You can get a salary loan with up to 24 months repayment. Gbogbo òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí ìrọ̀rùn lágbà nílé iṣẹ́ Red Granite mú wá o. Wọ́n ní o lè gba loan fún ìrànwọ́ bùkátà rẹ bí owó ilé, owó ilé ìwé ọmọ, ìgbòkègbodò ọkọ̀, títítorí ìgbáyé gbádùn ara ẹni. O sì láǹfààní láti san lóòrùn rẹ díẹ̀díẹ̀ fóṣù mẹ́rìnlélógún. Affordable interest rate, èlé chípẹ́ni tí ò kọ́ nílé egun ẹ̀yìn. Ṣé rí kó rọrùn fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ nìkan ni o. Nọ́mbà ìdánimọ̀ rẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba nìkan ló nílò. Civil servant employee number. For instant application and further inquiries, visit Red Granite office at number 1 Ademola Adesida Street, Edo Lodge, Okejebu, Ijapu area, Akure, Ondo State. On Instagram at redgranite.africa. You can as well call 0813-823-2150. Urgent expenses made easy.

0: wọn tún bẹrẹ n ò lè ṣe aláìmọpanilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orílà mọlẹbí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadọ̀ ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
4: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
5: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
3: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
6: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
3: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
7: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
3: Ọkọ̀ ṣoṣo ló lè jẹ́.
7: Mamadọ̀ ni.
3: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadọ̀ lónìí.
8: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
9: Mo ń gbádùn àdàbà.
10: Mo ń gbádùn àdàbà.
9: Mo ń gbádùn àdàbà.
10: Mo ń gbádùn àdàbà.

0: ọkàn rẹ dá níyàn rere kan á sì jẹ tiẹ tó jẹ pé ibi tó bá wà nbẹ gan náà láyé ó ti máa fi rewọ wá síbẹ ojú kan ká ṣẹbọ náà ní kan ká ojú kẹrẹ náà ní kúkú ń san èrè ojú kan lókùrùkùrù lókùrùkùrù ti ń ṣayé tí ẹyìn o gbọ́ mi dáadáa o ẹkùn kì í jẹrán kàsí ojoojúmọ́ ló yẹ kóore tuntun mọ wọlé tó wá tó bá mọ gbogbo ọgbà ló yẹ kí àwọn nǹkan tuntun tuntun máa wọlé tó wá tó bá ti já sí i àtòjú àtẹrùn ilé alákẹ̀kẹ́ gbẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló yẹ kí ìrìn àjò ayé rẹ ó rí kò mọ́ fi ìgbà kan táwọ́ náà kọ́wọ́ rẹ ó mọ́ fi ìgbà kan kan ìsàlẹ̀ àpò kò mọ́ tàràkà kó o tó rí jẹ̀rí mu kò kọ́lé nù rọ̀rùn kó o rọkọ̀ bọ̀bìnrin nù rọ̀rùn bẹ́ẹ̀ ni kó o sì ṣe ohun gbogbo láì ní ìnilára kan.
1: ọ̀rẹ́ ò sí o afọlọ́bọ̀.
0: o tún gbọ́ bí wọ́n ti wí ni. wọ́n ní ọ̀nà òní dígágá dígàgà kí adìyẹ orí àbáwọ́mọ́ lànà débi ẹyin tiẹ̀. tiẹ̀ náà lè rí bẹ́ẹ̀ kì í ṣadìyẹ nìkan.
1: ọ̀rẹ́ ò sí o afọlọ́bọ̀.
0: kò jẹ́ wípé gbogbo ọ̀nà àti àsìkò oní olóore àti aláàánú yóò mọ wọ rí yóò mọ lànà débi tó bá wà. àṣírí ńlá ni èyí ni tí kì í mú ebi tó fi ń pawọ́ rí wọn dalẹ́. àṣírí ìkọ̀kọ̀ ni tí kì í jẹ́ kébi ó pọ̀ ní wàràkà dọ̀sán. àṣírí ìṣẹ̀ǹbáyé ni ó sì ń bẹ tí kì í jẹ́ kí ebi ó pa lárìn káàdù. ó dá ìwọ rẹ stop ṣe bẹẹ má sùn tẹtẹrẹ ni mò ń sọrọ fún ẹ o gbèsè sókè gbé bọ́ọ̀dì pàápàá gbà mú òtọ́bà ojúlówó àṣírí gangan ni kó wá kó sì rí díẹ kí wọn náà kó o bá lè bẹgbẹ pé ni o nítorí ẹni tí ò bá mọ bí ẹgbẹ rẹ ti là yóò kàn sáré kú dànùdànù. òun ni mo fi ń sọ fún ẹ pé ọgbọ́n bẹ èèyàn sì wà ọgbọ́n bẹ èèyàn kù sí àyíbìkan àwọn èèyàn tán ní ìdí àṣírí ńlá èyí ni tí ń sọ ní ìdí pẹ́sì láwùjọ dání àbí wo tiẹ̀ mọ̀ ni pé a kì í fewé kéwé joyè lẹ́yìn àkókò dúdú wù mí pupa wù mí ó náà ní í ṣe ti ìwéré njéje. ọ̀rẹ́ ìrìn àjò wà tó lè lò tó lè rìn tó fi jẹ́ pé gbogbo ohun tó bá gbé dání báyìí yóò mọ ta wàràwàrà ń bí ọjà tó fi jẹ́ pé ibi ọ̀gbágbá tiẹ̀ bá gbọ́jà sí ibẹ̀ náà nìkan lẹ́yọ kóòtù mọ́ náà.
1: kí ló ṣẹlẹ̀ láàyè.
0: tó sì jẹ́ pé iṣẹ́ àti ìwà rẹ nìkan òun náà la yóò mọ fẹ́ tí wọ́n sì mọ ṣàfẹ́rí rẹ̀.
1: ayé aláìṣẹ́ dojú kí ló.
0: ó jẹ́ pé tó o bá tí ì dáwùjọ àwùjọ ò tí ì ní dùn.
1: ṣẹlẹ̀ láàyè táyé.
0: ọ̀rọ̀ rẹ̀ á wá di bá òrígun wa ò gbúdọ̀ ṣẹ́ bọ́.
1: aláìṣẹ́
0: dojú. báwo ra kàlà ò gbúdọ̀ ṣòro.
1: elédùà gbà.
0: báwo ro dídarí ẹlẹ́wọ̀ ẹnìkan kì í rú gbàjẹ́ wọlé o. wọ́n ní ìgbani ẹranko.

0: su. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.
1: Wa alaikum salam.
0: Ọpẹ ni fun Ọlọ́run. Ọba ọgá àgbà. Ọba tó gbogbo ètò. Ẹnìkan ò létò ètò bí Ọlọ́run. Ọba ètò l'Ọlọ́run. Ẹwo bi tó tu àárọ̀ sí, ẹwo bi tó tu ọ̀sán sí. Bákan náà ló tu alẹ́sàyè ẹ̀ kò yí padà. Ọlọ́run ọba yìí náà lọ́ba tí ń lo àṣẹ. Àṣẹ tó sì fún ṣé òyà yìí ọkọ oṣù ọkọ àjẹ́dá ń lò lọ́wọ́ yìí. Oòrùn ẹ̀ la fi ń ṣaṣọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwọ́ tó ń gbọ́rọ̀ mi lénìí. Ó ṣe é ṣe náà tíwọ náà bá nígbàgbọ́ sọ̀rọ̀ Ọlọ́run wọ́n fi rewọ́ orí. Lẹ́nu ibi tí a tún bẹ̀rẹ̀ sí lé ọdún tá a ṣẹ̀ wọ̀ nísìnyìí. Ọlọ́run o, jẹ́ kán fi rewá mi rí. Kán fi rewá mi rí, ìwọ náà sọ bẹ́ẹ̀ fúnra ara rẹ̀. Lẹ́nu ìgbà tí a sọ pé happy new year, ẹ̀yin náà sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ṣoríire Ọlọ́run mọ̀ká wa mẹ́ni tí ó ṣorí ibú. Àlùbáríkà aláìnábì lọ́dọ̀ Ọlọ́run. Èmi ṣèkí yáyí akóredé sọ́jìlì tí yóò rí ọkọ oṣù ọkọ àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ ni mò ń sọ̀rọ̀ ni mò ń ṣàdúrà fún yín. Ìwọ di odi orí rẹ mi pé orí tí mo mú wáyé ò máa tako mi. Orí tí mo mú wáyé ò máa tako mi o. Orísun la ẹ̀mọ́nà ló máa fi jọba. Orí Yusuf ló máa fi jọba. Ó fún ṣéhù yáàyè ní kúfàyà kùnú. Màá ṣe lẹ́sù lẹ́yìn mi ṣe tèmi ní ire. Gbogbo aláǹparu ọlọ́jọ́ orí pé ọdún bọ̀ ọdún tuntun dé tuntun kò yá lọ nísìn. Ọ̀pọ̀lọpọ̀ ti mú nọ́mbà tèmi náà mi ò ní mú nọ́mbà òsì mi ní mú nọ́mbà àdánù. Wọ́n náà sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ nọ́mbà oríire lẹ́ẹ̀mú lọ́dún ìwọ́n fìre wọ orí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń ta lọ́rẹ̀ oríire ń sìn tán gbé mọ́tò fún tán fún ní kọ́kọ́rọ́ ilé ẹ lọ ṣe báyìí ó ti máa rí fún wọn náà nìyẹn àmọ́ ó wá jí báyìí ó gbéra ó dìde húyà pé lọ́dún ìkí ọlọ́jẹ́ kí tèmi ó jọrí sí dáadáa kí n kan fìre wá mi rí kán fún mi ní appointment tó ní láàrí tó lálùbáríkà kí promise avail kó má ṣẹlẹ̀ sí mi má kí ìjákulẹ̀ ó má ṣẹlẹ̀ sí mi má kí n rí kádàrá mi lò kí n rógò mi lò inshallah bó ti ń bẹ lọ́hùn bó ti ń ṣe yá lọ kó máa ṣe yá àyàsẹ̀ kò súnmọ́ àwọn ẹni ọlọ́run kò súnmọ́ àwọn tí ọlọ́run gbà fún má dagun la sọ̀rọ̀ ara rẹ̀ torí pé bó bá dagun la ọlọ́run kan ọba àgunlá ni yóò máa wo èèyàn níran ni torí náà ńkọ àsìkò tó kẹ́dìde 2025 tá a wà yìí ọlọ́run yóò rọrùn fún gbogbo wa má jó ne wá lára gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́rọ̀ mi ńlẹ̀ yorùbá yorùbá ni haúsá ni egbira ni gara ni yo egbira gbogbo anybody to ba n gboro mi leni ọlọ́run jẹ́ kan fi re wá wa rí àlùbáríkà aláìnábì lọ́dọ̀ ọlọ́run tó náà kọ́ ṣéèkì yáyà akóredé sọ́jìlì tí yúrì ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ ẹni tá à ń lé bọ̀ tí ń lé ara iwájú ọ̀pọ̀ ogun sọmọ gàlégàlé iná jorókò tewétewé àgbàdá olóòsàn òfìsì kálámù abikogo onímọ̀lẹ̀rọ̀ kòkó tadáwà mo ti wà lẹ́kọ̀ọ́ báyìí kẹ máa bọ̀ anybody gbogbo ẹ̀yìn tẹ́ ti pè mí láti ká tó sọ ọdún tí mo sọ pé tó ẹ fún à ń bọ̀ lógo tọlọ́run ẹ máa bọ̀ àsìkò ti tó kíri ayé ó tẹ̀yìn lọ́wọ́ kan fi re wa yin rí lọ́dún inshallah bó dẹ̀ ṣe máa rí nìyẹn. wá tara ṣẹ̀ṣẹ̀ kó dìde báyìí kọ́rọ̀ rẹ̀ bẹ̀ sí ń dayọ̀ torí pé ọlọ́run ló fún ló fi ṣe ìran wa kì í ṣe tàbí ṣùgbọ́n ó kúrò ní dẹ̀ǹsẹ̀ jẹ́ kí n taná kárí ọkọ̀ ọlọ́run tí ìpè kádàrà ń tọ̀ ń jáde ni ìwọ náà tó ní problem tó sì ń gbọ́rọ̀ mi tó ń gbọ́ sí kí á yìí lọ́tún lọ́sì ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ ni tá ń lé bọ̀ tí ń lé ara iwájú ọ̀pọ̀ ogun sọmọ gàlégàlégàlé iná ń jorókò tewétewé àgbàdá olóòsàn òfìsì kálámù abikoko olúmọ̀rẹ̀rọ̀ kòkó tàdáwà owó ọlọ́run ló gbé ni ga àṣẹ ọlọ́run ti dé báyìí ìwọ tó oníṣòro ọlọ́run bọ̀ kakú ìwọ tí wọ́n ń dà láàmú tí àwọn tẹ́rìsì ń dà láàmú tí àwọn àjẹ́ ń dà láàmú tó hàn jẹ́ kó rójú tú ọ̀rọ̀ ara rẹ tó o lákòjọ tó o ṣàṣeyọrí tó ń gba ògo rẹ lójú àlára tó ń lu ọ ní bàmbàm àṣẹ ọlọ́run dé láti tú ọ lẹ̀ ń wá fi rewọ́ orí gbogbo ọ̀nà rẹ tó dàrú yóò bẹ̀ sí tò àlùbáríkà aláìnábì lọ́dọ̀ ọlọ́run ṣéèkì yáyà akóredé mo wà ń lo èkó mo wà ní ẹgbẹ́ dá ní àwòrìsì number 12 gbogbo bikíbi tó bá ti ń bọ̀ sá máa pè nọ́mbà tó bá ti ń pè nọ́mbà tá a máa pè fún ọ yìí iwo ma kia ma direct ye to ba ti gboro to leti igbo to si ni okan gbigba to ni gbagbo re logo to olohun won o je yan won si fi rewo riwo je yan gbugbun kan tan waye wa se lo si ni rorun albaraka la nabi lodo olohun ma sha Allah la quwwata illa billahi ulasi irati la se fun yin o ko le mo bona ona to gbigba adua lo je ko se ya la ko se ya ya se ko ba le roju tu oro ara kan le fi rewo wa
1: ma sha ya tawi ama lahu jumala faliyata izine lahu fi dariki ya jamala
0: shegi aya ko ni ta ojili turi oko so ko aje ona male mi ni mo soro fun yin ani ta lebo tin le ara waju opo ogun so mo gale gale ina njo oko tewe tewe agbada olohun se ofise kalamu afi koko nu mo le koko tadawa bo se je to on sise bi en to on jeje liri na ki sara e awon kan soriire latara wa ti o lohun ka o ke mi yiyan lo ti soriire to ti dide ta ti be olohun fun to olohun ti lana fun to ti ri se awon ti di olowo yi ta awon mo eniyan ti je ko mi niyan re o je eyan yi e won na sadua le won lori kona re ba le la kan le fi re wo ori gbogbo eyan ma ri re gba awon bo ba de be won foju po re bo ba nwa se won ni jo orise bo ba da le se le won awon eyan ni ya be abi ise to n se to n do lo si na la won kan se tan fi n lowo yi eda ku tori olohun o le ro olohun soju eyan lori emi wa lara awon to olohun ran wa lori lede lati tu osile lati pe ko ri ona abayo kan le ma fi re wo ri tori na nko asiko to edide le sheki yayi akore ni soju le tuju ro ko soko age mo wa leko ni egbeda ni award is number 12 to ba jimbo ma pe number mi ko tu jade nle to ba ti mo egbeda awori si number 2 mo wa ni bi leko alaji bus stop leko legbeda nbe wallahi de ko wa so don ko ka ba ma afita ni ya ro ba da oloku
2: wallahi
0: awa si baba nka
1: opa ta lohun fun musa to fi pa se o lo fun se

0: Samsung phone for any of our M Copper shop where they near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M Copper. Own now now. Pay small small.
1: Ẹyin olùgbé ìpínlẹ̀ Ondo, ìlera lóògùn ọ̀rọ̀, ìmọ́tótó àyíká ló lè dènà àìsàn tí ń gbé ní ṣọ́lẹ̀ tí ń gbowó lọ́wọ́ ẹni. Lára àwọn àìsàn yìí ní bá ọ̀rẹ́ rẹ̀ tá a mọ̀ sí Lassa Fever jẹ́, tí wàá di ìjìnlẹ̀ sì fi hàn pé bí eku tó ní kòkòrò Lassa bá lè ṣẹ̀yọ́ sóhun tẹnu oúnjẹ, èyí lè jẹ́ kí irú ẹni tó jẹ oúnjẹ bẹ́ẹ̀ ó fara káàsà àìsàn náà. Tí irú ẹni bẹ́ẹ̀ bá tún fara kan ẹlòmíì, yóò tún ràn án. Ọ̀nà kan gbòógì láti dabọ̀ àjàkálẹ̀ àìsàn ibà Lassa ni láti pẹ̀gbímọ́ lọ́nà tó tọ́, gbogbo pàǹtí, oúnjẹ àjẹkù, ike tàbí ọ̀rá omi tó fi mọ́ gbogbo nǹkan àlòkù ní káṣe lọ́jọ̀ síbi táwọn ọkọ̀ kọ́lẹ̀ kódọ̀ tí ìjọba ti lè kó wọn nílànà akọ́ṣẹ́mọṣẹ́ èyí nìkan kọ́ o. Gbogbo igbó tó wà láyìíká ni ká gbé, kó má ṣe jẹ́ bí ìsádi fún eku, kó má sì ṣe di ibùdó ìdalẹ̀ sí tí kò gbori ọ̀fẹ́ ìjọba. Ẹ jẹ́ ká kóraró nípa mímọ sá gàárì láfú tàbí kúkúrú sórísá láì bójútó. Ó léwu púpọ̀ nípa wíwà nílera pípé láfilé ìgbádùn ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká lè bọ́ lọ́wọ́ àìsàn Lassa Fever. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Kọmíṣánà fọ́rọ̀ ìlera nípínlẹ̀ Ondo, Dókítà Banji Ajaka.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: What?
5: Aww. My love, wetin happen?
4: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
4: So all those things don't already their house?
5: Abba, since last month.
4: Ah, pastor, continue the wedding.
6: Yay! Walk God up, talk together.
5: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
7: Visit us at Danco Plaza at Jiloson, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road at Doikiti. Please call 0707-484-3351.
8: CityCare! Pay small, small. Live BB!
9: Oni ga oro meme yoko.
10: Amojo jina iwa agbe masun lagbeje.
11: Odun yi jesu ipogun ayo wole ge were.
10: Odun ba ti dun a ri nkan ajodun ni ipogun. Odun wa dun. Eyi ni ipogun ayo community council labi alaga Oladele Adesani Joseph.
11: Ati igbakeji re iyafin Olurami Ogunloye.
10: Jafin kika kabiyesi His Royal Highness Oba Rafael Ojo ati gbogbo omo ilu ipogun won ni aku odun yi jesu to ma waye lojo Saturday ojo ìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣù yìí nílùú ìpogun a ò ní rí kú ọ̀dọ́ ìdàgbàsókè yóò máa bá wa báwọn tó wà nílé ni àtàwọn tó wà lẹ́yìn òde ibi ò ní bá wa nípogun ó dókèrè. Alága ìpogun Ayo Community Council Ọládélé Adésanmi ó ní àṣẹ yìí ṣàmọ́dún.
12: Ọmọ Aloisode
13: ayé lárinlé o.
12: Aloisode
13: ayé lárinlé.
12: Adápogunmọ̀ Aloisode ayé lárinlé.
14: Ọ̀nàrẹ́bù ní sáà yìí tí ohun gbogbo ń àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílàga ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn ọ̀nàrẹ́bù. Ṣàwárí àwọn ọ̀nàrẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jì ìpè láti jọ gbé Trọ́fí Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn ọ̀nàrẹ́bù ṣe máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn ọ̀nàrẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trọ́fí Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tíì pé ọdún méjìdínlógún o.
15: We praise thee, O God, for thy spirit of light.
16: Awakening, awakening, awakening as a fold.
15: Who has shown us our Savior.
16: Awakening as a fold, the need of the heart. Awakening as a fold, a program to send men and women on flame for this generation. Awakening as a fold, a program to ablaze the hearts of men to make history repeated in their generation. Come to awakening and be flame-hearted, passion-hearted, and heat-hearted to leave your footprint on the sand of time and eternity like the saints of old. Join us in a Friday solemn assembly at Koshanti Grand, opposite Oyemeko Grammar School, Akure.
17: On Wednesday 19th to Saturday 22nd, August 2026.
16: The burning, the vision, and the flaming passion to be steered in the hearts of men by the Holy Ghost through this program ever lived throughout generations to come. Amen.
15: Revive us again.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ pàní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
18: ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
19: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
20: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
19: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
20: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: orin tọpẹ mi àparúgbó níjọba ìbílẹ̀ òwò kọ́kọ́kọ́ nìyẹn o.
1: wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa nípínlẹ̀ ondo yún dr lọ́kì.
0: orí mi sàn ayédà ti wa gómìnà wa nípínlẹ̀ ondo pé.
1: mo ṣe é o.
0: fúti owó arúgbó tó ń sọ fáwọn arúgbó lóṣooṣù níjọba ìbílẹ̀ òwò.
1: ìdí nìyí tí àwọn arúgbó níjọba ìbílẹ̀ òwò fi ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa.
0: orí pé yìnyínyìnyí kẹ́ni ó lè ṣe.
1: ẹni tí ò bá dúpẹ́ orí ẹgbẹ̀fà ó bẹ́ dídínà ìbẹ̀jẹ́ ni.
0: ká tún dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ òwò.
1: yóò nọ ibo ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
0: bákan náà ló ní ká tún dúpẹ́ fún ọlọ́lá gómìnà wa.
1: fún ti empowerment tí wọ́n máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ friday yìí nílùú ọ̀wọ̀.
0: ìyẹn òní 21 ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026 ti a wà yìí.
1: òní ká dúpẹ́ o gómìnà wa ẹlẹ́yinjú àánú.
0: olólùfẹ́ mẹ̀kúnù.
1: the executive chairman of our local government honourable ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
0: ló sọ pé ìjọba ìbílẹ̀ òwò túbọ̀ máa dùn sí i.
2: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: abba aṣọ́òkú tí ìgbọ́ ni nípa 24/7 abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abba mission.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Live it, live it, my father.
2: ADABA.
1: ADABA9 Adaba.
3: Mo ń gbádùn àdàbà.
1: Gbogbo wa là ń gbádùn àdàbà.
4: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
5: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mìtá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
4: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wá lọ́tẹ̀ yìí.
5: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
4: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
5: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tí.
4: Èló ni àwọn solar system yìí.
5: Owó tí ò kánilégún ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
4: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù.
5: Bẹ́ẹ̀ni.
4: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
4: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
5: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
4: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
5: Bẹ́ẹ̀ni.
4: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
5: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò òló náà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
4: Láìṣe náà nẹ́pà.
5: Ara o.
4: Lọ́dọ̀ yín báyìí.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
4: Ẹn tó bá nídìí solar freezer.
5: Bẹ́ẹ̀ni.
4: Ó wà lọ́dọ̀ yín.
5: Ó wà nínú iṣẹ́ wa
4: mi. Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
5: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Ọyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí.

0: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmátì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rìn a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dínú ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
1: Ẹlẹ́dùnmarè mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí o lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú ń bẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùnmarè ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá oko kòkó mi jóná gúdúgúdú. Tọdún yìí pàápàá tún wá lékè ńkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ̀.
2: Ọ̀rẹ́ wa ṣé bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀ iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ń ta ìkórè ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún bó o ti sọ ń duta náà ni bó o ti sọ léṣì náà ni o tún ti gbé e dé lónìí àbí ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún ẹ ǹlẹ́ o bàbá àkórè ìkórè kọ́ ìsọjí ni ara ń kan gaza o má jẹ́ ń kanra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún ajá ẹ sí bá a bá ti fi ìkórè fẹ́ kòkó gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi ṣùgbọ́n ní gbogbo gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o jẹ́ ń dánwò kémi náà ò gbìyànjú ẹ̀ torí dánwò báyìí olóbìyàn ọ̀kẹ́.

0: la ma didun obe dawo loni ko ri pe rere ni oluwa
1: ase lo to lo we awon agba to ni eni koko e baye olumo lo daju daju be yo ba si mo bi egbe ti la iru eni be o sare ku ni oluwa mo dupe o
0: baba beji ore mi se o ti ri pe ikore peregide o fi gboro je ka idi ni tawon ajo labdak fi lo nte gba
2: eko wa ninu itakuroso ore meji yen won ri pe won so nkankan ti won so pe emi ki se ore edabeyin akon ore dabeyin akon ni ore ti o ri ire ti o ni fo ore ire han ara e ore ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore o si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba ti nlo ke le kere oko yin e lo ra ikore leyin ni gbogbo ti won ti nta ojulowo obun ti won fi npa oko ke gbo lowo kori kori ati koko rira ere la mo je o ani sasedaru
3: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́ìlégbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rìn a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọ ọmọ dáadáa kó tún lọ́ọ̀rì gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà iléeṣẹ choice agrochemical limited àwọn ni wọn ń ṣe ìkórè.
4: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
5: ẹ̀dẹ̀ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460649 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣéwòsàn.
6: Mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tí mò ń kíyìn ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọyọ fẹ bèèrè kankan bọ fẹ bèèrè oní ìmọ̀rẹ̀kẹ tó fẹ bèèrè lọwọ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 kí ni iléeṣẹ́ bàbá òkè ogun ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ogun ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀ ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíràn ò lè dúró pé ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jẹ́ awo ra wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 64 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára, ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé, ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ọ̀sẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ọ̀sẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò, ìwọ náà wá já àǹfààní ewé àtegbò. Lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní gífí abẹ́.
7: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi, ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣẹ̀kan sùn lọ ni.
8: Abà aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abà Mixo kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixo kò lọ́tí nú rárá, ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abà Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixo gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
9: Ṣé ń gbádùn àdàbà?
10: Mò ń gbádùn àdàbà.
9: Mò ń gbádùn àdàbà.
10: Mò ń gbádùn àdàbà.

0: alẹ́ bá ti lẹ́ báyìí ó yẹ kẹ́ mọ̀ pé onílé a máa rí ilé náà ni ṣùgbọ́n ní dédé àkókò tí a wà yìí ayì ń bẹ lórí ètò tó sì jẹ́ pé a jọ máa gbọ́ ara wa gbádùn-gbádùn ni lálẹ́ ti tìní ṣé inú ṣọ́ọ̀bù rẹ ló wà ni àbí inú mọ́tò lẹ́yìn wà tẹ̀sí ń gbọ́ ètò tí a pè ní àbáláyé ní dédé àkókò tẹ̀ ń gbọ́ wa yìí iléeṣẹ́ rédíò tẹ̀sí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀làdélé ọmọdán ló kọ́ mi èmi pẹ̀lú bàbá mi ajẹ̀rùlóògùn àti tún bẹ ní ilé agódómi tí a wà yìí lórí ètò tí a pè ní àbáláyé àbáláyé lẹ́tọ́ ètò ni àbáláyé
1: ayé la yé èyí tí ò yẹ nìkan ọ̀run lọ́run rú ti rú ìyẹn lójú

0: baba mi ajeru logun e dakun e ba nki ara le
1: gbo eyan omo nigeria lolokan ojo kan mo ma kiyin o mo ki gbo eyan ara ita ogbolu odun tin wole mo tun paro wa si gbo omo ita ogbolu papata pe e je ma fi suru che odun o odun wa anyabo mo ki oba mo ki joye nbe mo ki gbogbo eyan omo nigeria lokunrin lobirin mo ki olule mo ki alejo mo ki oba mo ki joye emi na mo ki ara mi o tori oni okunrin to sun rara fun elegbe ba ko se lo nse
0: emi
1: na ku foju sona fun odun ti temi to nbo ni
0: akoko ba wa laye ba wa laye ase alafia
1: okan wa gbogbo wa ba lo wa roju ale ara ya ro mo ki agbo ile baba mi mo ki agbo ile iya mi mo ki agbo ile ana mi na o
0: akoko
1: gbogbo wa ba le mo ki egbe ti mo se ni ita ogbolu egbe ti wa saye ti a se fo ni se kan agamo to je olotu wa
0: egbe ma lo si waju
1: ase wa de ko ju ri ojo ojo kini o okan gbogbo wa ba lo lodumura je ka to ki agba o awon ti sele be na sele si atoma ataya to fi sile ero ni ba won o iwaju to doju ko iwaju adeyin to fi sile yin ni kuni de baje ba se wa kaye ka ma ri be ni won so pe niyan ri akoko mo pe oyeye kukuru le ye kadara bo se je niyan kan gbogbo wa ba la ri ba ti sara ona gbogba oro mi lo na e ba ile so mi ju to de onu lo de fa fun ologboji gan lo ologboji gan lo le lo ni se ode ona jeje wọ́n ní ìwò ológbòjì gan lọ wọ́n ní ọgbọ́n irinjú ẹ̀fọ́n tó fojoojúmọ́ ṣọdọ̀ ẹ̀ kébi má bàa pa ẹwọ́n náà ọdẹ ilé ni kó lọ máa ṣe ológbòjì gan lọ wá ní pé òun gbọ́ ọdọjọ́ tó ológbòjì gan lọ tó rú ẹbọ tó bẹ̀ sí ṣe ọdẹ ilé bó ti bẹ̀ sí ṣe ọdẹ ilé ada pé tó ológbòjì gan lọ bá ti gba tẹ̀ǹkùlé ara lámọ̀mọ̀ tó ara láǹgbá tó lẹ̀ mọ́ ẹba ìgànná adẹni tá a sọ pé bá kóun mú kóun jẹ́ ara èkútélé tá a sá sá bẹ́ẹ̀ dáadáa pé kóun dúró pé kóun jẹ́ bẹ́ẹ̀ ni ara ológbòjì gan lọ bẹ̀ sí dán tó ń jó tó ń yọ̀ tó ń yawo táwo yẹn fati fáyín olódùmọ̀rì ó lanu kó tó ìyẹ́ fá ló bọ́ sí lẹ́nu ohun ṣe ológbòjì gan lọ awo lìjogún ṣe awo ìfá ni pé iṣẹ́ wa tó wa jẹ o ọkàn gbogbo wa balẹ̀ àní wákà tó rí eléyìí tá a rí ayé òní gbádànù lọ́wọ́ wa o èmi ni ajẹ̀rù lóògùn láti lo ìta ògbólú tí gbogbo ènìyàn mọ̀sọ́ máa jáwé sọ lórúkọ ìlú ìta ògbólú ni mo takò mọ́lẹ̀ sí tí mo ti ń ṣiṣẹ́ eléwélégbò iṣẹ́ kúkú mọ̀ pé nǹkan tán bá ti jẹ bí ni pé kìnkìn ń hun ni iṣẹ́ ìran mi niṣẹ́ tí mo ń ṣe mo tún dúpẹ́ lọ́wọ́ olódùmọ̀rò pẹ́ lẹ́dàá tún gbà fún mi bẹ́ẹ̀ pé òun ni ó tún jẹ́ iṣẹ́ tí èmi náà fi tí mo tún dáwọ́lé láti máa ṣe olódùmọ̀rò ọba ló ni ewé òun ló ni egbò òun ló ni síjẹ́ òun ló ni àṣà ìjẹ́ a kúkú mọ̀ pé jíjẹ́ náà ni ti ọmọ wo bá ṣe ń ṣe adúpẹ́ pé olódùmọ̀rẹ́ ń gbà fún wa bẹ́ẹ̀ tó bá lẹ́dàá tó ń wá wa ń bọ̀ sí lo ìta ògbólú kẹ́niyẹn dúró ní ilé epo tó ti àkúrẹ́ ná local government secretary ìdojúkojú ilé epo yìí lẹ́niyẹn á ti rí pátákó ajúwe wa pátákó ajúwe ní kẹ́niyẹn tán sì sàlẹ̀ kó tó rìn òpó ná márùn àbò po ná mẹ́fà lẹ́niyẹn á ti rí ilé wa lálpà àlàáfíà akunlé wa kun ní àwòewé ṣùgbọ́n kẹ́niyẹn tó sọ pé báyà kò ń gbéra kẹ́niyẹn kọ́kọ́ pè wá ṣáájú akúkú rìmọ̀ pé ọdún ìlú ní dùlú báyìí ti ń bẹ̀rẹ̀ àwọn ṣọdún ìlú titi wa náà àtún sọ pé ká tún lọ bá ènìyàn ṣọdún ní òkèèrè lérí ti bí bẹ́ẹ̀ àtún sọ pé iṣẹ́ tá a ṣe tá a gbé dání ìlú ibẹ̀ làwọn tún pè wá sí kó má bàá dà pẹ́ni yẹn wá ẹnìyàn ò bá wọn lé tẹnìyàn bá ti ń bọ̀ kó tó dá pé ènìyàn tẹ ọkọ̀ létí tẹnìyàn ti kọ́kọ́ pè wá ìjà wọn lé ní àbí àwọn lé ni tó bá jẹ́ pa wọn lé àjẹ́ kẹ́ni yẹn mọ̀ bí àbádẹ̀sí lọ́jọ́ tá a wọn lé àkúkú jẹ́ kí ẹni yẹn mọ̀ tó bá dẹ̀ lé èèyàn tó wà ní ọ̀nà jẹ́jẹ́ tó ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ ara ṣe bẹ́ẹ̀ ni pé ó dojú sùn tàbí nǹkan rú lójú ẹni yẹn náà lè pè wá à á bá dá fá à á ṣàlàyé bí fá ti wí àkúkú mọ̀ pé ọ̀pẹ̀lẹ̀ balẹ̀ kó fọre dandan ni kó ní ẹbọ ọ̀pẹ̀lẹ̀ dẹ̀ balẹ̀ kó fọre dandan ni kó yan ẹbọ kí nìdí tírú bẹ́ẹ̀ fi ń ṣẹlẹ̀ òun ni wípé bí nǹkan bá ti jẹ́ dáadáa tí wọ́n sọ pé nǹkan yìí máa dá o ẹ kúkú mọ̀ pé ibi nǹkan dáadáa náà ibẹ̀ ni àwọn ajogun dúró sí láti sọ pé kán sọ nǹkan dáadáa nǹkan sọ da àìdá mọ́ ènìyàn ní lọ́wọ́ bí nǹkan náà tó ẹ sọ pé kò dá ẹ kúkú mọ̀ pé nǹkan tí ò dá pé ọ̀nà wo là á gbé gbà tá a fi dá dandan ni pé ká bá ènìyàn gba àmọ̀ràn lé lórí pé ọ̀nà bélebéle ni kí ẹnìyẹn kó gbà láti sọ pé kí gbogbo ẹ̀ pé kó bójú mu kẹ́niyẹn lè máa jó kẹ́niyẹn bá lè máa yọ̀ nǹkan nọ́bà tó jẹ́ nọ́bà títí wa òun ni 07063012816 07063012816.
0: Ẹ ṣeun bàbá mi ajẹ̀rù lógun lẹ ti ń gbóhùn lẹ́nu wọn láti ẹ̀ẹ̀kan ni lórí ètò tá a pè ní àbáláyé lẹ́tọ̀ tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ tẹ bá ṣe ń dédé sídìí rédíò yín tàbí inú mọ́tò lẹwà tẹ yí síbẹ̀ ẹ wò ó won tin ju si Facebook wa ton se se pe kaakiri be yen e ma ba wa pin o ke si ma ju e lo si Radio Garden e bo nbe e si mu bo se ke mu number baba mi ajeru logun na na si ti pe fun yin yen lati pe ki a le mu bo se ka mu baba awon kan tan te awon atejise kan lati pe won fe bere awon bere kan atejise yi wa lati odo Bolije ni ipele Ekiti ibe lo ti tewa oni baba oni se en to je akobi oni kilo fa to fi je pe ohun gan logun ma ndojuko
1: ko
0: lo du yi ndojuko ogun ju
1: olodun mare oba ko ran wa lowo ton ba ma so pe akobi ni ile Yoruba eri mo pe omo to je pe o jade leyin igba to je pe ibale se be ni po kuro ni abe obirin omo to tele on le Yoruba pe ni akobi ki se omo ile to se be ni pe won ti seyun e so dana ye eniyan e se so pe boya ohun bi mo pe ohun so ni akobi e koko mo pe olori ogun ohun ni ogun dojo ko e ba ma wo akoro ojo ni agaga bi awon bi akiyesi nigba ti ojo odun ba so pe boya ohun fe ro eni ba se be ni pe o gbe ya koroba to se be ni pe o gbe si enu osoro eri mo pe ojo akoro to ba se be ni pe o ro yen kikida egbin kikida idotin lo ma ba jade te kuku mo na pe ka kun fi eleise apejuwe gege bi agbe agbado to ba se be ni pe ara tete ya pe un lo koko se be ni pe o jade ninu oko eni pe kokun kin je ko gbo nigba to je pe won ti so pe ba kon ya pe kon lo kon lo se abi pe ko eniyan lo sun je ba ni oro ti eda eniyan na se ri eri mo pe akobi ohun leni to koko se be ni pe o fori la ona wa nu aye fun eniyan ohun dandan ni pe gbogbo egun ile iya abi egun ile baba ori e lati se be ni pe a ti koko wu ko to da pe won so pe ba kon ba we sodanu tabi pe ko le ni atuse ohun nu fe so pe eni to ba ti je bi akobi oni se gidi lati so pe ba ko ohun se ni se pe ko so pe ba ya ohun la akobi ko ro pe ogun baba bogun iya nu fe gbe tele lati so pe ba ko ohun duro le lori ise gidi ni ise akobi sokoto eni lati so pe ba ko ohun san ko le daada o gbudo lo da e ko so pe ko mu daada to ba so pe ba ko ohun raye wa ni pati itileyin ifa ohun itile yen bo riru ohun ise bo isogun ni akobi fin rogo ti e nlo adura wa gba gege bi iwo to ko iwe Mr. Bonny J boya o je bi akobi ninu omo iya tabi oja akobi nile baba o gbudo san chokoto e ki chokoto e le daada tori ogun le akobi wa nu aye wa ja sugbon lodumori lo ba ni ise adura gbogbo wa gba
0: ami ase edumori adura gbogbo wa kuku gba eyin eni to tate jise yi mo ro pe ti e ba n gbo eto lowo lowo eto abalaye e gbo bi baba se se alakale re bi pe adura gbogbo wa gba o eyin na e gbegbese e tara sasa erin si bo ye kerin si pe akobi a ma logun o sugbon adura lo ma n gba erin rin ajo bo se kerin lo le ledumare ko si buburu kan ko ni subulu wa o ba mi ajeru logun leta ti ariba lati wi pe eni to ko uko oni mo kiyin o olootu eto abalaye oni be ni musiki baba ajeru logun pe won ku ise oni oruko mi ni bose lati igbokoda oni onisowo ni mi ti mo si ri oja ta ti ati je ati mu ko si ni mi lara oni baba ni adugbo ibi ti mo n gbe ni adugbo ibi ti mo ti n ta oja lara awon ti to wa ladugbo ti a n ta iru nkan ti mo n ta ma n wa si odo mi lati wara oja baba nibi osu meji seyin bayi ni mo ri wipe ti mo ba ta oja kan kin lo si oja lati lo ra miran pada ni mari wipe owo to wa lowo mi kò tó nǹkan kan mọ́ láti ṣe láìṣe wípé mo ta àwẹ̀. Àwọn ládùúgbò tí wọ́n wá ń ra ọjà lọ́wọ́ mi, ọjà tí wọ́n sì máa kún wìtìwìtì. Bàbá ẹgbà mi, kí ló lè fa irú eléyìí pẹ̀lú ọjà tí mò ń ta?
2: Ayé la yẹ èyí tí ò yẹ nìkan, ọ̀run lọ́run rú tí rú ìyàn lójú.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ. Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Adaba gbéra. Ó fò bá wọn lọ́nà. Ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM. Ó ti gbà pọ̀ kíní. Ó ṣíwájú. Àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Ça brûle again.
3: L'amour est.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
1: Bí ó ti sùn náà.

0: lára ṣe wà lè kí àwọn èèyàn nínú ilé.
1: Mo kí ọ̀nà níbi kéde kan tó gbọ́ mi lálẹ́ fọ ẹ̀ka ajálẹ̀ o. Ọkùnrin abalẹ̀ ra ṣubú dáná ni kò fẹ́ dáná ra dálù yìí.
0: Ohun ẹ̀yí o.
1: Ara agbàjọrin lọ.
0: Ohun ẹ̀yí o.
1: Àdùnmí àjọrin lọ kú sẹ́jà ìgbé.
0: Ṣé ká ní ìyẹn gan bẹ́tà àbí?
1: Kí gbèsè bá ti pọ̀ jù náà ṣàdúrà kó lúgbèsè.
0: Pé kó má kú.
1: Bọ́lá ọmọ ojú kú kéyò rí orí ọsán.
0: Ẹ tí bàbá Lára ń dájọ́ lọ́dọ̀ ẹ̀.
1: Ẹ lọ́nà Amẹ́ríkà lọ́lọ́. Mo die number of the number you are calling on the way is way to America.
0: Way to America. Owó tó ọjọ́ wo ni ọdún ìjẹ̀ṣu yẹn gan?
1: Iṣẹ́ ìjẹ̀ṣu ti lára
0: òkè. Tó fẹ́ lówó fún.
1: Bẹ̀rẹ̀ oṣù kẹsàn-án ni.
0: Gbogbo ẹ̀yin tí bàbá Lára ti fún ní invitation pé kẹ ẹ wá jẹ oúnjẹ
1: ìjẹ̀ṣu.
0: Ìjẹ̀ṣu.
1: Kọ́ bá ṣe é ṣe ìmọ̀ hàn o.
0: Ṣé mi ò fi ẹrẹ́ ní
1: ṣá? Kọ́ bá ṣe é ṣe èmi gan rí ìyára mi torí. Yorùbá bàgbéyèlé palẹ́ bí bàgbéyèlé
0: tó palẹ́. Óyá bàbá Lára ń bẹ bí mo ti ẹ̀ jẹ́ pé wọ́n ti gbà.
1: Mo ti gbà kam.
0: Óyá ẹ̀ jẹ́ kọ́mọ̀.
1: Àwọn àgbàká dára.
0: Ẹ̀ jẹ́ kọ́mọ̀ kó wà níbí àbí.
1: Mèlíbè mo ti kí ọ̀nà ọ̀fọ̀ kálẹ̀.
0: Ó dáa ẹ jẹ́ gbọ́ ìpolówó méjì. Ẹ̀rín máa ń dùn yàn.
1: Ká bá padà dé.
0: O ní mi ò ṣe rẹ́rìn o. Mi ò wà rí pé mi ò rẹ́rìn. Torí ó lè dọ̀la kó
1: ayọ̀ yìí kan
0: ayọ̀ ó débá lára alára mu mọ́ra
1: débó lùfàkì kó mu mọ́ra
0: kí ló kẹ̀ pẹ̀lú lùfàkì
1: kó bá ṣe wọn balẹ̀ fẹ́ débá nìkẹ́ gẹ́ débá kan nígbà kó mú tẹ̀ mọ́ra
0: ẹ̀wọ̀n ń fọ lùfàkì sí
1: alára
0: ni mo rántí ẹ ká lẹ́nu lẹ́yìn pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run ọba àránlẹ̀ ẹ̀mọ dáwọ ẹ̀ ní dáràn.
1: Àmì.
0: Owó lẹ́ẹ̀mọ pa ẹ̀ ní payàn.
1: Àmì.
0: Bá ti fi ń ṣeré bá ti fi ń ṣàwàdà ẹ ló ti dá ibẹ̀ ló ti dùn mọ́. Ẹ já sáré dé òdì kejì ká gbọ́ ìpolówó ọjà. Ẹ kalẹ́ o àbẹ́ ẹ ti sùn. Ẹ tí lè sùn. Ó dẹ̀yìn ètò.
2: Ó má ti dáraba ó kárí ayé o.
3: Ní iṣu dáraba ó gbọ́ ọ̀nà ọ̀tún yọ.
4: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlifiriti tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní iṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers ó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tokùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwan t-shirt, jeans and chinos, pantanjogas, nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹ́kẹ́tẹ́ níbi táwọn ọ̀gbọ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
5: Oh my God!
4: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
5: Military and paramilitary accessory.
4: Àwọn officers boot. Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀tà àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀bẹ́. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sí-dọ́sí. 080-3452-0455 ní iṣu abibata kó kú ká.
6: Àlàáfíà ṣe pàtàkì ṣe kókó fọmọ ẹ̀dá Ádámọ̀. Àlàáfíà ṣe pàtàkì ṣe kókó fọmọ ẹ̀dá láyé. Ẹ jẹ́ ká bójú tára wa o lásìkò tó tọ́. Torí Yorùbá sọ pé òlera lógun ọ̀rọ̀ láyé. Ká ṣàyẹ̀wò ara wa o pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé. Mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ́n aláfíyà ní kókó. Ọlọ́run gbéwé adégbò sílẹ̀ o fún lílo aráyé. Ẹyí tèmi ní ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa o ká bà lè pẹ́ láyé.
7: Bẹ́ẹ̀ni ìlera lóògùn ọ̀rọ̀ lóòótọ́ lóhunkóhun tó o bá fẹ́ mọ̀ nípa ìlera ara rẹ kàn sí Lobsam National Health Care tí wọ́n wà ní nọ́mbà 26 Ayégúnlẹ̀ street opposite I-Court second gate Àkúrẹ́. Tẹlifóònù nọ́mbà wọn
8: 0803-817-7268.
7: Ìlera òun lo oògùn ọ̀rọ̀ àlàáfíà ṣe kókó.
6: Ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa o.

0: ẹ̀sìtà ìgbẹ́kẹ̀lé ọlọ́jọ́bí kò sí lórílẹ̀‐èdè nàìjíríà tí màmá ẹ̀ ṣe kínni tó tẹ̀lé dádì mi lọ síbi tí
1: ṣàwámà
0: tó lọ
1: gba ṣàwámà lọ áńgẹ́lì
0: kò ní ṣèkúrú
1: lẹ́yọ̀gbẹ̀ kúrú lẹ́ẹ̀bọ́ra
0: àti
1: ọmọ ọmọ rẹ akọrin kristẹni wọn yàgbẹ kúrú lẹ́ẹ̀bọ́ra
0: ṣe ẹbọra o like gospel music ẹrú orin wo lẹbọra like
1: ẹbọra ti gbá ti lànà ẹbọra lọ
0: ewo ni ọkẹ ta dárúkọ olórin ẹyọ kàbí méjì tó ń kọ orin ẹbọra
1: ẹ kàn ṣe ń kọ ọ yẹ kọ fọ lẹni.

ọlọ́mọ fi bẹ̀yìn gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ gbọ́ eléyìí akínyẹmí o gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ gbọ́ wa lálẹ́ yìí kẹ́ ẹ tó sùn àdúrà gidi ni kẹ́ ẹ gbà àìsàn ò ní ṣe yín o kò ní ṣe àwọn tó súnmọ́ yín ọmọ òṣèré tíátà tí ń jẹ́ alhaji taiwo babatunde hasan tọ́pọ̀ mọ̀ sí ògògó ọmọ kúlódò ó ti ké gbàjarè sẹ́yìn aráàlú pé kẹ́yìn aráàlú ràn wọ́n lọ́wọ́ ṣe ìtọ́jú ògògó tán ló ní àìsàn stage 4 cancer jẹjẹrẹ ní jẹ́ bẹ́ẹ̀ stage 4 ó ní kì í ṣe ọ̀rọ̀ owó náà wọ́n nílò owó pé owó ti wà ńlẹ̀ àgbà olóṣèlú kan sẹ́nétọ̀ kan tó fẹ́ ṣe gómìnà ibì kan tí wọn ò ní dárúkọ akínyẹmí àṣàsí ò kí ń ran bèbí olóṣèlú tá a bá dárúkọ lórí ètò yìí àjẹnú ọlá ẹ̀ ọlájídé tó sì ká lẹ́ńbẹ́ o maintain loaded akínbọ́ládé ọmọlọlá ogunlade gbogbo ẹyin tẹ wà lórí facebook live tẹ

There are tailors, there are fashion designers, but Razor Stitches stands out from the crowd. Bẹ́ẹ̀ni, Razor Stitches, aránṣọ kojú òwú parẹ́ bíi pé wọ́n bí ni mọ́. Ó ránṣọ tó bá ti jòyè pé láwọn aláṣẹ ìlú ni mo fẹ́ ròyìn fún yín. Pàápàá corporate organizations, schools, club and society, tẹ́ fẹ́ ránṣọ uniform tí ò ní yàtọ̀ síra wọn. Both English and native dresses tí ò common, unique designs, perfect finishing, prompt delivery, ló mú kán yàtọ̀ pẹ̀lú modern equipment. Ìtì kan computer designs logo, ẹ̀yin aláyẹyẹ onínáwó ìgbéyàwó, ọjọ́ ìbí òkú àgbà, tẹ́ fẹ́ ránṣọ kò délẹ̀ rí. That stands you out from the crowd. Razors ní kẹ́ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ modern fashion designing, corpus, students, civil servants, tàbí oníṣẹ́ mi, àyẹ̀wà, full time or part time. Razor Stitches is at number 84 Edemo Street, in between Clem Church and Adegbemile, Akure. Call the CEO Adebola Samuel on 0906-1296-151. Razor Stitches, we dress you like a king. Àdúrà ìyá ń ṣeṣẹ́ gidi lórí ọmọ. Torí àwọn ló dẹ̀jẹ̀ lé wọn lórí. Ipa wọn ò kéré rárá. Ọmọ tó bá ṣoríire, ìyá ẹ̀ ti rọbí nínú àdúrà ni. Ó yá nípàdé àdúrà kìkì àwọn obìnrin fáwọn ọmọ tó ń wáyé lọ́jọ́jọ́ Wednesday 9 to 11:30 a.m. ní CAC Liberation Center, Òkè Odù, Ìpínṣà Road, Àkúrẹ́. Total deliverance for children. Ìtúsílẹ̀ pátápátá fáwọn ọmọ wa. Ní àdáyanrí ìpàdé yìí, àwọn ọmọ tó mú mú kú mú fàfàkúfà ṣẹgbẹ́kẹ́bẹ́ ṣèṣekúṣe. Hey, àdúrà ló lè ṣe. Ó ti gbìyànjú títí. Ó dàbí pé àwọn ará bí ò fẹ́ kó jèrè ọmọ. Ọmọ tí ń ṣe lòdì sọ́bì ti ń yọ̀dá yọ̀bẹ. Ọmọ mi bí kókúkókú ló ń ṣe. Òun náà kọ́. Ọmọ mi ti ṣe wàhẹ́kì jíìsì jam lẹ́ẹ̀mejì mẹ́ta. Owó ṣòfò. Gbogbo ẹ̀ ó dópin tó ba lè wá. Adìyẹ yẹ́yìn ó fẹ́yìn pamọ́. Ó tún ràgà bọ́mọ ẹ̀. Mélòó ni wọ èèyàn. Ìyá Mọ́sí gbé pamọ́ sétí odò. Ọba Fáráò má bàá rí pa. Wá káwọn ọmọ tiẹ̀ pamọ́ sábẹ́ ààbò Ọlọ́run. Ní CAC Liberation Center, Òkè Odù, Ìpínṣà Road, Àkúrẹ́. Wednesday 9 to 11:30 a.m. Prophet OJ Ìpínṣàgbà. Ọlọ́run ló ń bẹ̀. Wá, ó jèrè ọmọ.

0: jẹmi. Ṣé gbàgbé ẹjẹ́ ṣe báyìí bàbá lára. Gbèsè tó pọ̀ ti wà ńlẹ̀.
1: Gbèsè nọ́mbà.
0: Nọ́mbà kọ́kọ́ ẹjẹ́ mọ́ mu díẹ̀ díẹ̀ ní Yíṣù and Boutique 85 Ọba Adéṣídà Road. Nọ́mbà ní Yíṣù.
1: 08034255.
0: Yes.
1: 0455.
0: Okay. Ẹjẹ́ dé ọ̀dọ́ Lobsan Natural Clinic number 26 Ayégúnlẹ̀ Street títí tó dojúkọ High Court nílùú Àkúrẹ́. Nọ́mbà wọn nìyọ.
1: 08038177268.
0: Okay. Eléyìí tó wá dé ọ̀dọ̀ Adidas. Elégiri ìlógbé ní Fàkèkìtì tó jẹ́ pé òpin ọ̀sẹ̀ yìí Adidas Akinyemi o. Adidas. A gba òbítíbitì àlejò ń fàkì torí òpin ọ̀sẹ̀ yìí ni Adidas ṣe ìwúyè gẹ́gẹ́ bí elégiri ìlógbé. Bámi yọ̀ǹda nọ́mbà ẹ̀ òun ló ṣo mọ machine tó ń ṣe.
1: Machine kì í gúnyán.
0: Òun ló ṣe machine tí ń gúnyán. Eléyìí ti yan ìjágbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lè fẹ́ kí kú oríire náà. Olówó orí ọkọ Bukola. Nọ́mbà ẹ̀ ní.
1: 08038473 3508.
0: Okay. Ìyẹn gbé àpótí ó sit down. Ṣèyí Ọpẹyẹmí ní Ìlàwọ̀ Èkìtì. Tinta block lóríṣiríṣi àti building materials pẹ̀lú bọ́n ṣe náà ń ta sọ́mọ́ǹtì sìmẹ́ǹtì lówó gọbọ́yì. Ẹ bá dé yọ̀dọ̀ Ṣèyí Ọpẹyẹmí Aba ní control price. Ṣo ni nọ́mbà ìdání?
1: Nọ́mbà ṣẹyẹ lù.
0: Ẹgbẹ́ Ìlàwẹ̀ Grammar School ló wà lókè Bẹ́dọ̀ Ìlàwẹ̀ Èkìtì. Nọ́mbà ẹ̀ rẹ̀ o.
1: 08063031351.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 08063031351.
0: Láìpẹ́ láì jìnà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí iná fẹ́ kọ́mọ wọn lọ sí private university ṣùgbọ́n ẹ̀rù owó gọbọi ń bà wọ́n. Mo láǹfààní ẹ̀fẹ̀tí sí ètò yìí tí n bá ti mú ọ̀rọ̀ eléyìí wá. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní ọkọ òṣèré tíátà kan. Ó pe ọkùnrin òṣèré tíátà tóun àtìyàwó ẹ̀ tọ́jọ́ fẹ́ lọ sí South Africa lọ́ya fíìmù. Ó gbé ògùn láka ayé síwájú ẹ̀. Ó ní kó búra tán bá ní túṣu ìyàwó òun dé sàlẹ̀ ìkòkò ní South Africa. Akinyemi.
1: Ẹ dáhùn.
0: Kí lòyìnbó tó lò lẹ́ẹ̀kan.
1: Ude ha.
0: Ọkùnrin aláwàdà adẹ́rìn pòṣónú tí ń jẹ́ Àfọ̀njá Ọláníyì tọ́pọ̀ èèyàn mọ̀ sí sànyẹ̀rì ló ti sọ tójú ẹ̀ rí lọ́wọ́ ọkọ̀ òṣèré obìnrin ọmọ bíbí Ìbàdàn tí ń jẹ́ Bíọ́lá Fowó ṣeré ńgbà tán fẹ́ lọ ya apá kan fíìmù tán pè ní Ìyàwó Sànyẹ̀rì ní South Africa. Bíọ́lá fúnra ẹ̀ ló ní iṣẹ́ kì í ṣe ti Sànyẹ̀rì gan fúnra ẹ̀. Ó pe Sànyẹ̀rì sí iṣẹ́ ni Ìyàwó Sànyẹ̀rì gan. Wọ́n jọ ń lọ sí South Africa ní tọ́jọ́ fẹ́ lọ ṣeṣẹ́ yìí ṣùgbọ́n bọ́n ti wà tán fẹ́ tẹ ọkọ̀ létí. Ọkọ̀ Bíọ́lá Fowó ṣeré pe Sànyẹ̀rì bẹ́ẹ̀.
1: Ọ̀gá wa o.
0: Irọ́ o, sùúrù ló kì í ṣagídí. Sùúrù náà máa fi ń ṣerú ẹ̀ náà. Pé Mr. Sànyẹ̀rì ẹ̀ lọ láyọ̀ ẹ̀ bọ̀ láyọ̀. Ikọ́ ikọ́ bálà. Ṣùgbọ́n àwọn ogun lákàyé ló wà nílẹ̀. Ẹbíbúra tẹ́nikẹ́ni ò bá ní bùjẹ lára oúnjẹ mi tí tẹ̀ ń gbé lọ. Tíyàwó ẹ̀ náà wà ń bẹ̀ la aki ami
1: me don
0: sayari ni ojo nloju pohun oriru eri e ka lenu leye abe ti sun e ti le sun o deyin eto Westland

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí lódòdó létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: sọ.
1: Orí àpẹ wa wò.
0: Ọjọ́.
1: Ó yẹ gbà.
0: Amẹ́.
1: Orí àpẹ wa wò.
0: Ọjọ́ sùn.
1: Ó yẹ gbà.
0: Amẹ́.
1: Àánú àpẹ wa wò.
0: Ajáde wa yọ.
1: Ìyanu àpẹ wa wò.
0: Orúkọ Ọjọ́ sùn.
1: Wọ́n ní bò ló ṣe ṣẹlẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ayáde máa sá lọ bẹ̀.
0: Ó yẹ sọ.
1: Wọ́n fẹ́ lọ fi ṣeré wò.
0: Ajáde wa yọ.
1: Ó yẹ gbà.
0: Amẹ́.
1: Gbà. Gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́.
1: Gbà. Ọ̀tá ń retí kó sunkú.
0: Ó yẹ sọ.
1: Mo kéde wípé. Ó yẹ gbẹ orí.
0: Àmì Jésù.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmì Jésù.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmì Jésù.
1: Gbẹ orí.
0: Àmì Jésù.
1: Gbẹ orí ńlá.
0: Àmì Jésù.
1: Gbẹ ìrẹ̀ lọ́wọ́ lẹ́.
0: Àmì Jésù.
1: Gbẹ ìrẹ̀ lọ́wọ́ lẹ́.
0: Àmì Jésù.
1: Láti òruwọ́. Gbẹ ìrẹ̀ lọ́wọ́ lẹ́.
0: Àmì Jésù.
1: Gbẹ ìrẹ̀ lọ́wọ́ lẹ́.
0: Àmì Jésù.
1: Láti òruwọ́.
0: Àmì Jésù.
1: Ni mo kéde o. Ẹgbẹ́ àánú o.
0: Àmì Jésù.
1: Ẹgbẹ́ àánú o.
0: Àmì Jésù.
1: Ẹgbẹ́ àánú o.
0: Àmì Jésù.
1: Ẹgbẹ́ àánú o.
0: Àmì Jésù.
1: Ẹgbẹ́ ìrẹ̀ lọ́wọ́.
0: Àmì.
1: Gbà.
0: Àmì.
1: Gbà.
0: Àmì.
1: Gbogbo rere.
0: Orúkọ Jésù.
1: Ìyanu.
0: Orúkọ Jésù.
1: Ẹ̀tọ́ rẹ ni.
0: Orúkọ Jésù.
1: Àbí kì í ṣe ẹ̀tọ́ rẹ.
0: Ẹ̀tọ́ mi ni o.
1: Ẹ̀tọ́ rẹ ni o.
0: Ó yẹ sọ.
1: Ayé ló gbà lọ́wọ́ rẹ o.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Mo kéde.
0: Jésù.
1: Ó yẹ gbà wá.
0: Àmì.
1: Ẹ gbà.
0: Àmì.
1: Ẹ gbà.
0: Àmì.
1: Ẹ gbà.
0: Àmì.
1: Mọ̀mọ́.
0: Ó yẹ sọ.
1: Bí ènìyàn bá sin Ọlọ́run.
0: Ẹ
1: ó ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Tó bá ń gbàdúrà.
0: Ẹ
1: ó. O ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
0: Ó yẹ sọ.
1: Àbí bẹ́ẹ̀ kọ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ̀tọ́ rẹ ni ẹ̀rí o.
0: Ó yà.
1: Láyé fi mọ̀ pé.
0: Kábíyèsí o.
1: Ọlọ́run tó ń sè.
0: Ẹ ó.
1: Kì í ṣe Ọlọ́run òkú.
0: Àtọ́.
1: Kì í ṣe adití Ọlọ́run.
0: Ó yà.
1: Ọlọ́run tó létí tó gbọ́ ni.
0: Àdániwá yọ.
1: Agbóǹgbarò yé ni o.
0: Bẹ́ẹ̀ni o.
1: Mo kéde.
0: Orúkọ Jésù.
1: Gbà ìyanu ẹ̀tọ́ rẹ.
0: Àmì.
1: O.
0: Ó yẹ sọ.
1: Ẹgbẹ́ ìyanu ẹ̀tọ́ yẹ.
0: Àmì Jésù.
1: Ìnáyà bá dẹrù ọ.
0: Jésù.
2: Ẹ dẹ́kun ẹwà ràn mí lọ́wọ́. Ẹ bá gbé ẹrù yìí, mo ti di ẹrù ńlẹ̀ látàárọ̀. Ẹ dẹ́kun ẹnìkan yọ sí mi. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Gbóhùn rẹ nìkan ni mò ń gbọ́. Àmì orí ràn rí ọ. Àkọ́ ń gbóhùn rẹ ni.
1: Bóhùn lẹ ṣe rí mi.
0: Ẹ̀yọ́
1: ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́
0: ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ

0: bọ́lẹ̀.
1: Yes, Oluwawa.
0: Yeah, mẹ́jọ sọ.
1: O ní láti yá o.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Bí o bá yá.
0: Ẹ o.
1: Ìbùkún ò lè wọlé o.
0: Bọ́ọ̀sà.
1: Bí o bá yá.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Wà máa dáyẹ́gbé ni o.
0: Adáliwọlé o.
1: Adáyẹ́gbé bí ẹrù.
0: Ó yẹ sọ.
1: Wọ́n máa ń pẹ́ gbójú ọjọ́ orí wọn lọ.
0: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Wọ́n ti ní tó 40.
0: Ó yẹ.
1: Wọ́n ti dàbí 58. Adáliwọ ilé bá ti ya ilé àdàwó ni o òpó tó gbé ogun ayé ẹ̀rọ kó má yẹ lulẹ̀ ẹ̀sà mo kà bíbélì ẹ̀sà ẹ̀sà kí ọ̀pọ̀ omi lè dé ẹ̀sà igun ìsun omi ní láti ya bí ìsun omi ò bá ya ibú omi ò lè ya o ẹ̀sà fèrèsé ọ̀run ò lè sí o bí ibú omi ọ̀bá ya fèrèsé ọ̀run ò lè sí o. Esma.
0: Yes, sir.
1: Ayé a máa sí ọ̀run. Ìgbà tí ń dita Rómi sọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Lọ́jọ́ kìíní àná.
0: Ọyọ sọ.
1: Dita Rómi 28. Ó ní èmi yóò sí fèrèsé ọ̀run sílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Fèrèsé ọ̀run sílẹ̀.
0: Ọyọ sọ.
1: Ọ̀run láti rọ̀jò.
0: Kábíyèsí o.
1: Sí ilẹ̀ rẹ.
0: Kábíyèsí o.
1: Ìyẹn ni wípé.
0: Ọyọ sọ.
1: Bí fèrèsé ò sí. Kò sí omi nílẹ̀.
0: Ọlọ́run sí ó ní.
1: Bí fèrèsé ò sí.
0: Ọyọ sọ.
1: Kò sí omi.
0: Rárá o.
1: Kò sí ibú omi. Kò sí àròjò kankan.
0: Rárá o, rárá o.
1: Sí ilẹ̀ rẹ.
0: Ọyọ.
1: Ilẹ̀ gbígbẹ.
0: Ní
1: ilẹ̀ máa jẹ́. Ṣùgbọ́n bí òjò bá rọ̀. A mú kí gbogbo ewéko dàgbà.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Kí gbogbo irúgbìn ó wù jáde.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Kí iṣu lóko ta.
0: Ọyọ.
1: Ta ló sàmí.
0: Jọ́sù.
1: Mo kéde.
0: Ọkọ̀ Jésù.
1: Gbogbo tó sí ọ̀run mọ́.
0: Ọkọ̀ Jésù.
1: Ó yẹ kó yá.
0: Àmẹ́.
1: Odi tó sí ọ̀run mọ́.
0: Adáliwọlé.
1: Ó yẹ kó yá.
0: Àmẹ́.
1: Ìsun omi tó sí ọ̀run mọ́. Ó yẹ kó yá.
0: Àmẹ́.
1: Kí ni ìwé mímọ́ wí? Genesis.
0: Bẹ́ẹ̀ni o.
1: Orí ìkeje.
0: Jọ́sù.
1: Genesis chapter 7. Verse 11.
0: Kábíyèsí o.
1: Kí ni Bíbélì wí?
0: Ní ẹgbẹ́ta ọdún ọjọ́ ayé inú ẹ̀.
1: Ní ẹgbẹ́ta ọdún ayé inú ẹ̀.
0: Ní oṣù kejì.
1: 600 years.
0: Bẹ́ẹ̀ni o.
1: How many years?
0: 600 years.
1: Ẹgbẹ́ta ọdún.
0: Bẹ́ẹ̀ni o.
1: 600 years.
0: 600 years.
1: Ọdún inú ẹ̀.
0: Kábíyèsí o.
1: Ní ọdún kejì. Ní oṣù kejì.
0: Ẹ o.
1: Àbí bẹ́ẹ̀ kọ́.
0: Yes, sir.
1: Kí ló wí?
0: Ní oṣù kejì.
1: Ní oṣù kejì.
0: Ọjọ́ kẹtàdínlógún oṣù.
1: Ọjọ́ kẹtàdínlógún.
0: Yes,
1: on the 17th.
0: Oh yes sir.
1: Ẹ̀sà.
0: Ọjọ́ kẹtàdínlógún.
1: Ìyẹn ni wípé.
0: Oh yes sir.
1: Má jẹ̀mú.
0: Kábíyèsí o.
1: Ó ń bẹ nínú oṣù yìí. Ẹ̀sìmọ̀.
0: Yes sir.
1: Ẹsẹ̀ Bíbélì àkọ́kọ́ ta kà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó wípé.
0: Yes sir.
1: Ní ọjọ́ kejì.
0: Ẹ o.
1: Oṣù kejì.
0: Ẹ o.
1: Ni wọ́n bẹ̀rẹ̀ ilé kíkọ́.
0: Oh yes sir.
1: Èyí wípé. On the 17th.
0: Yes sir.
1: Nínú oṣù kejì.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ló ló ṣẹlẹ̀? Ní on the 17th. Nínú oṣù kejì. Kí ló ló ṣẹlẹ̀ o?
0: Sọ
1: ni ìsun omi sì ya.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Sọ̀rọ̀ sókè.
0: Ìsìnbú láya.
1: Ìsun ibú láya.
0: Àti fèrèsé ìsàn omi ọ̀run sì sí sílẹ̀.
1: Fèrèsé.
0: Ìsàn omi.
1: Ìsàn omi ọ̀run.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ó sì sílẹ̀. Ó ṣe kíni.
0: Ó sì sílẹ̀.
1: Ó ṣe kíni.
0: Ó sì sílẹ̀.
1: Ìsun ibú omi ya.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Fèrèsé ọ̀run.
0: Ó sì sílẹ̀.
1: Ó wá sí.
0: Ó.
1: Ìsun omi. Tí ayé ti pa.
0: Orúkọ Jésù.
1: Ìsun omi.
0: Ẹ̀ẹ́o.
1: Ìsun ibú.
0: Ó yẹ sọ.
1: Ìrànlọ́wọ́ rẹ.
0: Jésù.
1: Tí ayé ti pa.
0: Jésù.
1: Ó yẹ kó yá.
0: Ẹ̀ẹ́.
1: Kó yá.
0: Ẹ̀ẹ́.
1: Kó yá.
0: Ẹ̀ẹ́.
1: Kí gbé sókè sọ pé ẹ yá.
0: Ẹ yá.
1: Ẹ sọ pé ẹ yá.
0: Ẹ yá.
1: Ẹ̀yin sun.
0: Ẹ̀yin sun.
1: Sọ mọ tẹ́gbẹ̀ ní ìsun.
0: Bẹ́ẹ̀ni o.
1: Orísun.
0: Orísun omi ni o.
1: Odò ńlá.
0: Kayayayaya.
1: Orísun.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Odò ńlá.
0: Odò ńlá.
1: Ibi tí odò ti ń yabọ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ̀sà.
0: Ọyẹ sọ.
1: Sọ ti rí odò àṣejì rẹ.
0: Ẹ̀ẹ́ o.
1: Orí ibi tí wọ́n ibi dáàmù yẹn.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Ibi dáàmù yẹn.
0: Ẹ̀ẹ́ o.
1: Tí wọ́n bá ti pa.
0: Yẹ̀sà.
1: Kò ní sómi.
0: Tọ́.
1: Tí wọ́n bá ti ṣí.
0: Omi á jáde.
1: A máa ya.
0: Lọ́pọ̀lọpọ̀.
1: Ẹ̀sà.
0: Ọyẹ sọ.
1: Mo kọ́ni o.
0: Orúkọ Jésù.
1: Orísun.
0: Orúkọ Jésù.
1: Ibú ìrànlọ́wọ́ rẹ.
0: Ayérayé.
1: Sí àfi àfọṣẹ́ ti pa.
0: Ọlọ́run alágídé o.
1: Ó yẹ kó yá.
0: Ẹ̀ẹ́. Kábíyèsí Ọlọ́run.
1: Lórúkọ Jésù.
0: Ó yẹ sọ.
1: Ẹ máa yá.
0: Ẹ̀ẹ́.
1: Ẹ máa yá.
0: Ẹ̀ẹ́.
1: Orísun.
0: Kábíyèsí.
1: Ibú ìrànlọ́wọ́.
0: Ẹ̀ẹ́sọ.
1: Kí ni mo kẹ́?
0: Yes sir.
1: Ẹ sọ tẹ̀lé mi.
0: Orísun ibú ìrànlọ́wọ́.
1: Orísun.
0: Orísun.
1: Ibú ìrànlọ́wọ́.
0: Ibú ìrànlọ́wọ́.
1: Orísun.
0: Orísun.
1: Ibú àánú mi.
0: Ibú àánú mi.
1: Tá a fi àfọṣẹ́ ti.
0: Tá a fi àfọṣẹ́ ti.
1: Ẹ̀yà. ẹyá
0: ẹyá
1: fèrèsé ọ̀run ìbùkún tọ́n bá ti ya
0: kábíyèsí o
1: fèrèsé aṣí
0: ó yẹ sà
1: kí gbèsòkè sọ pé ẹyá
0: ẹyá
1: ẹyá
0: ẹyá
1: ẹyá
0: ẹyá
1: ẹyá
0: kábíyèsí ọlọ́run
1: ta ló sàmì
0: ẹ̀mí ni o
1: fèrèsé rẹ ṣí
0: amen
1: fèrèsé rẹ ṣí
0: amen
1: fèrèsé rẹ ṣí
0: amen
1: ó ṣí o
0: amen
1: ó ṣí o
0: amen
1: ó ṣí o
0: amen
1: bí wọ́n ti ń gbé ni kẹ́ máa gbà á
2: bẹ́ẹ̀ ẹ̀ kọ́
1: ẹ máa kọ́ aṣẹ́ ti torí mi gbà lálejò aṣẹ́ ti tọ́jú orí mi gbà lálejò jáde aṣẹ́ ti tọ́jú orí ọmọ mi gbà lálejò jáde o. Oya oya oya. Ibi ọjọ́ orí rẹ̀ dé. Ó yẹ kó fẹ̀yìntì ni o. Kó má jẹun ọmọ ni o. Ṣùgbọ́n wọ́n ní ọ lára. Aṣẹ́ ti jáde o. Àìnísinmi lórí ọmọ. Ó jáde o. Ó jáde o. Ìjákulẹ̀ jáde o. Nínú ọjọ́ orí rẹ̀. Nínú ọjọ́ orí ọmọ rẹ̀. Ó jáde o. Jáde o. Jáde o. Jáde o. Jáde o.
3: Ẹnjiníà mi. Ẹ já dókè lọ́wọ́.
4: Aláwọ̀ ọ̀lẹ́ ti lè gbà mí lọ́jú ọ. Okùn ọdún mẹ́tàlá ni mo ti ń káàkiri káàkiri. Kò síbi tí a dé. Kò síbi kò tí olóògbé tí mi ò ti fẹsẹ̀ nílé. Mo ti lọ bàbá mi, mo ti lọ bàbá rẹ̀.
5: Mo wá wá ibi. Mo ti ń wá ibi láti bí ọdún méjì. Èmi àti ọkọ mi lájọ́ máa wá. Ó ṣẹlẹ̀ wípé bí àwọn ọmọ mi bá ti dé, ọmọ márùn-ún ni mo bí fún ọkọ mi. Táwọn ọmọ mi bá ti dé báyìí lọ́kọ mi ó ti ní Yakunle o. Tí bá ní sa yóò ní kí n yára mi ní bírèì yóò lọ́gbọ́n ayé rẹ ti dé o. Tí mo àwọn ọmọ mi ìkanú àwọn ọmọ mi bá ti dé nú ọmọ márùn-ún tí mo bí fún. Yóò lọ́gbọ́n mi ti dé yóò ní tí n bá ti kí áfù dáadáa ẹ̀mí lè lọ sí o. Ilé eléyìí bàbá Kunle kí fẹ́ rí an láyé débi pé àwọn ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta tí mo bí á ti sogun di ọdún mẹ́ta mẹ́ta mẹ́ta. Mo wá wá bí ní ìjẹ ńgbò ya gan mo pinnu ní ọkàn mi borí mi ò lọ ṣọ́ọ̀ṣì kankan mọ́. Borí àwọn èèyàn gan sọ. Lọ́jọ́ tẹ́ ẹ wá ìlú ìpèrìndó àwọn èèyàn mọ̀ mí dáadáa pé mo máa ń wá orí òkè yìí. Mo wá dàn láàrin ìta gbangba. Mo ní ẹ̀mí ń tèmi. Bí ó bá ku ẹ̀mí ní bó bá ku ẹ̀mí ní ìlú ìpèrìndó. Mo ní ìmọ̀ lọ òkòtó títí tó gun ayé mi ó fi sẹ́nu. Bí wàhálà ṣe dẹnu lọkọ mi bá ní òsà àyà àti lọ́sọ̀ọ̀sì àjọ máa wá ni. Nígbà mo wá wá ní ìjẹjọ́ mo ti wá tipẹ́ o. Ọkàn mi kàn sọ fún mi pé kí n wá ní ìjẹjọ́ wá dé bí ní ìjẹjọ́. Mo ní lónìí tí Ọlọ́run bá ti ṣẹ́gun mi lórí ọ̀pẹ yìí lónìí pa mí. Mo ní kó pa mí o. Mo ní ìní lọ láì sí pé àìdá kó gun mi ṣẹ́ kí n lọ kí n mẹ́rìí wá tàbí kó pa mí. Mo bá lọ nígbà mo délé ngò di Wednesday nígbà mo ti kọ jáde ilé mi àtọmọ. Ọkọ mi ti pè mí pé bàbá kó jáde ẹ̀mí kan ó lọ sí i kó jáde lé. Gbogbo ayé gan ló ti gbọ́ ẹ̀sìn mi. Ọmọ mi méjì ní ń jalè. Bẹ́ẹ̀ ni èyí tí mo ti fẹ́ rán lọ́lú òyìnbó aṣọ́dọ̀lẹ̀. Ní tí mo ṣàwá fẹ́ fààyàn ń bẹ̀ ni pé mo fẹ́ kí orí kí gbogbo rédíò gan gbé pé Ọlọ́run òkòtó. Mo rí àánú gbà lórí ìpè òkòtó. Àfi bó ṣe di pé mo lálà á pè mí ní pèrèdó tán bá ti jalè ládùúgbò èmi ni ọmọ mi ni. Ọkàn mi ò gún mi sí báyìí. Yóò máa ní olè ní ìyàwó àtọmọ rẹ o. Gbogbo ohun tó bá ti sọnù wá wá bí bí mo ṣe wá padà ní Wednesday. Bẹ́ẹ̀ náà ṣe pè mí pé ará àdúgbò tí mò ń gbé ibi tí mo ti kó kúrò níbẹ̀ ó tó ibi ìṣirojò. Àwa náà tún pè mí o pé kí n kó ó dá. Mo ṣe wá rí i pé mo lálàá fún alára mi pé àṣà nígbà kó ń bì níjọ Wednesday mọ́júmọ́ àṣà sọ̀kalẹ̀ ní máa ń ṣe ràpàràpàràpà. Gbogbo àtàjọ dúró pọ̀ gbogbo wọn bá sá mo bá yọ bàtà lẹ́sẹ̀ mi. Mo ní àmọ́ lásàárẹ̀ àṣà àṣà ayé ni bí mo ṣe gbọ́ngbọ́n àwọn máa di ẹ̀mí na ba so yen mo ba pa mo pa mo pa na ba sa mo to fi afi bo se di laaro ana lo bi ni kan ba de lo ba bere si ni bu mi o ni ya o le o lo ladugo yin ni o wa le kin o wa le keji du mi nda lo ngo da le mo ba da lo ba so fun mi pe
1: ki lo sele
5: o lo nsi oko bi o
1: o jewo
5: be mo ka
2: ele o
5: olorun lo nsi oko mi
1: olorun lo nse
5: olorun ti gbe oko mi lo be ninu ni igba meta olorun so dada kuda oni kan ninu ama mi olorun ti je fun ati edo e
1: gbogbo eyan dide fo soke
2: yesu
1: e kigbe so pe tani nbe ni di oro mi
2: tani nbe ni di oro mi
1: eju o se sin gbangba
6: eju o se sin gbangba
1: so pe eji o ka lo se yi
6: eji o ka lo se yi
1: o fe eji o ka ni ogun yen ti se
7: eyin ara sango
8: gogo sango ta
7: e ma gbagbe ojo sunday
8: sunday
7: o ti ni ise wo ni ta n ba bo
8: bale o
7: ati gbadua
8: bale so
7: sinu owo yen
8: o ye so
7: mama
8: ka be se o
7: ati da ororo
8: o
7: sinu owo yen
8: o ye
7: mama
8: ayaya
7: oluwa wi gbe
8: ka be se o
7: ki awon iranse olorun
8: yeso
7: ati
8: yeso
7: iyawo mi
8: o
7: mo ki won parapo
8: ka be se o
7: ki won gba awe
8: o
7: ati adua
8: hallelujah
7: ajepo ajata
8: kabeso
7: ajeyo
8: drive fast ni o
7: won ma gba weye
8: kabeso lorun
7: awe funfun
8: awe funfun.

lẹ́yìn iṣẹ́ yẹn olúwa tún wígbé mo ríra mi lójú ìran ni pé mo wo aṣọ wòlíì aláwọ̀ pupa aṣọ wòlíì wine color bí mo ti wọ̀ ọ́ àwọn èèyàn wà ń tutọ́ sí lára mo ní kí lélẹ́yìn mi ẹsẹ̀kẹsẹ̀ mo ní kí ọlọ́ba mi ránṣọ wòlíì wọ́n ti lọ rán o aṣọ wòlíì ẹ̀sà aláwọ̀ pupa tí n bá ti gbé wọ̀ àwọn èèyàn máa gbàdúrà wọ́n máa rán àṣẹ ti wọn gbèsè wọn ìbànújẹ́ wọn ìpọ́njú wọn wọ́n máa rán jáde sínú aṣọ yẹn wọ́n máa tutọ́ sí aṣọ yẹn lára wọ́n máa tutọ́ sí lára èrí bá dà lẹ́kẹ̀rú nìta èdìdí ọ̀run ní èyí ogun rẹ̀ ṣẹ́ yádàbà ìnítarúbìlà ogun rẹ̀ ṣẹ́ ìdè rẹ̀ já ogun rẹ̀ ṣẹ́ ìdè rẹ̀ já ogun rẹ̀ ṣẹ́ ìdè rẹ̀ já mọ rẹ̀ ṣẹ́ jáde sí ẹ ohun tí wọ́n ní sọ fún ẹ pé àṣẹ ti jáde lára ẹ wọ́n máa rán ìpọ́njú wọn gbèsè wọn ìdààmú àti àṣẹ ti wọ́n máa ran sí ara aṣọ tí mo bá wọ̀ wọ́n máa tutọ́ sí lára ìràdámánìyí là.

0: Mo pàṣẹ àdìgbì gbogbo ẹ̀gún orí ẹ̀ heavy cast upon you tó dínà ohun rere
1: the black goodness
0: gbogbo ẹ̀gún orí
1: heavy cast upon you
0: tó dínà àṣeyọrí
1: the black success
0: gbogbo ẹ̀gún
1: heavy cast
0: tó tilẹ̀kùn
1: the shadow
0: àwọn ẹ̀gún
1: those cases
0: àwáyé mọ́ serere
1: the making of the prosper life
0: olúwa o
1: ẹ̀gún àwáyé mọ́ serere
0: the knowledge of prosper life
1: má jẹ̀mú àwáyé mọ́ serere
0: the knowledge of prosperity life
1: má jẹ̀mú àwáyé mọ́ rogolo
0: the knowledge of prosperity glory
1: má jẹ̀mú àwáyé wa
0: seru the knowledge of coming here to be
1: a day má jẹ̀mú fojúrógo mọ́ lò
0: ó
1: àwọn
0: aláàtìfí pàgbà ni
1: àwọn forces
0: the forces
1: principalities
0: àwọn ipá
1: tí wọ́n ní ànígbérí
0: the asewu no rise
1: gẹ́gẹ́ bí ọ̀dọ́
0: as a youth
1: ẹni tó lóòní marry
0: everyone that say you don't marry
1: ẹni tó ní bó ṣe wáyé ló padà
0: don't say you live the world where you came
1: bí o bá ní òní lọ́mọ
0: if they say you never have child
1: second wa
0: there's an authority
1: nínú ìtẹ̀ramọ́
0: in your persistence
1: bẹ́ẹ̀ni
0: má jẹ̀mú kan wà
1: that the covenant
0: nínú ìpinnu
1: in your determination
0: possibility náà ń pè
1: it's not possibility
0: with you ṣe
1: pẹ̀lú
0: ọ̀hún
1: ó gbogbo
0: ìṣiṣẹ́
1: iṣu atẹnumọ́ràn kìjọ́nà
0: where you are persistent to
1: make it ẹ gbàdú olé pẹ̀lú
0: ìpinnu ẹ gbàdú with only anger
1: ẹ̀yìn agbára adániduwọ́
0: no point of stagnation
1: ẹ ju ayé mi lẹ̀
0: live my life
1: ẹ̀yìn ẹ̀mí ìdádúró
0: you need of delay
1: ẹ ju ayé mi
0: lẹ̀ live my life
1: àdúrà.
0: Tó fi ọwọ́ gbáyà
1: data bọ́sì
0: pé ẹkún ló fi parí
1: ayé end of life in weeping
0: ara kó padà
1: ìwọ
0: ni wọ́n rán mi sí
1: o
0: ogun ò ní borí ẹ̀ ogun ò ní borí
1: ẹ̀ látò náà bá kọ́
0: mi ó ní iṣẹ́ tí mo fẹ́ ṣe
1: àyàpẹjẹ kọ́kọ́
0: nínú second king
1: in second king
0: chapter 4
1: oríkẹ́rin
0: 18
1: oríkẹ́jọ́lógún
0: 20
1: sí orí ogun
0: second king
1: ìwé àbákẹ́ chapter 4
0: oríkẹ́rin
1: 18
0: oríkẹ́jọ́lógún
1: 20
0: díẹ̀ sí ogun
1: ẹjẹ́ kí n sáré dókè lọ
0: wàlẹ́mú

0: Awolu Solu Dero Pese.
1: Oh, number one radio. Adaba FM. 88.9 Akure.